àwọn tí wọ́n bí lọ́jọ́ kan náà mi ẹlòmíì ó bímọ ìlú ò sì ní rí bí alọ́nà ni ń pín gbogbo làálàá kòkò kẹ́kẹ́ lálà kókó fẹ̀fẹ̀ ilé ayé ìlọ́mọ alọ́lọ́ náà ní ń pín lórí ẹ̀ láti gbọ́dọ̀ fi nǹkan tó lọ́ọ́ máa pín sọ́dọ̀ wa sáhun sọ́mọ ẹ lò kejì tí ò sí lọ́dọ̀ wọn ara mi ò yé yín nínú àwẹ̀ náà láwà yóò sùn lámúlámà oṣù yóò ẹsẹ̀ oṣù àdìpèlé ẹ̀sán.

0: Ọlọ́run wá ní fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan ayé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àtẹ̀ èyí tí ń bọ̀ ní pàwà lórí ìdò, ó lé àìsàn ẹ̀sà ní ẹ̀gbẹ́tọ̀ àjọ àmì. Adéyinka tó ti dé aláwo ìjánu. Ẹjọ́ ọ̀rọ̀ ńlọrùn púpọ̀ oje. Mo ń fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wá gbàdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ́n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé. Òkè lókè ni kí wọ́n máa wà. Bẹ́ẹ̀ ṣe ń sọ́dọ̀ tí wọ́n làwa náà ń ṣe é sí bò mí. Ọlọ́run ó ń sàn ní omi. Àyìn bẹ́ẹ̀ ṣe ń bù fáwà bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà lá ń fún wọn bí odò kéékèèké. Làwa sì máa ń bẹ Ọlọ́run fún yín. Kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín kó bù fún yín bí òkun kí ẹlẹ́mọ̀ bù fáwà náà bí ọ̀sà tàbí bí odò kéékèèké. Káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní ẹyọ. Lọ́ra wa náà, àwa náà yí pàká mọ̀. Bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run ni tá a ti ṣẹ̀ṣẹ̀ hàn lọ́wọ́ ni tá fi ń fún wa lówó. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì. Bórí kan bá sun wọn, àárọ̀ gba ni.
1: Orí kan tó sun wọn tó rán gba.
0: Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn ojú.
1: Ìtàlẹ̀ bí agbada.
0: Bàtà Ìlàmídì látọ̀wọ̀ lónìí ló ṣètì. Mádàm fún mi kẹ́mi láti ìlú Ìbàdàn.
1: Odò kátọ̀rọ̀.
0: Ọmọọba Ládìgbò Olùmú Ìdíni Adékúnlé Adégòkè Iṣẹ́ Aka Abiodun Evangelist Moses Àkàdé Akíntúndún. Gbogbo àwọn ti àninú Ọ̀yọ́ àtibá Unity Forum bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá. Lámẹ́ríkà ọmọ Ọlọ́yọ̀ Aláàfin Òjò Pàṣẹ Kẹ̀lẹ́mọdé ọmọ àti. Ara Ásírò Amadu Adéníyì Àfà Glo Zani Ethere Multipurpose Venture nílùú Pàpó.
1: Ó máa fọlá pé ìtàn kò ní rí alá.
0: Afọlábínú Rodin ni Alaro láti orílẹ̀-èdè Libya.
1: Kò ní.
0: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa bá Ásírò ọmọ Adéníran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Arómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ.

0: Àwa láò jẹ́rí wọn.
1: Bó ṣe wù kọ́ta ó pọ̀ tó àwa lájẹ̀rí wọn o. A túbọ̀ adúpẹ́ gbogbo ẹ̀yà láti lẹ́yìn wọn. Bábá bá àṣírò ọmọ adẹ́niran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ aláàfin. Bàbá mi ṣàmínú ọmọ adẹ́pọ̀jù lamẹ́ríkà $1,000. Adéyinka lamẹ́ríkà ṣàmínú ọmọ adẹ́pọ̀jù. Àwọn èèyàn ọmọ wọn lè rú òjòkó agbẹ́dúdú orí òkè ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọ́ lè rú àgbè ní dájọ́. Bami lọmọ mùsùlùmí olómù àpàrán ọmọ ọlọ́rọ̀ agogo de àṣegbà lọ́nà tó mú bàbá lọmọ ewúrẹ́ gúdúgbẹ́ tó sọnù ló mú. Sani ẹ̀mọ́ mú lọ mi bàbá tanísẹ̀gbẹ́ gbéwúrẹ́ àgùtàn bọ̀lọ̀jọ̀ tó tún sọnù ló mú. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mi ò bàbá tanísẹ̀gbẹ́ gbẹ́ran gbẹ́ran akọ́kọ́ gàgàrà tó sọnù ló mú. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mi bàbá tanísẹ̀gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Bàbá lọmọ òjòrà bẹ̀sà ẹ̀kẹ́ òṣojú. Bàmí tó fọ́pọ̀ lọ́jà tó jàre lẹ́kọ̀ọ́ àwọn ìyẹn nígbà sáka àti wọ ọkọ̀ kí lè lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí. Ọmọ òjòrà bẹ̀sà ẹ̀kẹ́ òṣojú onílùkan ìlú kan ọmọ onílùkan ìlú kan tí ń dún gbomúgbodò mù lójúde ọba. Bàbá dáadáa nù lamẹ́ríkà. Fáyín ṣàmínú ọmọ adẹ́pọ̀jù ébùdọ́lá. Láti bá mi fàtà ìbánilé òlú sọ́lá. Lamẹ́ríkà ọmọ wọn lọ́yọ̀ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọ́dé ọmọ àti. Àwọn aláàánú wa nù. Láyé níbi ìjá tí ń tó kó lówó kó kí wọ̀ fó fọgbà álẹ̀. Láti kò lè bá àdìjà kó lè bá dákan. Ẹyin òjò pàṣẹ kẹrẹ̀mọ́dé ọmọ àti. Àwọn alágbèǹgbà àdó ọ̀ràn ṣẹ́ńkùlé lẹ́ńkùlé. Tẹ́lẹ́ńkùlé ò gbọ́dọ̀ jẹ́ tí ò gbọ́dọ̀ tú dànù.

0: lókè lókè lẹ́mọ wa ó sórúkọ ìlókè náà lọ́wọ́ àfúnni ń gbé òkè téńté lẹ́mọ wa ẹ̀mí jábọ́ láéláé ẹ̀mí jáwálẹ̀ ẹ̀ní rúgbọn àti ìmọ̀ ọ̀ràn ọlọ́run òní jẹ́ ti yín. Adéyínká Ọlásùnkàn mi ló kọ́ mi pàpín bàálẹ̀ fi ẹ̀sùn àlè wireless communication tó ti di ọmọ mi dáadáa ní màá ń ta dátà ọlọ́nìkẹ́ Gravity Designer ló ti méjì Abdulrahman Abdulbasit Gravity Designer náà Best Icon Furniture àwọn èèyàn ti àná Plenty Fashion Home lókè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bí àwọn aránsọ wọn agbẹ́sọ fún ni adàbí ṣé ìpáwọn èèbó náà gbẹ ọ̀rọ̀ mi ò yẹ yín gbogbo àwọn aṣọ tá a máa ń wọ àwọn aná máa ń bá wa rán. Ṣáró tẹ̀ bá fẹ́ pé Plenty Fashion Home lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0876-0032-0076-0032-0032-0076-0076-0032-0032 Plenty Fashion Home lókè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bí. Ẹ̀rí àwọn táwa náà tá máa kó rọra tá máa kó lọ sókè àwọn èèyàn táwa náà máa kó lọ sókè báwa náà bá ti ń lọ sókè láti máa fa àwọn tán wà láyìíká àti àyídà àti àná sókè ọ̀rọ̀ mi ò yẹ yín. Mo ń bọ̀ ná ẹjẹ́ ká tún gba ọ̀nà bí iná ẹjẹ́ àgbà báyìí ká tún gba ọ̀nà bí.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajíṣebí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Alhaji Commander, ẹ bọ́ síbí ọ̀rọ̀ náà kàn yín. Aya, ẹ já tún rojọ́ díẹ̀ sí.

0: àti ṣe bí Ọ̀yọ́ là ń rí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Ẹ̀sán bó ti dìde mí, àti ṣe bí Ọ̀yọ́ online radio, àti dìde ara.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebiọyọradio.com. Ẹ ṣé tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajísebí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: wàhálà ẹ̀wọ̀n ti jọ ìwà láti orílẹ̀-èdè Morocco náà. Ẹ ṣe o láti orílẹ̀-èdè Morocco, a máa rírí yín. Ẹyin tí a láti United States, ẹyin tí a láti Canada, a máa rírí yín o. Ẹyin tí a láti orílẹ̀-èdè Germany, tẹ́ ń gbọ́ wa lójoojúmọ́. Ẹyin tí a láti Ireland, láti United Kingdom, láti Benin, láti Libya, láti Ghana, káàkiri àgbáńlá ayé. Ẹyin tí a lórílẹ̀-èdè Nàìjíríà náà. A dúpẹ́ lọ́wọ́ yín o. Adéyin mi ká Ọlásùnkànmí lèmi ń jẹ́ pàpín tí ṣe bá lẹ̀ fìlà. Ọlásùnkànmí kásàmọ̀ ṣe dáadáa. Ajé ó kọ bí ẹni kìlọ̀ wà. Ajá lu Ọ̀yọ́ ti gbó lásán pé mi ò bá rẹ́ranko má sì rábà mi ọ̀rọ̀ jẹ́nu ohun run. Mo sùn tán ẹnu mi tó ń ṣe wúyẹ́ wúyẹ́ wúyẹ́.
1: Ìwọ ni ẹ̀kọ́ ńlá, ẹ̀kọ́ ọkọ́, ẹ̀kọ́ agbára. Ìwọ ni ìwọ nìkan.
0: Àwa lórílẹ̀-èdè Nàìjíríà láwà rìlíjíọ̀sì jù. Tẹ̀ bá ń wá lára àwọn orílẹ̀-èdè tí mọ́sálásí àti ṣọ́ọ̀ṣì pọ̀ sí jùlọ. Nàìjíríà ni yóò máa gbé bí ipò kíní àbí ipò kejì ńbẹ o. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wa ń kọ́ bó ni ìwọ ọwọ́ wa, bó ni iṣẹ́ àti ìṣe ọwọ́ wa. Bàbá bẹ́ẹ̀ dìbò ẹ mọ̀ gbọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn. Ẹ dìbò fọ́mọ ìyá yín nínú ẹ̀sìn o. Ẹ sọ̀pọ̀tì ọmọ ìyá yín nínú ẹ̀sìn. Ẹ dìbò fọ́mọ ìyá yín o. Ẹ dìbò fún Pétérù. Ẹ dìbò Báísíkì. Ẹ dìbò fún Ramani Abdulrahman. Abdulrahman ìsìn ni ọmọ ọmọ ẹni tí èjẹ bí èmi náà tí mo ṣe gbé ó kọ ẹ̀sìn mi pa mọ́yìn táwọn mi ò ṣe mọ̀ bóyá Mùsùlùmí ni mí àbí Kírísítẹ́nì mí àbí Babaláwo. Tí mo ṣe gbé pa mọ́yìn tó jẹ́ rírì mi ó ṣe bẹ́ẹ̀ dé wípé káwọn kan wọ́n máa lọ fi pé rédíò stéṣàn yìí belong sí ẹ̀sìn àwọn. Kò belong sí ẹ̀sìn kankan, gbogbo ẹ̀sìn lèmi ń ṣe o, lèmi ń support o. Ni ó jẹ́ ń gbé orúkọ ẹ̀sìn mi pamọ́, ni ó jẹ́ ń jẹ́ káwọn èèyàn ọmọ ẹ̀sìn tẹ́mi ń ṣe. Gbogbo ẹ̀sìn lọ́dọ̀ mi. Bàbá ti ń gbọ́ odù fálẹ̀ mọ́ gbẹ́sẹ̀ bíbélì lẹ́tùn mọ́ gbọ́ Kùránì lọ́dọ̀ mi. Ọ̀rọ̀ mi ò yé yín. Àwọn tó bá mọ̀ mí délédélé ọmọ ọmọ ẹ̀sìn tí mo belong sí. Ṣùgbọ́n mẹ́ta lọ́kan lè mí. Aláàjì pa ètò olúwo kékeré yín rèé. Adéyinka kásàmọ̀ ṣe dáadáa. Tí mò ń bá bọ̀, àwa orílẹ̀-èdè wa lẹ́sìn ló ti múmúláyà àwọn èèyàn jù. Àwọn ẹni máa ń gbé Ọlọ́run níjà tí wọ́n ti wò pé ọ̀lẹ́lọ́lọ́run kò lè gbé ara rẹ̀ níjà. Wọ́n tún wọ́n ń wò nínú ròrí wọn pé Ọlọ́run máa ń tí ń ṣe tó fi dá gbogbo wa pé kí ẹ̀sìn wa kọ́ mọ́ jọra wọn, kí àwọ̀ wa kọ́ mọ́ jọra wọn, kéde wa kọ́ mọ́ jọra wọn. Lẹ́nu wọn nínú ròrí wọn, wọ́n lé Ọlọ́run máa ń tí ń ṣe. Àbí kí gbogbo àwọn ni wọ́n fẹ́ correct notion yẹn, ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé di ẹlẹ́sìn kan, ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé di elédè kan. Àwọn dẹ̀dẹ̀rìn dínrógbó, àwọn dẹ̀dẹ̀rìn pálí. Máa jìjà ẹ̀sìn, máa gbé Ọlọ́run níjà. Àwọn ẹ̀hàn ni èyí tó kàn wọ́n tọ́yẹ wọ́n rán wọn ràn o. Ẹ ní sì gbọ́ wọn, ẹ ní bá wọn mi, wọ́n ti ń criticize ìjọba. Nígbà wọn ti jẹ dòdò, wọ́n ti jẹ dòdò tára tẹnu wọn ò fi lè sọ dòdò, tẹnu wọn fi kò dòdò. Ṣùgbọ́n àwa a yà balẹ̀, yà bòkè, yà gígbókò, yà bá everybody. God damn it. Béèyàn bá súre fún yín tí ò ṣe bí ọ̀rọ̀ ọ̀gá mi Adégbèǹga Adébóyè of blessed memory. Ó ní béèyàn bá súre fún yín tí ò ṣe bọ́rọ̀ bá wá ṣẹlẹ̀ tó képè bọ́lẹ̀ ẹ̀yin mú sí kẹfì fún mẹ́rin lálẹ́. Ẹ pé get out, ẹ pé get lost, ẹ pé go to places, ẹ kẹrin, ẹ pé God damn it ẹ láì. Ẹyin tó tún sọ, àní béèyàn bá súre fún yín tí ò ṣe tọ́rọ̀ bá wá balẹ̀ tó képè bọ́lẹ̀ ẹ̀yin mú sí kẹfì bó mẹ́rin lálẹ́. Ẹ pé get out, ẹ tó pé get lost, ẹ pé go to places, ẹ kẹrin, ẹ pé God damn it ẹ láì. Ọlọ́run nìkan lọ́ba o, àwa nígbàgbọ́ pọ́lọ́ ń bẹ o. A tún gbàgbọ́ pé ayé náà ń bẹ èèyàn wà. Ẹyin kọ̀ọ̀kan sí agbára kan tó tó agbára Ọlọ́run Olódùmarè. Wàlà haúlá wàlà kò wá tá ilá àbẹ̀là àlú ilẹ̀ àṣẹ. Ọwọ́ Ọlọ́run là wá wà o. Ọlọ́run ló nìka pẹ̀ mí ti à lọ́wọ́. Wàlà yìí tó bá ṣe é ṣe fún wa ni wọ́n ti pa wá dànù tipẹ́tipẹ́ o. Ṣùgbọ́n Ọlọ́run ní ń sọ wa o. Ọlọ́run ní ń pa àlọ́ àti àbà wa mọ̀ o. Nínú ewu gbogbo máa sọ à máa pa wá mọ́. Nítorí pé ọba tí pa Ísírẹ́lì mọ́ èé sùn bẹ́ẹ̀ ni kì í tó gbé. oba tin pa wa mo ni lu oyo isun be ni ki to be ki to gbe o inira sleep no slumber iso olon oba abo re tun igba to da yiyo jo ma wa lori emi ati dukia gbogbo wa o teyin na ba be da seto kin to ma lo kin to ma dagbe tori ke mo ti wa seto ti pe lo je ki ma se late kan gbe ki je gbadun mi daada be n bo se gbadun ti Tato man se ngbadun canvas lori terrace. Erin bugu. Erin ka erin keke mbele no mi den ka. Ya ni ngabi kaka se

0: torí àwàdà mi kẹ́ sọ subject matter nu ṣe ká legalize corruption. Àwọn ni mi mo fi pe àkòrí ètò tòní should we legalize corruption. A tún máa tún ṣe lóní fídíò ní orí Facebook wa nídọ̀ facebook.com/AjiṣebiOyoRadioTV tàbí kẹ́yìn lọ search fún AjiṣebiOyoRadioTV lórí YouTube wa náà AjiṣebiOyoTV. A wà lórí IG, Instagram, Ajisebi Oyo Radio TV. A ń bẹ lórí Twitter náà @AjisebiOyoRadio. 07068874274 náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ẹ lè pè mí sórí ètò, ẹ lè text message WhatsApp. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà ni mò ń lò lórí WhatsApp. Ẹyin ti aláṣẹ Nàìjíríà MRP +234 sí níwájú 07068874274 tàbí kẹ́ lọ sí ẹ̀rọ ayélukára wa ní www.ajisebioyoradio.com. ẹ ti rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn lókè téńté tó wáyé pé mẹ́sẹ̀gì lẹ́fẹ́ sẹ́ndì síra ní WhatsApp. Ẹ ti rí logo WhatsApp ẹ̀yẹn kílíkì rẹ̀ ìyẹn ò open WhatsApp lórí fóònù yín gàràgà ni ó jẹ́ ayín sọ́dọ̀ mi tẹ́ fi lè send message sí mi. Ẹ ní ìdíkẹ́ safe number pẹ̀lú ìyẹn ó ti yẹ ìyẹn bá ìrì wá tún sẹ̀lé mi lórí bóyá inspiration tún wá díẹ̀ sí.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Oyo sebi ba bẹni kọọkan.
2: Ajisebi Oyo laari Oyo Oyo sebi ba bẹni kọọkan.
0: Ṣé ń gbọ́ bó ṣe ń jálálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o? Ajisebi Oyo laari Oyo Oyo sebi ba bẹni kọọkan.

0: gbogbo rí.
1: Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sáré sọ láàárọ̀ yìí náà ni tí mo fẹ́ sáré sọ díẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa jọ gbọ́. Gbogbo wa kò fẹ́ sí ẹni tí ò mọ̀ pé Nàìjíríà ò gbádùn lọ́wọ́lọ́wọ́, pé òjòjò ń sògùn Nàìjíríà, arògùn Nàìjíríà ò lé.
0: Olórí ló ń ro kààrọ̀ wa ń sùn.
1: We all know we have problems.
0: Ọ̀run ọ̀run.
1: And I believe the first attempt of having a solution to the problems is to identify the problems. And the self-awareness that you actually have the problem. We all know Nigeria is passing through a lot of things, a lot of problems, a lot of hardship. A mọ̀ pé oríṣiríṣi àlàkọjá, oríṣiríṣi ìṣòro náà ni Nàìjíríà ń dojú kọ. We are facing so many obstacles. Ṣùgbọ́n àkọ́kọ́ ọbẹ̀ náà ni pé kí èèyàn bá tiẹ̀ fẹ́ wá ojútùú sí i náà ni kí èèyàn kọ́kọ́ mọ̀ pé òun níṣòro. Ẹni tó bá ti kọ́kọ́ gbà pé òun níṣòro yóò wá máa wá ojútùú sí ìṣòro. Ṣé bí gbogbo wa lágbà lájọ mọ̀ pé wàhálà wà, pé ìṣòro ń bẹ, wàhálà wà, wàhálà bọ̀ kú for grand. Plenty wàhálà. There is fire on the mountain. And nobody seems to be on the run. Bola wa ti ẹ̀fẹ́ sá lọ. Sáwà dáa lówó. Táàbí wọkọ̀ dé ìbá.

ẹni tó bá wẹjú inú bí irú èmi adéyin kábà iná ilé ọmọ bẹrù ẹni tó wẹjú inú ńlẹrù ń bà. Aya kí ni mò ń bá bọ̀? A ti mọ̀ pa níṣòro. Ẹ dákun ẹyin tẹ bá ń gbọ́ mi lọ́wọ́ torí níná lórí fóònù ó yẹ kí n ti jápa ìlẹ́hùn ta tì mo ti ní ìjápa ṣùgbọ́n torí pọ́rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni ẹ bá mi chaatì lórí wọ́sàápù kí lẹ́yìn rò ká lè ṣe bíi tá a fi lè wọ́jútùú sí gbogbo bí gbogbo ẹ̀ ṣe rí kí n lójútùú. Ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ kájọ sàsọyé pọ̀ ẹjẹ́ kájọ reason together let's reason together ẹjẹ́ ẹjọ́ sàsọyé pọ̀ kí ni ojútùú gbogbo àwọn ìṣòro tá a ti mọ̀ pa ní àbíṣẹ́yìn ò mọ̀ pé a níṣòro tẹ́yìn bá wá mọ̀ pé nàìjíríà ilẹ̀ yorùbá gbogbo ẹ̀ a níṣòro pàápàá jùlọ ilẹ̀ yorùbá tẹ́ ẹ bá ti gbà pé ìṣòro ń bẹ́ o kí wá ni ọ̀nà àbáyọ kí lójútùú sí ìṣòro wa. Ẹ bá mi chaatì lórí WhatsApp 0706887-4274 nǹkan kí n lo iná yìí pa tẹ́yányá sórí rẹ̀ tí má ti rí àwọn èèyàn bá ń dá sí 0706887-4274 ó ní mò ń lò lórí WhatsApp àtẹ̀jíṣẹ́ ni ẹtẹ̀ ẹ dákun tó bá jẹ́ pé wá fẹ́ kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ọ̀lù ni ẹ lè kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ ṣùgbọ́n ẹ má kọ́ọ̀lù WhatsApp kọ́ ẹ dákun.

torí àwọn èèyàn lóríṣiríṣi bá dé Facebook oríṣiríṣi page ni bá dé bí oríṣiríṣi channel YouTube channel ni oríṣiríṣi radio station ni kò sí jọjọ kan tí ilẹ̀ ò mọ̀ tí wọ́n ní sọ nípa àwọn ìṣòro torílẹ̀-èdè Nàìjíríà ni àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ ojútùú báwo la ti lè ṣe àbí sáàbẹ́kó ẹ̀gbọ́n fóònù mi ló ṣe kùkùkùkù ó ń rán mi létí pé ó yẹ tó di 9% àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ pé ọ̀nà wo la lè gbà wá ojútùú sí kinní yìí o tí wọ́n bá ṣe ń rí ìṣòro náà ni wọ́n ń provide solution àbí a kàn rí ìṣòro lásán ni a wá solution sí a wojútùú sí. Kéèyàn kan àbí èèyàn méjì kán sáré dàkún kán tẹ àtẹ̀rẹ̀ jíṣẹ́ kí la lè ṣe àwọn nǹkan wo la lè ṣe lọ́nà àbáyọ àwọn nǹkan wo ló lè jẹ́ ojútùú sí ìṣòro tá a ti mọ̀ pa ní. Àkọ́kọ́ ojútùú ìṣòro ni pé kéèyàn gbà póun ní ìṣòro àti gbà kí wá ní ọ̀nà àbáyọ.

0: ó lóun wá ń bílèrè ọ̀rọ̀ pé ṣàṣemọ̀ báwọn baba wá ní ẹni tó bá fẹ́ mọ̀ dí ọ̀rọ̀ tó bá béèrè ọ̀rọ̀ náà ni mo ń lọ fẹ́ díẹ̀ gbọ́ ẹni tó bá béèrè ọ̀rọ̀ náà lọ fẹ́ díẹ̀ gbọ́ o òun bá bí pé lámọ́ yín kí ló ṣe ọ́ tó fi ṣe báwọn ṣébì mọ́ rẹ̀ ná lára rẹ̀ ò yá ni ilé ìwòsàn wọ́n mọ̀ láwọn ti gbé lọ àìpẹ́ ara rẹ̀ ò yá ni lọ́wọ́ lanu kó tó lórin àwo bá bọ́ sí lọ́nu ó ní tóun ṣe ń bù ní wípé gbogbo kí ni kò sí nǹkan kan tán nìdí òun fún yàtọ̀ fún pé bóyá létà ó kóun lọ kàn lọ wo màmá òun lọ hospital gbogbo àwọn nǹkan yìí ló wà in place so oníṣòwò ni ambulance tí ó gbé ìyá òun lọ sí hospital ni àbò ní doctor tí ó gun iye òun lábẹ́rẹ́ àbò ní nọ́ọ̀sì tí ó fòmí sí la tó fi ń pe òun pé nǹkan tó yẹ kọ́kọ́ ṣe náà ni pé kó pe 911 kí 911 kọ́ dẹ̀ tèkè kọ́ take up issue yẹn. Bàbá yìí ó tún ń bá mi sọ̀rọ̀ ẹ̀gbọ́n yìí tí mo sọ kó kọ̀ lù mí láti lu ọba lánàá ó tún bá mi sọ̀rọ̀ oúnjẹ oyé mi wípé ní orílẹ̀-èdè tó ń wá ó pé kódà kọ́ ọmọ ìjọmọ onílùú tí nǹkan emergency bá ti dé tẹ́ bá ti pé 911 wọ́n kọ̀kọ́ attend sí ọ náà. Síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ ọtí yín bẹ̀rù ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ní Germany ẹ̀yin ti Faransé ṣé bó ṣe rí lọ́dọ̀ ọtí yín náà ń bẹ̀rù ẹ̀yin ti UK ẹ̀yin ti United States of America síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ yín ṣùgbọ́n lọ́dọ̀ wa ní ààyín ó ti gbéyàn lọ sí hospital wọ́n ti attend sí ọ náà. Bó gba káàdì wọn ní dọ́ọ̀lù pẹ́ẹ́pẹ́ ibi tí wọ́n ti ń gba káàdì tí wọ́n ti ń ṣe kinní tí wọ́n fẹ́ ni first aid wọ́n tún ní ọgbọ́dọ̀ sí dẹ́pọ́sìtì ilẹ̀ ibi tó ti ń wá dẹ́pọ́sìtì àtowó káàdì kí lẹ́lòmíì ó ti gbẹ́mìí mì.
1: Àwọn ìjòyè
0: kí ló dé tà ń fi irú eléyìí ṣera wa kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ àwa lójú níbí. Ìyá yìí lẹ́ẹ̀tì rí tí bóyá bandits àbí tẹ́rọ́rìsì ọ̀pọ̀ àyàn níbí tí odidi ààrẹ orílẹ̀-èdè tí ó tún máa gba ibi ayẹyẹ míì lọ tó didi ààrẹ gómìnà tí ò ní lọ kí wọn níbi tí jàǹbá ti ṣẹlẹ̀ nílùú tí oúnjẹ olórí ilé wọn lórí.
1: Ẹni bọ̀ọ̀lù mọ̀.
0: Ìwà àmọ̀ báyá tí gbogbo àwọn èèyàn bá kú tán ta lẹ fẹ́ máa jó lórí ilé lórí náà. Kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ wa lójú? Kí ló dé tà fà lo woman life? Wọ́n fi bá a dé di pé ọmọ ọdún 17 ó pààyàn tó náà fẹ́ fi èèyàn ṣẹ́só. Wàhálà ti wà o, iná wa ń kàn ga o, mo rí iná nínú kàn ga o. Iná ń jó lórí omi ẹ̀yin tèmi. Tí n bá wá sọ fún yín pé iná ń jó lórí omi ẹni lọ kó irú ẹ̀ wá ni o. Iná ń jó lórí omi o. Ṣé bá ṣe máa wá bá lọ rèé? Ṣáà máa wòran ni? Ṣé bá ṣe máa bá lọ rèé? Torí bàbá ń bá lọ bá ìwà láì nǹkan kan ò ní ṣèǹjì o. Nǹkan kan ò ní ṣèǹjì o. Ṣé bá ṣe wá fẹ́ máa bá lọ rèé? Gbogbo àwọn tán jẹ́ educated fellows tẹ́ mọ̀ fojú ọmọ wéwò wọn ní voters card. Èyí tó ní voters card ò ní dìbò. Gbogbo wọn ní ìsìn káà náà rí ṣéǹjì kankan jápa kan sá lọ kan gboko bòmíì lọ. Ẹni kálukú ń lé káàkiri ní ìsìn yìí o. Òun kálukú ti wá wà so service. Tóbi di pé ìhà kọ̀kan mí ni kálukú wá ń hù.
1: Ẹni bọ̀
0: ẹgbọ́ bó ni náà ṣe jólóko tí mọ̀jàlọ̀ ní délé sọ. Mo sì ń jóyè yín o. Àlà ni ó padà fokọ̀ ọ̀lẹ́ hàn o.

Bóyá tó bá di lọ́la, kọ́lọ́n kọ́ mọ̀ jẹ́ kẹ́lẹ́mì ó tí gbá. Kọ́lọ́n mọ̀ jẹ́ kẹ́lẹ́mì ó tí gbá. Kọ́lọ́n sì jẹ́ ká rí ná chaàjì fóònù. Ká tún máa ṣẹ̀ṣẹ̀ bẹ́lọ̀n ká tó rí ná chaàjì fóònù. Ṣé ẹ mọ̀ pé wàhálà wà? Ká máa bẹ́lọ̀n fún ná. Ẹnìkan èyàn wa kan tájọ́ máa ń sọ̀rọ̀ lórí WhatsApp tó ti lọ sórí èdè Canada. Àjọ wà nínú gúrùpù kan náà ni kó tó travel lọ sí Canada ní bí ọdún méjì sẹ́yìn. Bí ipa ìtọ̀ lẹ́nu ní Nàìjíríà tẹ́lẹ̀. Ó ní nígbà tó ń dé Canada tán, ó ní àwọn prayer point òun sì yàtọ̀. Ìsọwọ́gbàdo òun gan ó yàtọ̀. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tóun ọmọ gbàdúrà sí lórí, tí ọmọ gbàdúrà lé lórí, ìjọba ó ti pèsè rẹ̀ fóun lọ́hùn. Òun á ti channel energy àdúrà òun lọ́sọ́nà bòmíì. Ó ní sọ̀wọ́ gbàdúrà òun ó yàtọ̀. Torí àwọn nǹkan tóun ọmọ gbàdúrà fún mímí náà sí ń gbàdúrà kọ́lọ́n jẹ́ ìrìnà chaàjì fóònù. Kí lọ́kàn òun pẹ̀lú kọ́lọ́n jẹ́ òun ìrìnà chaàjì fóònù. Tí ò bá chaàjì rẹ̀ fúnra rẹ̀ ló kú iná ń bẹ tí èyí lọ nígbà kọ̀ọ̀kan. Àwọn prayer point ti àná kọ́lọ́n jẹ́ ìrìnà chaàjì fóònù. Kọ́lọ́n jẹ́ ìrìnà chaàjì fóònù. Kọ́lọ́n mọ̀jọ́lé òkú ṣọ́ọ̀pù wa. We are asi. Ọlọ́pàá wà oríṣiríṣi àwọn ètò ààbò ló wà lọ́dọ̀ wọn ń bẹ̀. Mo lọ sọ́dọ̀ arábìnrin kan sí ọ̀ndì 13 kan ló sọ pé wọ́n kó ṣọ́ọ̀pù òun nínú ọdún yìí ni àbí ọ̀ndì 13 mọ̀dẹ̀ lọ́dọ̀ rẹ̀ ni nínú January tá a wà yìí látẹ̀ tó tí ó parí lónìí yìí January tí ó tán lónìí ọ̀sọ̀ ọdún tán ó gba owó cooperative 150,000 ní December ó sì fi rajà àtẹ sínú ṣọ́ọ̀pù rẹ̀. Wàhálà January ni wọ́n palẹ̀ gbogbo àtẹ́mọ́. January ni wọ́n palẹ̀ gbogbo àtẹ́mọ́. Wọ́n àṣẹ nǹkan kan báyìí kù. Àtọ́wọ́ àjọ alájọ tí wọ́n kó sí lọ́wọ́ tó kó sínú ṣọ́ọ̀bù wọ́n palẹ̀ rẹ̀ mọ́.

0: ẹni tó kan lọ́mọ o nǹkan fẹ́ lórílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ebi bẹ ní gbòòrò wàhálà wà wàhálà ó wà kọ́lọ̀ má jẹ́ kí wàhálà débé mi àti yín o wàhálà ti wà o ọlọ́run bá ń gbọ́ wàhálà wà o torí ebi ń bẹ ìyàn mú kò sówó lóde àwọn ọ̀lẹ́sìn pọ̀ nílùú.
1: onígi wọn gbọ́ àdé
0: òun. n ò fẹ́ sọ tẹ́lẹ̀ n ò fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ ẹjẹ́ mi ò já yín tán ẹjẹ́ ń já yín tán lè ní. mo ti sọ lọ́jọ́ kan tí mo ní ìyàbá àmọ́sẹ́ tí mo máa ń ṣe lálaalẹ́ kò sí alẹ́ ọjọ́ kan tí ilé oṣù ní orílẹ̀-èdè nàìjíríà tèmi ẹ ṣe ọ̀kadà tí mi ẹ fi ọ̀kadà ayé tá a lọ tí ń fọ ọ̀kadà wà ní tá a jẹ láàárọ̀ àtàlẹ́ lọ tí ń ṣe ọ̀kadà lọ lálẹ́ n ò ṣe lójú ọmọ ṣùgbọ́n wà lẹ́ ń bá ti ta tata pupu mi ń pa báyìí mo sọ ọ̀kadà lọ́nu lọ́wọ́ àlálẹ́ nígbà táwọ̀ ẹ sọ̀lẹ́ tá a sì fẹ́ wọ̀wọ́ lọ́wọ́ tá a sì fẹ́ jalè. ṣùgbọ́n èèyàn mélòó ló ní ayọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. èèyàn mélòó ló láyọ̀ ọkàn bí àwa èèyàn mélòó.
1: ẹyin lọ́ọ́lù mọ̀.
0: sáwọn ọ̀lẹ́ yìí tí wọ́n kún gbòòrò tí wọ́n ṣe bàbá tẹ̀ mọ́lẹ̀ kọjá àwọn bàbá tẹ̀ mọ́lẹ̀ ń kọjá yìí tí wọ́n bá yìí kankan tọ́ba dọ̀wọ́ alálẹ́ tójú bá pofiri sí wọn ní mọ̀ ẹja ṣọ́ọ̀bù ẹ bá wọn náà wọ́n ti ẹ̀ ń já ṣọ́ọ̀bù gẹ́sẹ́ tí wọn ní mọ̀ ẹja ṣọ́ọ̀bù irú ṣọ́ọ̀bù arábìnrin yìí tí mo lọ bẹ̀ tẹ́ ẹ bá lọ facebook wa ẹ bá ń bẹ̀ mo ṣe fídíò rẹ̀ síbẹ̀ tí mo fi fọ́nrán rẹ̀ síbẹ̀ bí wọ́n ṣe kó gbogbo ṣọ́ọ̀bù rẹ̀ tán já sókolombo kò sí láì sí ìrànlọ́wọ́ kankan owó cooperative kọ́lọ̀ ó ṣàánú mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi sẹ́rí obìnrin tó ń bẹ lọ hospital lọ́wọ́ báyìí operation wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe fún lánàá ni fún oyún òjú tó tún wà nù rẹ̀ ẹ mọ̀ wo oríṣiríṣi bí gbogbo ẹ̀ ṣe ń rélura wọn kí kọ́mọ̀sá yọ ọkàn wọ́n palẹ̀ ṣọ́ọ̀bù rẹ̀ mọ́ wọ́n ti dágbèsè kan sí lọ́rùn ó tún lọ sí hospital ọlọ́run ọba ń gbọ́ mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi mo fi búra ṣé 120,000 àbí lò ní dókítà lòun ọ̀ gbà 70,000 ló ní ká dẹ́pọ́sìtì bẹ́ẹ̀mi náà ò ṣe lówó mo fi 2,000 lẹ̀ wàhálà ó wà o wàhálà ti wà o. àwọn ọ̀lẹ́ àfàjọ tí wọ́n sì fẹ́sẹ́ ṣe àwọn ni wọ́n kún gbòòrò wàhálà ti wà o. ọlọ́run bá ń gbọ́ bí irú àwa yìí bá fẹ́ máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́ ayọ̀ ọkàn làwa ní o ni òjá wọ́n máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́.
1: wọ́n ń tijú wọ́n wá rọ́bà wọ́n ń sòrò.
0: ṣùgbọ́n àwọn èèyàn mélòó náà dàbí àwa àwọn mélòó ni wọ́n láyọ̀ ọkàn àwọn mélòó náà lè fara da ìyá nàìjíríà torí ká mọ̀ bá a máa bá a lọ báyìí ló jẹ́ ká tètè máa ké lọ́ọ̀kan lọ́ọ̀kan ká máa pariwo torí àwọn wèrè tán wà lókè wọn ò fẹ́ wa o wọn ò fẹ́ ràn wa o era o era wọn ò fẹ́ pòpò òdénú o era ò fẹ́ pòpò òdénú o. ẹ tún wá máa wo àwọn àṣòro táwọn tán wà nípò aṣáájú tán tún ní òun náà ni àwọn àṣọmọgbè àwọn tí wọ́n mú gbá àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àwọn gangan ní púpọ̀ ṣòro wọn o torí wọn ní bá wọn ṣòro tọ̀ọ̀rọ̀ èyí tí wọ́n fẹ́ gbọ́ ni wọ́n máa sọ sínú òwe tí wọ́n wọn ní bá wọn ṣòro tọ̀ọ̀rọ̀.
1: ẹyin lọ́ọ́lù mọ̀.
0: àwọn ni wọ́n mọ̀ wá kọrin mọ́ ẹjọ́ lọ à ń wẹ̀yìn rẹ torí ní tí wọ́n rí jẹ lọ́wọ́ wọn. tọ́ Adéyinka fóònù mi ti kú 4%. ẹ jẹ́ kí n mọ̀ wá dágbére wẹ́rẹ́wẹ́rẹ́. ṣùgbọ́n mo lérò pé a ti di ẹ̀kọ́ kan àbí kejì mú nínú àròyé mi tààrọ̀ yìí.
1: kò gbọ́.
0: sọ́dànù mo sì lérò pé ẹ̀ gbọ́dànù Adéyinka pẹ̀mbọ bí àwọ̀ erin aago méjì láti kọjá àṣẹ́jú kan 11:30 mo ti ní ìdànù dúró tẹ́lẹ̀ ṣùgbọ́n aago méjì láti padà kọjá àṣẹ́jú kan. ọ̀rọ̀ tó bá ti wọ̀ ńlá báyìí ìyìn fẹ́ dánu dúró mọ́. àròyé niṣẹ́ ẹ̀ bá kà igbe kíké niṣẹ́ ẹ̀yẹ lóko ẹjọ́ lọ́rọ̀ ńlọ́rùn bẹ́ẹ̀ o. ọ̀run mòru nàìjà mòru ilẹ̀ yorùbá mòru o ẹjẹ́ awójútu sí a ti mà pa níṣòro ẹjẹ́ wá ojútùú sí ṣòro wa tọ́ Adéyinka. ọmọ ọ̀dọ̀ àgbà kásà máa ṣe dáadáa ajọ́ kọ bí ẹni kìlọ̀ wà. Adéyinka Pẹ̀mbọ bí àwọ̀ erin wọ́n máa ń bàtàlíọ̀n ẹyinjú Olódùmarè tí ò ṣe é fọ́. Ajá ìlú Ọ̀yọ́ ti gbó lásán bèmí ọ̀bá rẹ́ranko mo rábàmì èèyàn ni o. Tọ́ a mọ̀ bẹ́ o nítorí ọ̀bẹ ní bẹ́sú àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nà o. Ẹni bá ní a mọ́ bọ̀ nìkan la ní dé bá ń lé nítorí bọ́bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn arọ̀ wọ̀. Adéyàbùn bàbá jẹ̀rọ̀ mọ́ jèlé ẹ̀yin tèmi ǹjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe o ilé olúwa rí gbóná o. Inú ilé tẹ̀ ti ń gbọ́ mi yìí ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi yìí inú ọkọ̀ tẹ̀ ti ń gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí ilé yín ọ̀nà yín ò ní gbóná kò ní dojúrú o ìgbésí ayé yín náà ò ní dojúrú ilé ayé yín ò ní gbóná nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ tútù tútù báyìí náà làárọ̀ bàbà mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín ìsọ ọlọ́run ọba àbò rẹ̀ tó nìpọ̀n tó dájú tó ju ẹ̀wùrin lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá ẹ̀mí àtẹ̀yìn ká mọ̀ gbọ́lá burú síra wa ká má dolódì lẹ́yìn ara wa. ẹyin tèmi títí dìgbà mi ta tún mọ pàdé mi fi ilẹ̀ sínú ìbànújẹ́ Adéyinka mi ní báyìí nínú ìbànújẹ́ o ẹ fèmi náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú fòrò nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ o tútù tútù náà làárọ̀ bàbà. ká tún ríra láyọ̀ ká wá pàdé níre ìpàdé wa ó tún di wọ̀ bí ọjọ́ rọ̀.

0: Se ngbo bo se nja la la la la e ma yin kuro nibe ni kan ni Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com e se te ngbo ikan ni wa o Ajisebi Oyo la ri oyo ni se bi baba en kokan
1: Ajisebi Oyo la ri oyo ni se bi baba en kokan
2: ikan owo so opo ikan mole awon eran won fowo so opo won ma ki Asi otito ni ora on baba wa ni ile yo to ni pe karin apo apo karin iye ni iye oyo ati ba ninu ti poro lo ran mi si ina ni mo wi pe ajeje owo kan soso ko mama beru lori eje afi mo so kan gbogbo omo ilu oyo nile ni loko ni ati leyin odi ta fowo so wo po gbe ilu ologa agbara nbe nibi ipimo so kan ii eye pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tí ó bá wá pò ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtibà ní ti fòrọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn ìyẹ ní ìyẹ ni yóò yẹ wa o orí yíyẹ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga àgbéga ní ọmọ adébá ìlú ọ̀yọ́ lásìkò wa lókè lókè láàmà wà lọ́jọ́kọ́jọ́ adéyínká ọlọ́ṣùkànmí lè ní jẹ́ fàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí fàálẹ̀ ẹ pè tèmi náà ní látàrò tí so lórí ọ̀rọ̀ náà ọ̀yọ́ àti fàbí ní tí kò rọ̀ ní rán mi níṣẹ̀ àánú àná ni mọ́ ọ lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá ká ni lára ńlá dìbò ìjó àti wípé ajíṣebí ọ̀yọ́ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

bank with you. See, it's a dog,

emi lọ́rọ̀ lọ́mọ lójú gbogbo abínú ẹni àti gbogbo òsìkà lù. Adéyinka mo tún dé lónìí agado òkúta àrà òkè balẹ̀ dúgbọ̀ ẹ bá ń wépò.

mi kó máa lọ bí òwe torí bí òwe bí òwe làálùlù òkìdìgbò ọlọgbọ́n ní ń jo ọ̀lùmọ̀ràn ní mọ̀. ẹ̀yin ọ̀mọ̀ràn tẹ́ ẹ wà ń kalẹ̀ tẹ́ ẹ ti mọ oyún ògbín nínú kara.

àwa ti bá wọn mú yọ̀yọ́ra lónìí o ọ̀rọ̀ ayọ̀ ni kó mọ́ báwọ̀ ọ̀rọ̀ bànújẹ́ ìbáyọ̀.

Ǹjẹ́ kí láàbì máa bára wa sọ̀rọ̀ náà lénìí náà ni ìgbẹ̀yìn? Ẹ mọ̀ pé ìgbẹ̀yìn lójú. Àwọn bàbá wa tún mọ̀ ní ìgbẹ̀yìn láláyò ó ta. Ìgbẹ̀yìn lójú. Ṣé ẹ mọ̀ pé gbogbo ohun tá a bá ṣe lónìí, ọ̀rọ̀ ọ̀tàn ni ó dà lọ́la. Ìgbẹ̀yìn lójú.

0: ṣe mọ wípé ọlọrun ọba mi ò kúkú níyàwó tá a lè yàn lálé o.
1: ilé ó bá pa ní.
0: torí ara wa ká mọ bá a mọ fara nira ara wa. iná làwọn òfin ṣe wà nínú bíbélì ló ṣe wà nínú kùránì a ní tó ń bẹ nínú ẹsìn ìbílẹ tó jẹ tàbá láyé níbi tí ìyàwó awo kan bá ti dìde awo tó dé ò gbọdọ jókòó ńbẹ bẹẹ náà ni lọdọ àwọn ọlọdẹ lọdẹ ibi tí ìyàwó ọlọdẹ kan bá ti dìde ọlọdẹ míì kò gbọdọ jókòó níbẹ. gbogbo àwọn òfin yìí gbogbo àwọn àṣà yìí ti ń bẹ nínú ẹsìn ìbílẹ̀ ti ń bẹ nínú tàbáláyé ti ń bẹ lẹ́nu ẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì. gbogbo àwọn kíní yìí ká mọ̀ bá a mọ kó ìnira bára ara wa náà ni. ìgbẹ̀yìn lójú kí ni ó gbẹ̀yìn èmi àti ẹ. àròbá gbogbo wa là á dìtàn. ṣé ẹ sì mọ̀ pé kò sẹ́ni tí ó ju sáyé hàn yín yìí.
2: alátara kalẹ̀ wo ìwà tá a bá fẹ́. ṣùgbọ́n kò sọ́nà láti ṣe àṣepé rárá.
0: bẹ́ẹ̀ni o àṣepamọ́ ló wà àṣegbé kan ò sí láyé níbí. gbogbo ohun tó o bá ṣe lọ́ọ́ gbà. òṣùwọ̀n tó o bá fi wíńkà náà ni wọ́n fi san fún ọ padà. ṣe ẹ sì mọ̀ wípé nìkan kan ò lè gbin àlùbọ́sà kó wá wo ẹ̀fọ́ láéláé ohun tá a bá gbìn náà ni ó wù. o lè mọ wá bú kó o mọ wá sọ pé ó kẹsàn-án dáadáa láéláé fábàdà kò lè jẹ́ bẹ́ẹ̀. ṣé jìbìtì ni ìwọ mọ̀ yàn án lù. o lè jíjà níwọ mú níṣẹ́. ká fi báírò yíwèé kọ̀ wọ́n lọ́dọ̀ tiẹ́. ká gba sọwọ́ gúdúrú owó àbẹ̀tẹ́lẹ̀ owó ẹ̀yìn ìníwọ́ fi ń ṣàyò ń tiẹ̀.
1: ọba tó dà wá sáyé ṣé bó ń lọ́wọ́ tó gbà lérò tó fi ní ká wáyé.
0: aníbi nàìjíríà bàjẹ́ dé nísìn àwọn ọlọ́pàá wọn ò fi bójú mọ́. ebígbà kan ni wọ́n máa ń sọwọ́ sẹ́yìn tí wọ́n sọwọ́ kú dúdú mọ́ gbowó àbẹ̀tẹ́lẹ̀ gbangba gbangba ni wọ́n ti máa náwọ́ tí wọ́n tún máa feel entitled wípé kò fáwọn lówó iye báyìí ló fáwọn láì ṣe pé wọ́n ṣiṣẹ́ owó sí ẹ lọ́wọ́ wọ́n sì ń gbowó oṣù wọn gbà máa fi ìnira wọ́n máa kó ìnira bá àwọn èèyàn. ṣé èèyàn a máa wá gbin àlùbọ́sẹ̀ ọ̀họ́ ẹ̀fọ́ bí ọ̀rọ̀ pé tó bá ṣe náà lọ́ọ́ gbà ni. bí ìwọ bá wá rò pé o ti mú jẹ o ti lọ àwọn ọmọ tó wá fìlẹ̀ yìí ńkọ́ tó fìlẹ̀ ṣàyé ńkọ́ àwọn ọmọ tó fìlẹ̀ ńkọ́ àwọn ọmọ tí wọ́n máa jẹ̀yà ẹsẹ̀ rẹ̀. bíbélì ti sọ ó ní a ó bẹ ẹsẹ ìyáwó àti ẹsẹ bàbá wò látòrí ìran kínní tó fi dé ìran kẹlóná ẹran lẹ́sìnbẹ̀rún ṣé kẹfà ni àbí kẹjọ. ìran ṣe báyìí náà mọ bó ṣe gùn lọ́sálálú. kó wá tún wá gàgà kó wá jàjàbọ́ ní àyín ká pé ọlọ́run o ọlọ́run mọ̀ ní sùúrù fa. ká pé ọlọ́run o àá mú ọ ní àyín ẹyin ò tí ò mú ọ ní àyín tó rò pọ́ jàjàbọ́ ọlọ́run ni. ọlọ́run mi gbàbẹ̀ tẹ́lẹ̀ kò dàbí àwọn olóṣèlú ilẹ̀ nàìjíríà kò dàbí àwọn adájọ́ ilẹ̀ nàìjíríà. ó jẹ́ mo kó ìyà ó jẹ́ mo tó ìyà ó jẹ́ gbìngbìn nìkìyà. ẹnjìníà nìwọ́ ẹnjìníà electronic engineer òun tún fóònù ṣe rédíò níǹkì òun tún lápútọ́ọ̀pù ṣe kọ̀m̀pútà kò sí nǹkan tí wòye tún ṣe ń tiẹ̀. ìrẹsà ni ó bàjẹ́ lára pẹ́ńsù sápnà lọ́mọ ní wọ́n rà.
2: ìgbà tó wù aláwòrán lólè ìgbà ẹ̀mí kó wa.
0: aláwọn èèyàn wa ó tún wá máa fi ọlọ́run sẹ̀rí lórí irọ́ láàyè ìlànà. àwọn èèyàn wa ọ̀dà kan mọ̀.
2: ṣọlọ́run tó pa àwọn ọmọ wa náà bí iṣẹ́.
0: ọmọ gbọ́ wà láì tẹ̀lá náírà márùn-ún péré ni mo fẹ́ ni mo fi ẹbí ta ọjà ń fún ọ. mọ̀sí ò parọ́ mọ̀sí ò parọ́. tó gbọdọ̀ parọ́ ni. a ní o dúró lórí nǹkan tó fẹ́ tà yí pé ẹgbẹ̀rún kan níta o bó bá pé ọ rà ń bẹ tí ò bá sì pé ọ. ewu làbúrò a máa fọ́ lọ́n sẹ̀rí lórí irọ́ torí ọlọ́run lórí èlò owo to na tan laarin iseju melo tori olon ebe ro olon fa
1: maya shaun ala
0: alama wa ko inira bara ara wa ko si nkan kan ta le se ta bi le ko bo ta le bi ko inira bolon pe a wa jiye ese iseye ese ta je so se owo le dolon se ni sa tolon se ni a le da olon se ke awa ara wa na la mo ko se lara ara wa ta mo se ara wa ta wa mo fi lo ko lu olon
1: o dokita lo dare ju lo si e pata
0: ala won doctor ah la ila ejo nbe lorun arodake bi orin aunty mi eni ejo nbe lorun arodake ejo nbe lorun aro kawo lori awon doctor awon ko so ngbo doctor se mo pe bi awon ko so ngbo engineer phone ati radio gbogbo ati television se wa to je pe ori ni omo fo radio ati television ati phone yin te gbe dodo awon awon ko so ngbo engineer ti won ko wo bo kini yin loju awon radio yin loju bo phone yin loju te do fi mo dun torun o fi mo ro te se o fi mo dun ti gbogbo o fi wa pejo ti o wa toro si lara be gele na lo se ri awon ko so ngbo doctor nbe boya la awon eyan wa ti e mo yi pe ise doctor ti awon eyan wa ni ayin ta ti so di kinu ototo ni eka eka ti kaluku won to ye ki won diro mo sugbon ngbo ye pe Nigeria ni bi anything goes ni gbogbo nkan ta nse eni to lo ko bi won tin to egun apa onu o ba ma fi kini korun kaaki yo ma so pe won wo malaria yo ma so pe won toju ba toju efori ni o ba yiwo alawon nurse to je pe nursing school na lo awon na do hospital le eyin awon na ma toju awon eyan labe ile te gbugbo e to je pe ta ma ba so operation won elomi ninu won ohun ti e tun yo tun se dada yo ran se pe doctor to mo pe o mo pa operation ni sugba won mi bibi lo ba ti foju si bi e me lo ni bi ti doctor mi tin se lo na ba ma da operation se lai ko operation nurse lo ko koko operation won ise to ko ah alejo nbe lorun.

0: ẹ wá gbọ́ kí là wà mọ́ yà ayé gan.
1: Ṣebo ló máa ń tó gbá lérò tó fi ní ká wáyé.
0: Ṣé ẹ mọ Àbá Kyari? Ní gbogbo àwọn èèyàn máa ń dọ́gbọ́n pè ní de facto president ìjọba President Muhammadu Buhari. Ebi gbogbo sojú gbogbo wa níjò ní tó fi kú. Ngbò lọ tán ṣe ẹlòmí ò bọ́ sípò rẹ̀.
2: Orí ayé mi
0: bọ̀rọ̀. Máa ní èmi ni. Lójú ń sọ níjò ní wípé tí wọ́n bá ń sọ pé ìwọ ni. Mọ́ tàdí ẹ̀yìn kó máa sọ pé ọlọ́ọ̀ni. Torí ìgbà táyé rí ọ ni wọ́n ń pè ọ́ wà láìtàlá bí ọba ti rí ọmọ wọn ó pè ẹ lòmíì dandan ni. Ẹyin ló mú àfohùn wá kankan tó fi kọ́. Ó ní àìsímọ náà ni ó gbẹ̀yìn kó wa o. Àìsímọ náà ni ó gbẹ̀yìn kó wa. Àwọn olówó àná wọn ò sí láyé mọ́. Àwọn ọlọ́lá àná wọn ò sí láyé mọ́. Àwọn aláṣẹ àná ti wọ sàárè. Àìsímọ náà ni ó gbẹ̀yìn gbogbo wa. Àbájá ànádà. Nelson Mandela tànádà.
1: Àṣìyà Lúkà.
0: Umaru Musa Yar'Adua tànádà.
1: Wálé òkúrọ̀, wálé ìbára.
0: Pápá tí ẹ̀ wá sọ pé àwọn eléyìí ń jìnà sí wa. Ìwọ náà wo gbogbo àyíká rẹ. Wà àwọn tá ẹjọ́ ṣe kékeré.
1: Àtàlùbáríkà.
0: Wà àwọn tá ẹjọ́ ṣàná.
1: Láwọ́ lèmi o.
0: Ẹjẹ́ tó padà sẹ́yìn.
2: Ọba kan dá mi jọ.
0: Àwọn Arúnà Sọ̀lá àná ń kọ́.

0: barista mo mọ̀ pé púpọ̀ nínú wa ni ó mọ barista báà bá tiẹ̀ mọ àwọn àyìnlọ́wọ́ ọmọ wúrà nǹkan kan tá a gbọ́njú bá wọn a barista nǹkan barista. Ó ní nrungurun ègbúrọ̀ ṣe èèmọ̀rọ̀ yé nrungurun ègbúrọ̀ ṣe ọmọ agbájẹ́ lọ́la.
1: Kí ni ní ọjọ́ kan?
0: Bí nǹkan kan ò bá tiẹ̀ tí ì ṣe wá lẹ́ni.
1: Ọ̀rọ̀ wọn
0: kí la mọ̀ tí ó ṣe wá lọ́la.
1: Lára ajá ni kò pa ajá kò ń jẹ kó gbádùn.
0: Kí lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí?
1: Wọ́n níṣẹ́ ibi.
0: Ṣéṣẹ́ rí lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ àbíṣẹ́ ọdì kejì? Àbíṣẹ́ bú? Ṣé wọ́n ń gbẹ́ ọmọ ni kejì rẹ lẹ́sẹ̀ ni?
1: Láàárọ̀ lọ́sàn-án lò.
0: Jìbìtì ni wọ́n yàn láàyò ni.
1: Má sọ pé.
0: Iṣẹ́ olè jíjà ni wọ́n ń ṣe ló mú láàyò. Ẹ mọ̀ gbogbo àwọn kíní ìyá ń fi ara ni ara wa ni nítorí Ọlọ́run.
1: Bàkínà bàbá.
0: Kí ni a dà torí ń tá a jẹ tá a wọ̀ yìí náà?
1: Ọlọ́run.

0: nítorí àdáadáa ilé ayé yìí náà tó jẹ́ pé gbogbo ẹ̀ náà ilé ayé yìí náà ló mọ. Àwọn èèyàn wa gbogbo wa ogungun níbi tí gbogbo wa náà ta ti ń kọsẹ̀ lára Ọlọ́run ta ń kọsẹ̀ lára ara wa tó jẹ́ pé òní wa ń mú wa kọlu Ọlọ́run lójúmarè ṣe mọ̀ ni pé àlẹ́ àtó Ọlọ́run ṣẹ̀kẹ́.
1: Àti ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Má yí kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí Ọ̀yọ́ online radio.

0: Ọlọ́run fún àwọn bàbá wa ní ọgbọ́n ìjìnlẹ̀ pọ̀, àrònú jinlẹ̀.
1: Tí mo sì lómi.
0: Kódà tá a bá ń tẹ̀lé àwọn òwe lásán gan, òwe ilẹ̀ Yorùbá. Ẹnu mi àgó.
1: Ẹni tí ń bọ́ lọ.
0: Òwe ilẹ̀ Yorùbá àti àwọn ìwọ ọmọlúàbí tó wà nínú rẹ̀, ó tó ṣe ìgbésí ayé láìsí ẹ̀sìn kankan gan. Pé èmi ò jẹ́ mùsùlùmí, èmi ò jẹ́ kìrìsẹ́nì, èmi ò jẹ́ babaláwo, èmi ò jẹ́ ẹni tí ń bọ fáyín, ẹni tí ń bọ sàngó, ẹni tí ń bọ ògún. Òwe ilẹ̀ Yorùbá àti àwọn àṣàmọ̀ tó jẹ mọ́ ìwọ ọmọlúàbí, ó tó ṣe ilé ayé. Wọ́n á ní òṣùwọ̀n tá a bá fi ń wíkà ni wọ́n fi ń san padà.
2: Fapò rọrí ìwà ọmọ ló ń jẹ́ kọ́mọ oṣogun òkè bẹ́ẹ̀ láyé. Oríyọmí ọmọ kẹyìndé yàtọ̀ sí wípé.
0: Ẹ tó ń gbọ́ yún náà, sàn bẹ̀sùn fapò rọrí ìwà ọmọ ní mọ́mọ́ sí òkè bẹ́ẹ̀.
2: Àtò nígbà tí ń kéré o.
0: Ṣé ẹ mọ̀ pé oníjà kiri jà gan, oògùn òkè bẹ́ẹ̀ náà ni ọmọ wá káàkiri. Yóò sì mọ̀ pé wọ́n lè fi àdásà òun náà ni. Yàtọ̀ fún pé ọlọ́mọjà kọ́ ọwọ́ ọlọ́wọ́, èèyàn bọ́ sọ́wọ́ ọlọ́wọ́. Oníjà gíríjà gan ni ọmọ owó ogun òkè gbé káàkiri.
2: A ò lè dáwọ̀ ẹ̀ tá a bá kú tọ́lá. Ìwọ̀n gan wọ́n ṣẹ́ ọwọ́ rẹ̀.
0: Ṣé ẹ mọ̀ pé òwe léyìn ó ṣe rẹ́gí agbọ̀n bìkan

àjíṣe bí ọyọ online radio náà lẹ ń gbọ lọwọ ẹ dákun ẹ mọ ìyẹn kù ń bẹ ṣe ń gbádùn wa bó ṣe ń lọ tí gbogbo àwọn ètò tá à ń mú wá lọlọkan ọjọ kan só ń ṣe déédé ara yín só ń bá yín lára mú tẹyìn bá fẹ lù mí lọgọ ẹnu 07068874274 náà ní nọmbà mi dá ilé pè mí sí adéyinka ọlásùnkànmí ńlè mí ń jẹ lumatech tí mo jẹ olùdásílẹ ìkànnì tá a wà yìí àjíṣe bí ọyọ online radio tí ọlọrun tó lò mí láti fi dá sílẹ tẹ bá fẹ pè mí ẹ fẹ lù mí lọgọ ẹnu ẹ fẹ bá mi sọrọ tàbí bóyá ẹyin sì fẹ darapọ mọ wa ẹ fẹ polówó ọjà ni èyí náà fẹ máa ṣe prógrámù kan ètò kan ẹlẹẹkejì lórí ìkànnì yìí ni a jọ sọrọ bá a sì jọ máa ṣe lálálà fi bọ tá a jọ máa yọ síra wọn kò tí ì yé yín bá wọn ẹyin o tá a sì jọ máa ṣe tí òjì tún máa dùn tí gbọngbọn máa kán sí ẹyin ẹ má wọrí nípa tówó ná ẹ ti ẹ kọkọ pè mí ẹ bá mi sọrọ 07068874 náà lẹ lè pè mí sí 07068874 ẹ̀rọ náà ni mò ń lò ní orí WhatsApp ẹ lè fi bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ tún lè fi chat pẹ̀lú mi ní Telegram náà mo wà ní orí gbogbo àwọn ìkànnì ayélujára látòrí Facebook ẹ̀yẹ search fún ẹ wá Adéyinka Ọlásùnkànmí Kásámàṣe dáadáa ní orí Facebook ní orí Instagram kan mi for you CANME pẹ̀lú 4 àti U kan mi for you CANME 4 U kan mi for you ẹ lè search yẹn náà Adéyinka Ọlásùnkànmí náà ni ó gbé wá lókè rẹ̀ tọba dẹ̀ jẹ́ pé orúkọ company wa lẹ́fẹ́ search ní Facebook ẹ search fún Lumatech tọba yẹ pé ní Instagram náà ni ẹ search fún Lumatech tọba yẹ pé ní Twitter náà ni ẹ search fún Lumatech tọba yẹ pé ní Twitter ẹ fẹ́ wá ẹ̀mí gan personal profile mi kàn mí for you náà ni kàn mí for you náà ni lọ wà ní Twitter lọ wà ní Instagram tẹ bá search kàn mí for you one kàn mí for you one ní Facebook yóò gbé profile mi wá instead ẹ bí wọn search fún Adéyinka Ọlásùnkànmí yẹn kásá máa ṣe dáadáa èyí tó bá rọ yín lọ́rùn ni ẹ dẹ̀ tún lè wá prova iléeṣẹ́ wa àjíṣe bí ọ̀yọ́ radio ni prova yẹn ní Facebook ó kàn jẹ́ wípé àmì ń bẹ lórí Adéyinka Ọlásùnkànmí àmì ń bẹ lórí àjíṣe bí ọ̀yọ́ àjíṣe bí ọ̀yọ́ àmì wà lórí rẹ̀ àmì Yorùbá wà lórí rẹ̀ eléyìí mú lè wọ́n jẹ́ kó yíṣe láti wá bẹ́ẹ̀ sì lè tún wá ẹwà báyìí there is a www.facebook.com/ajisebioyoradio www.facebook.com/ajisebioyoradio ìyẹn ò nídìí àmì tẹ bá ti tẹ sí ibi url yẹn gbangbangbangba lẹ́jà síbi profile wa ní Facebook a dẹ̀ wà ní Twitter náà àjíṣe bí ọ̀yọ́ radio náà ní Twitter bó ṣe rí nìyẹn 07068874274

0: ẹ mọ̀ pé ìgbẹ̀yìn ìgbẹ̀yìn ni àkòrí ọ̀rọ̀ wa lónìí. Kí ni ó gba ẹ̀yìn èmi àti ẹ? Kí làwọn èèyàn mọ sọ lẹ́yìn èmi àti ẹ lẹ́yìn tá a bá lọ tán? Sẹ́yìn mọ̀ pé ìtàn ò lè gbàgbé Abiola, ìtàn ò lè gbàgbé Abacha, ìtàn ò lè gbàgbé Nelson Mandela, ìtàn ò ní gbàgbé èmi àti ẹ náà. Wọ́n lè má máa sọ̀rọ̀ wa on a global scene o. Bá àwọn ará àdúgbò wa alámúlétí wa o, wọ́n mọ sọ̀rọ̀ lẹ́yìn wa. Wọ́n mọ sọ gbogbo ohun tá a bá gbáyé ṣe lẹ́yìn wa. Wọ́n bá ṣe pé dáadáa la ṣe, wọ́n mọ sọ. Àwọn ọmọ yín, àwọn ọmọ wa, wọ́n sì mọ gbọ́. Tó bá ṣe pé dáadáa kejì náà ni, àwọn ọmọ wa náà jẹ púpọ̀ ńbẹ. Ẹ̀yà ajá gbáyé ṣe dáadáa, torí àrọ́bá gbogbo aládìtàn. Ẹja sọ́ra ká lè dìtàn dáadáa lẹ́yìn wọ́ ọ̀la. Fún o lè rí dáadáa sọ lẹ́yìn wa. Àní tún bẹ nínú ẹ̀kọ́ ọ̀sìn ìsìláàmù wípé ká máa sọ dáadáa lẹ́yìn òkú. O pé ó da púpọ̀ pé ń bẹ lára àwọn nǹkan tí àwọn màláìkọ mọ kọ́lẹ̀, yàtọ̀ fún àwọn nǹkan tí ó ti wà lákọọ́lẹ̀ tẹ́lẹ̀, torí kò sí nǹkan kan tá a lè ṣe tó lẹ́yìn Ọlọ́run ọba. Gbogbo ẹ̀ ló wà lákọọ́lẹ̀. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ literature ni pé tẹ bá fẹ́ mọ karákítà kan, ẹ lọ study, ẹ lọ gbo ṣàkíyèsí tí àwọn karákítà míì tán sọ nípa karákítà kan. Nbẹ nínú literature bẹ́ẹ̀ àwọn tán bá ṣe literature, nbẹ nínú ti English, nbẹ nínú ti Yorùbá. Bẹ́ẹ̀ gẹ́rẹ́ náà ló ṣe rí. Ẹ̀yọ̀ tán bá fẹ́ mọ ìwà ẹni tó kú tó lọ, àwọn èèyàn náà wọ́n mọ sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀, wọ́n mọ sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀, tí wọ́n mọ sọ dáadáa lẹ́yìn rẹ̀. Wọ́n bá ṣe bí náà ló ṣe lẹ́yìn, ó tún mọ sọ bí náà lọ lẹ́yìn rẹ̀. Ẹ̀yọ̀ ó yé yín bá wọn. Ìwọ wá ni ìwọ fẹ́ káwọn màláìkò píìkì nígbà tó bá lọ tán. Tó bá ṣe pé dáadáa lọ fẹ́ kí wọ́n píìkì ò yá tètè tẹ pamọ́ dáadáa ní ṣíṣe kó o fi kúnjẹ dáadáa rẹ ní ṣíṣe látẹ̀ní lọ.
1: Ìwọ náà má ṣe bẹ nìkan nítorí wípé.
0: Ntọ́ ọba ti ní gbà mọ́ ṣe fọ́mọ ẹni kejì.
1: Kó tó wá lè fún ọ ní.
0: O ṣe mí mo ṣe san bá dẹ̀ dà ń lóògùn nù máa sì fọ́ lẹ́yìn.
1: Wọ́n bá ń gbowó ìdá mẹ́wàá gbọ́jọ́ jẹ́ ti yẹ.
0: Kò ní bá wa débi kankan.
1: Iṣẹ́ wa sọ pé ẹ tètè má lọ. Ohun tó Ọlọ́run mi kọ́ ní ìyànjẹ.
0: Ṣé ẹ mọ̀ pé gbogbo wa la mọ̀ pé Ọlọ́run ò bímọ?
1: Ìyanu.
0: Ṣùgbọ́n àwọn Yorùbá bọ̀ wọ́n á ní Ọlọ́run bí ẹ̀sán.
1: Ìgbà tá a fi wá sáyà lọ. A ò yẹ fúnra wa tá a bá.
0: Gbogbo wa la kẹsàn gbogbo wa wa. Gbogbo iṣẹ́ wa. A kẹsàn rẹ̀ ká tó lọ ní àyín.
1: Fakola ní San Hassan Ali máa ń wá. Ọ̀rọ̀ ṣálá ó dà ọmọ àdánù pátá.
0: Ọ̀rọ̀ ìtàn ládà lẹ́yìn ìwọ ọ̀la. Ẹ̀yájá dọ̀rọ̀ gidi. Ẹ̀yájá dìtàn gidi káwọn èèyàn lè rí tàn gidi sọ lẹ́yìn wa.

0: ẹjẹ́ àjọ wo sí ọwọ́ ara wa wo sáwọn èèyàn dárò lẹ́yìn wa tá a bá lọ tán kí ni wọ́n mọ sọ lẹ́yìn wa. Kí ni wọ́n sọ lẹ́yìn rẹ?
1: Ènìyàn ló máa ń dalẹ̀. Ọpọ́lọpọ̀ yẹ ta.
0: Ṣé wàá sọ. Màrí màá sọ ni wọ́n mọ sọ lẹ́yìn rẹ pé n lo filẹ̀ lọ.
1: Bọ́kọ̀ ń dání kó tó di.
0: Àbí wọ́n mọ ròyìn rẹ pẹ̀lú oore oníláàdà tó ṣe fáwọn èèyàn kó tó lọ sí àmọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan.
1: Kí o jẹ́ ká mọ̀
0: pa. Tí mo ní pé bó ṣe wù kọ́ ọpẹ́ láyé tó títí. Ogún mẹ́ta péré.
1: Dákun bẹ́ẹ̀ fún.
0: Kó o pẹ́ láyé jù bẹ́ẹ̀ lọ, kó o lówó lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ bí ti Kárúnà. Ogún mẹ́ta péré báyìí náà ni ìpín rẹ̀. Ìntọ́ ọba jẹ.
1: Alábòsíṣe bọ̀ ló mogun aláyọ̀ ló bá wọn kọ.
0: Àtohun tó o bá ń mu pẹ̀lú àwọn orí ńlá àdá tó o bá ṣe.
1: Torí ìgbẹ̀yìn rẹ̀ má fojú dẹ̀dẹ̀ bẹ̀rẹ̀.
0: Ìntọ́ jẹun torí ká bá wà láyé ká má bàa fún ni o.
1: Tí o bá jẹun tán ni.
0: Ẹyin náà ni títí ẹ. Ara àwọn títí ẹ.
1: Ojú ti máa ẹ lọ.
0: Ṣùgbọ́n orí ńlá àdá gangan. Òun náà wà ní àṣesílẹ̀ tí ó wà jẹ́ àbọ̀ wá bá. Òun ló ṣe sílẹ̀ ní ìsú. Ìní wàá wá lọ dé bá tó bá kú tán. Iná làwọn ọmọ rẹ ó tún máa jẹ àwọn ẹbí rẹ ó máa jẹ lẹ́yìn rẹ.
1: Lẹ́yìn tó bá.
0: Ṣé ìwọ ọ̀gá iléeṣẹ́ nìwọ jẹ́? Báwọn èèyàn bá gbaṣẹ́ tù rẹ. Percentage ni lọ́ọ̀bì orin wọn máa gbaṣẹ́ lọ́wọ́ ẹ. Tí wọ́n máa yọ ọdọ́ máa yọ nínú sálárì wọn.
1: Kí orun tó tún bá wẹ.
0: Àníṣe tíṣà ní ìsìn over 500,000 náà fi ń ra slọ́ọ̀tì.
1: Ìwà ṣe kókó.
0: Ẹgbọ́n mi torí ọlọ́run. Ká sì máa fi ara ni ra ara wa torí ọlọ́run. Nígbà téèyàn fi 500,000 tó fi ra slọ́ọ̀tì iṣẹ́ tíṣà tí ó máa gba bí 40 to 45 to 40,000. Ọdún wo ni ó tó san 500,000 tán? Modern day slavery. A ní kíní yìí àwọn èèyàn wa ó ti wá ń wí àwọn èèyàn wa sí kò wá mọ ẹbí kò má rá. Bọ́dá tèmi kan náà tí ó ti lù mí ní jìbìtì ń rí. Nígbà ńlọ̀ ní ayé civil defense. Nígbà tá a ṣẹ̀ṣẹ̀ parí NC. Lọ́dún náà lọ́n ní 2013 ní àbẹ̀wò. Àbí 12. Àbí 11 ní ntí ẹ̀ rántí dáadáa mọ́kẹ̀.
1: Ọba tó dà wá sáyé. Ṣé bọ́n lọ́wọ́ tó gbà lérò tó fi níkà wáyé.
0: Òun ṣiṣẹ́ ń bẹ̀, ó sì níràwọ̀ bíi méjì àbí mélòó lóní léjì kàńgbà. Ó sì ti bá burú ẹ̀ kan náà ṣe rí tó sì ṣe é ṣe. Ọmọ ẹ̀gbọ́n bá mi gangan. Family. Bó tilẹ̀ jẹ́ pé kèso nìkan ni wọ́n ń wu àbàjẹ́ yìí ó ti láwọn ajẹ́jọ́ ń pin láàrin ara wọn.
1: Ọba tó dà wá sáyé.
0: Bó tilẹ̀ jẹ́ pé corruption náà ni gbogbo wa. Ewu làbùrọ̀ mọ́ sanwó wá kílógọ̀ rẹ̀. Ṣùgbọ́n gbọ́ jẹ́ pé Nàìjíríà àbí tọ́lọ̀ ń dá a sí náà rí. Ibi orí dá a sí náà rí kẹ. Bó o bá sì ti lè rìn bí wọ́n ṣe ń rin wọn ní ijó rọ́nà lọ.
1: Ọmọdé iṣẹ́ tó ti dé pẹ̀lú fákọ̀ṣọ́ orí.
0: Kí n mọ́ fẹ̀mí ọ̀rọ̀ gùn kí n mọ́ bá lọ́wọ́ ná. Lówó bá wọ first mail. Wàlá àrówó gbàdì sí.
1: Mi ò kọjá ìrírí o, ẹ tí mo ti ń bá dé o.
0: Ìwá ṣèmi nìkan. Bam.
1: Èmi pẹ̀lú àjọ.
0: Kì í tún wá sọ̀dọ̀ ọ̀bọ̀dá wa yìí nìkan. Káàkiri bá.
1: Bàlájọsẹ̀ yìí àfin jù.
0: Àwọn aṣáájú àwọn olóṣèlú wọn ti ba orílẹ̀-èdè yìí jẹ́ jìnnà. Kọ́lọ́n bá wa tún ṣe ni.
1: Fẹ́ wá hàn kọ́ mi.
0: Ọlọ́run ò sì ní í ṣe nǹkan tá a lè ṣe fúnra wa fún wa.
1: Mi tó pé.
0: Àbí Ọlọ́run ni ọ̀rọ̀ a máa wá jẹ pírẹ́sìdẹ̀ntì lé a lórí. Àwa ara wa náà láà máa jẹ́ lórí ara wa. Láàrin àwa ara wa tá a wá máa ń fìyà jẹra wa. A máa wá bú àwọn olórí lókè. Ní tí wọ́n gan ń ṣe níbi tó wà níbi ipò kékeré tó wà ń bẹ̀ ń gọ́.
1: Àwa àbíkú láyé.
0: Ẹyin ò mọ sọ̀rọ̀ rédíóníkì sọ̀rọ̀ dókítà lẹ́ẹ̀kan. Bẹ́ẹ̀ náà làwọn tíṣà náà níbẹ̀ wọn. Àwọn lẹ́kítọ́rà. Handout ní ràì. Ọmọ tí ò bá handout tí ọ̀rọ̀ handbook ó fèlì nùkẹ.
1: Fún ọkọ̀ láyà ọkọ̀ máa.
0: Ìwọ náà ń jẹran àwọn èèyàn bẹ̀. Ẹyin o, ìwọ náà a ti kó sọ́wọ́ ẹni tí ń ṣe kọ̀m̀pútà. Ìrìnàgò ní má dìskì a ní hard drive ti bàjẹ́ hard drive lára. Ẹyin o, ẹnjìníà náà òun náà tún kó sọ́wọ́ ẹ lò.
1: Òun tó pa àwọn ọmọ wa náà.
0: Àkóṣọwọ́ nọ́ọ̀sì àbí dọ́gbà.
1: Ọlọ́run ló mọ̀ tó gbà lérò.
0: Omi tí wọ́n fi sìyàn lára tí ò ju bóyá bíi múrí mélòó kan lọ.
1: Ó dà wá sáyé.
0: òun náà kan papọ̀ pẹ̀lú sọ́ọ̀kì sọ parasitamọ́ bí oníwàṣọ mọ́ra wọn.
1: Bọ́bá tó dá wa sáyé.
0: Ẹyá àní òmú 5,000 wá.
1: Ìkálẹ̀ jọ sí fún ni.
0: Àjọ ń rẹra wa jẹ, ó ti wá di omi ara wa.
1: Sáyé, ṣèbò ń ló máa ń tó gbá.
0: Ẹyin o, nọ́ọ̀sì àti dọ́kítọ̀ náà, òun náà gọ̀kadà. Èjì ọ̀gọ̀kadà, ètò ọlọ́kọ̀ nú wọn. Plug ọkọ̀ arẹ abàjẹ́. Adọ́dọ̀ mẹkáníkì. Apple engine lára sọ́kọ̀ yìí kẹ́. Òun náà tún gbé san lé. Òun náà tún rẹ jẹ́ ń bẹ̀. Ìyún náà, àtúndébi tó ti fẹ́ ra èlò oúnjẹ. Ìyún olóúnjẹ náà, ó ti yọ, ó ti ki Kóngò gàrí, Kóngò rẹ sì bọ́nú omi gbóná, ìyún ti súnkì. Gbogbo àjọ wa ń rẹra wa jẹ. Làwọn eléèbó fi sọ pé we deserve the kind of leadership we get. Torí àwọn leaders yìí wọn bọ́ọ̀lẹ̀ látọ̀run wákẹ́. Àjọ dàgbà ni lára ara àárín ara wa náà láti dàgbà. Àjọ dàgbà ni púpọ̀ nú wọn àjọ ẹjọ́ ṣe kéèké ni. Ẹjọ́ sọ̀dọ̀ ẹjọ́ lọ sùkúù níkẹ. Gbogbo àwọn àwà yìí lára ara wa náà ló ti ń jẹrà mẹ́sẹ̀ yín ara. Èmi náà tèmi náà ń sọ̀rọ̀ yìí ó. Èmi náà níbi tèmi náà ti ń jẹ tèmi náà ti ń hùwà bú. Kọ́lọ̀ bá mú kú ńbẹ̀. Gbogbo wa ká wa mọ̀ lè dijú. Ká mọ̀ lè sùn forí léjì ká. Àwa náà lágbọ̀dẹ fún ara wa, láṣẹ security ara wa. Àwa lágbẹ̀ kànga fún ara wa. Àwa látún ọ̀nà ara wa ṣe fún ara wa. Ìjọba òṣèlú kankan fún wa. Wọ́n múná wá, à ń sanwó ná. Táàksì níní ìsìn ráàyè, wọ́n ti fi ẹ́ fi táàksì yín a lọ́rùn. Àwa jọ ń fara nira wa. Aláàdìsáàbà àwọn leaders tá ń gbé. Lásìkò election, ìwọ ọmọye tó gbà lọ́wọ́ olóṣèlú káàkiri, bó ṣe gbà lọ́wọ́ PDP, lọ gbà lọ́wọ́ ACN, lọ gbà lọ́wọ́ JJJ, lọ gbà lọ́wọ́ CCJ. Ẹyin o, ṣe bẹ́ni tó bá fún ọ lówó jù níwọ̀ dìbò fún. Ṣé ọ mọ̀ pé àwọn owó yìí àwọn kan náà ń yá wọn lówó náà fi ń èyí tí wọ́n bá rí jí kó lápò ìjọba, àwọn kan náà ń yá wọn lówó yìí. Níbo owó ti rí padà? Nígbà wọn bá gbé contract fún wọn níkẹ. Wọ́n á gbé contract ọ̀nà fún wọn. Ibẹ̀ làwọn ó ti rí returns wọn, wọn ní ṣe quality roles fún yín. Láàrin oṣù mélòó, ọdún mélòó, ọ̀nà bàjẹ́ ọ̀nà mílíọ̀nù ẹgbẹ̀lẹ́gbẹ̀ bábà. Ọ̀ mọ̀ pé it's as a result of the bribe that you collected.

07068874274 ni number de le pe mi si leyin eto boya yin best sponsor wa ni e be donate ni e be polowo oja ni itawon ewure ori number yen na le le pe mi si 07068874274 labe be aye ki n fi asiko yi ma lu ọ̀rẹ́ mi engineer àwọn engineer ọ̀rẹ́ mi lọ́gbẹ̀ẹ́ kẹ́ máa bá mi patronize wọn àwọn èso ní jìbìtì wọn nílù yìí ní jìbìtì wọ́n bá ṣe rí gẹ́lẹ́ ni wọ́n sọ fún yín àwọn òfo wọn nítorí owó bá orúkọ wọn jẹ́ AY communication ó wà ní Equed shopping complex ninu erelu te ba ti le nlo si odo AY venture ni isale gbangban gban ni oro ni shop re te ba be type number 1 wa ni opposite re type is la en legbe re ya Daniel wa nbe onta aso awon obirin jerseys

0: Lumatech náà wà ń bẹ́ àwọn tún laptop ṣe ni lọ́yìn ṣọ́ọ̀pù ewu.
1: Sínú àánú ẹrù mi, ọba tó ń dá mi jọwọ́, má tó rí ayé mi.
0: 07068742474. AY Venture, ó ń tún fóònù ṣe, ó ń ta fóònù accessory, battery, kò sí nǹkan tẹ́ ẹ wá dọ́dọ̀ ẹ̀ tẹ́ ẹ.
2: Kí n kẹ́rẹ́ lójú ara mi.
0: Tẹ bá tún wá bùyà gẹ̀ẹ́rẹ̀.
2: Ìlà.
0: Mo ti gbàgbé ó tún ní ẹ̀ka sí òkè mo. Òkè mo gì. Ṣọ́ọ̀pù rẹ̀ wà mẹ́ AY Venture. Ìdínà Sirat Al-Mustaqim ló kọ ṣọ́ọ̀bù. Afinimọ̀nà ni Ọlọ́run. Ó ń ta fóònù accessory. Tún fóònù ṣe. Ṣe chaajì fóònù. Ṣe charging point, ta envry, ta charger. Ó tún ń ta fóònù lọ́lọ́kan òjọ̀ kan lẹ́lẹ́jẹ̀wọ̀n tó wu wọn ò sì gajara lọ. AY Venture. Òkè mògì ṣọ́ọ̀pù wọn wà níbẹ̀ níbi ẹgbẹ́ ọ̀dọ̀ bàbá ń dá pé bàbá àfáà. Ibẹ̀ ní ṣọ́ọ̀bù rẹ̀ wà ẹ́ ti rí kákùn yẹ́lò
1: báyìí.
0: Ọ̀dẹ̀ ní ṣọ́ọ̀bù nínú erelú náà. Inú erelú. Emmanuel Alayande Shopping Complex. Ọwọ́ à ń bẹ̀. Tẹ bá wá tún dóró kí. Òròkí kẹ tó dóròkí junction tẹ bá ti kọjá tẹ bá ń lọ sọ́nà òròkí látọ̀nà erelú tẹ bá ti kọjá Mola filling station lápọ̀ tún báyìí. Ṣọ́ọ̀pù ọ̀rẹ́ mi kan náà tún bẹ́ńbẹ́ hàn. Ẹnjíníà tó mòye.
2: Ọ̀rọ̀
0: ni.
2: Epo lára.
0: Be best.
2: Pajako.
0: Be best international.
2: Ṣíjú àánú rẹ̀.
0: Kò sí fóònù táwọn ò lè tún ṣe bó ṣe iPhone ni.
2: Ṣíjú àánú.
0: Kò sí fóònù tí wọn ò lè tún ṣe. Kọ̀mpútà fóònù ẹnjíníárìn. Kò sí èyí tí ò lè. Àní wọn a tún máa mú fóònù wá bá látòwó dé pé kó bá wọn tún ṣe.
1: Ó gbà ó jọ kí n má pa ṣòfò tọ́ba náà á ti iná.
0: Lumatech àwa náà ń ta laptop lọ́lọ́kan ọ̀jọ̀ kan. Tẹ bá fẹ́ laptop.
1: Bàbá náà rí jẹ́.
0: Ẹ kọ́ Lumatech. Gbogbo ẹ̀ là ń ṣe. Bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ build website. Lumatech handle bẹ́ẹ̀ bá fẹ́ ṣe graphic design. Lumatech international handle wọ́n máa bá yẹn handle tó máa make sense tó máa fine. Zero seven zero six eight eight seven four two seven four lẹ́lẹ̀ pẹ̀lú Lumatech. Tọ́ bá dẹ̀ jẹ́ pé ẹ̀yin fẹ́ wá gbogbo àwọn ìṣọ̀tá ajúwe yìí lọ ẹ̀ gẹ́ẹ̀tì ibẹ̀ ẹ lè pe Lumatech náà ẹ lè pè mí kí n júwe ibẹ̀ fún yín dáadáa. 07068874274 ní ọ̀yọ́ aláàfin òjò pàṣẹkẹ ọmọ àti bá. Lumatech tún ní. Real estate company àìṣẹ̀ dá sílẹ̀ ni tó bá yá a mọ̀ júwe Facebook page ẹ̀ fún yín. Tá a máa báwọn èèyàn handle afẹ́ kọ́lé afẹ́ ralẹ̀ káàkiri gbogbo àbí àwọn development bá ti ń ṣẹlẹ̀ nínú Ọ̀yọ́. Kí n tó gbàgbé a ti dá Ajísebí Ọ̀yọ́ TV náà sílẹ̀ ní YouTube. Ẹ search fún Ajísebí Ọ̀yọ́ TV and Radio. Ó máa gbé wá. Níbi bẹ̀. Ajísebí Ọ̀yọ́ TV and Radio ẹ máa ti rí ń bẹ̀. Ibẹ̀ la máa post àwọn fídíò clip wa sí àwọn interview tá a máa ṣe. Ẹ sì máa gbàgbé kí mo ní a nídìí ìrànlọ́wọ́ yín. Ní tẹ́ bá fẹ́ fi ràn wá lọ́wọ́. 07068874274 lẹ lè pè mí sí. 07068874274. Torí a máa ṣe. Clip tí a máa fi mention gbogbo àwọn tí wọ́n donate fún wa tá máa fi picture wọn sí ẹni tó bá wù láti fi picture rẹ̀ sí a máa collate gbogbo ẹ̀jọ́ a máa fi sínú fídíò a máa fi sí orí YouTube channel wa tí gbogbo àwọn yẹn wa máa rí ojú àwọn olóore tí wọ́n ń gbé ògbó Ọ̀yọ́ lárugẹ. So bó ṣe jẹ́ nìyẹn lónìí. Ó di tó 1 hour tá a ti ń sọ bá a bọ̀.
1: Ṣàròyìn adáró lẹ́yìn ẹ nígbà tó bá kúrò.
0: Ẹ má gbàgbé àrọ́ bá gbogbo aládìtàn. Ìtàn wo lẹ́yìn fẹ́ káwọn máa sọ lẹ́yìn yín? Báwo lẹ́yìn ṣe fẹ́ kí gbẹ̀yìn yín ó rí? Kí lẹ̀ ń ṣe láti fi ìtàn rere lẹ̀? Fún ara yín, fún àwọn ọmọ yín, fún àwọn ará ilé yín. asegbe kan o si o asepamo lo wa o enikan o si ni gbin alibosa ku wo e fun laye laye ohun ta ba gbin ini owu o asesile la bo wa ba o ara so ti ni je kini ana o ti ba si o ba se ko si ti ba la o la o be ba wu wa re le won ni soro re leyin yin o gege bi babo basanjo se so ni joni pelu oburu je so kasamu ti baba nsoro leyin re toni e se daada kan le ba se da so daada leyin yin ni emi o pe buruji kasamu wu abu o mo kan fi sapere ni o nde ba se lawon eyan so leyin yin o won ni bi toro di kobo loju o pe daada ran ma nso leyin o be ba wu wa re won ni so daada leyin yin o kile yin se o kile n se lowo lowo kile tun ma se nte ba se ni won fi suroyin leyin yin asesile la bo aba ora soti ni nje kini ana ni njo mo mi gbe na iba se o ba se ko si nti ba la la o be ba wu wa re le won ni soro re leyin yin o adeyin ka lasukan mi pa pin ba le fi la yin na re o ilasa roko yin re ti so lori obe ninu awo tan ganran
1: ota sale ke ta sana yi wal sabagudi
0: en yo e ja se daada kan le ba ri tan re pa leyin wa ni
1: ataburu eni eko tin je se
0: 07068742744 le le pe mi si
1: o ti man ba jo mo
0: e ja ma pe yi se lo ani lo lo e ja to lo ti o denu bu ani lo ti konko to lo ti o dale odo a ma wa awa la ma wa eyin la ma ba won ni fe lomi si emi won ni fe lomi si awa won ni fe lomi si eyin baba se nwa a ma ba eyin na ni
1: ta to ba du se itoni o ma nsile kun besu ni o ma nsile kun besu ni
0: a ni sunkun ara wa ni gbola burusi ara wa
1: ti muslimi meji ba
0: gbola la haula wala quwata illa billah ali razim
1: abin ju
0: ta a ma be tori obe ni nbe at obe ni nbe su atele si asi bena eni ba ni a ma bo nikan la ni de ba nle
1: ta o ba ba re da ese on se ni be su ba ma se ba muslimi
0: o dabo o digba kan na o

0: Máyí kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣébi ọ̀yọ́ online radio.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari, Oyo ni se biba beni kokan.
2: Ikan fowo sowo po ikan mole. Awon eyan won fowo sowo po won ma ki. Asi otito ni ora on baba wa ni lai o to ni pe karin apo. Apo karin iye ni iye. Oyo ati ba ni ti ko ran lo ran mi si ina ni mo wi pe ajeji owo kan soso ko mama beru lori eje afi mo so kan gogo omo ilu oyo nile ni loko ni ati leyin odi ka ko owo sowo po gbe ilu oyo ga agbara nbe nibi ipimo so kan ii eye pelu iwuri nbe nibi ki ilu oyo goke agba kodun pupo ko pe owo ara wa lati fa o ti o ba wa koyi si yin ki eta o tun ko yin si yin ejan ku mo to ba wa ku eyin nikan ki e tun iro ara yin pa oyo ati ba ni ti ko ro mu wi pe karin ka po karin iye ni iye ni yo ye wa o ori iye ni yeye le yo ro wa lorun nitori riro ni radaba lorun ilu oyo ni meri agbega agbega ni o mo ade bayi ilu oyo lati ko wa lókè lókè láàmà wà lọ́jọ́kọ́jọ́ adéyínká ọlọ́sùkàn nílẹ̀ ní ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀fẹ̀ tèmi náà ní látàrí àti sọ lórí ọ̀rọ̀ náà ọ̀yọ́ àti fàyí ní tí kò rọ̀ ní ọ̀ràn mi níṣẹ́ àánáà ní máa lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ni làádìkú ijó àti wípé àjíṣebí ọ̀sán làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: Ayin. Adeyinka Olasukan mo tun ti de bi mo se de papin baale fila. Ilazaro ko ti so lori obe ninu awo tangara. To ba ti pe ale ni eto yi lo ba n fe dodo yin be ka le o. To ba ti pa aro na ni e ka aro. To ba ti ko so ni e ka san. Bo ba se pe irole ni e ku irole. To ba ti tun je ale le kan si e ka ale. Awon agbalagba so pe to ba se poru lo ba dodo yin be na e ku ajin o aki yin be o iba olohun oba olodumare olowo gbogboro bi owa so okepe ko je oba to ti wa nipile oba to mo wa kawo to mo mama wa atun ti de loni ayin adase ni hun mo ibo gbodo hun mo mojuba pe be owo mo se ba pe bese o tun juba telese ti ohun to bi de popolo tan Adeyinka emi na tun lo mo dagba papin ba le fi lo ayin ba mi eyin ma mi se binu se mo pe aso pe loko be ri ona lojin o eleni en la ton ni ka wa se akanse eto fun ti oyo ati ba unity forum to ti ye yin tele se mo ise ta gbe dani ni inu oyo ati ba unity forum bi te siwaju jo se ba emi ateyin ti o fi ba ilu oyo lori ta ba tin te siwaju a ni gbagbo pe ilu oyo na mo te siwaju ni mi gba te siwaju se be emi ti o ba eyin ti o tun ba gbogbo wa lapapo jake jado deledoko na ni agbedani ninu oyo ati ba unity forum papa julo ilu oyo suba le ni se mo pe aye yi papa kan fo emi nikan ko mo wa nu agbara wa light alive iwo ti mo wa ju sinu odo eja nla ni iwo mi gbe ni ile ise wa ni ahin ajise gbe oyo online television and radio kin to wa ma so fun awon ba mi ti ajo wa ni ahin ka to ma gbohun safefe ẹja tún gbọ́ oorun ẹja tún fi orin sí orin ìlú ọ̀yọ́ sí national anthem tọ̀yọ́nú o kẹ́yìn náà kẹ́ lọ mọ́ ha sórí lórí rẹ̀ ìbéèrè ọ padà wá tá a padà fi ẹ̀bùn ta lórí orin yìí anthem ọ̀yọ́nú mò ń bọ̀ ná. tọ́ ní apá ọ̀tún mi ní àyín mo ní àgbàlagbà bàbá kan tí wọ́n wà ń bí ẹ̀gbọ́n wọn ní ìsìn ẹ̀dá pẹ́ bá ń kí àwọn ará ilé kẹ́ẹ̀dá kọ yín.
1: Mo kí ará ilé mo kárò oko orúkọ tèmi ni ọmọọba Oládìgbòlú Muhyiddin Adékúnlé tí mo jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ọmọ ẹgbẹ́ Ọ̀yọ́ àti Ibà Unity Forum.
0: Bàbá ẹ káàbọ̀ sí orí ètò wa ẹsẹ fàájì ẹsọ àfọlápẹ ni fàájì ẹsọ àfọ Ọ̀yọ́ àti Ibà Unity Forum.

0: So, Baba, mo pe ni Nigeria ta wa leni yi. O de nkan o dabi nkan ko rogbo. Ṣugbọn e sa kokọ ba nfun awon eyan loro amọ. Tori awon elomi ti be ro pin. Pẹlu bi nkan ti se nlo lowo lowo yi.
1: Ko lo won sa nu fun wa.
0: Ami.
1: Nigeria lowo lowo ta nlo lowo ni sin. Afi ko lo won ko ayo.
0: Ami o.
1: Ati ja ti mu ototoran ni o.
0: Walai.
1: Ko to de pa sanwo school omo. Ka won mo to je. Báwọn yan báwọn ò sí yo kí dodo wọn yọ báyìí wọn mọ páwọn yó.
0: Bó ṣe rí nù.
1: Ìdí nìyẹn lọ́wọ́lọ́wọ́ tá n bọ̀ yìí Nàìjíríà Nàìjíríà gbẹ̀yìn ni. Kọ́lọ̀ ń ṣe dáadáa fún wa.
0: Àmì o àmì àṣẹ.
1: Ebi ń pa àwọn èèyàn.
0: Ọlọ́run bá ń gbọ́.
1: Ọ̀pàpọ̀ ebi.
0: Ọ̀gà àjà fọ́ mẹ́kẹ́.
1: Bó ṣe jẹ́nu wọn mọ̀ yá.
0: Ebi búkú ni kò dáa. Àní ṣé àwọn àgbàlagbà sì bọ̀ wọ́n lẹ́nu ebi ń pa wọ́n lè gbọ́ wàásù. Bẹ́ẹ̀ bá ń ṣe wàásù fún báyìí, yóò máa gbé ojú sójú sánmà níbi kí òkèlè àmàlà kọ́ máa rọ̀ bọ́ látọjú ọ̀run.
1: Ọ̀gbọ́n tí wọ́n wí ni.
0: Bó wọn ṣe sọ.
1: Wọ́n ní ebi ń pa mí ò ṣe rí fe wí.
0: Bẹ́ẹ̀ ni.
1: Tó bá ní ó fìfe wí ni mo fẹ́ jóná.
0: Mo fẹ́ wọná ni ọmọ bẹnu sọ.
1: A ní o fẹ́ wọná.
0: Ṣeun àgbòdìtán lórílẹ̀.
1: Lẹ́yìn oúnjẹ tún ni o.
0: Oúnjẹ tún ni nísìn. Ẹ pé àwọn èèyàn ò tiẹ̀ wo pé báyá ká tiẹ̀ kọ́kọ́ ra sọná. Pé tẹ́bí bá kúrò nínú ìṣẹ́ ni àwọn èèyàn ń bá káàkiri nísìn ìṣẹ́bùṣe.
1: Kí ló ń já sọ?
0: Àtọ̀ Ọlọ́run ọba ò ní fi ebi pa wá. Ebi àárọ̀, ebi ọ̀sán, ebi ìyálẹ̀ta kò ní pẹ́ èmi àti ẹ̀yin ò tẹ́ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ yìí. Ṣùgbọ́n tá a bá wá tún sọ pé báyọ̀ ebi ń bẹ́ẹ̀lù síbẹ̀síbẹ̀ náà àwọn èèyàn míì wọ́n sì tún ṣe dáadáa. Àwọn èèyàn míì náà ń gbé. Mo tún rí àwọn tá a rọkọ̀ lánàá lánàá yìí. Mo rí àwọn tá a kó lọ bí ilé wọn lánàá lánàá yìí. Bá wa gba àwọn èèyàn nímọ̀ pé ká mọ̀ mọ́ wo ẹ̀sìn ẹ̀lẹ́ ago aláago sáré. Kéèyàn mọ̀ wo ago aláago sáré.
1: Béèyàn bá wo tó ń ṣẹlẹ̀ nílùú èèyàn fẹ́ kọ́ nùtì. Bọ̀tí lọ́wọ́lọ́wọ́ báyìí àbí kí kálukú kó dá sọ ara níwọ̀n tara yóò lùgbé. Ìwọ̀n ikú ni wọ́n tẹ́.
0: Ìwọ̀n ikú ni wọ́n tẹ́.
1: Mọ̀ sáré tí agbára rẹ̀ ò ká. Mọ̀ fi kọ̀kọ̀ fa tí ó jalú ọlọ́run. Ẹ̀sùn kan kálukú ó dúró lórí ọwọ́ ẹ̀. Títí mọ̀ pé yóò dáná.
0: Yóò dá.
1: Ìyá gbọ́dọ̀ ló yọ̀dá àdìmọ́ bá báyìí lọ.
0: Àmì ẹ ṣeun. Ẹ wá bá ń kí àwọn àgbàlagbà nínú Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum.
1: Bá a kí wọn Ọlọ́run kí wọn. Àwọn àgbàlagbà àwọn àgbáre tí wọ́n dúró tì wá. Wọ́n dúró tì wá kí wọ́n jẹ́ kí ọ̀rọ̀ wa mẹ́rí. Ọ̀rọ̀ owó wa dá sí i. Nímọ̀ràn wọn fún wa nímọ̀ràn. Ní gbangba ní kọ̀kọ̀ wọ́n wà pẹ̀lú wa. Gbogbo àwọn àgbàlagbà lórí Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum pátápátá la kí. Màá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Evangelist Akande Akintunde Moses. Àgbàdàdà ni wọ́n dẹ̀ dúró tì á. Bàbá àánú Olúwa àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn. Alhaji Dauda àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Isiaka Adogoke wọ́n pọ̀ láwọn ọkùnrin bẹ́ẹ̀.
0: Dábà ni a máa dá ọkọ̀ ilẹ̀ oṣù ilẹ̀ ọmọ.
1: Lára àwọn obìnrin Ajari Scott Báòkú.
0: Wọ́n ṣe bẹ́ẹ̀
1: láti Jẹ̀bú kan. Ẹ̀sìn Jẹ̀bú ni wọ́n wà.
0: Ìjẹ̀bú alárẹ̀.
1: Alájà Kadejat Adékànbí. Ìyá àti Bàbá Gánà wọ́n ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bọ́n ṣe ìyá ní Ṣákí náà wà níbẹ̀. Wọ́n ń ṣe dáadáa fún wa gan. Àwọn pọ̀.
0: Ọmọba mo fi owó àtọmọ kọkọ di yín lẹnu ná. Ẹ jẹ́ kí n tún kọ́kọ́ gba ohun àlejò wa kejì náà táwọn náà wà hàn yín. Ká tó wá padà fún padà sọ́dọ̀ yín mò ń bọ̀ náà.

0: bẹ́ẹ̀ ni ìlú Ọ̀yọ́ ní rẹ̀yìn iwájú iwájú láàmú lọ́sẹ̀ sí ma pé iwájú lọ pẹ́ ibi tí ń ré sí iwájú iwájú láàmú lọ bàbá ẹ tún bá ń kí àwọn èèyàn nínú ilé nínú gbogbo Ọ̀yọ́ àti Ìbàdàn unity forum ẹ bá ń kí àwọn èèyàn ẹ rà kó tó jó méje ó tó jọ mẹ́ta.
1: mélòó la rántí àfikọ́ lọ́wọ́ bá wa kí wọn ọlọ́ọ̀ nìkan ló lè bá wa kí wọn látòrí president wa tó fi dórí gbogbo admin àwọn ìyá wa obìnrin ni ìyá wa àwọn bàbá wa ọkùnrin ni a kí gbogbo wọn a fi kíkí tí wọn a dàpọ̀ mọ́ kíkí tọ̀dọ̀ ọlọ́run tó ga jù ọlọ́run kó bá wa kí ẹni kọ̀ọ̀kan wọn.
0: àmì o
1: ta ló yẹ ká dárúkọ ta ni ọ̀yọ́ á dárúkọ.
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
1: gẹ́gẹ́ bí mi ṣe máa sọ nínú wàásù mi pé àgbọ̀n gbẹ ìbùkún tọ́pọ̀ ju omi òkun lọ tọ́pọ̀ ju yanrin òkun lọ yóò bùkún ẹnì kọ̀ọ̀kan wa látòrí president wa dórí èmi ti ọmọ yín tí mo kéré jù
0: lórúkọ jésù. àmì àṣẹ wà bàbá àgbà yín ò dalẹ̀ àní wa yín tì.

0: gbé owó.
1: Àṣà àti rí nǹkan kan.
0: Tọ́.
1: Onítẹ̀ ìlànà sọ̀rọ̀ austerity.
0: Mo lọ́ ṣe sọ.
1: O ní austerity yìí máa wà gíga ju ìlú lè púpọ̀ o lè kókó. Ṣé ẹ rí àṣà àti rí nǹkan kan.
0: Tọ́. Kọ́lọ́run ṣẹ̀dẹ̀ fún wa.
1: Àmì àánú ni ká bẹ̀bẹ̀ fún. Gbogbo ọmọ Ọ̀yọ́ àti Vayọnitì Forum. Ẹ rí pé mi náà lọ́lọ́run kọ́kọ́ lò tí mo kọ́kọ́ ṣe bí akin. Ní ìsinmi ìdáwó. Àṣírí dáru gẹ́gẹ́ bí àṣẹyìn Mùsùlùmí. Ọlọ́run ògbọ̀ ẹnìkọ̀ọ̀kan.
0: Àmì o.
1: Tá a bá tọ́ bá bí yá. Kò sẹ́ni tá bí yá rẹ̀ ò ní rún.
0: Bàlá ìgbàlá.
1: Ọ ń bẹ lára èmi. Ọ ń bẹ lára ẹnìkọ̀ọ̀kan wa. So Ọlọ́run tó ní ọjọ́ òní yóò bù wá láṣìírí. Ẹ jẹ́ ká nígbà wọ pé n ta fẹ́ ṣe yẹn yóò ṣe é ṣe.
0: Àṣẹ wà mí.
1: Mọ ríra rẹ èmi ò ríra mi bí ẹni tí ọ̀tọ́nà fún náà yóò àti Vayọnitì Forum o. Torí pé mi tí ì sanwó tó yẹ kí n san. Gbogbo tó yẹ kí n ṣe ni màá mọ play role mi. Ọlọ́run ní káwọ̀ ní ẹyin Ọlọ́run sì ní yọ mí lẹ́gbẹ́.
0: Àṣẹ wà.
1: Omi yọ ẹnì kọ̀ọ̀kan wa náà tẹ̀lé mi lẹ́gbẹ́. Lémi o. Mi ò lè torí pé ìdáwó kí n mọ́ tọ̀nà àti kí n má pè ní dásípàdé. Ìwọ tó sì dásípàdé náà rí tó sọ̀rọ̀ rí tí ìpín yìí ń gbé ọ lárugẹ. A nílò láti dáko ẹnìkankan. Ẹ̀yin a tó bá ẹ dákun ẹ sànú wa ẹ jẹ́ àjọ tún lu bàbá wa ṣe. Tá a bá tún ṣe àwa náà la tún ra wa ṣe. Kò ní bàjẹ́ olóòtú.
0: Àṣẹ wà ẹ ṣe ń bá mi. Ẹyẹ tó ń ta kàngbọ̀n bọ́sọ́dọ̀ ọmọ ọba náà mò ń bọ̀.

0: sọ ọmọ ọba ẹ ń bọ̀rọ̀ kan bọ̀.
1: Tẹ́ bá yá àwọn ọmọ pọ̀ ní kíláàsì nísìnyí, òun bí mi ò rẹ́dì yìí pé kó wọn ra ìwé, kó wọn ra pen, all written materials, wọn ò rẹ́dì láti ṣe fún ọmọ. Nígbà tí ìwé ti dé ẹ̀kọ́ ọ̀fẹ́, wọ́n ti ọmọ síta bẹ́ẹ̀ ni kọ́ ọmọ lọ sí school.
0: Wọ́n ti wọ̀gbọ́n ọmọ ràwé fún ọ́nà ṣukú ni.
1: Púpọ̀ sí ni díẹ̀ ni agbára ọjọ́gbà ọ̀kanú ẹ̀. Lẹ́yìn kan kó o fi skúlẹ̀ fún ọlọ́fẹ̀ẹ́, ìwọ lọ ra sọ skúù fún ọmọ ẹ o, ìjọba ò ní bọ́ ra sọ skúù, kò ní bọ́ ràwé fún ọmọ ẹ. Ìyẹn làwa wá wò ìbàlú gbogbo ṣe ń rí o, ọ ìjà ká bá lè gbìyànjú láàrin ara wa. So aláwọn gbèdéke kíláàsì kọ̀ọ̀kan tí a lè péwè fún bóyá first head of this term àbí second term ni a lè lafẹ́ ṣe ìkíní yẹn. Àwa ń ro àwọn èèyàn wa tó wà lórí ìkànnì, kò sí iye tó kéré jù. Nígbà wà lórí ìkànnì ni àbó sí lórí ìkànnì, kò sẹ́ni tí ó sọ pé òun ò rí ọwọ́ wa lórí péjì wa. Iye kí iye tó ń kálukú bá ní lọ́wọ́ tó kálukú fi sínú àsùnwọ̀n tí a fi síbẹ̀ yẹn. Kọ̀dẹ̀ dí owó mọ̀dámọ̀dá wa lóṣooṣù kọ̀dá dúró. Àdàdì fi ní ẹnì kankan lára pé àbí nígbà tí wọ́n di gbówó wà lòun fi dá sí program mọ́. Gbogbo apáta lájọ ní kìí ṣe tẹnìkan. Ọlọ́run dá kọ̀ọ̀kan ràn án lọ́wọ́.
0: Àmì ẹlòmíì tiẹ̀ lè ní ọ̀rọ̀ tí ó ṣe wá láǹfààní. Ṣùgbọ́n ẹni tó bá dákẹ́ adákẹ́ mọ́ sọ̀rọ̀ títa la mọ̀ tí ń ṣe. Àmọ̀ báyà tiwa ni wọ́n ń ṣe ni bí ti bóyá àwọn míì sì. Àwọn ẹlòmíì sì wà nínú gúrùpù tó yẹ kí báyà àwọn èso ọmọ Ọ̀yọ́ gan. Ṣùgbọ́n àwọn tó jẹ́ ọmọ Ọ̀yọ́ tó jójú lówó ọmọ Ọ̀yọ́ káàmì kan máa bá wa dá sí. Àwọn ìlú yìí ìlú wa ni kò sì ní bàjẹ́ fún wa ńbẹ. Torí táwa ti ń sọ pé Kọ̀yọ́ ọmọ tẹ̀síwájú, àwa gangan láàmọ̀ tẹ̀síwájú nínú Ọ̀yọ́ Kọ̀yọ́ tó di pé yọ ọmọ tẹ̀síwájú. Ò ń bọ̀ ná.

0: tọ ọmọ ọba ká tó máa bọ̀ ká tó máa bọ̀rọ̀ yẹn bọ̀ sẹ́yìn ní ara àwọn àgbàlagbà tí àwọn náà ti máa ń bá wa dá sí tẹ́lẹ̀ ẹ bá wa kí wọn kẹ́ ẹ lù wọ́n lọ́gọ̀ ẹnu pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ kókó bí àwọn obìnrin takuntakun nínú ìkànnì wa.
1: Àkọ́kọ́ ná tá a bá ń dárúkọ àgbàlagbà àwọn àgbàlagbà nínú ìkànnì wa ni àkọ́kọ́ tá a kọ́kọ́ tọ́ka sí ni màmá wa Adébọlá Akérèlé ìyá dáadáa ni
0: ìyá
1: lálùbáríkà ni
0: wọ́n
1: dẹ̀ fẹ́ràn àwọn ọ̀dọ́ kí ṣe lọ́dọ̀ ti wà nìkan káàkiri
0: bó ṣe máa ń ṣẹnu
1: àpọ̀ lára àwọn àgbàlagbà obìnrin àgbàlagbà obìnrin tó nítumọ̀ mọ́ ẹ wa lára wọn ni Alhaji Scott
0: Báòkú ìyá Àjẹ̀bú kọ́
1: ni ara wọn nìyẹn wọ́n ṣe dáadáa ká tó lọ lórí yẹn màmá bí Bọ́lá Akérèlé àtọ̀run rọ̀ wọ́n bí wọ́n ṣe ń ṣe yẹn wọ́n túbọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ lọ bí èèyàn bá rí wọn ọlọ́run náà rí wọn àti ọlọ́run ṣe mọ̀ bá dúpẹ́ fún wọn lágbára ọlọ́run wọn mẹ́ta sí ti
0: àṣẹ wà
1: gbogbo tí wọn bá ráwọlé báyìí yóò máa jẹ nọ́ọ̀sì ni ọ̀nà
0: nọ́ọ̀sì
1: mẹ́díkù nọ́ọ̀sì
0: ni wọ́n nílò èbó tọ́ àìní ṣiṣẹ́ òyà.
1: Mo ti láwọn èèyàn náà tí mo ti rìfà àwọn sọ́dọ̀ mọ̀mọ́ sọ́ni wà ní àbúrò tí mo rìfà sọ́dọ̀ mọ̀mọ́ tí wọ́n dẹ̀ ṣe wọ́n dáadáa mo ti jẹ́ nìyẹn àti wọn mọ̀mọ́ tí wọ́n dàpẹ́ já àná tó fi pọ̀ wá kọ́ bá dọ́bù ẹ̀.
0: Ẹyin èèyàn wa mò ń bọ̀ mo tún ní àlejò kan tí àwọn náà tún gbóhùn sókè nínú ètò tá à ń ṣe lọ́yìn wọ́n kàn fá wa yànnàná ọ̀rọ̀ kan ni o ọ̀rọ̀ kan àbí ọ̀rọ̀ méjì màmá tí mo fẹ́ gbé wọlé màmí yìí wà láìtàlẹ̀ màmá olùkọ́ ni màmá o ẹ tẹ bá ń gbọ́ àwọn olùkọ́ àgbà àwọn lẹ́gbà táwa fi wà nílé ìwé náà ti kọ́ àwọn náà ti kọ́kọ́ kọ́ àwa ní sùpù ní àwọn pàyàmọ́rí ẹ ti gẹ̀ẹ́sì rẹ̀ báwọn àwọn náà wá wà lórí ètò pẹ̀lú wa ní ìsìn màmá mi wọ́n wà gbóhùn sókè wọ́n ọ̀kọ́ bá ń dákọ wọ́n wà wá wa narí ti bí ok wọ́n làwọn ò ní dákọ kò sí wàhálà kò sí bá a ti ṣe tàṣe ṣùgbọ́n nígbà fẹ́ sọ náà ni pé kẹ́ bá wa narí ti bá àwọn ọmọ ṣe pọ̀ nínú kíláàsì tí lọ́dọ̀ àwọn ẹlòmíì rò pé bóyá bí ọmọ bí ẹ̀ta awúrò ọmọ ló kàn wà nínú kíláàsì kọ̀ọ̀kan bọ̀ kíní jẹ́ wa pé mò ń bọ̀ pé àwọn ọmọ pọ̀ dáadáa mò ń bọ̀ náà.

0: Mama ẹ ń sàn gankan fún mi lẹ́ẹ̀kan nígbà tí orin ń lọ lọ́wọ́ pé ọmọ mi pẹ̀lú ṣòkòtò tí máa ń wọ̀ wá ṣùṣùkù. Pé kìí sọ̀rọ̀ ìwé nìkan gan ni ọ̀rọ̀ tá à ń sọ yìí o, torí ìwé làwa ti ẹ̀ ń fọkàn sí bóyá àti ẹ̀fẹ́ rà. Gbà yín tó ń sọ jí ó yé wa nìsí pé kódà sọ ṣùkù ọmọ ẹlòmíì gan ó kọjá bẹ́ẹ̀.
1: Bí àpẹẹrẹ ní kíláàsì tí èmi wà, yàrá kàwé kẹrin,
0: primary four,
1: ọmọ kan wà ń bẹ. Ìmí ìwà àbọ̀tọ̀ ọmọ tí mo rí láríraju tó wọ́ọ̀sì jù yóò kọ́kọ́ wọ ṣòkòtò kan sábẹ́, yóò ṣẹ̀ wá wọ aṣọ ṣòkòtò suit sí. Ṣòkòtò tó wà sábẹ́ láàmọ̀ rí lójú ìdí tó ti já, kò ran, kò ṣe kankan. Ìyá rẹ̀ ń kọ́ mọ́ mi ò sí lọ́dọ̀ ọ̀bá mi, kò sí ní tá a fẹ́ ṣe fún tẹ̀yìn ọ̀yọ́ àti ìbà tẹ bá lè ràn wá lọ́wọ́ kẹ fi gbé ìlú Ọ̀yọ́ lárugẹ.
0: Ẹ ṣe mọ́ mi. Kíní yìí ó tẹ́rìbù bí mo ṣe ń gbọ̀ yìí, kódà àánú sì ń ṣe mí, Ọlọ́run bá ń gbọ́.

0: tọ ọmọ ọba ẹnu àti kúkú ti gbọ kí n tó gbọ ọrọ rẹ o ọrọ rẹ o ojú wo lẹfi lẹyìn náà tún fi wo orú ilé
1: ọrọ yẹn nígbà tí màmá yẹn sọrọ ọrọ tó pààyàn lẹkọ ni kọrọ pé tẹlẹ tẹlẹ mo ti sọ pé tẹ bá fi gbogbo àwọn skuls yẹn ọmọ tó wà ní kíláàsì kan sí 60 lẹbi pé tíṣà lẹni tó sọrọ yìí o lọ sọ pé 70 ọmọ ní kíláàsì kan bóòlù ẹni ti fẹ handle yẹn irú bóòlù ọmọ ti fẹ capture gbogbo jẹun kan ní skul so iṣẹ yẹn kì í ṣiṣẹ nìkan ẹ jẹ ká jìde ẹ jẹ ká jìgìrì lórí ọrọ yìí ìwé làwa sọ ẹwọrọ wa sọ ọkọ lára àwọn ọnàrẹbù wájà tí ń gbìyànjú ẹyìn ọnàrẹbù sẹkàrọlé ó kówe ó kó aṣọ fáwọn skuls kọọkan káàkiri káàkiri tí náà kò débì kankan
0: bẹẹni
1: kò débì kankan so àwa rọra wa ẹ dákun ẹ jẹ ká gbé níbi tó ti wúwo ẹwọn lẹrù ní ògbẹ ọfẹ ẹ jẹ ká gbé níbi tó ti wúwo tọrọ kọbọ tá a bá rékì jọ láàrin ara wa táàbì ṣe náà láti là sílẹ yìí ẹnìkan ò lè nígbà tá àmọ ara wa rí a ti gbowó lọwọ ara wa ẹgbọn tó nígbà tó dúdú akara wọn nìsín so mọ akọmọ ọrọ wa náà ní ẹdá kan ọlọrun ìlú le right gbogbo alamọ pé ìlú le àti jẹ àti mú le gan bó ti wá lulẹ òkú rí ẹ jẹ ká gbìyànjú ẹ jẹ ká gbìyànjú ọlọrun ràn wá lọwọ.
0: Ẹ ṣeun báàmì ẹjẹ́ yìí náà ẹ̀rọ náà ẹ wá bá ń sọ ọ̀rọ̀ kan àbí méjì sí ẹ̀rọ àbọ̀ náà.

0: rẹ. Bẹ́ẹ̀ náà wọ́n tún sọ nú ẹ̀sìn mùsùlùmí pé àti kékeré nìmọ̀lẹ́ ti kọ́ rẹ̀ lásọ̀.
1: Ẹ
0: jẹ́ ká fún ọmọ wa ní ẹ̀kọ́ tó pé tó yè gèrègè.
2: Kí ni
0: pé wàá jọ mi? A ó wà, a ó sì jẹ yín. Iléeṣẹ́ yín ò ní jóná.
2: Àṣẹ wa ẹsẹ̀ bàbá. Kí lèyìn náà kó tó máa jẹ́ ọ̀rọ̀ àmọ̀ràn? Gbogbo bímọ bímọ torí òǹbí ni ò tó òun tọ́ ni òun tó kò tó òun wo ni o. Kí gbogbo wa ká máa tọ́jú àwọn ọmọ wa, ká máa tọ́jú àwọn èwe wa. Ọlọ́run ọba yóò sì jẹ́ ká jèrè wọn. Wọ́n ní yàyàkuyà. Àwa náà ó dògbó, á jẹun ọmọ. Níjọ́ tí oúnjẹ ọmọ bá jiná tán báyìí, wọn àní máa fi kúlé wà láòránṣẹ́ sí wa nínú sàárè. Ẹni tó bá ṣẹ̀gùn sí náà ni máa ń jẹ bẹ́ẹ̀rẹ̀. Lọ́lọ́ Ọlọ́run Lódùmarè. A pẹ̀ bímọ pẹ́ ṣe pẹ́. A ní wa yín tí o àtọmọ ọba àti mọ́ mi tí wọ́n bá wa dá sílẹ̀ kan tí wọ́n bá wa narrate bí
0: ẹni Ọlọ́run mọ̀.
2: Màmá tọ́ ni Ọlọ́run mọ̀.
0: Tí wọ́n bá wa dá sílẹ̀
2: táwọn náà mara wọn. Tí wọ́n bá wa dá sílẹ̀ kan tí wọ́n fi sọ̀rọ̀ bí àwọn ọmọ ṣe rí nínú sùkúù. Ọlọ́run ọba Olódùmarè yóò wà pẹ̀lú kálukú gbogbo wa o. A ní ṣìṣe o, a ní sílẹ̀ tẹ̀, a ní sì jẹ́. Náà gbogbo àdáwọ́lé wa kò ní bí aráyé nú.
0: Tọ́
2: a máa bẹ o nítorí ọ̀bẹ ní bẹsù àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ ọ̀wẹ́. Níbá ní amọ́bọ̀ nìkan la ní dé bá ń lè. Nítorí bábá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrun arọ̀ wọ̀. A dé fún bàbá jẹ̀rọ̀ mọ́jèlé. Ǹjẹ́ kí n láyé ìpín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìpín ṣe ilé olúwa rí gbóná. Inú ilé tẹ́ ti ń gbọ́ mi, ọ̀dẹ̀ tẹ́ ti ń gbọ́ mi, ibiṣẹ́ tẹ́ ti ń gbọ́ mi. Ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín náà ní gbóná kò ní dojúrú o. Torí pé tútù tútù báyìí làárọ̀ dẹ, tútù tútù náà làárọ̀ bàbá. Mo fà ilé Ọlọ́run ọba lọ́wọ́, mo fi Ọlọ́run ọba sọ yín ìsọ Ọlọ́run àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wòrin lọ́kọ́jọ́ máa wà lórí ẹ̀mí àti dúkìá wa. Àwa náà láà jẹun ọmọ o. Títí dígbà míì tá a tún máa pàdé Adéyinka Pẹ́ńbọ bí àwọn erin ìpàdé wa ó di wọ̀ bí ọjọ́rọ̀.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ìka fọwọ́sowọ́pọ̀ ìka mọ̀lẹ́. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n máa kì í. Àṣé òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Ọyọ́ àti bàálù ní sìpòrọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àti lẹ́yìn odi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfin fà ó. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá. Ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá ku ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti bàbá yín ti kó rọ̀mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyinga Ọlọ́ṣùkàn mi lè mí ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí báàlẹ̀ ẹ fi. Tèmi náà ní látàrò kò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti bàbá ní tí kò rọ̀ mí rán mi níṣẹ́. Àánú àná ni mo lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ń là á dìkú ijó. Àti wípé àyè ṣe bí ọ̀sán làárí. Ọ̀yọ́ mi ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo ni se bi babẹ ni kọkan.

tí ó dorí kodò bí àdán ò sí nígbó. Kíni ń a sì mọ́ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

Máyín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọ̀yọ́ online radio.

ẹ wá sọ nígbà ọ̀wẹ́ ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún títa àwẹ́ ramadana tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí bó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni bó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọ̀jọ̀ kan sí ó sa àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan náà ni ó sì ti àlè ṣe gbàbí mọ́ gbàbẹ̀ gbàbẹ̀ mọ́ gbàbí ó síbi tí ò gbà wá ọmọ ọlẹ́nìkan náà la àyè ọgbà ibi gbogbo náà lọ́gba lágbá.

0: gbàgbé àwọn tá a fi ṣe wàásù fúnra wa láàárọ̀ yìí tẹ́lẹ̀ ká tó fi wàásù àmẹ́rùjà sìyẹn sí ká sọ pé ká máa lékún níṣẹ́ olóore lásìkò àwẹ̀ yìí torí pé aládìpẹ̀lẹ̀ ẹ̀sán lọ́lọ́run nínú oṣù tá a wà yìí adìpẹ̀lẹ̀ ẹ̀sán adìpẹ̀lẹ̀ ẹ̀sán adìpẹ̀lẹ̀ ẹ̀sán oṣù yìí ẹsẹ̀ yìí ẹsẹ̀ tá a wà yìí gbogbo ẹsẹ̀ tá a bá ti sá fún lásìkò àwẹ̀ yìí ká má tún padà lọ bá mọ́ ìhun tá àwẹ̀ bá lọ tán gbogbo bá a ṣe ń ṣe dáadáa tá à ń ṣàánú tá à ń sore lásìkò àwẹ̀ yìí bá àwẹ̀ bá tún lọ tán ká tó tẹ pámọ́ ká tẹ pẹlẹmọ náà ní ṣíṣe náà ni o
1: pálógun kò sí ní tí o lè fi tọrẹ àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
0: Mo tún sọ̀rọ̀ mo tún mọ ọ̀rọ̀ jáde nínú bíbélì nígbà tí Jésù tó ń bá àwọn disciples rẹ̀ sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn ọmọ lẹ́yìn Jésù Kristo Olúwa wá sọ tó ń sọ fún ọ wípé ẹ̀yin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ògbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn ẹ tọ́jú mi ẹ wò mí sàn ẹ tún wá kí mi nílé ìwòsàn mo wà lọ́gbà ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò nígbà tí ń rí nǹkan kan jẹ́ ẹ̀fún mi lóúnjẹ mo wà níta nínú òtútù ẹ̀yin mú mi wọnú ilé yín ẹ sì daṣọ bò mí ayé ẹ gba pọ̀ tún olúwa lọ ẹ máa lọ sí paradise ẹ máa lọ àlòjọ náà àwọn tá ń lọ́gbọ́n tó ń lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọtá ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe é fún àwọn ọmọlàkejì yín èmi náà lẹ ṣe fún gbogbo orí tá a bá ṣe ọlọ́run náà là ń ṣe é fún ọlọ́run náà là ṣe fún ọlọ́run náà lọ́ba aládìpẹ̀lẹ̀ ẹ̀sán tí wàá dá ẹ̀sán wá padà fún ẹ yóò san ara lẹ̀sán dáadáa ẹni mi ti ń jẹ́ kásà máa ṣe dáadáa ẹ já máa ṣe dáadáa lóòrèkóòrè ẹ má jà ya òrójú ìyá sọmọ lóore o tá a bá sì sóore fún èèyàn dúdú ó lè jẹ́ èèyàn pupa ọlọ́run lò tí ó dá padà ọ̀rọ̀ mi ò yé yín.
1: Àmìkún stéètì àmà àkọmọ́ra.
2: Ìbàdàn ọdún kan.
1: Àmìkún ìgbàjì ṣàmùsù.
2: Ìbàdàn ọdún kan.
0: Ó sì ń tá àbí sẹ̀sán dáadáa ju dáadáa náà lọ. Sáyìn Jésù Kristì Olúwa wa ó tún wá ń sọ fáwọn tán wà lápò sí. Ó láwọn náà dàbí ewúrẹ́. Àwọn tá a kọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ sínú párádísè lọ́wọ́ ọ̀tún Olúwa. Àwọn tá a pò sí ó dàbí ewúrẹ́. Ṣé ẹ mọ̀ pé ewúrẹ́ ni èyí gbọ́ràn? Ó ní kán máa gba inú náà ìlérú lọ lápò sí wọn. Kátó lọ́wọ́ wọ́n tẹ̀léra wọn lẹ́yìn. Ó wá ń sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yin ò fún mi lóúnjẹ ògbẹ́ngbẹ́ mí ẹ̀yin ò fún mi lómi mu. Mo wà nínú òtútù níta nílólórí. Mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín. Mo wà lórí ìdùbúlà ẹ̀yìn bí àwa náà ṣe máa ń wà ní ààyè. Dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. Kánsà mẹ́nìkan jẹjẹrẹ mẹ́nìkan wọ́n fẹ́ gbé lọ ilé òkèrè ìlú òkèrè lọ tọ́jú. Owó tí a sì fi le tọ́jú irú ẹni báyìí kódà ẹnìkan ṣoṣo gíogí ó lè gbé tí ó tún sẹ́kù á sẹ́kù tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọlá ń bẹ lọ́dọ̀ ru wọn. ó ṣe wá wà lọ́dọ̀ àwọn tó àwo mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀. a ní kò sí nǹkan kan mi ò jẹ. Jésù Kristì Olúwa wa ń bá yín sọ̀rọ̀. àwọn tí wọn wà lọ́gbà ẹ̀wọ̀n náà táwọn èèyàn wa tá à yìí lọ bẹ̀ wò táwọn tá a wà tá a ní tá a ní lórúkọ rẹ̀ tá a ní. Kí ni wọ́n ń pè ná? Fírídọ̀mù. Àyìn tá a ní fírídọ̀mù. Tọ́lọ̀ ń fún wa ní fírídọ̀mù.
1: Má ṣe mi rè láyé.
0: Tá a ní àǹfààní. Ká sì lọ bẹ̀ yàn wò. Táwo ò sí láhàámọ́. Ọlọ́run ọba ò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́. Táyìn torí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
1: Ọba orí Bọ́lára tó fi ṣe jòkó.
0: Báyà ni mo wà nínú àtìmọ́lé ní kugu. Ẹyin ò sì bẹ̀ mí wò. Kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ń bẹ̀.
1: Wọ́n ló ń gbé wa rè orí ọ̀dọ̀ bàbá.
0: Ebi ń pa mí ẹ̀ fún mi lóúnjẹ ògbẹ́ngbẹ́ mí ẹ̀ fún mi lómi ò. Bó ń ṣàìsàn ẹyin ẹ̀ sì bẹ̀ mí wò nílé ìwòsàn. Kódà ẹ̀ tọ́jú mi.

0: Ọlọ́run wá ní fi Ramadana ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadana ayé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àtẹ̀ èyí tí ń bọ̀ ní pàwà lórí ìdòbó lẹ àìsàn ẹ̀sà mi ẹ̀gbẹ́tọ̀ àjọ àmì. Adéyinka tó ti dé aláwo ìjánu. Ẹjọ́ ọ̀rọ̀ ńlọrùn púpọ̀ oje. Mo ń fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wá gbàdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ́n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé. Òkè lókè ni kí wọ́n máa wà. Bẹ́ẹ̀ ṣe ń sọ́dọ̀ tiwa làwa náà ń ṣe é sí bò mí. Ọlọ́run ó ń sàn ní ogun. Bẹ́ẹ̀ ṣe ń bù fáwa bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà lá ń fún wọn bí odò kéékèèké. Làwa ṣe máa ń bẹ Ọlọ́run fún yín. Kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín kó bù fún yín bí òkun kí ẹ lè máa bù fáwa náà bí ọ̀sà tàbí bí odò kéékèèké. Káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní ayò. Lọ́ra wa náà àwa náà yí pa ká mọ̀ bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run sá a ṣiṣẹ́ sí Ọlọ́run ni tá fi ń fún àlọ́. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì.
1: Orí kan bá sun wọn tó rán gba.
0: Bórí kan bá sun wọn á ràn gba
1: ni. Ẹṣẹ́ sùn ní ilé apẹ́lógún kó má ṣàbà mọ wíwá yẹ.
2: Orí kan tó sun wọn tó rán gba.
0: Gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn odi.
2: Ìkàlẹ̀ bí agbada.
0: Bàtà Ìlàmídì látọ̀wọ̀ Lóńdó State, Mádám Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn.
2: Kúlò kátọ́rọ́.
0: Ọmọọba Ládìgbò Olùmú Ìdíni, Adékúnlé Adégòkè Iṣẹ́ Aka Abiodun Evangelist Moses Àkàdé Akíntúndún. Gbogbo àwọn tí a nínú Ọ̀yọ́ àtibá Unity Forum bàbá mi Fàtà Ìbàndélé Olúsọlá. Lámẹ́ríkà ọmọ Ọlọ́yọ̀ Aláàfin Òjò Pàṣẹ Kẹ̀lẹ́mọdé ọmọ àti. Ara Ashiru Amadu Adeniyi Afa Glo Zani Etedi Multipurpose Venture nílùú Pàpó.
2: Ó máa fọlápọ̀ ìtàn kò ní rí alá.
0: Afọlábí Nurudeen ni Alaro láti orílẹ̀-èdè Libya.
2: Kò ní.
0: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa Bashiru ọmọ Adeniran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Arómi Sálẹ̀ Gbẹ́lẹ́gbẹ́.

0: àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Sọ bó ti ju ìdí mí, àti ṣe bí Ọ̀yọ́ online radio, àti dìbí àràrà.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebíọ̀yọ̀ online television and radio www.ajisebiyoyoradio.com. Ẹ ṣé tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajíṣebíọ̀yọ̀ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
3: Ayọ̀yọ̀ go, ayọ̀yọ̀ go, ayọ̀yọ̀ gómà gómà. Adíá fún ọ̀run mi là níjọ́ tí bàbá ń lọ bá wọn mú yọ̀yọ́ra. Èmi àtẹ̀yìn á ti bá wọn mú yọ̀yọ́ra lónìí o. Ọ̀rọ̀ ayọ̀ ni kó mọ̀ bá wa o, nítorí pé ọ̀rọ̀ ìbànújẹ́ kì í báyọ̀. A wá ti bá wọn mú yọ̀yọ́ra àní kú mọ́. A ti bá wọn mú yọ̀yọ́ra àní ṣàìsàn. A ti bá wọn mú yọ̀yọ́ra àní ṣàárẹ̀ o. A wá ti bá wọn mú yọ̀yọ́ra lónìí o. Ọ̀rọ̀ bí ayọ̀ ni kó mọ̀ bá wa o. A wá ti bá wọn mú yọ̀yọ́ra àní rogun ẹkún o, àní rogun ọ̀fọ̀. Àníṣàdánù fún àní ṣìṣe. Ayọ̀yọ̀gbọ̀ ayọ̀yọ̀gbọ̀ ayọ̀yọ̀gọ́mọ̀gọ́mọ̀. Adíá fún ọ̀run mi là níjọ́ tí bàbá ń lọ bá wọn mú yọ̀yọ́ra. A wá ti bá wọn mú yọ̀yọ́ra o. Ọ̀rọ̀ ayọ̀ ni kó mọ̀ bá wa nítorí ọ̀rọ̀ ìbànújẹ́ yìí báyọ̀.

A ni tẹnu kọ tètè bọ̀ lìkọ́, èmi gangan dẹ́yìn nǹkan ọ̀la súnkàn mí, ká sàmì àti dáadáa pẹ́ ń bọ bí awo irin. Hàn-án ajá àlọ́ ọ̀yọ́ tí èyí gbó lásán nítorí bẹ́ẹ̀ mi ọ̀bá rẹran kò mọ́ra bá mi èèyàn ni o. Èmi gangan wá lọ̀rọ̀, ẹni tó bá kàn wù kó tún máa sọ mí nzó ni. Ẹjọ́ rọ̀ ń lọ́rùn, àròyé ni sẹ́ẹ̀ bá kà, igbé kíkẹ́ ni sẹ́ẹ̀ yẹ lóko.

0: ká kórí ọ̀rọ̀ tá ń yanjú tá ń pẹ̀ kẹ́lù láàárọ̀ yìí náà ni measurement and evaluation. Measurement and evaluation. Kí ló mọ̀ ń ṣe àwọn tí a ní àyín tá kí ń lè evaluate ara wa? Pé ibo ni kùdìẹ̀ kùdìẹ̀ wá kù sí? Ewu lè yí tá a lè ṣe tí a tún fi lè jó lórí tá a tún fi lè máa tẹ̀síwájú? Ṣùgbọ́n ní tá a bá ń jẹ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ ńlá wa mọ̀, ẹnìkan sọ̀rọ̀ nínú gúrùpù kan ní ìsìn, ó ní ní Áfíríkà wa ń bí, ó ní in the next 50 years. Ẹ jẹ́ kí n kà bó ṣe bẹ̀rẹ̀. Ó ní who do Africans these things abeg? We deter future progress so much we cling on to the past. Ìtẹ̀síwájú ọjọ́ iwájú ó jẹ́ àjòjì sí wa. Àfẹ́ ìtẹ̀síwájú ọjọ́ iwájú a wá cling mọ́ past. Ẹ máa wá wo ibi tá a ti ń ṣàbòsí rè o, ni pé àwọn tó jẹ́ ìwọ ọmọlúàbí tó jẹ́ titi àtijọ́ tó yẹ ká dìrọ̀ mọ́ un á gbẹyin jù sí ẹgbẹ́ kan níṣẹ̀yún. Ṣùgbọ́n àwọn nǹkan míì tó jẹ́ ti pé ó yẹ ká ti improve lé lórí, ká ti kí nǹkan míì ó tún ti wá tí ó wá tí ó tàbí improve lé lórí àní improve lé. Ní kẹ́ni tó sọ pé báyá ní ìsìn náà bá ṣe wà yìí. Pẹ̀lú owó tá à ń ná, owó náírà, owó ká sọ pé náírà kí n máa fi yun ṣàpẹrẹ, náírà owó pépà náírà pẹ̀lú kọ́ìnsì náírà. Bó ti àti fojú kan 1 naira àti 50 kobo ní ìsìn, Ọlọ́run lọ́mọ yé ọdún. Ìlú Èbó gan-an, wọ́n ń ná kọ́ìnsì lamẹ́ríkà, wọ́n ná láwọn ìlú Èbó. Ṣùgbọ́n àwa ń bí a máa fi pọn pé àtijú ká máa kó kọ́ìnsì tọwọ́ lọ bí ọmọ ọdún wóróworo lápò wa. A sì fi ba gbogbo nǹkan jẹ́ yányán, kò sí nǹkan sílè márùn-ún, kò sí nǹkan 1 naira mọ́. Ice water tá a máa ń rà nígbà kan 50 kobo nkankan, kò tiẹ̀ sí ice water ká tiẹ̀ sọ pé kò tiẹ̀ sí ice water mọ́. Kò sí nǹkan 5 naira gan tipatipa lẹ́ẹ̀fì fi agidi lẹ́ẹ̀fì rí nǹkan 5 naira lórí igbá. Agidi kí ni nǹkan 5 naira tó ṣe wà gan? Kò sí nǹkan 5 naira, ṣé nǹkan 5 naira bẹ́ẹ̀ ni? Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ra ẹ̀pá yéré tán yan múrí kan láì ti bẹ̀rẹ̀. Magi tá a máa ń fi sọ́bẹ̀ pọ́n 5 ni. Pure water tá a mú 15 naira ni. Kò sí nǹkan 5 mọ́, kò sí bisikíìtì 5 o, wàláì kò sí o. Mo ti fẹ́ máa digress díẹ̀. Ṣùgbọ́n tí mo ń sọ ni pé owó náírà tá a ná pépà pẹ̀lú kọ́ìnsì, kájẹ̀ yẹ pé kò sí kọ́ìnsì ní Nàìjíríà tá a ná. Àwọn òyìnbó ti tún improve, innovation ti wà ní ìsìn níjó ní tá a ń sọ̀rọ̀ kékeré. Táwọn àwọn tẹ́ máa ń bùn wá lówó, wọ́n wà lamẹ́ríkà ni o, èmi wà Nàìjíríà, èmi wà ní UK, èmi wà Nàìjíríà. Wọ́n kàn ní Deyinka o, Lásùkàn mi, Kásámásí dáadáa, pàpín ẹlẹ́nu gbọ̀rọ̀, Sálì ẹlẹ́nu gbọ̀rọ̀, send account number rẹ o, níkà ju account number sí wọn. Wọ́n kàn tẹ́ ní gbẹ́ra wàrà láàrin bí ìṣẹ́jú 5 lówó ọ̀bà ti wọlé sàkáǹtì mi nígbà tó ti fi thousands of naira nítorí wà richa nítorí lówó lọ́wọ́ sí. Nítí mò ń fa ayọ̀ ni wípé ní ayé ọjọ́un nígbà tí ojú sì dúdú dáadáa, àwọn kan yìí ò yí sí dáadáa, wọn ò yí sí pẹ́ẹ̀pẹ́ o. Láti ẹni tó wà nílùú Èbó láti sẹ́ndì owó sí ẹni tó wà ní Nàìjíríà kò yí sí o. Bá a bá fẹ́ kọ lẹ́tà láti ìlú Èbó, wọ́n tẹ́lẹ̀ kínní kan, Ọlọ́run lọ́mọ yóò sù tí bàbá mi ọ̀wọ́n ṣé àlàáfíà ni ẹ wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà ní àyín. Inú mi dùn láti kọ lẹ́tà yìí sí yín o. Pàtàkì ọ̀rọ̀ mi sí yín ni bàbá mi ni wípé mò ń gbèrò láti wá sílé ní oṣù bí ọdún ti ń bọ̀ o. Tàbí mò ń gbèrò ń fi owó ránṣẹ́ sí yín bàbá mi, ẹ bá ń ralẹ̀ oko, mo fẹ́ máa dáko. Tàbí ìwé owó ránṣẹ́ sí yín bàbá mi, ẹ máa bá ń kọ́lé ilẹ̀ nílé o. Wọ́n kọ lẹ́tà, ó lè lo oṣù 4 kó tó dé Nàìjíríà. Ṣùgbọ́n ní ìsìn, nti mo nfa bo ni pe gbalu innovation innovative ideas ti mo so le ka pe thinkers are the one ruling the world awon tan ronu jinle awon tan ni opolo tan ronu jinle awon ni won rulu agbaye batari ironu won imajinle won won ti fi improve ba se ngbe igbe aye lati America nisin bi mo se nsoro yi bi ba mi se wa ni Ivory Coast yen pa general overseer baba segun baba sina pastor sina ta ma fe ba mi soro lati Ivory Coast won ko te pe deyin ka won ti sadura fun mi laaro idari tan ti sadura fun mi laaro idari lati Ivory Coast to ye pe ni ati aye John ni mo fe sadura fun mi laaye John ati a fe collector olodun lo mo ye odun ti osu ti o lo ti o to de Nigeria lati Ivory Coast to ti a tun je pa Africa nle le nbe ni ṣùgbọ́n látàrí innovation innovation àwọn ìmọ̀ ìjìnlẹ̀ pẹ̀lú àwọn èèyàn tán ronú tán máa ń rorí dáadáa ó ti so easy látòrí WhatsApp wọ́n kàn tẹ́lẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ọlọ́nu látòrí fóònù pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ wọ́n ti sẹ́ndì owó sílé pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ilé wo ló ń bá mi kọ́lọ́ ẹ̀yà lọ sí fídíò kọ̀ níbẹ̀ máa fi so gbogbo yàrá káàkiri fi hàn mí dọ́kúmẹ́ǹtì ní ayé ọjọ́ táwọn èèyàn mọ tí wọ́n máa sẹ́ndì owó láti ilé ìbò kan báwọn kọ́lé tí wọ́n ní kọ́lé o tí wọ́n fi lé oúnjẹ hàn wọ́n ní ìsìn fi dọ́kúmẹ́ǹtì hàn mí látòrí fóònù ni wọ́n ti máa skáànù rẹ̀ máa ya fọ́tò dọ́kúmẹ́ǹtì ní só nígbà tí wọ́n sanwó àwọn owó ni okówó fún tí wọ́n máa fi tí wọ́n fẹ́ ṣe monitoring full monitoring wọ́n ó ṣe láti ìlú ìbò ní ìsìn látàrí ìrònú ọgbọ́n ọmọ ìjìnlẹ̀ àwọn òyìnbó aláwọ̀ funfun pẹ̀lú àwọn èèyàn wa náà torí àwọn èèyàn wa náà wọn àdúrò wọn ń bọ̀ ná.
1: A jí ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bábẹ́ ẹnì kọ̀ọ̀kan. A jí ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bábẹ́ ẹnì kọ̀ọ̀kan.
2: Ìka fọwọ́sowọ́pọ̀ ìka mọ̀lẹ́. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n máa gbìn. Àṣì òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀rìn. Ọ̀yọ́ àti bàbá yìí ní tí kò rọ̀ lọ́rán mi sí iná ni mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ́ bẹ̀rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láti fà ó. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá. Ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùn mọ̀. Tó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti bà ní ti fọ̀rọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹni. Yóò yẹ wa o, torí iyẹ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ adé bá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyìnká Ọlọ́ṣùkànmí lè ní jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀ pè wọ́n. Tèmi náà ní látàrò kò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti bàbí ní tí kò rọ̀ ní rán mi níṣẹ́. Àánú àná ni mọ́ ọ lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ńlá dìkú ijó àti wípé àjíṣe bí ọ̀yọ́ làárí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: ọyọ́ mi ti o.
1: Still and bad boy, measurement and evaluation. Pé bàbá tiẹ̀ wà níjọba o, bàbá fẹ́ gbé pọ́lìṣì kan jáde o. Ká evaluate rẹ̀, ká rò dáadáa. Mo tún fi ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀yìn tẹ́ ẹ̀ ń bá mi bọ̀ tẹ́lẹ̀ láti ilẹ̀. Wípé pẹ̀lú àwọn òyìnbó, àwọn máa ń wọ́n máa ń lo ọpọlọ wọn dáadáa. Iná ní jẹ́ kí wọ́n máa lọ àdùnnú wa lórí o, ní jẹ́ wọ́n máa jẹ́ olórí wa o. Bí wọ́n bá fẹ́ ta product náírà 5 péré, wọ́n lè kọ́kọ́ fi múrí 5 ṣe research lórí rẹ̀ láti fi jẹ́ pé wọ́n fẹ́ improve lórí product yẹn. Débi pé product yẹn wà padà máa mú millions of dollars, billions of dollars wá. Wọ́n ọ̀kọ́ ná wọ́n lè lórí product náírà 5, wọ́n lè ná múrí 5 lé lórí research nìkan. Wọ́n àti ìṣe tí wọ́n ọ̀kọ́ ná múrí 5 lórí research nìkan. Mo fi wọ́n sọ̀rọ̀ pẹ̀lú àwọn policies tán wà àwọn tán wà níjọba tán wọ́n ń ṣe. Wọ́n àti wọ́n ní wọ́n kàn ro àlọ́bá ẹni pé kíní yìí dá o gbúrúgbúrúgbúrúgbúrúgbúrú. Wọ́n kàn yín implement ẹni bù lẹ́ẹ̀kan náà. Wọ́n àní kọ́kọ́ wo wọ́n àní rò lọ́wájú kán tún rò lọ sẹ́yìn pé kán evaluate. Wọ́n tún kí ń jókòó pé nígbà tá a ṣe policy yìí tó tiẹ̀ wá rí báyìí o, ká wá evaluate ká tún wò pé ewó la ṣe tó kù díẹ̀ ká tó, ewó lọ yẹ ká tún pẹ̀pẹ̀lẹ̀ mọ́ ká tún continue láti máa ṣe dáadáa lọ. Pẹ̀lú tí mò ń sọ pẹ̀lú product pẹ̀lú àwọn ìlú Èkó, tí mo fi ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn website tí àwọn òyìnbó yìí tán dálẹ̀ survey website. Àwọn tán wà ń lu èbó bẹ́ẹ̀ lómi ò bá níṣẹ́ nílùú èbó tó bá jókòó ti survey nìkan lásán gan yóò yìí tó máa rówó ń bẹ̀. Àwọn ìtẹ́yìn tí mi gangan fún ara mi tí mo ti participate mẹ́ VPN la máa ń lò tán bá ti dictate pé VPN la ń lò báyìí wọ́n kan block wa ni. Ṣùgbọ́n àwọn tán ń ṣe tó yẹ pé wọ́n ti bẹ̀ gan lówó lọ́wọ́ tó yẹ pé iṣẹ́ gan ni lọ́tọ̀ fáwọn kan. Ní tó sì wà fún náà ni pé bóyá wọ́n fẹ́ ṣe product kan o tàbí wọ́n ti ṣe product yẹn o, wọ́n wàá máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ń lo product yẹn pé kí ni tá a ṣe o, ewu lẹ̀ wò pa tún lè improve lé lórí o, bóyá policy kan ni wọ́n náà ń ṣe. Oríṣiríṣi company oríṣiríṣi bẹ́ẹ̀ àwọn míì tún wà tó yẹ pé bóyá application kan náà build ni wọ́n wàá sanwó fáwọn kan pé kán bá wọn explore application yẹn kán lo tinú tẹ̀yìn. Èwo ni ó kù díẹ̀ káàtó káwọn improve, èwo ni káwọn yọ kúrò nínú àwọn functions tó wà níbi application yìí, àwọn software báwọn ṣe máa ń pè wọ́n náà. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn software yo bí wọ́n ṣe máa ń ṣe àwọn brand brand big brand bí àwọn mọ́tò àwọn cars àwọn náà wọ́n máa ń ṣe irú àwọn wọ́n máa ń sanwó fúnra àwọn survey website yìí látún ti fi improve product wọn. Ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bí pẹ̀lú àwọn tán wà ní ṣáájú wa àtàn ṣáájú wa yìí orin tán máa ń fẹ́ gbọ́ táwọn èèyàn máa ń kọ táwọn èèyàn wa náà sì máa ń kọ fún wọn náà ni pé ẹni yìí ṣe dáadáa ní o wọn ní gbọ́ fẹ́ gbọ́ bíi tí ó kù díẹ̀ káàtó sí. Ẹni tọ́ bá wá ń sọ fún wọn pé eléyìí tó ṣe yìí ó kù díẹ̀ káàtó ọ bá sì gbìyànjú ọ bá má ṣe báyìí o wọn wà fẹ́ gbé múrú wọn sójú torí wọn ní fẹ́ gbọ́ ibi táwọn kù díẹ̀ káàtó sí wọn. Èyí tá ń ṣe tó dáa nìkan wọ́n fẹ́ kí wọ́n máa fọ́n rere wọn ní fẹ́ kò sẹ́ni tí èèyàn lájẹ́ èèyàn ẹlẹ́ran ara jọ ni gbogbo wa kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe kò sẹ́ni tí ò lè overlook àwọn nǹkan tí ò yẹ kó overlook. Ṣùgbọ́n tó bá ti rí èèyàn pé ó ṣàkíyèsí náà ni kéèyàn sì padà kéèyàn padà sẹ́yìn. À ń bàbá wa nílẹ̀ Yorùbá gbọ́n o wọ́n ní bọ́mọ kékeré bá ṣubú á wò wájú bá gbà àgbà tán bá ṣubú ẹ̀yìn ni wọ́n máa ń wò pé níbo ni mo ti ṣiṣẹ́ o kó tó di pé mo wá ṣubú níwájú níbo ni mo ti ṣẹ̀ṣẹ̀ gbé kí n tó wá fẹsẹ̀ kọ níwájú. Ṣùgbọ́n tẹ̀yìn bá wá ń sọ fún ìjọba tẹ̀yìn bá ń rí tẹ̀ ń sọ fún ìjọba ẹ̀yìn gangan ni wọ́n wà á mú ní ọ̀tá wọn àwọn pẹ̀yìn gangan lẹ fẹ́ràn àwọn. Ṣùgbọ́n gbogbo àwọn tán kó rọra mo ń wo fídíò kan níjọ ní ní Facebook tẹ bá gbọ́ orin tí wọ́n ń kọ́ fún Ṣèyí Mákindé. Ẹ má sì mí gbọ́ Ṣèyí ń ṣe dáadáa Lọ́yọ̀ State o ń ṣe dáadáa Lọ́yọ̀ State o. Wọ́n wá ń kọ orin kí ni kan mo ti gbàgbé orin tí wọ́n ń kọ wọ́n ń kọ orin o. Ìra wọn ò fẹ́ pòpò òdénú o ìra wọn ò fẹ́ pòpò òdénú o kéde pé torí pé wọ́n fẹ́ràn Ṣèyí Mákindé débẹ̀ ni wọ́n fi ń kọrin yìí o. Ṣùgbọ́n torí tí wọ́n jẹ tí wọ́n rí jẹ lọ́dọ̀ rẹ̀ ni wọ́n fi ń kọrin yìí o nabi nkori yi o ma jo lo mo nwe yin re fun o ma jo lo mo nwe yin re fun aje nbi yin awon ti won sugba president Goodluck Jonathan lana awon oru bebe awon tan pariwo re a daru ni a se kere kan ni iwo nikan ni Jonathan ni o kene kan ni o eba bi Jonathan loni Olorun lo modun to ti ri imi ninu won gba yin ba won eyan se ri nu nature awon eyan nu o ibi an ba yin ta ma nje lowo nikan na mo ayo dodo ti ma wan je gangan ni o ni je ke enu won le so ododo fun awon tan wa nipo asaju kese gbogbo awon tan wa nipo asaju ni won je ni bi o awon tan ko rora gangan ni awon ni iye to n bo gbogbo igbiyanju goloba ti o je ki igbiyanju goloba won ade o yato fun pe awon mi won gbadun ninu won tan ni lowo sugbon awon tan ko rora gangan ni isoro awon elomi e je ki n tun wa pada seyin tori mo ti tun digress.

ṣùgbọ́n tó bá ṣe pé nígbà tí wọ́n fẹ́ ṣerú policy yìí wọ́n ti kọ́kọ́ jẹ́ kí àwọn àgbẹ̀ kó ní gbogbo tó fẹ́ ní yányán tán ti make industry tó ti wà attractive sí gbogbo àwọn tán jẹ́ company company tán lówó lọ́wọ́lọ́ tán lè dá lè ṣe gbogbo rice processing ká kílókọ̀ rẹ̀ sílẹ̀ níbí tán ti farabalẹ̀ tán jẹ́ kí tán sì jẹ́ kó máa wà bó ṣe ń wà tí àwọn eléyìí náà àwọn tó jẹ́ tiwantiwa tán wá ń improve torí nígbà tí wọ́n ṣe gbogbo kíni àwọn ẹlòmíì complain rice meat wọ́n rà bíi kan bókú tá ń bi mí bíi kí mi kankan ṣe kọ́rọ̀ pẹ̀tẹ̀ kọ́dọ̀ ègbò sí orí lórí iná táwọn òyìnbó bá fẹ́ ṣe irú kíni ká tó implement irú àwọn tó báyìí wọ́n lè ti kọ́kọ́ rán àwọn èèyàn lọ sí ìlú èbó àwọn company thailand nǹkan kan tó yẹ pé rice lọ́rọ̀ ajé tí wọ́n ń bẹ̀ ẹ lọ study wọn ẹ wà ń bẹ̀ ní ọdún márùn-ún ẹ lọ study wọn báwo náà ṣe ń ṣe rice wọn tó fi ń jẹ́ rice àtẹ́wọ́gbà tó fi dá tí fi ń dùn títí èbí lose taste gbogbo tí wọ́n ọ̀gọ́ ní ká lọ ṣe ni tí wọ́n kó àwọn èèyàn bẹ̀ táwọn lọ study wọn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ àwọn irú irinṣẹ́ tán ń lò báwo náà ṣe ń ṣe ni wọ́n ti ọkọ̀ lọ kọ́ kì í ṣe pé akẹ́kọ̀ọ́ fi rì dé pé owó tá a fi ń bọ́ ti rice pọ̀ àwa blọ́ọ̀kù importation of rice ẹ̀yà ẹ̀ máa gbin àwa ẹ̀sẹ̀ ń ronú pé ẹja máa gbin rice àti ọkọ̀ blọ́ọ̀kù importation náà ká tó máa gbin rice eléyìí lọ́wọ́ á dá ọ̀wọ́n gbogbo rice lẹ̀ àgbà tó ti wọ̀n kò tí ì wálẹ̀. ẹ tún wá jẹ ilé kan sí yín máa ń ṣe bá rẹ tó àwọn ọmọ ibi tán tí wọn máa ti ń ṣàbòsí rí àwọn tó ń bá àánú kínní yìí foreign rice ni wọn ń jẹ ọ wọn ò jẹ tiwantiwa o ibi tán ti yà alábòsí nù tí wọn bá ṣe pé irú ní ìṣègbọn ṣe bá rẹ ló ṣe bá àánú rẹ wọn wá stockpile nigerian local rice nigerian rice wọn stockpile ẹ sí aṣọ rock wọn wá ń so fídíò rẹ bí wọn ṣe ń bù tí wọn fi ń dá náà rẹ tí wọn fi ń gbé tí wọn fi ń ṣe fún àwọn tó wà lókè lọhùn ẹyin tẹ mọ mú àwọn policy kan wá tí ọmọ against àwọn èèyàn ẹyin gangan sì rèé ní tí ẹyin against gangan lẹyìn gangan náà ń ṣe ní abẹ òrùlé yín ọrọ mi ò yẹ yín ni mo fi mọ ń pariwo tí mo fi mọ ń sọrọ pé alábòsí ni

0: agbogbo.
1: Rájí Àlàmúnà lẹ́ ń gbọ́ o. Bàbá Rahimi Àwẹ̀dá lọ́yọ̀ aláàfin wa ń bí. Orin tilétilé ni tilétilé.
0: Bàbá ráyé ìta bá ń ṣe òòó.
1: Measurement and evaluation.
0: Àrẹ
1: tẹ́ bá ti ẹ̀tún àti ṣe gbogbo kíni, ẹ̀tún wá wọ ẹ̀yìn wò pẹ̀gbẹ́ pẹ̀lú òwe tí mo pa lẹ́ẹ̀kan. Ní measurement and evaluation mi náà ni pé bọ́mọ kékeré bá ṣubú ìwòwájú bágbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò ni pé ibo ni mo ti ṣe àṣìṣe o, kí n mọ́ tún ba lè ṣe irú àṣìṣe bẹ́ẹ̀ mọ́ o. Irin ẹsẹ̀ wo ni mo gbé, ojú ibo ni mo gbẹ́sẹ̀ lé, tí mo fi fẹsẹ̀ kọ, tí mo fi ṣubú, ni wọ́n wà á wò wò, wọ́n wà á wò wò tí irú rẹ̀ ò tún fi ní ṣẹlẹ̀ mọ́. Ṣùgbọ́n wa àṣubúlébú ni. Ní tó gbé wa ṣubú lánàá, òun náà ni ó tó gbé wa ṣubú lénìí. Ní táwọn òyìnbó fi ń jù wá lọ́nu o.

0: Asiru Amadu Afad Gilo. I want to know the multi-purpose venture ni Lupa. But I'm going to go to the ẹgbọn mi dáadáa ni ṣíṣíṣí àwọn alátìlẹyìn wa nù Awusola Michael Angelo ọmọ wọn Lekiti tó gbé kó dàgbà tó fi ìlú Abuja ṣe lé àánà alátìlẹyìn wa ni o ọmọ ìnáwó sì wà lóòrèkóòrè ẹsìn o adúpẹ́ o iná ò ní tán o gbogbo yín o mo fi tún dórí bàbá mi Bàṣírù ọmọ Adéníran ọmọ Ọ̀yọ́ Aláàfin tí wọ́n ń gbé nílùú Èkó Àrómi sálẹ̀ gbẹlẹgbẹ Àfáà Glo ìlú Pàpó làwọn ń gbé o Asiru Amadu tí wọ́n ní ètìrí multi purpose venture nílùú Pàpó ọmọ Ọ̀yọ́ làwọn náà ẹ̀gbọ́n mi dáadáa. Ó fi dórí bàbá Bàṣírù Adéníran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ làwọn náà ni ṣùgbọ́n ìlú Èkó ni wọ́n fi ṣe lé o tó fi tún fi dé orí bàbá mi dáadáa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ wọn. Bàbá Sàmínú ọmọ Adépọ̀jù láti California ní United States ọmọ wọn ní Èrúwà Ojoko Agbẹ́dúdú orí òkèlé ọmọ àkọ́kọ́ gàgàrà tí kọlé ru àgbè ní dájọ́ wọn. Bàmí tún lọ́mọ Mùsùlùmí olómù apàrán ọmọ ọlọ́rọ̀ agogode àṣẹgbà lọ́nà tó mù. Bàbá lè wú mọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù wọn ní amọ́mú lọ ní bàbá tani sẹgbẹ́ gbúrẹ́ gbúrẹ́ àgùtàn bọ́lọ́jọ́ tó sọnù lómù wọn ní ẹmọ́mú lọ mí o bàbá tani sẹgbẹ́ gbúrẹ́ gbúrẹ́ àkọ́kọ́ gàgàrà tó tún sọnù lómù wọn ní ẹmọ́mú lọ mí bàbá tani sẹgbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ.
1: Òṣogbo
0: bàmí tún lọ mí ojúra bẹ́sà ẹ̀kẹ́ òṣojú. Bàbá mi tó fọ́pọ̀ lọ́jà tó jàre lẹ́kọ̀ọ́ ńlá àwọn èèyàn fi nígbà táka ṣe wọ̀rọ̀kọ̀ kí lè lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí ọmọ ojúra bẹ́sà ẹ̀kẹ́ òṣojú. Tó fi tún dórí bàbá mi dáadáa tí mo fi tọ̀ọ̀tọ̀ dákọ̀ wọn. Fatai Bandele Olúṣọlá Lamẹ́ríkà ọmọ wa lọ́ọ̀yọ́ Aláàfin ọjọ́ pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àti níbi wọn ti ń kó lówó kó kí wọ̀ fọ́ fọgbà lẹ̀ aṣẹ́ kó lè bá àdìjà kó lè bá dápọn kọ́mọ aládé ó lè bá rí ìgbà bùlá ń bẹ̀. Àwa tún lò gbìn gbàdo ọ̀ràn sẹ́ńkùlé ẹlẹ́ǹkùlé tẹ́lẹ́ǹkùlé ò gbọ́dọ̀ jẹ tí ò gbọ́dọ̀ tú dànù. Mo tún fàsìkò yìí kí sàn ní Success Odúọlá láti Amẹ́ríkà láti United Kingdom lọ́hùn-ún bẹ̀. Àwọn alátìlẹyìn wa nù o àwọn náà onídùúró lè ṣe ẹ̀wà tá máa ń dúró tì á àwọn náà ń jàwọ̀ ó lè máa rẹ́jọ́ rò ká lè máa rétò sí ẹ̀pẹ̀ látìlẹyìn wọn lọ́tún lọ́sì lójoojúmọ́. Tó fi tún dé orí bàbá mi dáadáa Alhaji Adémọ́lá láti Amẹ́ríkà lọ́hùn-ún bẹ̀. Bàbá dáadáa nu àwọn èèyàn ti àánú o àwọn ti àǹtí àánú. Mo fi ń kí àwọn tẹ́ máa ń lù álọ́gọ ẹnu. Bàbá Wálé láti Germany. Báà mi dáadáa Pastor Sina láti Ivory Coast. Látàwọn èèyàn wa ní ìlú Nàìjíríà ní àyín náà. Gbogbo yín ẹni tí mo rántí dákọ tí ìrántí dákọ tẹ́ ẹ máa ń ṣàtìlẹyìn fún wa níbí. Ọlọ́run ọba yóò máa wà pẹ̀lú ẹ̀yìn náà yóò máa ti ẹ̀yìn náà lẹ́yìn. Ojú ìtì náà lẹ́ ojú òní ti yìn o. Torógìnrín la jẹ́ bọ òkè mọ́ ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ikọ́ ìkọ́bálá ikọ́ ìkejì lọ́nà àti ti ìbò ń ṣe ọlọ́run. Ẹ ṣe o àdúpẹ́ lọ́wọ́ yín o. Ìyá yín náà ní ti fẹ́ máa gé pété. Gbogbo àwọn tẹ́ máa kí n tó gbàgbé mo ń fi àsìkò yìí kí rótì méjì tẹ́ máa wà ṣe gravy tẹ́ máa wà ṣe bánà Ajíṣẹ́bí Ọ̀yọ́ àti Ọlánìkẹ́ náà tó náà bá wà ṣe bánà bánà fún Ajíṣẹ́bí Ọ̀yọ́. Gbogbo àwọn tẹ́ ń fi iṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́. Best Icon Furniture Plenty Fashion Home lóríṣiríṣi gbogbo ẹ̀yìn tí mo rántí dákọ Abdulrahman Abdulbasit ọmọ mi dáadáa gbogbo yín yányán ni mo kí o ẹyin tí n bá rántí dákọ ẹdákọ ẹ mọ bínú àìníye inú ni o ìníye inú ni o tẹ ẹ gbàgbé àkórí ọrọ wa láàárọ yìí measurement and evaluation táwọn bàbá wa náà máa ń sọ pé bọmọ kékeré bá ṣubú àwòwájú bàgbà àlàgbà bá ṣubú ẹyìn náà ni wọn máa ń wò. Àwọn èèbó àwọn máa ṣe rìsáàṣì lórí gbogbo nǹkan wọn. Wọ́n bá tó fẹ́ ṣe pọ́lìsì wọn ò rò lọ rò bọ̀. Dìbéètì rẹ̀ lọ dìbéètì rẹ̀ bọ̀. Ṣùgbọ́n níbi ISBDA ni àwọn èèyàn wa máa ń sọ̀pọ̀tì. ISBDA ẹni tó bá lè náwó jù. Bẹ́ẹ̀ náà ní lásìkò election wọn ní ronú pé ta ló lè ṣe nǹkan dáadáa fún wa. Ẹni tó bá lè náwó fún ọ jù ni wọ́n ń dìbò fún o. Gbogbo àwọn tí ò jẹ́ ká máa ní lọ síwájú. Àwa ń bẹ̀rù innovation tó jẹ́ pé ìrònú jinlẹ̀ pẹ̀lú innovation yìí náà ló ní ọjọ́ iwájú. Ó ti ń ní àsìkò tá a wà yìí lọ ó náà ni ó tún ní ọjọ́ iwájú. Àwọn thinkers náà ń rúlu wọ́ọ̀dù lọ́wọ́lọ́wọ́ báyìí o. Thinkers are the one controlling and ruling the world. nbo la wa wa wa ni bo la wa fe wa ipo wo la wa fe di mu nuna awon te nronu tan fi ronu won tun ilu won se latari be awon na ndun dolowo won dolowo doloro ta ma pe ipo nikan la fi ma nwa ko laye jo ako oni batiri ti wa nisin o awon kan na ronu de be ara mi o ye yin nigba kan ina ti won ba mu wa lati grid nikan ni o nisin solar ti wa o ta to fi ironu jinle awon kan lo de be o ti ina solar fi wa ironu jinle awon kan ni mo fi n ba yin soro lowo te fi n gbo mi ni gbogbo agbaye te tin gbo mi lowo yi o ori phone ni mo tin yin oke yin le abi bi pa wa eni ta ba so fun oni mo pa sinu le se radio nla kan o on ara mi o ye yin innovation idea thinkers ironu jinle awon kan ni lo yin eleyi lo fi bo oro.

0: ọ̀jọ̀gbọ́n aláwiyé ọ̀jọ̀gbọ́n aláwiyé bàbá àfẹ́jì
1: ọ̀gá
0: níbẹ̀ náà ni ọ̀jọ̀gbọ́n aláwiyé alọ́gbọ́núdòrúdòrú máa fọyẹ́ máa wíyé bàbá àfẹ́jì ọ̀lẹ́ olè ṣègbàgbọ́ ẹni tó bá rojú òní kí òun àìṣọ̀jẹ̀ ẹ̀dájọ́jú ní gbogbo ẹni tí máa ń dijú òlé ṣọ̀jẹ̀ gbogbo ààyè tó lúwa bá bò wá sí yá máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ náà ni àfẹ̀yìn àti ọba máa lúrò ní òní mọ̀ fẹ́ dún
1: lọ́wọ́
0: olódùmọ̀rẹ̀ ọba tó dá gbogbo wa ọba tó bẹ́ wa tó fi wá ṣàgbà ọdún àná ọbọjọ́ ọ̀la ṣàgbà wa àwájà náà lọ ọ̀làjà wa lọ ìjà àgbàlàwà pẹ̀lú ọjọ́ òní ń jà
1: nítorí
0: bá a bá sùn lálẹ́ dájí gbùdùgbùdù nípẹ̀lú ìdájí tó tó tún dàsìkò pàtẹ́ wọlé sùn lálẹ́ èmi olólùmọ̀ ìjìnlẹ̀ tó mọ́rú tó lè ṣẹlẹ̀ sí ilé fífi ní ìjà àgbàlàwà pẹ̀lú ọjọ́ òní ń jà à ń tọrọ à ń bẹ̀bẹ̀ lọ́wọ́ olódùmọ̀rẹ̀ ọba àtọ́dá gbogbo wa lójú àjọ lànà ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn bá ọba kú bá ọba tètè kú ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn wá ọ̀la bí ọba olúwa bá fún wa
1: ṣe
0: torí bẹ́ẹ̀ ni ọba bí ikú ìṣe rẹ ọ̀tún láyé ẹni tó bá ti kú bolúwa rẹ lópin
1: èèyàn
0: tí òsì bímọ sánú ọ̀gbọ́dọ̀ su eré ṣẹ̀ṣẹ̀ ẹni tí ọba láti bọ̀ tán ayé ọ̀gbọ́dọ̀ fọmọbú ni àtètè lóbìnrin ọkọ ọmọ bíbí bàbá wa lókè tó pin fún wa náà ni òpin lọ́gbọ̀n ọgbà ó pin wo owó kárí ó pin kú ikú kárí ọmọ ni ọ̀kárí ènìyàn kò jẹ́ni tí lówó lọ́wọ́ ọlọ́run ọba mi wá sowó fẹ́ni ìtàn àjẹ̀lẹ̀ ìtàn lọ ní ẹni dọ́gbọ́n lówó lọ́wọ́ ẹni dọ́gbọ́n lówó lọ́wọ́ bẹ́ẹ̀ rí jẹni gbogbo ṣe bẹ́ẹ̀ rẹ́wọ̀n ọmọ sùkúù tí ń gbowó oúnjẹ àárọ̀ tí ń dún dáwó pamọ́ kò jẹ́ni tí ò ní kú láyé gbogbo wa là ń rọrùn alákejì ẹni dọ́gbọ́n òkú ẹni dọ́gbọ́n ọ̀rọ̀ ọ̀hún aládéjì ọ̀run dákun mọ́kànjúmọ́ gbogbo wa là ń bọ̀ bọ́lọ́jọ́ bá dé
1: òwò
0: bá ní bẹ́ẹ̀ náà lòbí ẹni kan ti wọ́mọ tí òdòdó ríbí bẹ̀rẹ̀ ní ìtàn gbé bímọ méjì lẹ́ẹ̀kan ṣe
1: bí
0: ẹni kan ti wọ́mọ tí ò rí bí bẹ̀rẹ̀ ní ìtàn gbé rọ́yún
1: dànù
0: ìbẹ̀rẹ̀ ní kan sì lóyún díẹ̀ kò lè bí
1: ètùmọ̀r
0: èèyàn tó ti bí òní kú ẹni tí òsì tí bí ọlọ́run ọba mi ó pèsè ọmọ rere ìfolú ààrẹ bàbá bímọ náà tán ọlọ́run ọba òní jí ogún kékeré báwọn ọmọ náà bá dàgbà tán ọlọ́run ọba òní jí ọgbọ̀ abẹ́bẹ́ gbére ògùn ẹ̀ gbére àbẹ́ gbére òun rere lájọ̀ mọ́ ṣe ẹgbẹ́.

0: ìjẹ̀sà tó kúnra lúmọ̀ lóbi ká jágbó músòwò ọwọ́ lẹ́ni bá kákẹ́gbà àgàn ní èèyàn ká méjì ẹgbà méjì ẹni ká mẹ́ta ẹgbà mẹ́ta ní ẹni ká mẹ́rin ẹgbà mẹ́rin ní èèyàn ká márùn-ún ẹ̀ẹ́dẹ́gbà àrùn owó lọ́ga ẹni ká mẹ́fà kó ẹgbà mẹ́fà ní ẹni ká méje ẹgbà méje ẹni ká méje ẹgbà méje èèyàn ká mẹ́sẹ́ ẹ̀ẹ́dẹ́gbà àtọ owó lọ́jẹ ènìyàn tó kẹ́wàá rẹ̀ lórúkẹ owó ìlórí ti jówó ọmọ ẹlẹ obì ìlórí ti jówó lóbi ìkùkù ọwá ní léwọn bí wọn ṣe ń dàdé dùnbẹ lóbi báni ìrọlẹ gidi ẹwọn èso ń bi dọ́bà rẹ mọlẹ bá
1: ọmọ onílé wá ọkọ àgbòrí onílé obì ọwọ́ nílé ọmọ àbòkù lẹ́rì ìjẹ̀jà lọ́mọ odò apanadà ìjẹ̀jà pẹ̀lẹ́ ọmọ ẹni àti ilẹ̀ ní ọwá bí bá ń borí lẹ́yìn bàbá mi lọ́mọ di máa ṣe wọn. Òkè kéèké aṣọ wọn lọ́la tó gbájú ẹlẹ́gbẹ̀dọ̀ tiẹ̀ mi lásán òde ìjẹ̀jà èyí yóò wù dá ẹbá nílẹ̀ dà ní ẹra mímí wálé lọ́gbà jólóye ẹnìkè jólóye dùnrán ìjẹ̀jà kàní àjólóye dùn
0: nísàsọ̀sí pọ̀pọ̀lọ̀ ta àwọn òtòsí ìjẹ̀sà ìní fọwọ́lùgbé ẹ̀gbẹ́gbẹ́gbẹ́ bẹ́ẹ̀nà lọ́wọ́ làwọn ní fọwọ́ làrọ́là ń porí ọwá dákun dábọ̀ jẹ́ ńlá kí fọwọ́ làrọ́ òrìṣà ìjẹ̀sà dákun dábọ̀ jẹ́ ńlá kí fọwọ́ làrọ́ òṣòṣà ọmọ ẹlẹ́ òbí ọmọ wáwá mi ta àmẹ́jì mọ̀rẹ́ ta lóòrè àlọ́nà mi ta àmẹ́jì mọ̀rẹ́jì gbẹ̀gìdà ní mítà méjì morù kan wọlé ọ̀gán náà morù gbogbo wọn bá kí mi lóko lóko ogun lónìí òkè lọ́la ìjẹ̀jẹ̀ ojoojúmọ́ lọ́mọ yín ọwá kíra wọn lóko lóko yé kan mi àìrípo owó mọ̀lẹ́ gidi ẹ̀wọ̀n.
1: bóbi bá a dún gbórílẹ̀ ẹ̀bẹ̀ lọ́bọ̀dì máa ṣe é wọn ìjẹ̀jà abẹ ní àmọ́ olóbì ẹ̀pọ̀ nàdà ìjẹ̀jà ọmọ ọwá nílé àwọn ọlọ́mọ ìkú ara àṣìjà ọmọ àbọ̀tà tẹ́lẹ̀lẹ́lẹ́ mọ̀lẹ́ ọmọ erin gbígbó ọmọ ẹ̀fọ́ ń gbọ̀dùn
2: kábọ̀
1: abidiye kan mi abẹ ní ogún àdúgbò gbalẹ̀ èké ẹ̀fà tẹ́lẹ̀lẹ́lẹ́ nílẹ̀
3: ẹ̀wọ̀n. ẹyin náà kú dídán tọrẹ ìjẹ ìjẹsà lẹkì bàrà gbèrè bí ẹni pé wọn ò lóògì kan abẹ ló mọ onílẹ obì owó ká níbẹ̀ náà lè ẹsùn mọ́ mi ní àyè mo fẹ́ fún un ìdánwò ààrẹ òtẹ̀ṣe
2: ilé
3: ìjẹ̀sà àbẹ̀lẹ́ ọmọ aláàyè lóbìdì ẹ̀fọ́ elébùsẹ̀ wọ́n wuyì níbùkún ọjàrí àkàrà rògbòdò ó wuyì ilé ìjẹ̀sà àkàrà àjẹ̀sà bí ọ̀bá lépo bí oníyọ̀ ọ̀hún agbóńdánú làǹtìlàǹtì kí ni wọ́n fi ń ṣòro òkú nílẹ̀ ìjẹ̀sà ẹ̀rọ pé àkàrà rògbòdò ni wọ́n fi ń ṣòro òkú nílẹ̀ ìjẹ̀sà àlàdé àgbà ọkọ̀ fídò ìjẹ̀sà bímọ lónìí wọ́n fẹ́ ṣòro níjọ́ mẹ́fà ọmọ kí ni ìjẹ̀sà abẹ ní ogúnra ló fi ń ṣòro níjọ́ mẹ́fà ọmọ.
2: èmi ò tí ì dáyé ń gba wọn.
3: ọdẹ náà odò èrè ni bí mo bá lọ sádò tí wọn bá sí ilé tálárẹ ògún bá fẹ́ dọ́ka béèrè lẹ́yìn wa kọ́ wa wípé ìjẹ̀sà bímọ lónìí wọ́n fẹ́ ṣòro níjọ́ mẹ́fà ọmọ ìwọ̀n ayé wo àtàrí sínú abọ́tọ́ bá lọ́mọ rí wọ́n ṣe òbí ìṣọ́gọ́fà ọ̀nà gbélé yìí bá dé tó kí ẹ fẹ́ kú ewu jáde ọmọ ìwọ̀n àní kọ́bọ́ lè kọ́ má tàrí jẹ kó yí mọ́bì jẹ kó tó mọ́ ọ lọ kó nígbà òun bá dé tó kí ẹ fẹ́ kú ewu jáde ọmọ ìwọ̀n àní kọ́bọ́.
4: ẹyẹ tí ó doríkodò bí àdán ò sí nígbó kíni ń a sì mọ solúlà jù láàrin ẹranko ajíṣe bí ọyọ line radio náà ní bábá wọn nínú kágbóhùn sáfẹfẹ àtẹlẹgbẹ ajíṣe bí ọyọ online radio www.ajisebioyoradio.com ẹṣẹ tẹǹgọ wa.
5: ajíṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnìkọ.

tí èyàn bá ṣe orí kínkíní tí mo ń gba ọ̀pọ̀ ọ̀nà aláwa yìí ó a ń fi àsìkò yìí kí gbogbo àwa mùsùlùmí nílé lóko pẹ̀lẹ́yìn òdì pé a kú ọdún àwẹ̀ a kú ti oṣù Ramadan tí a bọ́ sí yìí ẹmí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan náà láyé. Ṣé ẹ ti dìde ṣe ẹ ti lọ yan náà fìlà? Gbogbo àwọn oore tí a máa ń ṣe nínú oṣù yìí adìpele adìpele ẹ̀sán náà ni ọlọ́mọ àfi ń dá padà fún wa.

kí gbogbo ẹ̀yin listeners wa tẹ̀ ń gbọ́ káàkiri àgbáńlá ayé mò ń rí ọwọ́ yín láti Libya orílẹ̀-èdè Libya orílẹ̀-èdè United Kingdom United States orílẹ̀-èdè Canada pẹ̀lú àwọn tí a tilétilé náà ní orílẹ̀-èdè Nàìjíríà níbí gbogbo oore inú oṣù yìí ọlọ́run níbí kọ́ kan dùn wá ń bẹ̀. Iná lága àbúrò Rahim lọ́lọ́ Allah forí jìyàn lọ́lọ́ tó bá tún forí jìyàn tán a tún wá ṣe èèyàn lóore. Gbogbo àwọn àìṣedédé wa níbi ìrékọjá wa kí Olúwa kó dáríjì wá kó wá tún wá kẹ wa tó bá dáríjì wá tán. Oríwọ̀ náà ló ṣàdéhùn pé tó bá dáríjì yàn tán tó forí jìyàn tán ó tún wá kẹ.

gbogbo àwọn tí wọ́n ra ọwọ́ ra sẹ̀sí ọlọ́run lọ́rùn kí ọlọ́run kí ó gbàdúrà wa kó wọ láàánú oṣù yìí kó wọ láwọn ẹni rere níwájú ọlọ́run kó wá gbàdúrà wa gbogbo ìta ń fẹ́ ní dáadáa kí ọlọ́run kó ṣe fún wa tẹ́tẹ̀mí wa kọ̀ láburú kí ọlọ́run kí ó lè jìnà sí wa insha allah bi qudratillah Ola àwọn òbí wa tààtàrà àwọn jáde. Ọlá Mẹ́ka, Ọlá Mẹ̀dínà. Ọlá Sàfà àti Mọ́rùwà. Kó wọlá ìlú Ọ̀yọ́. Kó wọlá àgbò ilé ẹnìkọ̀ọ̀kan wa.

0: ẹ jẹ́ ká jẹ olójú kòkòrò iṣẹ́ ládá iṣẹ́ òre nínú oṣù tá a wà yìí lórí àdìpẹ̀lẹ́ẹ̀sán náà ni ọlọ́mọ ń dá padà nínú oṣù tá a wà yìí oṣù USA tó bá USA wa tán yóò tún wá kẹwa.
1: Àfin nílé ní lóko ni àtìlẹ́yìn òdi ẹtẹ́ tí bẹ̀rẹ̀ jẹ́ wá gbọ́. Atótó arére pa àkòyí bàbá mọ̀ gánà ọmọ ọ̀yọ́ aláàfin nílé ní lóko ni àtìlẹ́yìn òdi ẹtẹ́ tí bẹ̀rẹ̀ jẹ́ wá gbọ́ mi gbàròyé mi àwọn ọmọ ẹgbẹ́ OAUF Oyo àti Unity Forum ni wọ́n rán mi sí yín. Wọ́n ní máa lọ́gun ẹ̀bùn yìí pé àìláṣọ Ọlọ́run pa kó tó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọ́kanra tí ọrin ńlẹ́ ọmọ Adéṣẹ́kí Bàlẹ́ kan ikàn ni mo káhùn kásẹ̀kí olóhùn Adéáfún ìwòrí ònìkan níjọ́ títí ń dárin ònìkan ṣoṣo gí ògí o ìwòrí ònìkan àti dárin ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìwọ́ ṣe tiẹ́ tèmi ó ṣe tèmi kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kó ń kó jabilẹ̀ yìí ń po ọwọ́ ago ìlú Ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́wòrin ìjò ní ìṣekú pa wọn. OAUF Oyo àti Bayern Dibro ní ìmọ̀ wípé yín pé àsìkò yìí tó wà yìí fún gbogbo ọmọ Ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn òdi wọ́n ní máa sọ fún yín pé ọkọ nìkan ni ọ̀mọ̀ràn tí Balẹ̀ yẹ́ ẹ̀ jẹ́ ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé Ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàpọ̀ pọ̀ kó lè bá òkú sùn. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ̀lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀kùn lúùlú gbogbo ẹ̀yìn bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ sí ìlú Ọ̀yọ́ ga torí Ọ̀yọ́ yọ ní aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ní àwòkọ́ ti rere nítorí ayé ṣe bí Ọ̀yọ́ láàárín wàá lò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
2: Ajíṣe bí Ọ̀yọ́ láàárín, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.

Oṣù tó kọ́ wa pé ká máa ní ẹ̀mí àforíjì. Oṣù tó kọ́ wa pé ká máa ṣiṣẹ́ dáadáa. Iṣẹ́ olóore. Oṣù tó kọ́ wa wípé kò yẹ kí a máa lùlù bámúbámú ni mo yó èmi ò mọ̀ pé bí ń pa ọmọ ẹni.

owó bẹ́ẹ̀ ṣe máa ń fún àwọn ọmọlàkejì yín tí wọ́n rí jẹun tí wọ́n rọ́wọ́ họ rí lóúnjẹ lówó lẹ́bùn lóríṣiríṣi gbogbo àwọn wàyí ń bolẹ̀ kódà sínú asúsù ramadan.

0: ọ̀tà kọ́nínú oṣù yìí tá a bá kọ́nínú oṣù yìí káwọn replicate ẹ nínú gbogbo àwọn oṣù tó kù náà ni o abébí ṣe wà nígboro tó yẹ pé àwọn ẹlòmíín báwa ṣe jẹun dáa yorùbá mú báwọn yìí àwọn mi ò tí ì mọ tí wọn fi gbà wẹ omi lásán làwọn mi ò fi gbà wẹ nínú ilé wọn lẹni.
1: Padà wá máa nira kí máa ṣẹlú bẹ́ẹ̀gbẹ́ lẹ́yìn ìgbà tí mo dò.
0: Ṣùgbọ́n ògbè wẹnu kò tó wẹ̀ ta o ẹ mọ̀ bínú pé ọ̀rọ̀ àwẹ ni mò ń sọ bó tún mú odò fá wa ògbè wẹnu kò tó wẹ̀ ta. Kí mo fẹ́ fi fa àyọ náà ni wípé àwọn ẹlòmíì òde lásàgbà ilé kan bí ìbò ni wọ́n. Òde ni wọ́n ti máa ṣe dáadáa wọ́n máa ṣe yàtọ̀ àyọ̀tọ̀ máa fún àwọn èèyàn lẹ́bùn ra oúnjẹ fáwọn èèyàn. Ṣùgbọ́n púpọ̀ nínú àwọn fómílìkì wọn nínú ilé ni wọ́n gbádùn wọn ọkọ ìyàwó gbádùn rẹ̀ nínú ilé àwọn ọmọ gbádùn bàbá wọn. Wọ́n gbádùn ìyá wọn nínú ilé ó gbé ìwẹ́nú kó tó wẹ̀ta ẹ kọ́kọ́ túnú ilé yín ṣe dáadáa náà. Gbogbo àwọn fómílì kìí ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò àtẹ̀gbọ́n àtàbúrò tí wọ́n rọ́wọ́ họrí hun ẹ̀náwọ́ sí wọn ẹ fún wọn ní nǹkan tí wọ́n fi gbà wọ́. Torí ajúra wa lọ wà láìké sí ọ̀rọ̀ ìjàkadì ọ̀rọ̀ ẹnu kọ́ tẹnu kọ́ tètè bọ̀ lìkọ́. Ó sì ṣe wà látètè kọ́sí nìyẹn ó tún bẹ bẹ́ẹ̀ níṣẹ́ yìí Adéyinka pẹ̀mbọ bí awo erin ọlọ́sùnkàn mi yóò tún ṣe máa wà lọ́nu láíláí nígbà gbogbo ayé àìnípẹ̀kun àmì o kódà bá àṣà mi ẹ̀ bí ó ṣe máa wà lọ́nu a mọ̀ jura wa lọ́nu.
1: Ẹbùn lọ́kàn jọ̀kan ó ti wá fẹ́ ju sọnù sóhun nìkan ni ó gba àmàta àwọn tó nà ní.
0: Nínú fómìlìkì rẹ̀ ohun gbogbo àwọn tí wọ́n rọ́wọ́ họ rí kọ́kọ́ sàánú wọn náà kò tó máa ṣe síta kọ́kọ́ ṣe sínú ilé náà inú orí ní ògbè wẹ́nú kò tó wẹ̀ ta. Ẹ mọ̀ ìyá òde là ń ṣàgbà ilé kan bí ìbò.
1: Adáyé fún ni ọ̀tá wá ṣe ìtanú ṣàlékún oore rẹ láyé mi kọ̀tá máa lè mú níyànnú.
0: Ti mọ̀ pé èmi Adéyinka Ọlásùnkàn mi èmi ò ní fi ìtọ́rọ́ díkọ́bọ̀ lójú fún yín bó bá ṣe rí ní ṣe sọ torí pé sàn án láàrin à ń bàbá wa mọ́nímọ́ní wọ́n ní àjẹ́.

Ọlọ́run bá ń gbọ́. Àwọn tí wọ́n dà mọ̀, tán dèdè mọ̀, tán dọ̀rọ̀ mọ̀, Ọlọ́run tán lọ fún wọn ní làákà ipa. Àwọn ní ẹ̀ máa ń gbọ́ ikàn ní ajé ṣe bí ọ̀yọ́ o. Ọlọ́run bá ń gbọ́. Ó tún ń poró nílùú tèmi nìyí, wá lu àlùdànù.

kí Ọlọ́run ọba kí ó wọ lánà oṣù ta wà yìí. Gbogbo àwọn olólùfẹ́ wa nílé lóko pẹ̀lú ẹ̀yìn òdì, gbogbo àwọn aláàánú wa tán máa ń sàánú, tán máa ń sọ̀pọ̀tì wa yányán. Ọlọ́run ọba yóò wọ lọ òrù yìí, yóò wọ lá àlùbáríkà oṣù ta wà yìí. Kò ní jẹ́ kí ẹ nájà wàràwàrà láyé mbí o, yóò jẹ́ kí ó yẹ ẹ̀yìn láyé di alẹ́ látàárọ̀ dálẹ́. Ọlọ́run ọba yóò jẹ́ kó yẹ ẹ̀yìn o. Ọrún náà ó sì yẹ yín ju ayé lọ nígbà tó bá di ọjọ́ kẹyìn. Ní báwọn nájà wàràwàrà lọ́la mọ́ṣáláà làkúwátá ìlàbìlà àlẹ́ yìí lásìmù.

wẹ́lẹ̀ yìí mọ̀ pé nínú oṣù tọ́jọ́ ọjọ́ bí mi náà la wà yìí ó april ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ní náà ni ọjọ́ bí mi kẹ lọmọ bá mi fi ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ mi pamọ́ kẹ lọmọ bí ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ mi pamọ́. Ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin gbogbo ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ni ayẹyẹ ọjọ́ bí mi Adeyinka.

Se gba gbogbo awon akore oro wa ta tin pa bo se mo kidun mo se npo kuro lori ikan ni mo npo lori omi me gbogbo awon eko nu osu Ramadan ka ma gbagbe won gbogbo se olore ise lada tan se lasiko awe ka ma gbagbe won leyin awe mo tun so fun wa pe ogbe wenu ko to weta ai ti mo bin toro gafara pe e ma binu o ti mara ni gbogbo ẹni tí mo fẹ́ fàyẹ tí mo fi ní ogbe ìwẹ́nú tó wẹ̀ta ni pé ká má ya òde là ń sàgbà ilé kan bíi ìbò káwọn ara ilẹ̀ wà kán mọ àsìkò ramadan yìí sí dáadáa ká bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ olóore iṣẹ́ ládá láti inú ilé wá kó jẹ́ pé àwọn ara ilé ni wọ́n kọ́kọ́ gbádùn wà dáadáa atọ́kọ àtaya àtàwọn ọmọ àti ẹbí àtàrà gbogbo àwọn tí wọn rọwọ́ họ rí nínú àwọn fómílìkì wa nǹkan náwọ́ sí ọ ká má dà wọn dá lásìkò yìí torí nǹkan ò yí sí nǹkan ò rọgbọ lásìkò yìí o níbi jíjẹ mùmú ká má gbìyànjú bí ìkápá wa ṣe mọ gbogbo àwọn iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ olóore iṣẹ́ ládá tí mọ̀ ń mọ̀ èèyàn gba àdìpèlé orí àdìpèlé ẹ̀sán náà ni ká máa rà wọlé kí ká máa fún àwọn èèyàn ní ìfitáàrù jẹ ká máa fún wọn ní sàárì náà jẹ kódà kó jẹ́ pé èso làbídùn lásán lára fún ẹni tó gba àwẹ̀ tó fi sí ọpọlọpọ oore ló ń bẹ níbi eléyìí ká tó wá aṣọ ẹni tó gbé ìrẹsì kalẹ̀ fún èèyàn láti fi sínú ká tó sọ ẹni tó gbé ẹwà kalẹ̀ ẹni tó gbé sẹ̀mó kalẹ̀ ẹni tó gbé ògì kalẹ̀ ẹni tó fi ṣúgà tí tó fi méèkì tí ládà àwọn bí ó ṣe máa tóbi tóbi tóbi tóbi tóbi lọ́nu ṣùgbọ́n láti inú ilé nìkan ẹ̀jẹ̀ ó ti bẹ̀rẹ̀ ká má ya òde là ń ṣàgbà tí ilé wa kan bí ìbò gbogbo àwọn mọ̀lẹ́bí wa ti ọ̀rọ̀wọ́ họ rí ẹ̀dákun ẹ̀jẹ̀ ànáwọ́ sí ọ ká má dá wọn dá lásìkò yìí o jíjẹ mú mu ọ̀rọ̀ gbọ́ lásìkò yìí ká tó tún wá sọ ìdáná àti ìjẹ ìmú inú àwọn.

0: sílẹ̀.
1: Àwọn èèyàn mọ̀ kọ̀ mí ti mẹ́ni atrocity lórúkọ lọ́m tọ́lọ̀ bó ṣe ọ̀ dáwọn. Ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ní ìsinmi ni sá. Only with God all this is possible. Kọ́lọ̀ ń sàánú wàhálà wà lórílẹ̀-èdè Nàìjíríà. Kọ́lọ̀ mọ̀ sí dàrí wàhálà.

0: kọlọ mọ da wa laamu kawa na ka ma dara wa laamu ka ma ma toju bole ka kiri nbi da lo mi ba ti toju bole ni won ti gbe jebete le jagun lo papa julo awon obirin awon mama wa ka ma ma toju bole o
1: ma so ko se ilaye oju ma toru ko re
0: tori mo ti kiri kaye oju mi ri to olorun ba ngbo
1: mo so po ka bu re wa mo se
0: yẹn padà sẹ́yìn nínú oṣù lámúlá nàta wa yìí ká jẹ́ kíṣẹ́ olóore wa kó pọ̀
1: dáadáa
0: torí ọlọ́run ti ṣàdéhùn kí sì ṣàdéhùn kan mọ́ musẹ́ ó ní àdìpèlé ẹ̀sán tó máa ń ṣe àdápadà rẹ̀ fún gbogbo ẹni tó bá ṣe dáadáa tó ṣe dáadáa nínú oṣù yìí ké tó ṣe oṣù yìí nìkan adéhùn rẹ̀ náà ni pé gbogbo ẹni tó bá ṣe dáadáa sí àwọn ọmọlàkejì rẹ̀ bí ẹsẹ̀ bíbélì kan tí mo mọ́ fi ń sábà ṣe wá sí ní àyín tí àwọn disciples tí àwọn ọmọ ọ̀dọ́ jésù àwọn ọmọ ẹ̀yìn jésù tí wọ́n lọ bá jésù kristi olúwa wa tó ń bí léèrè ọ̀rọ̀ lọ́jọ́ níjọ́ kìnìún àná wípé ó wá ń jẹ́ oyé wọn wípé ó ní àwọn kan wọ́n dàbí àgùntàn nígbà wọn bá di ọjọ́ kan yìí wọn mọ ní kí wọn mọ lọ sínú paradise ní ọwọ́ ọ̀tún bàbá mi ti ń bẹ lọ́rùn irun aláwo elédùà àṣẹ̀dá àdẹ́dá àṣẹ̀dá pé kí wọn mọ lọ sí akọ ọ̀tún àwọn yìí wọn dàbí àgùntàn ó ní ṣùgbọ́n àwọn kan àwọn míì wọn tó dàbí ewúrẹ́ wọn tó wọn ní káwọn náà kán tò sápà àlàáfíà apá òsì ni kí wọn tò sí àwọn ń bí pé báwo leléyìí ṣe rí bẹ́ẹ̀ ọwọ́ ní ẹyin tẹ jẹ àgùntàn yìí o ẹyin yẹn dáadáa ẹ mọ lọ ní apọ ọtún kẹ mọ gbàbẹ lọ sí paradise nítorí pé nígbà tí ebi ń pa ẹmí ẹyin ẹ fún mi ní oúnjẹ nígbà tí òǹgbẹ ń gbẹmí ẹ fún mi ní omi mu nígbà tí mi ya aláìnílé tí mo ya homeless ẹyin lẹ gbà mí sínú ilé ẹyin ìgbà tí ń níṣẹ lọwọ ẹyin náà lẹwàṣẹ fún mi ìgbà tí mo wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹyin lẹ bẹ̀ mí wò ẹyin lẹ ṣàbẹ̀wò fún mi sí mi nígbà tí mò ń ṣàìsàn ẹyin náà lẹ tọ́jú mi o ẹyin lẹ tún bẹ̀ mí wò nílé ìwòsàn àwọn tẹ́ni làákà ẹ̀ nínú wọn wọ́n ń bi jésù kristi pé olúwa wa ìgbà wo tá wá rí onírú àwọn ipò tó kà á lẹ̀ yìí tá a wá bẹ̀ ọ́ wò tá a fún ọ lómi tá a fún ọ lóúnjẹ tá a bẹ̀ ọ́ wò lọ́gbà ẹ̀wọ̀n tá a tún yẹ̀ ọ́ wò lọ́gbà ìwòsàn tá a tọ́jú rẹ tá a rí ọ ní aláìlásọ lára tá a dáṣọ bọ̀ ọ́ tá a rí ọ nínú òtútù tá a pè ọ́ wọnú ilé wa ọwọ́ ń jẹ́ oyé wọn wípé nígbà tí ẹ̀yin tí ẹ bá ti ń ṣe àwọn gbogbo nǹkan wọn yìí fún àwọn ọmọlàkejì yín ẹni tí bí ń pa tẹ ẹ fún lówó tó fi jẹun tẹ ẹ fún lóúnjẹ ẹni tó gbẹngbẹ tẹ ẹ fún lómi mu ẹni tó gba àwẹ tó di àsìkò sínú tẹ ra nǹkan sínú fún ẹni tí ò rí sàárì jẹ tí ò tiẹ rí tí táwẹ bá ń bọ̀ bá ìrònú bá àwọn ẹlòmíì ni pé kí láàfin gba àwẹ yìí ná nígbà àwọn ọ̀rọ̀ wọ̀.

àtẹ̀yìn tẹ́ fi ọ̀rọ̀ ẹnu yín tẹ́ fi pẹ̀tù sí ẹlòmíì nínú ẹni gbogbo ìgbà àtẹ̀yìn bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí sí àwọn ọmọlàkejì yín èmi gangan náà ni ẹ ṣe sí ọ̀rọ̀ mi ò yé yín ọ̀rọ̀ nù bíbélì ni ó ọ̀rọ̀ olúwa ọ̀rọ̀ olúwa nínú bíbélì tó ń túmọ̀ sí wípé gbogbo dáadáa tá a bá rò pa ṣe sọmọlàkejì wọn ọdún ọlọ́run olódùmarè náà láṣí sí o ọlọ́run ọba yìí sì jẹ́ ṣe ọba tí mò ń jẹ èèyàn gbé tó wá ń sọ fún àwọn ewúrẹ́ tọ́tà àbí ewúrẹ́ tó fi wọ́n wé ewúrẹ́ tó ní kọ́ máa lọ sí àpò òsì kọ́ máa gbàbẹ̀ lọ́nù náà ìlérú ó nítorí tí ebi ń pa mí tẹ̀yìn ò fún mi ní oúnjẹ ẹni wọ́n ní oúnjẹ ebi ń pa mí wọ̀n sì fún mi wọ́n fi yàn lójú ni wọ́n ní omi ò fẹ́ ń gbẹ mí ẹ̀sìn fún mi lómi mú ẹ tún yàn mí lójú ni mo ń ṣàìsàn ẹ̀sìn bẹ̀ níwò kódà ẹ̀tọ́jú mi bó ba lè kú kó kú kọ́ máa lọ náà ni ó rí lára yín ẹ̀yin náà tí àwọn èèyàn míì tí wọ́n rí àwọn ẹlòmíì bó ṣe jẹ́ pé èèyàn burúkú ti bèèyàn rere jẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ní cancer patient lẹ́ni yìí o kí ni hepatitis kí ni kan ló mú ẹni yìí o wọ́n ń re owó jọ láti fi gbé ẹni yìí sáàbò lọ́lẹ̀ òkèrè ẹwọn púpọ̀ ẹlòmíì wọ́n sì ní owó yìí lọ́wọ́ ní àníṣó àníṣẹ́kù wọ́n wá máa ń wò wọ́n tó jẹ́ pé ẹlòmíì gan nìkan péré ó lè tèkì ẹ bíìlì tí wọn ò fi gbé ẹlòmíì lọ sílé ìwòsàn ní óvàṣì láti lọ fi tọ́jú àìsàn tí ó ń bá wọn jà yìí. Ṣé wọn ò ní ṣe bẹ́ẹ̀? Wọ́n máa owó máa jó wọn lọ́wọ́ ni yóò máa jó wọn lọ́wọ́ ni tó jẹ́ pé kì í ṣe sẹ́yìn kan lẹ́sẹ̀ tó dowó yìí o. Àlùbáríkà ni o ọlọ́run bá ló fún yìí o. Ọlọ́run kò sí ṣèta mú wọn kò sí ṣèta mú lọ́nbẹ̀. Ó ní ìgbà tẹ́ ẹ rí àwọn èèyàn wọn yìí tẹ́yìn ò sì ràn wọ́n lọ́wọ́ tẹ́ ẹ fún wọn ní owó láti fi ṣètọ́jú wọn tẹ́ ẹ tọ́jú wọn ẹ rí wọn tó ń ṣàìsàn ẹ tọ́jú wọn o. Ẹ mọ̀ wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀bẹ̀ níwò èmi gan náà ń gbé prison yard lọ wo àwọn bóyá ń gbà bá padà já tá a bá padà ní owó dáadáa táwa náà dá foundation lẹ̀ á mọ lọ bẹ sí àbẹ̀wò sí ọgbà ẹ̀wọ̀n. Bá a ṣe ń tọ́tọ̀ àwọn aláìní láàmọ́ lọ sí ọgbà ẹ̀wọ̀n láwọn lọ fún ọ lásán lálọ́ mọ́ fún ọ lọ́sẹ̀ fún ọ lóúnjẹ. Tí mò ń ṣàìsàn ẹyin ò bẹ̀ mí wò ó tútù mú mi mo wà níta mo jẹ́ aláìní lé lórí ẹyin ò sì gbà mí sínú ilé yín láńlọ́ọ̀dù mi wàbí kókó ni kókó ní bó ṣe jẹ́ pé tẹ́nàǹtì mi náà ya wọ́n ya skọ̀rọ́. A ní ò sí ìta àwọn wa kò sí ìta àmú lọ o. Ṣé ẹ gbọ́ ẹni yọ sàká a rí ẹ̀sán gbà ó dájú sáká tẹ́ ẹ gbàgbé pé wọ́n fi mí joyè kan nínú àwẹ̀ tó lọ ni mo joyè yìí fún ara mi náà mo fi ra mi joyè èmi ni chief aṣíwájú àgbà jákà ọ̀pọ̀ gbogbo nàìjíríà yányán tó bá ti sọ àsìkò tẹ́ ẹ máa yọ jákà yín sọ́dọ̀ mi.

0: ó ti jẹ́ òye wa pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ pé ká mọ ya alákàtà kí tí ẹ̀sìn tí gbé ọlọ́run ọba níjà ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo alẹ́lẹ́sìn kan ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní elédè kan ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní aláwọ̀ kan òun tó rí wa tó dá wa báyìí tí ò ṣe wá bẹ́ẹ̀ ọmọ n tó rí ọmọ n tí ń ṣe o ọmọ n tí ń ṣe o káwa ká má lọ́mọ gbé ọlọ́run ọba níjà torí pé aṣòro gbé níjà náà lọ́lọ́run gbogbo ṣe olóore tá a bá ṣe nínú oṣù yìí iṣẹ́ ládá tá a bá ṣe kí ọlọ́run ọba kó jẹ́ ká bá níbi tó ti lérè kó mọ̀ fi ládá ẹ̀ náà dùn wá a ti jẹ́ òye wa pé tá a bá rí àwọn aláìní ká mọ̀ bọ́ aláìní o ká mọ̀ fún aláìní.
1: ọ̀rẹ́ nínú owó ẹ àkànmú olóye ṣó.
0: torí gbogbo wa nígbà tá a délé ayé kò sẹ́ni tó ní nínú wa o. Kò sẹ́ni tó ní o káàmú nǹkan kan wá o kò sí ìta dì lọ níjọ́ tá a bá tọ́ bá dìgbà àtẹ̀yìn tá a bá ń lọ káàmú kankan wá kò sí ìta mú lọ o. sẹ́yìn náà tẹ́ ẹ bá fẹ́ mọ báwo mo ṣe fẹ́ pé náà tẹ́ bá fẹ́ sponsor àwọn programs sí wa nínú àwẹ̀ báyìí kẹ́ẹ̀kan sí wa lórí WhatsApp bó ṣe wá sí àwọn àfáà kanlẹ̀ bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kan nínú àwẹ̀ yìí ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp 070-6887-4274 070-6887-4274 bó ṣe àwọn wá sí àwọn popular clerics yẹn ẹ bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kọ̀ọ̀kan nínú àwẹ̀ bó ṣe kùránì ni àwọn ọmọ ṣe ètí àgbà wa ká níwọ̀n bí apá wa bá ṣe ká ṣùgbọ́n tẹ̀yìn náà bá fẹ́ ká tún bá tún fẹ́ fi kún ó sì jẹ́ pé àfa Abdulrahman yìí náà ni Adeyinka àfa Adeyinka Ọlásùnkàn mi TV mọ́ ọ mu Ajíṣe bí Ọ̀yọ́ online television and radio yányán báyìí pé èmi náà lẹ́bẹ̀ kí n máa wá ṣe wáàsí ìwáàsí ìwáàsí inú àwẹ̀ kò yé yín ẹkú ti mọ̀ pẹ́lẹ́tẹ́lẹ́ pẹ́jọ́ rọ̀ ńlọ́run aróyé ni iṣẹ́ ìbákà igbé kíkẹ́ ni iṣẹ́ ẹ̀yẹ lóko.

0: ba mi fa ta ibandele olusola lati America won ti ki mi ni ori WhatsApp won ni Ramadan Karim a se opolopo Ramadan laye ba mi a n baba daada nu awon ti an duro ti wa ni kan ni wa ni binu a ti won je kise yo ti su anu Allah ba ngo won duro ti wa gbagbagba a mi baba fa ta ibandele olusola lati America baba sa mi nu o ma de poju a ebudola lati America ba mi Alhaji Ademola lati America ba mi son ni success Oduola lati UK baba basiru adeniran lati ilu Eko ni Nigeria madam Fumi Kemi lati ilu Ibadan fata iba lamidi lati owo Londo state dada Mr. Yusuf tan sise lopa bode hospital loyo alaafin bi omo won ni Ibadan asiru Ahmadu Afa Glo ti won ni etere multipurpose venture ta ti gbo polo won lekan ati Afolabi Nurudeen Alaro lati orilede Libya artist Michael Awusola Angelo lati ilu Abuja omo baladigbo lomu idini Adekunle baba Evangelist Moses Akande Aketunde Adegoke Isaac Abiodun lati nu Oyo ati ba Unity Forum gbogbo won ba pẹ̀lú àwọn tí wọ́n fi ṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́ Abdulrahman Abdulbasit Gravy Designer wa Olanike Nipsey Brand Roti Image Roti Image Plenty Fashion Home àti Best Icon Furniture
1: àwọn ọmọ bá tààlé mọ bàbá lórí bẹ́ẹ̀ bá ní wọ́n tún gbẹ̀ mí ara wọn.
0: pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo lè mọ̀ràn ti dákọ̀ wọn táwọn náà ń tì á lẹ́yìn àwọn tí wọ́n fàdúrà ràn wá lọ́wọ́ àwọn tí wọ́n fún wa lówó lóríṣiríṣi adúpẹ́ ọ̀ adúpẹ́ ẹ̀pẹ́ òkun. Alhaji Ade Ariwoọlá láti America. Tẹ́ ẹ gbọ́ wà sí nínú orin níjọ kan ẹ̀ yá Maliki yá mọ́
1: ta lè ṣàṣe yege má jẹ́ pé ṣùgbọ́n tako ní Ọlọ́run tako jẹ́ ńlá.
0: Lámọ́lè Fàláwálàdà tí ò ní sówó Fàládúkà gbogbo dúkìá tá a kójọ ní àárín nǹkan ní síkọ̀ ọ̀kan nígbà náà mọ́ níjọ́ gbẹ̀ndẹ̀ lòkìá mọ́ àwọn dáadáa tá a bá ṣe lè ní fi ń jẹ́ kásàmọ́ àti dáadáa àwọn nìkan náà.

I've seen. Ní gbogbo àwọn nǹkan tí mò ń ba àwọ̀ ẹ̀jẹ̀, ká kúrò ń bẹ̀, ká sá fún gbogbo àwọn nǹkan tí mò ń ba àwọ̀ ẹ̀jẹ̀. Ìsọkúsọ, ìsẹ́kúse, ìjẹkújẹ, ìmúkúmu, ká mọ̀ mu omi, ká mọ̀ jẹun, gbogbo àwọn nǹkan tí ń ba àwọ̀ ẹ̀jẹ̀ rè. Ṣùgbọ́n ìsọkúsọ, ìwòkuwò, ìgbọ́kúgbọ́ àwọn nǹkan tó ṣe pàtàkì nù, ká sá fún wọn. Ká sì sá fún ìpè ṣiṣẹ́ nínú àwẹ̀. Ìyá mi fún ara rẹ̀ náà ni ọmọ ru ìpè lórí àwọn ọmọ rẹ̀. Lọ́wọ́ wá dọjọ́ iwájú tọmọ bá bẹ̀rẹ̀ sí ní dààmú. Yóò mọ̀ wá sá káàkiri, yóò wá ti pé ara ilé kan ní sòun, ìyàwó kan ní sòun, ìyáálé kan ní sòun, ìyáálé kan ní sòun. Ẹlòmí ò ṣera rẹ̀ tán, yóò wá máa kí ọwọ́ àbámọ̀ bẹnu pẹ́nìkan ní sòun. Àwọn nǹkan tá a lè máa ṣe náà ni pé ká máa ka Kùránì. Ẹni tí ò bá lè ka Kùránì tó máa fa tẹ̀sùgbà bó ṣe láìláì láìláì lásán ni wàhálà ẹ̀ ọlọ́run gbà lọ́wọ́ rẹ o. Bó ṣe Astaga fúru láì lásán ni ọlọ́run ti mọ̀ ó ti mọ èrò ọkàn rẹ̀. Ọlọ́run tó mọ̀ wá ká tó mọ̀ òun kó tó ká tó máa sìn ó sì ní ká wá òun ká mọ̀ òun ká tó máa sìn òun. Ó mọ̀ wá dáadáa ọmọ gbogbo ti ń bẹ nínú kọ́lọ́fín ọkàn wa. Ó ṣe láìláì lọ́lọ́ lásán lọ bá mọ̀ wàhálà ẹ̀ ó lọ òun ká Kùránì náà ni. Bó ṣe Astaga fúru láì lásán ni òun ká Kùránì náà nu. Ẹ wá o. Àwọn míì ẹni tó bá tó tán tó ti lówó lọ́wọ́ o lè ṣe o tó jẹ́ pé kò ní ṣiṣẹ́ kankan mọ́ nínú oṣù yìí tó jẹ́ pé iṣẹ́ ládà iṣẹ́ olóore nìkan ní òfin gbogbo oṣù yìí ṣe tó ti lówó lọ́ tó tán tó jẹ́ pé bí ò bá ṣiṣẹ́ láàrin oṣù méjì kò àfẹ́ ti gbésí ayé rẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó ní ga tó ní go má lọ ya ọ̀lẹ́ o ebi ń bẹ ń gbòòrò ìyẹn ń bẹ o kó o lọ ṣiṣẹ́ o lè máa fọkàn fàyà àlá o bẹ bí ààyè rẹ ò bá sì yọ ọlọ́run ọ̀ understand. Odigi araba kápọ̀ kápọ̀. Kọ́ ọ má kọ́ concentrate tó lẹ́lòmíì bíi ìdí mansíìnì lọ́wà mansíìnì tó lè géèyàn lọ́wọ́ tó lè gbẹ̀mí èèyàn lẹ́yìn ibẹ̀ láwọn ẹlòmíì ti ń ṣiṣẹ́. Ìjọba àti ọgbọ́n òun fọkàn ká láìláì ìlànà ní ọba wà kárí ìdèwé yàbá kọ́ ọbọ̀ mansíìnì lẹ́nu ọlọ́run ọ. Ọlọ́run kò ní ká hanra wa lè mọ̀ lórí pé abẹ́ ṣèjọsìn fún un.

0: Ọlọ́run pẹ́ ìrọ̀rùn fún wa ní òṣè fi gbogbo kan ní wa lára.
1: Àjẹ òkókó mi o.
0: Káwà gangan ká máa ní ara wa láà lọ́kàn kù ni. Ọlọ́run ti fi gbogbo ó ti ṣe gbogbo kan ní ìrọ̀rùn fún wa. Káwà náà ká máa wá ìnira fúnra wa tó kù ni.

0: wọ́n ń gbọ́ mi látorílẹ̀-èdè Gabon, Nigeria, United Kingdom, United States àti orílẹ̀-èdè Canada, orílẹ̀-èdè márùn-ún tí wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àwọn tí wọ́n ń gbọ́ mi láti Gabon, àwọn méjì ni láti Nigeria náà ẹnìkan. United Kingdom, àwọn márùn-ún, United States, ọlọ́run, àwọn mẹ́fà ni ó. Canada, àwọn méjì náà ń gbọ́ mi ní ààyè. Yàtọ̀ sí pé my first travel without no visa. Ohun ẹ̀mí ó ti dé ìlú Èbó káàkiri. Wọ́n gbọ́ mi láti Austria, ọlọ́ọ̀bá ń gbọ́ mi láti China, Libya, wọ́n ti gbọ́ mi ní láti Libya darí láàárọ̀ yìí.
1: Má lè gbàgbé lọ́jọ́ tí a wí bó ṣe wáyé.
0: My first travel without no visa. Kí n kára àmì ọkàn di gbogbo àwọn ìlú yìí lọ́kọ̀ọ̀kan lọ́gán kùbáhùn. Kára àmì náà bá ti débẹ̀. Àwọn ohun mi ti débẹ̀, mo ti ọkọ̀ fọhùn ránṣẹ́ sílẹ̀ síbẹ̀. Kára àmì náà padà débẹ̀ lókù. Mélòó sì ń gbogbo ara mi? Ń sọ fún Alhaji Ademola. Tẹ́ máa ti ń padà lọ Amẹ́ríkà, kán dì mí mẹ́rù.

0: orí ajẹ́ ǹjẹ́ tán o kò ní mọ ní èmi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nìkan o yóò mọ bá wa kalẹ̀ tọmọtọmọ tẹbitẹbi taratara atarọmọdọmọmọ.
1: Àmì kíkún máa pamọ́ nínú.
0: Ọyẹ̀ ẹja lọ mọ́ṣáláṣí.
1: Alájà jẹ́ ní ibà ìfàsẹ́yìn.
0: Ẹyin tí time zone wà tó bá rí bákan náà ẹja lọ mọ́ṣáláṣí.

Wakana ibuti

0: Baba kari oke oni ye.
1: Wa kara ma kush ya alei.
0: Baba wolu le baba daku. Gba ti ora nabi. Ta oba kiri ba daku pe eh. Kori nabi ri. Ati to ta ti se islamu oni kirun fun wa ni ki lo fe sele.
1: Fa do jari muslimu na ma wa.
0: Gba muslimi tan be nu masalasi idamu ba won kaluku ba daro pe ye. Awon ma sofo. Awon ma padanu. Awon ma seribu ma bo.
1: Fa se mi annabi yu, a se mi annabi yu. Alayhi salatu wa salamu doji ja.
0: Annabi won gbo tawon yen daro ti won sunkun ninu ile. Ohun kaluku lo ba annabi nibi to sun si.
1: Faqala ya fa
0: Lekana, anabi ba yira pada. Oni wa Fatima omo mi.
1: Ma asasiahu.
0: Ese tawon yen sunkun ti won gbara dale, in gbo ohun aro ki lo sele.
1: Faqalati.
0: Eh, Fatima ni baba mi.
1: Dajali fakidika mi ni o ya Rasulallah.
0: Won daro pe wa annabi fe ku ni, o fe ku laarin awon. Won dara yi pa won o ni ri wa annabi mani. Won sunkun pe iwa annabi o fa won le na ni.
1: Fada Rasulullah aliya.
0: Eh, ba annabi ti gbo pa won muslimi ti banu je. Lo ba dide, o ni e ba npe se na ali wa.
1: Wal fadilu buna basi.
0: E ba npe fadilu o ma basi wa.
1: Wataka alehi ma.
0: Annabi ba dide, lo ba fo ko awon mejeji legbe. O ti re annabi de bi ke ko le dide. Annabi o le jeun. Annabi o rorun sun mo. Annabi wa dide o ni e pe aliwa fun mi. Ese pe fadilu o ma basi wa fun mi. Annabi wa fo ko awon mejeji. O fi owo ko won lorun bayi. Mabo.
1: Fa kharaja ila al masjid.
0: Annabi ba wo o wa jade lati nu ile re. O wa ni egbe mi legbegbe ki lo yoju sa won sabe ekun ti won sun yin ni mi la.
1: Wa sallani rakata li fajr min yawmi lisleli.
0: Ah, Annabi wa dide o wa roju. O wa yen nafila meji fa won sabe. O kirun asuba ajo na pelu nira la Annabi fi ki. O fe nu awon sabe nu. O wa kirun na pelu barari oti ya o si kirun na fun won.
1: Suma wala bi waji ila nasi.
0: Eh, gba ta Annabi wa kirun ni. O wa fe won wa fe Annabi ti. Lara masalasi o wa koju sa awon jema lo wa pe
1: kola.
0: Eh, o wa koju si won ni.
1: Ya ma sali muslimina.
0: O gbe muslimi mo ri pe nu yo dun laaro yi.
1: Ya ma sali muslimina.
0: Gbogbo ẹ mùmìnì tẹ kójọ sínú mọ́sálásí.
1: Yá máa sá mùsùlùmí.
0: Ó ní mo pe gbogbo ọjọ́ àwa mùsùlùmí pátá.
1: À ń tún fi wíjọ ilẹ̀ ìtàlá.
0: Ń dágbére fún yín ń lọ ọ̀dọ̀ ọba tó ní mọ jíṣẹ́. Iṣẹ́ tó ní mọ jẹ́ pin lónìí. Èmi Annabi ọ̀fà yé lẹ̀.
1: Wà lé ikú bí tẹ́kí wà láàyè wà tọ́ àti ìyẹ́.
0: Wà lé ikú bí tẹ́kí wà láàyè. Ìbẹ̀rù ọlọ́run ọdọ̀ ọwọ́ yín bìbá sí láyé mọ́. Wà tá àti yìí ẹ sì máa tẹ̀lé tọ́lọ́run náà.
1: Fà iné mú fárí kú dunia.
0: Èmi Annabi fẹ́ fàyé lẹ́ni. Fà iné mú fárí kú dunia. Mo fẹ́ fi ayé lẹ́ni. Mọ bọ.
1: Wà á sá àwálù yá omi mi náà lè áàkì.
0: Òní náà ní àkọ́kọ́ ọjọ́ mi òun náà sì lò pin ayé mi.
1: Wà á kiri ya omi ẹ̀mí náà dùn yé.
0: Òní ni mo ráyé mọ lẹ́bàá tí ń sọ̀rọ̀ yìí èmi Annabi tó fojú kàn yín mọ́.
1: Fàkọ́ ọmọ wa sábà ilẹ̀ àbẹ́jì.
0: Ẹ rí àwọn sábẹ́ láàyè ẹ sọ pé sallallahu alayhi wa sallam. Ẹni sallallahu alayhi wa sallam. Annabi ni o oun ni ku lo nitori tiwa yi ma bo
1: fa koma
0: ah eh
1: wa sahaba ila baiti
0: Annabi ba dide e ma lo le ngba to ba won muslimi soro tan
1: fa Allahu ta'ala ila malakul mauti
0: hey anna Olorun ba ran malaika ti pa yan ipi ko lo ba Annabi
1: ani ahabito ila habibi
0: lo ba ngbe mi ore mi wa mo ran si lo gbe mi e
1: bi ahsani surati
0: mo ba lo be mo gbe awo malaika wo mura dada gbe awo orin wo tebi gbe ba Annabi ba ri o atara le re kuni kuda mu ba Annabi
1: fa ini asina laka anta dikhula fa dikhul
0: baba danu na nabi jo ba fo laye bi o wole o gbodo wole lajidi
1: Fọyìn lámú yà sí ńlá káfàlà tẹ̀dí hul.
0: Tọ́ba ní ọmọ wọlé, ọ gbọdọ̀ wọlé.
1: Fàbítọ̀ ọmọ alákùnrin máa ti àlàásù àti àrọ̀bí.
0: Bẹ́ẹ̀ ni mọ̀lẹ́yìn ká kú ọ̀ṣọ̀kalẹ̀, ọ̀ṣọ̀kalẹ̀ láwọ̀ ọ̀lárúgbáwá, ọ balẹ̀ sẹ́nu ọ̀nà níbí. Láìlá ìlọ̀là, ìkọ́mọ̀ sí ńjọ́ náà, má bọ̀.
1: Fàkọ́lá.
0: Tọ́ba pé.
1: Asalaamu aleikum ya labẹ́ ti nubuwa.
0: Mọ̀lẹ́yìn ká ti payẹ̀ ló ti dúró lẹ́nu ọ̀nà níbí. Ó sálámà sílẹ̀ níbí. Ó ní salaamu aleikum.
1: Ya labẹ́ ti nubuwa.
0: Ẹ̀yà níbí. Sálámà sí ni kí ọlọ́run kọ́ máa bá yín. Ǹjẹ́ mo lè wọlé?
1: Fàjà bá ti Fátìmá tú.
0: Fátìmá ní ń da lóhùn, ń da mọ̀láìka kú lóhùn
1: pé. Bàbá láti.
0: Ọ sọ fún pé.
1: Yà Abidallahi.
0: Ìwọ ẹgbọ́n tó ọmọ dáadáa yìí. Yà Abidallahi.
1: Yà Abidallahi.
0: Wọ́n fà tó tọ́ tó dúró yìí.
1: Yà Abidallahi.
0: Bọ́bọ̀.
1: Iná ọ̀ṣù láláì.
0: Anábì tẹ wá wá tẹ torí ẹ sálámà.
1: Màsíkò lọ bìnà fún sí.
0: Anábì ọ̀rá yìí lásìkò yìí kò lè da yín lóhùn. Ibi tá nábì wà nísìnyí, kò lè rí ìdálóhùn. Bọ́bọ̀.
1: Fọ̀kọ́ la sálámù aláìkò ya ọ̀ṣù lálá.
0: Mọ̀láìkà kútú sálámù lẹ́lẹ́kẹ̀jì, ìpè kí ọlọ́run kọ́ máa bá wà ní Mahama.
1: Wàyà àlàbẹ́ ìtì nùbú wa.
0: Ẹ̀yà ọlẹ́ nábì, ìkí ọlọ́run kọ́ máa bá yín.
1: Àdìhùn.
0: Ìjà mo lè wọlé.
1: Fàṣẹmí ọ̀ṣù lulà ìṣàwọ́tà wú.
0: Ọba gbó wà nábì ní jìnnàjìnnà.
1: Fasẹ́mìá ọ̀ṣúlùlá ìṣàwọ́tà wú.
0: Alábí wa gbọ́hùn mọ̀láìkà kú ti ń sálámà lẹ́ẹ̀kínní, ń sálámà lẹ́ẹ̀kejì, ń sálámà lẹ́ẹ̀kẹta.
1: Fàkọ́lá ya Fátímà.
0: Fátímà wa dà nábì lóhùn pé.
1: Fàkọ́lá ya Fátímà.
0: Fátímà pé.
1: Mani fàkọ́lá ọ̀ṣúlùlá ìyá Fátímà.
0: Fátímà anábì ń sọ fún Fátímà pé tanú.
1: Mani alali báàbì.
0: Ta ni bẹrẹ nu ọ̀nà.
1: Fàkọ́ láti.
0: Àwa sọ fún ànábì.
1: Rọ́jù lọ àràbí yóò.
0: Ọlọ́kùnrin lárúbáwá kan ni ọmọ ẹgbẹ́ kútí ọ̀pá bàbá òun ni bẹrẹ nu ọ̀nà. Ó ní rọ́jù lóhùn.
1: Rọ́jù lóhùn àràbí yóò.
0: Ọlọ́kùnrin lárúbáwá kan ni.
1: Nàdá.
0: Ọkùnrin náà ní sálámà.
1: Fàkúlítù.
0: Anábì bá sọ fún Fátímà pé.
1: Fàkúlítù. Iná ọ̀ṣúlù láì.
0: Ó ní Fátímà ni mo ti sọ fún.
1: Iná ọ̀ṣúlà láì. Màsíkò lọ bìnà fún sí.
0: Mo sọ fún pé wà níbi ọ̀rá yẹn ò lè jáde sí yẹn lásìkò.
1: Súnmọ̀ náà dá sá Àlìsà.
0: Ọba tún pèpè nítún sálámà bẹ́ẹ̀ náà.
1: Fàkúlítù mi sílà o.
0: Bọ́bọ̀ fún bẹ́ẹ̀ ń dákọ̀ ọjọ́ ti lọ.
1: Fọ́nẹ́
0: Fátímà wá ní kún ọ jáde kún ọ lọ yọjú sí i pé mo ti sọ fún yín lẹ́yẹ. Fátímà nígbà tó ọkùnrin náà wojú.
1: Fàkínsá àjìnlè díẹ̀.
0: Ojú òun pẹ̀lú rẹ̀ ṣe mẹ́rin òun gbọ́hùn rẹ̀ tẹ́lẹ̀ ni òun ò rí ara òun bá chẹ́ǹjì lẹ́ẹ̀kan náà nígbà tó ń fojú kan.
1: Wàhá fa àkọlí bí.
0: Ẹbí òun bẹ̀rẹ̀ sí ní máa gbà ìdààmú bá ìgbésí ayé òun.
1: Wátàgà ìyá ọ̀la òní.
0: Àwọ̀ yìí yí padà kọjá àwọ̀ tó ń lò mọ́ òun rí pàwọ̀ òun ti change.
1: Fàkọ́lá nàbí ìwà lè sọ́là tó wá sàlámù.
0: Ó padà wọnú ilé ọ̀sẹ̀là yìí bá níbi pé tó ń kẹ̀lé mọ̀ lára ọkùnrin tí wọ́n yín nì.
1: Kọ́lá.
0: Lànàbí bá pé.
1: Atẹ́dìrí náà
0: wúwa. Ìjọ ọmọ ẹni tí wọ́n mi nì. Atẹ́dìrí náà.
1: Atẹ́dìrí náà máa ní wúwa.
0: Ìjọ ọmọ ẹni tó fojú kan ni.
1: Atẹ́dìrí náà máa ní wúwa.
0: Ìjọ ọmọ ẹni tí ń sálámà lẹ́nu ọ̀nà.
1: Atẹ́dìrí náà máa ní wúwa kọ́ láti lá.
0: Fátímà ni ìmọ̀ ìmọ̀lúwẹ̀. Mo rí pé sálámà ni mo sì rí pé ìlọ́wọ́ wa ìmọ̀lú ẹni tí í ṣe.
1: Kọ́lá àlẹ́ ìṣọ́lá tó wá sàlámù.
0: Àlébí bá sọ fún Fátímà pé.
1: Wà á dìmú lásáàtì.
0: Wà á dìmú lásáàtà. Ẹni tí fọ́lé adùn lórí ni. Adimula sata. Mọ̀ bọ̀.
1: Adimula sati.
0: Ẹni tí pẹ̀lú ayọ̀ jẹ́ lórí ni.
1: Wakọ̀ tí ò ṣàwátì.
0: Ẹni tí ba gbogbo adùn tó da tí bàjẹ́ lẹ́ẹ̀kan náà wà ó lórí ni.
1: Wà mú fárikù ìjàmáàtì.
0: Ẹni tí fa ẹ̀yọ́ kù láàrin jẹ̀mọ́ ẹgbẹ́ ìtòsí tó wà ó lórí ni.
1: Wà mú amẹ́rẹ́lẹ̀ kò búrò.
0: Ẹni tí mú yẹn lọ sàárẹ̀ lágídí òun lórí ni.
1: Fàbá kàdí Fatima tó di
0: Fátímà bá sunkún. Fátímà sunkún fá. Anábì wa rẹ̀ Fátímà kí ọmọ sunkún mẹ́. Bá ti lè wù ká pẹ́ láyé tó. Àfìrà nílẹ̀ ẹjọ́ kan. anabi re omo re mo bo
1: faqalat ya fatima
0: lo ba ni wo omo mi
1: qalat qalat ya wayla taw
0: oni ya wayla taw
1: qalat fatima ya wayla taw fatima ti le khatim il anbiya
0: fatima lo mo sofo pelu pe iku eni to gbe yan awon anabi olohun soju hun oju hun la anabi fe fi ku wa la dibo hun
1: wa muzit taw lima ma te khayu la atkiyai
0: eni to daju to si lo laju ninu awon ti beru olohun ohun lo fe ku olaye bi
1: wa sa ta likita li wa yumina samai
0: ba ti gbo la to do ohun ti malaika jibril wa soro fun wa eni ti gbo fun wa lo fe ku yi
1: ko di uri mati li ama min kalamika
0: la ilaha illa oni ti ba wa nabi soro yi uri mati o ti de won fun mi
1: min kalamika
0: ile ri o ba soro mo wo baba mi ko soro si so mo laarin awa re nanu o wa nlo nanu ni
1: wala asimu badali yawmi salamaka
0: o ti salama to salama si mi to ma sadua fun mi adua to se fun mi o ja lo ninu
1: wala nabiyyu sallallahu alayhi wa sallam la tabuki ya fatima
0: anabi wa fo gba omo bayi o wa wo omo ya oni wo omo mi ma sukun ma
1: la tabuki ya fatima
0: anabi fi aso nu fatima loju pe masukuma
1: la tabuki ya fatima
0: bobo
1: fa innaki
0: wa ma mi
1: awal ali
0: wala koko aso ara mi gbogbo ti mo bi lomo oju emi mi na won ti ku fatima yi nikan loku awalu min ali
1: awalu
0: i wona la koko ti won ba npe ta la koko ninu ile mi ti o seku bi ba silaima wo fatima yi na ni bobo fa yi
1: umma qala nabiyyu alayhi salatu wa salam
0: eh anabi ba so fatima pe
1: qala nabiyyu alayhi salatu wa salam udkhul ya malakul maut
0: fatima sara re giri so fun malaika ti o pa mi pe ko wole ko gba emi mi
1: fada
0: dona ba wole lo ba wole ti anabi
1: fa qala
0: to ba pe
1: assalamu alayka ya rasul allah
0: ti olohun ko ma ba iwo ojise olohun
1: fa qala alayhi salatu
0: anabi na da salama
1: pada ya malakul maut
0: wa malaika to gbe mi emi na ki obo ti ki emi na
1: adita sahira ami ko bidon
0: so wa kimi ni abo wa gbe mi mi
1: bala
0: anabi ni bi ti wo yi oju yo se wo adita
1: sahira ami ko bidon
0: so wa kimi ni abo wa ba ile mi nu je bobo
1: bala
0: malaika ku ba so ro pe
1: kitu sahira wa qabida in ansantali
0: mo wa ki oni mo si wa gbe mi re ni amo baba fun mi lase pe ki ngba na ni lo nto ni ngba
1: wa ila farije
0: baba wa fun mi lase farije ni ma lo
1: fa qala ya balakul maut
0: malaika ti pa yan ba so fa nabi pe
1: qala nabiyyu
0: ya nabi
1: ya malakul maut
0: oni wa malaika ku
1: aina taqita jibrila
0: oni jibrilu ore mi ibo lo fi si ejo wa ni anabi bere jibrilu nigba to doju ku oni aina jibrilu
1: aina taqita jibrila
0: ibo lo fi jibrilu si
1: faqala
0: malaika ku ba so fa nabi pe
1: taqitu samai dud
0: mo fi si sama aye ni nibe ni jibrilu wa ajo nbo tele ni amọ gba to de sama aye ni o duo ko le tele mi de yi
1: wali malaika ya su
0: malaika lo wo ko bi ba ni sama wo duo ti malaika jibrilu ni be
1: para mi el be sa ta ta bi to jibrilu alayhi salatu wa salam
0: be ti so jibrilu lo ni jibrilu ba de lo na ba wole anabi ni oro re na la so lo olohun ti mo be o anabi wa so fun jibrilu pe ko joko ni gberi hun
1: wa jalasa inda si
0: joko ni gberi mi ni mo loro ti mo fe ba o so
1: fa qala nabiyyu alayhi salatu wa salam alam ta alamu anna liyama qad qaruba
0: anabi ba pi jibrilu pe o mo pasiko mi ti toni alam ya alam
1: alam ta'lam alam ta'lam
0: eh omo ni
1: anna lami wa qad qaruba
0: bi oba tin pase mi o tin o wa gbe mi mi wo jibrilu omo ni
1: faqala bala
0: omo olorun ti so fun mi momo lo je mi na tele malaika ku wa momo kun ni wa nabi o faye le
1: afa itisun faqala nabiyyu alayhi salatu wa salam Basmili mali indala imina lika amati.
0: Hey, abas of Jibirilu, only Basiri and me. Osi salaye for me.
1: Mali.
0: Tipo ni olon fe simi si.
1: Indala imina lika amati.
0: Kini tolong pale man for me. Mogba ipe loni ni ku laye ama kile to tolorun se kale fun mi pelu mo ti fe ku laye
1: fa kola jibrilu
0: jibrilu ba so ba nabi pe
1: inna bi wa ba samai qadifuti ati
0: eh ola malaika olorun won be ni sama asdi si gbogbo le kun sama le pata
1: wali malaika safa sufufa
0: malaika bu malaika tolorun ni pata won to leje otun ati leje osi fa won ti fi dale ara si olorun
1: yantasiruna fi samahi liruhika
0: woti pale mo pe mi wa nabi o koja loni oni lo fa yele
1: wa bi wa bulijilani qadifuti ati
0: ati si gbogbo le pa janna kale igbo wa nabi lo kokko wo
1: wali bi kulli aqadi tasayyalati
0: ati si gbogbo yara kokko lo so pelu awon bi to da awon bi janna ibe ni wa nabi o desi
1: yantasiruna liruhika
0: ah won reti pe mi wa nabi o guke loni
1: fami
0: lo ku la yele
1: Fakola nabiyu ale salatu wa salamu ala amudu lillahi wa bila amin
0: anabi bani mo dupe se ntolo n verse fun mi nu itolo n toju kale fun mi nu wa jibrilu mo dupe allahumma salli salata musina ala sayyidil musinina
1: allahumma salli

0: اللهم صل صلاة موسينا على سيد الموسينين.
1: نعم باتو بي جبريل ويبي هو جبريل نعم ما بو
0: قال بسيني جبريل كيف تكون امتي يوم القيامة
1: والنبي هو جبريل صلاه فمي كل لون سي kilo gbale se kale kilo toju kale fa won ijo mi
0: ala
1: e jibril ba pe
0: o ba si wu ka ya rasulallahi
1: ke salaye nti olorun ni ki won se leto kale fun o
0: inna allaha taala
1: oba to ni gugu aye
0: ala inna urimutul jinali aramutul jinali ala sayyidil anbiya'i
1: o ti se le won fun gugu o ti sele won fun gugu ojo ti nbe laye gugu oran ti nbe laye gugu esi ti nbe laye won ni wa janna saaju awa ajo anna muhammad
0: fa qala an nabiyyu alayhi ala ana toba qalbi
1: o ni ala ana toba qalbi emi mi nbale bo wa ipe pale mo tolorun pale mo fun mi yin na lede awon jama mi o to
0: wa sallu wa salla gami
1: ibanu je pe ni ra awon ijo mi mo indiku le mi mi pelu nti mo gbo yi
0: summa qala an nabiyyu
1: anabi ba pe
0: ya malaku mauti
1: wa malaika ku
0: oduru mi ni
1: summa mi ni
0: fada la yu ali yu qabida ru au
1: ma bo wa gba emi tolorun wa gba lo
0: la fala ba baraka ru ni usurati
1: ngba to di pe malaika ku to ki anabi male to bere si ni gbe mi lorun anabi
0: balaka ru ni usurati
1: ngba to wa di pe emi anabi wa de bi eri dodo
0: qala nabiyyu ya jibrilu
1: anabi ba ke oluwa jibrilu
0: ma sadu maratil mauti
1: ala nimi ya jibrilu
0: ya jibrilu
1: wo emi
0: ya jibrilu
1: wo ni olohun ran si mi temi mi fi bale
0: ya jibrilu sadu maratil mauti
1: ni ala nimi emi lo fe bo lorun mi yi won yo won yo pelu pele pele jibrilu ba pe
0: afa ali jibrilu wa ji aku yo
1: bi jibrilu ti woju anabi o ri koju yo se wo jibrilu na ba goju se gbe kan inu re baje mọ̀bọ̀
0: fàkọ́lá nàbí
1: anábì bá sọ fún jìbìrì
0: akáta ànásọ ìlàwájì
1: ẹsẹ̀ tó kájú òsì wò mí mọ́
0: kọ́lá
1: jìbìrì ló bá pé
0: ibàláì
1: wọ́n rí ọlọ́run
0: man
1: yá abibàláì
0: yá abibàláì
1: wọ́n ni àtòrí ẹ̀dáyé
0: yá abibàláì
1: wọ́n ni àfisẹ́ ẹ̀rẹ́rán
0: yá abibàláì
1: wọ́n tó lọ ń fẹ́ràn ìgbẹ̀dá ẹnikẹ́ni lọ
0: yá abibàláì
1: tani
0: man
1: ta loluwe
0: man
1: ninu eda olohun
0: man
1: babo
0: yatiku man yutiku qaliba o ayan sura ila wajika
1: ta lo le wo oju re pelu bo ti ri ta loluwe to to be to wo wa nabi pe oju re yo se wo ta ma wo
0: wa ta fi zakati moti
1: lasiku to po ka ku lowo ti malaika yu emi lara re ta lo to be ti o wo oju re wa na muhammad mọ̀bọ̀
0: fàlì yìí gẹ̀ẹ́sì àlẹ́ àlìyù.
1: ẹ gbọ́dọ̀ wá di pé wọ́n gba ẹ̀mí ànẹ́bí ẹ̀mí ni ń bọ́ ànẹ́bí wọ́n ní sọ tẹ́ náà nù ni àmọ́ o àsọ́lẹ̀ ti sọ lẹ̀.
0: fàlì yìí gẹ̀ẹ́sì àlẹ́ àlìyù.
1: bí bàbá ìjọba ti gbẹ̀mí lọ́rùn mi tán ẹni kàlẹ́ ọ̀wọ̀ mi.
0: wálé ẹ̀sùn bóyí máa àlìfọ́dìlò búnú àbáàsì.
1: ibùnú àbáàsì fọ́dìlò ibùnú àbáàsì ni kọ́ máa bomi sí báàmì báàlì bá ti wùwẹ̀ mí lọ́wọ́.
0: wàkàfà ló ń ní fíìsì yá bí ẹ́ńṣìtùm.
1: bọ́bá wù í ẹ̀wù tí ikú bá lára mi náà fi sinmi kò se kankan.
0: fàyíṣà kàṣà lítùmù ní ẹ̀.
1: bẹ́ẹ̀ bá wù ẹ̀mí ká ẹ má wulẹ̀ wá sọ kan kí ẹ̀mí ti bẹ̀ lọ́rùn mi náà.
0: tọ́ ú ní aláṣẹ́rìrì fi bẹ́ẹ̀ ti àṣà.
1: bẹ́ẹ̀ bá wù ẹ̀mí tẹ́ ẹ̀tẹ́mi ṣe ní bẹ́ẹ̀dì mi ẹ̀fìn mi lẹ̀ níbi tí mo kú sí i náà.
0: súnmọ́
1: lẹ́yìn tẹ́ bá ṣe bẹ́ẹ̀.
0: oríjọ àní ẹ̀sà tán.
1: ẹ̀jẹ̀ mi nílé ẹ fún mi níbi ìṣẹ́jú díẹ̀ ẹ̀fìn mi nìkan lẹ̀ pẹ̀lú ọlọ́run díẹ̀ ẹ̀fìn mi lẹ̀ nulẹ̀.
0: fawalu mani yusọli alaya
1: alau
0: asawaja ala.
1: àkọ́kọ́ ẹni tí ọkọ̀ọ̀kan kírun sí mi la bẹ́ẹ̀ bá wù ẹ̀mí tán òun náà lọ́lọ́run tó da gbogbo ayé. alau
0: alau
1: ọba tó da mi.
0: asawaja ala.
1: tí o sì rú ẹ tọrọ mi ní sẹ. o ti gbẹ̀mí lọ́rùn mi. lásìkò tí ìrẹ́ kẹ.
0: alau
1: ọlọ́run ní.
0: asawaja ala.
1: alau
0: asawaja ala.
1: ọlọ́run kẹ́mi ló ti wù ú lónìí máa bọ̀ lásìkò
0: yìí.
1: oní ò kírun sí mi la.
0: súnmọ́ jìbìrì ìlú.
1: láì máa ń bá parí tiẹ̀ jìbìrì ìlú akitiẹ̀. ṣe.
0: Súnmọ̀ ẹ̀mí kàílù.
1: Bàbá yẹn mi kàílù ọ̀rọ̀ kírun ṣe.
0: Súnmọ̀ ẹ̀sẹ̀ wọn fìlù.
1: Bàbá yẹn ẹ̀sẹ̀ wọn fìlù kírun ṣe.
0: Súnmọ̀ àmàlákù ìmọ̀ o ti máa jùnú mi.
1: Gbogbo màláìkọ̀ ọlọ́run pátá wọ́n gbọdọ̀ débi òkú ẹ̀mí ànábì kọ́ wá kírun sí mi la. Wọ́n tó bẹ́ẹ̀ wọ́n fi àfi ọlọ́run lẹ̀ wọ́n wá kírun sí mi ànábì la mọ́ bọ̀.
0: Súnmọ̀ ìdí uyọ̀ aláì àfọ́jà àfọ́jà mi náà ni mo sì rí mi náà.
1: Lẹ́yìn bí wọ́n bá wá ṣẹlẹ̀ ìtàn ìdí ulu aláìyá. Ẹ wá wọlé
0: tọ̀ mi
1: àti gbogbo àwọn mùsùlùmí.
0: Fasọ́lù aláìyá.
1: Ẹ wá kírun sí mi la.
0: Fala máa sẹ́mi ń fi ọkọ̀ nàbí alẹ́ ìsàlẹ́tù wa sálámù.
1: Nígbà táwọn yẹn gbọ́ pé ànábì ń dágbére, ń sọ fáwọn yẹn pé òun ti ń lọ.
0: Bá kú ọ̀bùkà ṣẹ̀dí dá.
1: Gbogbo àwọn mùsùlùmí mọ́sálásí ànábì Mádínà ọkùn ọ̀fẹ́ ya.
0: Bàbá ká ọ̀bùkà ṣẹ̀dí dá.
1: Kálukú bá kọ́ lórí wọ́n bá sunkún pé ànábì bá fà wọ́n lẹ̀.
0: Kọ́lù.
1: Wọ́n bá pé.
0: Yà rọ̀sù láìláì.
1: Ìwọ òjíṣẹ́ ọlọ́run.
0: À ń ta rọ̀sù lùnà.
1: Wọn náà láṣíwájú wa wọn ló jíṣẹ́ wa. Mọ̀bọ̀.
0: Wà sàmúlò ìjàmọ́ náà.
1: Bá ti pọ̀ yìí ìwọ náà ló kó wa jọ tálámà tẹ̀lé báyìí.
0: Wọ́n sọlù ìtọ́ àná àmúrinà.
1: Wọ́n là kò rí ọ̀rọ̀ wa bá wọ́n lọ jẹ́ àṣìṣe nítorí wí látẹ̀lé tálátẹ̀lé.
0: Fáyìsá sàábùtà àná fáyìlá náà rí jíun.
1: Ibẹ̀ bá lọ yóò lẹ́dẹ̀ ẹ̀ńdágbére ni fáyìsá sàábùtà àná
0: fáyìlá
1: kò lọ́dọ̀ wa.
0: Fáyìlá náà rí jíun.
1: Ìjọ wo lẹ́dẹ̀ ọdún wo lẹ́ padà. Bọ̀bọ̀.
0: Fakọ́lá nàbíyù.
1: Àdàbí bá pé.
0: Tàkìtù fi kún aláìmọ̀ àjà.
1: Ń lọ Amẹ́lílọ́ ti lọ ìfilẹ̀ lásán mo fi tọ́ dálẹ̀ fún yín.
0: Wà tọrí ikọ̀ tí ìlìbẹ̀ idán.
1: Mo sì ti tọ́jú mi mo ti tọ́ yín sójú ọ̀nà tọ́tọ́ tẹ́mẹrin tẹ́ fi pàdé àánú ọlọ́run.
0: Wà tàkìtù náà kún wá ìṣe ìní.
1: Mo sì ti fi wá sí méjì ilẹ̀ fún yín tọ́ pé wá sí méjèèjì náà ó tó téèyàn filẹ̀ fún yẹn.
0: Àná ti kú.
1: Ọ̀kan sọ̀rọ̀ nínú wá sí tí mo filẹ̀.
0: Wà sọ mi tú.
1: Akún ò lè sọ̀rọ̀ òun dákẹ́.
0: Fàná ti kú.
1: Ẹ̀rẹ́ yìí ti ń sọ̀rọ̀.
0: Wà á kú wá.
1: Anábì fa Alkùránì ilẹ̀ fún wa. Anábì fa Alkùránì ilẹ̀ bọ̀.
0: Wà sọ mi tú.
1: Ọ̀rẹ́ yìí ti tọ́ dákẹ́.
0: Iye àyìnbá ó tù.
1: Òun náà ní kútẹ́mi ànábì kú lọ yìí.
0: Fáyìsá àṣìkálẹ̀ alẹ́ kò àmìrán.
1: Èyí tẹ bá rí pọ̀rọ̀ ìfẹ́ dàrú nínú ẹ̀yìn ìjọ mi.
0: Fàríjì wọ ilẹ̀ Alkùránì wá sùn náà tẹ wà sùn ọ̀ọ́lì.
1: Ẹ lọ gbé Alkùránì àbí kẹ lọ bí Súnà mi ànábì ẹ mọ̀ ń tọ́kàn tẹ́sẹ̀. Ẹ dákun ẹ pé sallallahu alayhi wa sallam. Ànábì ni ẹkún táwọn sàábẹ̀ súnjọ́ náà gbogbo wa náà látún sún yìí. Ìbànújẹ́ ẹjọ́ náà bó ti tó lẹ́mí àwọn sàábẹ̀ ó tún kó sáwà náà lẹ́mí lónìí. Ọlọ́wọ́ wọlé ní Mahama gbogbo wa tá a pèsè yìí lónìí àní ṣerébú. Yọ wọlé ẹbá ànábì ti tó oríwọ́ onígbẹ̀dànù. Yọ wọlé pé mo lù di ànábì ẹni tó jẹ́ ìyá tó báyìí ọmọ kan ló fi sáyé. Ní ọmọ méje tá ànábì bí gbogbo wọn ló gbé sí lójú ẹ̀mí rẹ̀. Ẹyọ kan òun náà tọ́ wá fi sáyé obìnrin ni. Ànábì bá Ádébì kan fún Fátímà pé mo sunkún mọ́ bá bá pé ogójì ọjọ́ tí n bá kú ìnìkọ́ wa bá mi. Àwọn tó wá filẹ̀ náà ni Mazà Tẹ̀kúlù náà.
0: Mazà Tẹ̀kúlù náà ìsìnkú lẹ́nàbí lẹ́kọ́. Mazà Fàálì tóun wà á tóun á kì í wúlí wùmọ̀ mi. Mazà Fàálì tó wà á tóun á kì í wúlí wùmọ̀ mi.
1: Mazà Tẹ̀kúlù náà.
0: Mazà Tẹ̀kúlù náà.
1: Yóò tá a bá pàdé ànábì kílẹ̀ mi pẹ̀lú rí òwì.
0: Mazà Tẹ̀kúlù náà.
1: Wọ́n tó ń pààyàn wọ́n bá pàdé ànábì kílẹ̀ òwì.
0: Kúlù la.
1: Wọ́n tó ń pa tèyẹn jẹ́ bá bá pàdé ànábì kílò wí.
0: Mazà Tẹ̀kúlù la.
1: Àti bí ni ọmọ ìgbádùn láyé ọ palẹ̀ mi ríre fún ọlọ́dọ̀ ọlọ́run ọ wá ire ríre náà ṣe dáadáa kílò wí.
0: Mazà Tẹ̀kúlù la.
1: Wọ́n lówó tó ń fowó pa ìyẹ̀lẹ́kún kílò wí.
0: Mazà Tẹ̀kúlù la.
1: Wọ́n lọ sí tó ń bínú kólówó náà dùn lọ sí kílò wí.
0: Mazà Tẹ̀kúlù la.
1: Àwọn yẹn ń bẹ̀rù agbára mọ́ la.
0: Máa sá Tẹ̀kúlù la.
1: Ẹ fagbára yín ẹ fi bayé jẹ́.
0: Máa sá Tẹ̀kúlù la.
1: Ẹ fowó yín ẹ fi bayé jẹ́.
0: Máa sá Tẹ̀kúlù la.
1: Ẹ fàṣẹ yín ẹ fi bayé jẹ́.
0: Máa sá Tẹ̀kúlù la.
1: Ẹ fi kó yín ẹ fi bayé jẹ́.
0: Máa sá Tẹ̀kúlù la.
1: Ẹ fàṣẹ yín ẹ fi bayé jẹ́.
0: Máa sá Tẹ̀kúlù la.
1: Ẹ fi ìmọ̀tẹ́ ni ẹ fi bayé jẹ́.
0: Máa sá Tẹ̀kúlù la.
1: Bọ́lá pàdé ànábì kílò
0: wù. Ìsìnkú lẹ́nàbí lakọ́ọ́.
2: Moludi la se yi irun to ye ka ma gbo nbe la gbo yi adawo daye awon ye pe mi moludi emi lo nitori pe baba lo be a banu je ku nbe ni isata nabi si o se yo awon sabe 17 na nje ko tan ko to ye ka ma ko bi moludi la ko baba lo moludi mi ibanu je la fi ku la suba aba so soli we ta se yo ni ta se ma
3: amen
2: yo wa la aye eyan to sanfani la oro ti mo so yi aba wa so lu aranu olohun ni je subu
3: amen
2: alapo se ami
3: amen
2: o gba wa ta duo ti won ta ni oni baje olohun ni je ti wa na baje
3: amen
2: gbogbo nje adu olohun ni jo tu
3: amen
2: ilu dada ni olohun ni jo tu
3: amen
2: gbogbo aye yen olohun ni fa buru se wa
3: amen
2: ala la ilaha illallah
3: amen
2: ebi ko si to ku ma adu ana ni olohun la ti gbo yi gbogbo aye yen ta gbe soro debi afa mahamudu ya so ibale ami
0: ya so ibale ami
2: gbogbo ibanu je re bo ti le wo to olohun ku tanu lale
0: ya so ibale ami
2: lo wala bibi ati kuku ana mahama olohun ti ibanu je re yo ti wole loni
0: ya so ibale ami
2: wo to ri dunun le ri omo re loni olohun yi pada
0: inala mamu farijo
2: ani to ku awule ibanu je mele olohun nu onu loni
0: abusi birairi fa inna li farija lahu
2: adawo tawo eyan lo ni ku be ni lo ni ti mbo soro yo olohun yo ku be
0: ya saki adiki
2: eh mo ton pariwo ni a to le wu fun yan
0: tesi ku bi ma kutibati fa yodi tabidiki asibu kallahu ya fati al khairi usuina bi maqsadina fa inna ma qisadana fi lawbi lillahi fa inna ma qisadana fi lawbi lillahi
2: ba fa mi ti ma wi baba gbando ma yo ni ya fati al khairi
0: ya fati al khairi
2: o gbe tan fe ko ri omo tele yin yo tele yin
0: ya fati al khairi
2: ani wa sikiti
0: ya fati al khairi
2: ara o ni ni
0: ya fati al khairi
2: ani fi banu je lo
0: ya fati al khairi
2: aye yin o ni daru
0: ya fati al khairi
2: ani sewon
0: ya fati al khairi
2: ani ku so
0: ya fati al khairi
2: o
0: do ni bi ma ti so di na o
2: ti fe ko yin ri lale yin ko ma ri be
0: fa inna ma ki so o su ri na
2: wo ti mo to wu olowo ra fun
0: o su ri na
2: wo to fe ko ni olowo ko
0: o su ri na
2: wo to fe ko o ma ri o yan won yan
0: o su ri na
2: wo to ti banu je re o na lo ja re yo ma da
0: o su ri na ma ki so di na
2: e ni fi ara sinu ku
0: o su ri na bi ma ki so di na
2: gbogbo n ta fe o ni pare mo
0: o su ri na bi ma ki so di na
2: ade o ti o le ku laye lojiji ko ni bayi
0: o su ri na bi ma ki so di na
2: e na ma ki so da o
0: fi li o bi lahe fa inna ma ki so da na fi li o bi lillahi fa inna ma ki so da na fi li o bi lillahi
2: baba lo wo gbogbo cassette to ni wa si agbaye se laye abi ko lo wo gbogbo video ti won ti se ko lo gbo cassette eyi ti ma jo ninu oro re bo ba mu eyo kan ninu awon oro won fi se dede igbesi aye re o ri pe le kan na oro o si ma to
0: wa te si adu ari juro bi ma ka lo ya ga zabo
2: aliyam
0: aliyam
2: eh ajo ni jona
0: na ti wa afu ayem
2: njo ti atekun gbade ti atekun ti gbe ni lo ti gbagbe ni pada wa mo o gbe oniwase agbaye lo
0: wa tu ka aliyam
2: ojo ta wi
0: aliyam
2: ojo na
0: aliyam
2: o buru fu po gbogbo lorin
0: aliyam
2: o buru po gbogbo nigeria
0: aliyam
2: olagba fu gbogbo agbaye
0: aliyam
2: ojo banu je ni
0: e o ti mo la afu aye
2: ojo ti won ti enu oniwase agbaye pa pe to so to
0: wa tu ka lati mo la afu aye
2: won re ti mi leko in lo soro olorun ni mo da olake
0: láti mọ́ra àfúwá yẹ.
2: ìrìn wọn rẹ tí èmi ní kánú ń lọ ṣe wá sí ọlọ́ni mo dá ọ lákẹ́.
0: láti mọ́ra àfúwá yẹ.
2: wọn rẹ tí èmi ní kánú.
0: What does he do? I mean, you know, be my God.
2: I'm happy one. What you will need, you know, as you are by it. Or Moros or you know, as you are by it. Or Tia Nila Kai, you know, as you are by it. It's a new moon.
0: It's a tiny moon. It's a tiny moon. I'm
2: close your.

0: Ajisham.
1: Ẹ wá sọ nígbà ọ̀wẹ́ ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún títa àwẹ́ Ramadan tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí. Bó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni.
0: Ó dájú mọ́. Ọwọ́ mi agbárẹ́.
1: Bó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọ̀jọ̀ kan sí. Ó sọ àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan náà ni. Kò sí èyí tí a lè ṣe. Gbàbí mọ́ gbàbẹ̀, gbàbẹ̀ mọ́ gbàbí. Ó síbi tí ò gbà wá o. Ọmọ ọ̀lẹ́nìkan náà la àyè ọgbà. Ibi gbogbo náà lọ́gbà.

0: Oi. Se gbagbe awon ta bi se waasu funra wa laaro yi tele. Ka to fi waasi Amiru Jasi yen si. Ta so pe ka ma lekun ni se olore lasiko awe yi tori pe aladipe ile esan l'Olorun. Inu osu da wa yi adipele esan, adipele esan, adipele esan. O su yi ese yi ese ta wa yi gbogbo ese ta ba ti sa fun lasiko awe yi ka ma tun pada lo ba mo. Yun ta awe ba lo tan. Gbogbo ba se nse dada ta n saanu ta n sore lasiko awe yi. Báwo bá tún lọ tán náà ká tó tẹ pa mọ ká tẹ pẹlẹ mọ náà ní ṣíṣe náà ní o.
1: Pálógun kò sí tí o lè fi tọrẹ o. Àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
0: Ó tún sọ̀rọ̀ mo tún mọ̀rọ̀ jáde nínú bíbélì. Nígbà tí Jésù tó ń bá àwọn disciples rẹ̀ sọ̀rọ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, àwọn ọmọ lẹ́yìn Jésù Kristo Olúwa wá sọ tó ń sọ fún ọ wípé ẹ̀yin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ò bẹ́ ń gbẹ mí ẹ̀fún mi lómi. Ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn, ẹ tọ́jú mi, ẹ wò mí sàn, ẹ tún wá kí mi nílé ìwòsàn. Mo wà lọ́gbà ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò. Nígbà tí ń rí nǹkan kan jẹ́ ẹ fún mi lóúnjẹ. Mo wà níta nínú òtútù, ẹ̀yin mú mi wọnú ilé yín, ẹ sì daṣọ bò mí. Ayẹ gba pọ̀ tún Olúwa lọ, ẹ máa lọ sí paradísì, ẹ máa lọ àlòjẹ́ náà. Àwọn tán lọ́gbọ́n tó ń lòye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọtá ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ. Ó ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe fún àwọn ọmọlàkejì yín, èmi náà lẹ́sẹ̀ fún ọ. Gbogbo orí tá a bá ṣe, Ọlọ́run náà là ń ṣe fún ọ. Ọlọ́run náà là ṣe fún ọ. Ọlọ́run náà lọ́ba aládìpẹ̀ lẹ́sàn tí ó wàá dá ẹ̀sán wá padà fún ọ. Yóò san ẹran lẹ́sàn dáadáa. Ẹnu mi ti ń jẹ́ kásá máa ṣe dáadáa o. Ẹ jẹ́ máa ṣe dáadáa lóòrèkóòrè. Ẹ má jà ya orójú ìyá sọmọ lóore o. Tá a bá sì sóore fún èèyàn dúdú, ó lè jẹ́ èèyàn pupa. Ọlọ́run lò tí ó dá padà. Ọ̀rọ̀ mi ò yé yín.
1: Àbẹ̀kùn stéèjì àmà àkọmọ́ra. Ìbọn ìdájí ṣàmùsù.
0: Ó sì ń tàbí sẹ̀sán dáadáa jù dáadáa náà lọ. Sáyìn Jésù Kristì Olúwa ó tún wá ń sọ fáwọn tán wà lápò sí. Ó láwọn náà dàbí ewúrẹ́. Àwọn tá a kọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ sínú párádísì lọ́wọ́ ọ̀tún Olúwa. Àwọn tá a pò sí ó dàbí ewúrẹ́. Ṣé ẹ mọ̀ pé ewúrẹ́ nìyí gbọ́ràn? Ó ní ká máa gba inú náà ìlérú lọ lápò sí wọn. Kátó lọ́wọ́ ọ̀wọ́ tẹ̀lera wọn lẹ́yìn. Ó wá ń sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yin ò fún mi lóúnjẹ, ò bẹ́ ń gbẹ́mí ẹ̀yin ò fún mi lómi mú. Mo wà nínú òtútù níta nílólórí. Mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín. Mo wà lórí ìdùbúlà ẹni bí àwa náà ṣe máa ń wà ní ààyè. Dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. Kánsà mẹ́nìkan, jẹjẹrẹ mẹ́nìkan, wọ́n fẹ́ gbé lọ ilé òkèrè, ìlú òkèrè lọ tọ́jú. Owó tí wọ́n sì fi lè tọ́jú irú ẹni báyìí, kódà ẹnìkan ṣoṣo gíogí ó lè gbé. Tí ó tún sẹ́kù àṣẹ́kù tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọlá ń bẹ lọ́dọ̀ ọrú wọn. Ó ṣe wá wà lọ́dọ̀ wọn tó àwo mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀. A ní kò sí ní tó kan mi ò jẹ. Jésù Kristì Olúwa wa ń bá yín sọ̀rọ̀. Àwọn tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n náà, táwọn èèyàn wa tá à yí lọ bẹ̀ wò, táwọn tá a wà tá a ní lórúkọ rẹ̀ tá a ní. Kíni wọ́n ń pè ná? Fírídọ̀mù. Àwọn ìta ní fírídọ̀mù. Tọ́lọ̀ ń fún wa ní fírídọ̀mù.
1: Máṣe mi rè láyé.
0: Táà ní àǹfààní. Láti lọ bẹ̀ yàn wò táwo sí láhàámọ́. Ọlọ́run ọba ò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́. Táà nítorí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
1: Ọba orí ìpalára tó fi ṣe ìjókòó. Sórí mi lórí.
0: Ní mo wà nínú àtìmọ́lé ní kugu. Ẹyin ò sì bẹ̀ mí wò. Kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ń bẹ̀.
1: Wọ́n ló ń gbé wa rè orí ọ̀dọ̀ bàbá.
0: Ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ò gbẹ́gbẹ́ mí ẹ̀fún mi lómi, ò bó ń ṣàìsàn ẹyin. Ẹ sì bẹ̀ mí wò nílé ìwòsàn. Kódà ẹ̀ tọ́jú mi.

0: Ọlọ́run wá ní fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan ayé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àtẹ̀ tí ń bọ̀ ní pàwà lórí ìdòbò lẹ àìsàn ẹ̀sà mi ẹ̀gbẹ́ tó àjọ àmì. Adéyìn ká tó ti dé aláwọ̀ ìjánu.
1: Mo gbà ọwọ́ mi agbárẹ́.
0: Ẹjọ́ ọ̀rọ̀ ńlọrùn púpọ̀ oje. Wọ́n ń fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wá gbàdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ́n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé. Òkè lókè ni kí wọ́n máa wà. Fẹ́sí ń ṣe sọ́dọ̀ tí wọ́n làwa náà ń ṣe síbò mí. Ọlọ́run ó ń sàn ní o. Bẹ́ẹ̀ sì ń bù fáwa bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà lá ń fún wọn bí odò kéékèèké. Làwa sì máa ń bẹ Ọlọ́run fún yín. Kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín kó bù fún yín bí òkun kẹ́lẹ́ máa bù fáwa náà bí ọ̀sà tàbí bí odò kéékèèké. Káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní lọ́ra wa náà àwa náà yí pàká mọ́ bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run ni sá ti ṣẹ̀ṣẹ̀ hàn lọ́wọ́ ni táfi ń fún wa lówó. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì. Bórí kan bá sun wọn àárọ̀ gbá
1: ni.
2: Orí kan tó sun wọn tó rán gbá.
0: Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn ojú.
2: Ìpalẹ̀ bí agbada.
0: Bàtà Ìlàmídì látọ̀wọ̀ Londo State, Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn.
2: Olo kátọrọ.
0: Ọmọọba Ládìgbò Olùmú Ìdínì, Adékúnlé Adégòkè Iṣẹ́ Aka Abiodun Evangelist Moses Àkàdé Akíntúndé. Gbogbo àwọn tí a nínú Ọ̀yọ́ àtibá Unity Forum bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá. Lámẹ́ríkà ọmọ wọn lọ́yọ̀ aláàfin òjò pàṣẹ kẹlẹ́mọdé ọmọ àti.
2: Wúlò fẹ́.
0: Ara Ásírù Amadu Adéníyì Àfáà Glo, Zani Ekele Multipurpose.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yìn kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebiyoyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajíṣebí Ọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lajisebi Ọ̀yọ́ online radio.

0: yin.
1: Mo n tẹsiwaju lọna naa, mo n gòkè lójoojúmọ́ ni.
0: Ẹ kú àtàárọ̀ ní gbogbo ibikíbi tí afẹ́rẹ́ kan ìjọba ń fẹ́ dé. Adéyinka Ọlásùnkàn ni ló kọ nígbà nígbà ilẹ̀ fìlà. Iláṣà Roko ti ṣe lórí ọbẹ̀ nínú àwọn gbangba.
1: Bí mo ti ń lọ.
2: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ẹ̀nì kọ̀ọ̀kan.

0: Egbo ta lo le ji totun le pa ta lo le pa totun le ji Allah ba mi nikan na ni o Egbe leyin e ni an da loro egbe leyin omo oju kan Allah won ba igba lowo re Mimo ogbo ni fun oruko Olorun ba Olojumare Olorun gbogboro bi owo aso akiki tan ani ta ba kibon ta tun yibon a tun ki ni o le bi se ma n ki Olorun ba mi lore kore nitori pe ko si agbara kankan nibi kankan to to agbara Olorun ba Olojumare wala haula wala quwwata ila bela ali razim agbara to da ofun si meje agbara tin mu osan tin so osan doru agbara to tun le soru dosan ẹyin rẹ kò sí ẹlòmí o ìwọ ni ìwọ ni ìwọ ni ìwọ ni èmi ni tó ń jẹ ìwọ ni
1: olórí ẹgbẹgbẹ rọgbọn wa ń
0: tẹlé alpha àti omega
1: òwúlẹ
0: ìbẹrẹ ohun gbogbo àti ìparí ohun gbogbo
1: olùdáyé kò sẹlòmí
0: lẹyìn rẹ kò sẹlòmí mọ o
1: ọlọrun gbogbo èdè
0: ó sì ń kankan mí mọ́.

0: Ìwọ nìkan náà lọ́ba o, ọba nílà oòrùn, ọba níwọ̀ oòrùn, ọba káàkiri àgbáńlá ayé. Ìrì wá ṣẹ̀ lémi lórí, ìrì yídà wá ṣẹ̀ lórí mi. Ẹ dúró ná. Ìrì wá ṣẹ̀ lórí mi.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo láàárín, Oyo ló ṣe bíbá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan.

ṣùgbọ́n kìí ṣe láìbù ni mo ṣètò tààrọ̀ recorded program ni fún Ọ̀yọ́ àtibá unity forum ṣùgbọ́n eléyìí mo fẹ́ jẹ́ kó jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí wọ́n ń gọ́ wa lọ́wọ́ ẹlòmíì ọmọ ṣe ara rẹ̀ yóò lè yàn ní sí òun ẹ máa wá gbọ́ wọ́n á ti fẹ́ sọ oṣù december lẹ́nu wọ́n máa gbọ́ oṣù bàbá bàbá oṣù bàbá oṣù wo ni ń bà oṣù wo ni ń bà oṣù wo ni ń bà ẹ mọ̀ sọ december lẹ́nu ẹ mọ̀ sọ december lẹ́nu. Torí gbogbo nǹkan tí ọlọ́run bá mi dá dáradára báyìí ni o. Àtọ́fà àfọwọ́fà níṣe máa ń pèkúté ilé lọ́pọ̀lọpọ̀ ọgbà ṣùgbọ́n wọn wàá sọ oṣù lẹ́nu. Mo fi ń sọ̀rọ̀ accident kan tó ṣẹlẹ̀ níwájú ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education ìyẹn lókè òrò kí lọ́ọ̀yà aláàfin wa ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Àwọn mọ́tò yẹn àwọn ọkọ̀ ọlọ́rin eré ìṣàkúṣà pọ̀ wọ́n ní wá ń sọ pé òun ṣe bíréèkì lẹ́kọ̀ọ́ bíréèkì wọn ò mú dáadáa ní bíréèkì lọ fẹ́ẹ̀lì. Ó tẹ́ríbù ṣùgbọ́n ìkáká lára àwọn tán wà nú ọkọ̀ náà ọkọ̀ èrò wọn àṣẹ fún àfarapa lọ títí wọn àṣẹ ṣe ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́mọ tán jókòó jẹ́jẹ́ fọ́ọ̀nì ẹ̀ náà ní pé ọ̀nà yìí wọ́n ń ṣe lọ́wọ́ ni o sọ́nà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́dún àti ìpàdésọ̀ yẹ kéèyàn máa sáré ìṣàkóso eré àṣàdíjú ó wá ti sá eré bíréèkì wá mú wọn níbi tó ti ń ju kíní ó sì lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ táwọn wà lẹ́gbẹ́ kan ń sọ̀rọ̀ ẹlòmíì ọmọ ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun ẹ̀gbọ́ ẹlòmíì ọmọ ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun bó sì ń tí december tó fi yàtọ̀ sí january o bó sì ń tí january tó fi yàtọ̀ sí february o gbogbo ọjọ́ bákan náà ni o ṣùgbọ́n ẹ̀yin ni kẹ́ ẹ̀ sọ́ra yín o kẹ́ ẹ̀ sọ́ra yín kọ́lọ̀ lè bá a sọ wá àwọn sọ́ra wa kọ́lọ̀ lè bá a sọ wá ẹlòmíì yóò máa ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọnú ọ̀rọ̀ náà bọ̀ ni ìrì ọ̀rọ̀ ń ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀ lẹ́ni lórí ni àyà gbé ń wọ̀ lọ́tún.

0: ẹni tó yẹ mí ní gbé mi wọ.
1: Ẹni tó ni ẹ̀mí mi gbé mi náà wọ ó gbé mi wọ lọ́tún kó gbẹnu mi sọ̀rọ̀ kọ́rọ̀ ló yí àwọn èèyàn lálẹ́ yìí lájálẹ́ yìí ká mọ̀ sí ń gbọ́ tó rà sí ìwé ò tá sì gbọ́ o.

Ọlọ́run máa sọ mi o, kọ́ máa pa àlọ́ àti àbọ̀ èmi àtẹ̀yìn mọ́, ṣùgbọ́n ẹ má sọ December lẹ́nu o. Gbogbo wa la mọ̀ pé ní àsìkò yìí ní orílẹ̀-èdè Nàìjíríà bí ìkurukuru díẹ̀ máa ń fẹ́ wà. Ìwọ́ la máa sáré àṣà pàjúdé, sáré àṣà dijú. Ìkánjú òun pẹ̀lẹ́, àwọn àgbàlagbà sì sọ pé ọba ọba ni. Ibi tó ń sọ pé ọ̀fẹ́ kánjú lọ, irú ẹ̀hànà tí ń sáré ìsákùsá tó fi lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ tó fi ká àwọn kan lẹ́sẹ̀ tó fi pa ẹnìkan o. Irú aré tó wá ń sá pé kò ń tètè dé lọrin, báyá yóò tún padà séko ni. Ngbò kanyàn lẹ́sẹ̀ tó láṣídẹ́ǹtì tọkọ̀ ọ̀run. Só lè lọ ibì kankan mọ́ láwọn àgbàlagbà fi bọ̀ tán fi ní. Ìkánjú òun pẹ̀lẹ́ ọgbà ọgbà ni. Orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàlẹ́ ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrò ọ̀lẹ́ o. Torí wípé bílẹ̀ bá ti ń sún níbìkan, ilẹ̀ a máa mọ́ ń bò mí. Bílẹ̀ bá mọ́ ń bìkan, a tún sún bò mí. Ọlọ́run bá mi lọ́ba ara. Àfẹ̀dá ọwọ́ ẹ̀ dára tó wù ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà. Ẹbẹ̀ kan lèmi ń bẹ Ọlọ́run ọba Olódùmarè. Èmi ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ara tí ó wu àwa ni kó fi lé ayé wa dá o. Gọ́mọ̀ fi wá dára tí ó pa wá lẹ́kún. Lọ́la pé wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́run ni. Kún fáyà fún Ọlọ́run lónìí o. Kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. A ní ẹ mọ̀ sọ December lẹ́nu. Ẹ mọ̀ sọ oṣù December lẹ́nu. Oṣù bàbàbàbàbàbàbàbà. Wọ́n ti fẹ́ sọ December lẹ́nu. Ẹni kẹ sọ́ra yín oje. Àsìkò ọyẹ́ àsìkò December mọ̀ ń bẹ́ bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà wá ní àyín. Gbogbo lásìkò la sì mọ̀ pé ara máa kan gbó, a máa kan jì ní táìmù yìí. Bẹ́ẹ̀ bá fẹ́ bóde nílé ẹ máa pa náà lé o. Ọlọ́run ní yàrá ìdá àní ríná ń kàn ga. Ọlọ́run ní jẹ́lẹ̀ ó jóná. Kábàámọ̀ ọmọ gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ dákun ká máa ṣe due diligence. Ká máa do due diligence àbí wò lè rí àwọn ilé ìbò ṣe pé ìbò ti fẹ́ yọ ń léyìn. Olúwa tóyìn sọ wà ń bẹ̀ wọn.

0: ṣe bí ọjọ́ Monday ṣe tá ń lò pé ní tí mo báyìí lórílẹ̀ èdè wọ Nàìjíríà ọ̀sẹ̀ tá ń lò ní ọjọ́ Monday ní lọ sí ọ̀nà studio láti fẹ́ lọ ṣe abẹ́ lọ rìkọ́ọ̀dù birthday song kan fún ẹnìkan ìbádé ṣọ́ọ̀bù nínú ìṣẹ̀lẹ̀ lókè òrùka ẹlẹ́ nínú ìṣẹ̀lẹ̀ lọ́yọ̀ aláàfin wa ní àyìn ẹnu mi àgbo. Mo rí táwọn èèyàn sáré kìjokìjo olómi ń gbómi ó ní ọ̀sẹ̀ ń gbọ́sẹ̀ ó ní ìpẹ́ ń bu ìyẹn tá ń sáré tá ń pa iná iná yìí níwájú nínú ṣọ́ọ̀bù. Ó tó ṣẹlẹ̀ ní wípé àwọn àìpass my neighbor generator àwọn tiger generator ẹni tó ní ṣọ́ọ̀bù ó gbé e lórí táyà ó ń ṣáná sí i ń lò nínú ṣọ́ọ̀bù rẹ̀. Funny enough ni wípé wọ́n tún wá kàmpù ṣọ́ọ̀bù yìí lọ́wọ́ iwájú nínú ṣọ́ọ̀bù náà lọ́wọ́ gbé generator sí kò gbé ta bí bóyá ṣàlẹ́sà lọ́ràn mọ́ táyà táyà ràn mọ́ táǹkì lẹ́yìn àràbàràn bọ́ǹbù lọ́wọ́ ó dìbò là iná bá jò ó di iná o iná o iná o lọ́lọ́ ọ̀sà làwọn èèyàn bá ń sá kíjọ kíjọ èmi náà sáré tí mo wà lórí ọ̀kadà mo sáré bẹ̀rẹ̀ lórí ọ̀kadà àìsí mẹ́la ìbáwọn adásí oje mo sáré bẹ́ọ̀lẹ̀ lórí ọ̀kadà mínírààsì ló sì wà ńlẹ̀ tó pọ̀ lọ ẹ̀yìn èèyàn báyà lẹ́mà pé mínírààsì náà ẹ̀ lẹ́ lò ó fún bí fire extinguisher kéléyìn tó máa jẹ́ bí ìtànilẹ́kọ̀ọ́ gbéléńjá èmi kan sáré mú lára àwọn pepsi nínú gbo pepsi tó wà nínú ṣọ́ọ̀bù ọkàn bẹ́ẹ̀ kan ní fu àwọn èèyàn ti ẹ̀ máa wọ pé àbílẹ̀ lè ṣe wọ́n fẹ́ máa mú mínírààsì ó mínírààsì ni mọ́kàn mú ni mọ́kàn jí pọ̀ dáadáa kó lè bá ní gáàsì mo kàn spray rẹ̀ sí ní ọlọ́run bá sáàlì iná náà pa pẹ̀lú effort gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn olómi oníyé ìpè iná ṣàkókò ṣùgbọ́n àtọ́fà ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nírú àtọ́fà báyìí ti rán lọ sọ́run àpapà mi dodo sọ́run àjàǹté èéfín jẹnẹrétọ̀ làwọn míín fà sínú tán wọ́n tan jẹnẹrétọ̀ mọ́júmọ́ nínú ilé náà gbé sí ibi yẹn ti ń sùn léèfín jẹnẹrétọ̀ ti lù ló ti pa wọ́n sínú ilé o gbogbo fámìlì kan kò sẹ́nì kankan tó yè òkú wọn ni wọ́n bá láàárọ̀ ọjọ́ kejì òkú lẹ́lẹ́jà ta àpọ̀wọ́fà a mà wá bléèmù ọjọ́ kan a mà bléèmù oṣù kan ẹ dákun ẹ̀jẹ̀ a máa due diligence ká mọ̀ máa ṣe àtà o ọlọ́ọ̀ba yóò máa sọ wa o ṣùgbọ́n káwa náà ká mọ̀ sọ́ra wa ká mọ̀ ìyá fọ́lọ̀n sọ títún pokùn ọ̀dẹ̀dẹ̀ gọ̀pẹ́ ọ̀rọ̀ mi ò mọ yéyín adéyìn ká pẹ́ ń bọ bí àwo yẹn sọ̀rọ̀ mi ń yéyín 07068874274 lẹ́rọ̀ bánisọ̀rọ̀ mi tó bá yẹ pé outside nigeria lẹ́yìn ti fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ máa fi +234 sí níwájú ẹ lè kọ́ọ̀lù lórí normal call ẹ dẹ̀ lè text message lórí whatsapp bẹ́ẹ̀ bá fẹ́ ká sì sọ̀rọ̀ sí yín lálẹ́ ká dákọ̀ yín lórí ètò ẹyẹ message mi lórí whatsapp mi.
1: A ti ṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo Lari, Oyo Ni Se Bi Babeni Kankan.

0: kò tó sẹ̀lé mi wẹ́rẹ́wẹ́rẹ́ káàmì ọ̀rọ̀ bá dé mi kí n má tún sí sọ ọ́. Abala kejì náà la tún bọ́ sí. Ẹ mọ́ sọ December lẹ́nu o. Oṣù bàbá bàbá bàbá oṣù wo ní ń bà ibo ní ń bà á lé. Ẹ ti mọ̀ pé àsìkò ọyẹ́ la wà yí kurukuru a máa la lújà a máa la kò ká a máa la kò ká. Ọ̀ọ̀ni rìnà rí ti ń bẹ ńwájú bọ́yọ̀ kọ̀ọ̀kan ti takú. Tó takú lóru mọ́júmọ́ tó wà ńwájú. Kurukuru ó balẹ̀. Ẹ ní rìnà rí tó wà lọ́ọ̀kan bẹ́ẹ̀ taná jù bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ ọ wá ṣe tí ó jẹ́ kí Adélé láyọ̀ kádélé pé náà ni ká máa ṣe ní pẹ̀lẹ́kùtù. Ká máa ṣe ní pẹ̀lẹ́ tẹ́jọ́ ga gbọ́n. Lórí pẹ̀lẹ́kùtù là á pàmúkùrù pẹ̀lẹ́. Àmúkùrù tó bà léèyàn ní kórópọ̀n ó ti dohun àfi pẹ̀lẹ́kùtù pa o. Ẹ mọ́ sọ oṣù December lẹ́nu. Èwo ló ṣu bàbá bàbá bà. Ẹyin ni kẹ́ ẹ sọ́ra yín. Kẹ́ẹ̀ kí sára yín o. Àsìkò ọyẹ́ lásìkò December máa ń bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà o.
1: Mo jọ̀wọ́ ẹ̀mí mi.
0: Bẹ́ẹ̀ bá ń wakọ̀ ẹ mọ́ mo tí o. Bẹ́ẹ̀ bá mo tí ẹ mọ́ wakọ̀ o. Ẹlòmíì ó ṣera rẹ̀ tán yọ wà léèyàn kan ní sọ òun. Ní ò bá mu ọtí yóò bá mú yóò bá tún bọ́ di stẹ́rìn.
1: Ìmọ́lẹ̀ láti òkè wá kó jọ.
0: A máa fẹ̀mí ara ìta káìtì. Sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ń fa. Sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ní fa. Ẹlòmíì á ṣera rẹ̀ tán á léèyàn ní sẹ́hun tẹ́yìn ká pẹ́ ń bọ bí àwo irin. Ajá àlú Ọ̀yọ́ tí ègbó lásán bí ọ̀bá rẹ́ranko a sì rábà mi èèyàn. Kọ́ máa ṣẹ̀ lé mi kọ́rọ̀ ọmọ bà lé mi ẹ̀mí ọ̀rọ̀ ọmọ wọnú mi. Káfẹ́fẹ́ rere ọmọ wa gbóhùn mi ròkun réferéfe ẹ̀fúùfù lẹ̀lẹ̀ rere kọ́ máa gbóhùn mi rọ̀ṣà. Àwọn lékè ìwèké yìí dáa ẹ máa wá gbóhùn mi lọ lù kẹfun dẹ́yìn ká pẹ́ ń bọ bí àwo irin. Ajé ó kọ bí ẹni kìlọ̀ wà kásà máa ṣe dáadáa. A ní àwọn èèyàn wa àwọn èèyàn wa. Wọ́n máa wá gun ọ̀kadà tí ò níná kí lálẹ́ tí ò bá ṣe pé nǹkan ń jẹun lágbárí ń jẹun lọ́pọ̀lọ èèyàn lálẹ́ láàjìn lálẹ́ tó kúnkùn kọ́ mọ́ gun ọ̀kadà tí ò níná. Ṣé mọ̀ pé nǹkan ń jẹun lórí àwọn èèyàn wa. A kàn sọ pé Nàìjíríà ń blame àwọn leaders ni. Ó kàn jẹ́ pé the apple doesn't fall far from a tree àbí bò náà ṣe máa ń ṣe èbó. Èbó ti fẹ́ yọ ń léyìn èmi ọ̀lọ́sùn kúrò lówó ọjẹ́.

0: Olúwa mọ sọ wa kọ mọ pa àlọ àti àbọ wa mọ káwa náà ká mọ sọra wa káwọn mọ sáré àtàpàjúdé káwọn lọ mọ fa gbòòrò kí gbòòrò ọmọ padà mọ wa fa gbó lẹyìn.
1: Agbára láyé àtọ̀run ọwọ́ rẹ ló wà kò sẹ́lòmíì lẹ́yìn.
0: Gbogbo agbára láyé àtọ̀run ọwọ́ ọlọ́run lọ́wọ́ kò sẹ́lòmíì lẹ́yìn rẹ. Abíwọ́ nìkan, ìwọ́ nìkan, ìwọ́ nìkan, ìwọ́ nìkan.

gbogbo ẹyin tẹ ń gbọ àkáàkiri àgbà ńlá ayé bàbá mi fata ìbándélé bàbá mi sàmínú adépọ̀jù gbogbo ẹyin tẹ ń gbọ láti orílẹ̀-èdè United States of America gbogbo ẹyin tẹ ń gbọ mi lọ́wọ́ láti United Kingdom gbogbo ẹyin tẹ ń gbọ mi láti Finland Ireland Iceland Ghana Ivory Coast Benin Republic èwo tún lè lè Libya. Káàkiri àgbà ńlá ayé tẹ ti ń gbọ wà lọ́wọ́ àtẹni tí mo kọ rẹ àtẹni tí mo kọ ẹ ọlọ́run mọ iye ojú yín o ọmọ wá ọlọ́run mọ pa wá mọ nínú ewu gbogbo àní sìnrìn o àní rin àrìn fẹsẹ̀ sí àní bọ́ há àní bọ́ sọ́wọ́ lọ́wọ́ irú àwọn ọmọ tí mo ní wọ́n kó ìjàmbá wọ́n pẹ̀ kí lè èèmọ́ kó ní àwọn kan kó ìmọ̀ ojú ọ̀nà àwọn ọmọ yìí wà lẹ́gbẹ̀ẹ́ títì jẹ́jẹ́ ni tí àwọn tán sì ń sọ̀nà ti fi kíní dá ojú títì ṣùgbọ́n eré burúkú táwọn èyí ti pọ̀ ju tó fi wọ́n ń fo kíní tó fi ń lọ ń kọlu àwọn ọmọ ọlọ́mọ dúró sí àárín fẹsẹ̀ sí ọ̀kan máìlì o kọ̀ọ̀kan máìlì o kọ̀ọ̀kan máìlì o kọ̀ọ̀kan ojú kẹ́jẹ́jẹ́ mo jókòó mi o kọ́lọ̀ mọ̀jẹ́ ni àtẹ̀yìn káàrin àárín fẹsẹ̀ sí ni o àní sìnrìn o bí òbí bá ń palẹ̀ àwòrán sí nílé bí òbí bá ń pọ̀ nà àní sí lọ́nà kí ọlọ́run máa pa wá mọ́ nínú gbogbo ọlọ́run máa pa wá mọ́ nínú kọ́ máa pa àlọ́ àti àbọ̀ wá mọ́ lọ́là wàlá haúlà wàlá kùbátá ìlà àbílà àlè rà sí nítorí pé kò sí agbára kankan ní ìkankan tó tó agbára ọlọ́run ló ti máa rí. ìtura ayọ̀ kọ́ balẹ̀ mi àtẹ̀yìn ọkàn wọ balẹ̀ àrọ̀ dẹ̀ wá ọmọ ìtọ́wọ́ oníkọlà á kú o gbogbo ọmọ tákà bá kó wọnú epo náà ní kó jáde gbogbo àwọn tájọ wọ 2020-2021 ẹyin náà lájọ rí òpin rẹ̀ tátùjọ bọ́ sí 2022 àtùjọ jù bẹ́ẹ̀ lọ lọ́la ọlọ́run ọba olódùmarè ọlọ́run ní sọ pé kò ní sọ̀rọ̀ kò ní jẹ́ pòkù ní sọ̀rọ̀ kò ní jẹ́ pòkù làwọn tán ń gbọ̀ kò ní ṣe wá lókù o àlàyé láwọn jẹ́ lọ́jọ́kọ́jọ́ àtùnwá mọ́ gbèrèrè kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ sí.

0: ẹni tó ní ẹ̀mí ní gbé mi wọ̀.
1: Mo rò bẹ́ẹ̀ ti jẹ̀gbádùn ètò mi lálẹ́ yìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ àmọ̀ràn tá a ti mú wá.

0: tọ́ àgbè ṣetán ọ fẹ́ mọ ṣetán ọ fẹ́ mọ lọ lù dárò àlùkò ṣetán ọ fẹ́ mọ lọ lù kó sùn lékè lèké ṣetán ọ fẹ́ mọ lọ lù kẹ́gùn lẹ́yìn ká pẹ̀ ń bọ bí àwọn ẹni.
1: Ìrìn ayé ò ṣe dárìn láìṣẹ́.
0: Àgbè ló dalẹ̀ o, àlùkò ló dàárọ̀, onídẹ̀rẹ́ ló dìyàlẹ̀ tán ọ̀la kòkó kò kẹ́ ẹ tó rí un. Wọn ò fẹ́ ń kù, mi ì ní fẹ́ yìí náà kù, ẹ ní fèmí náà kù, ọ̀tá jẹ́ ẹ̀ ló kò ó. Adé afúnmọ́ rè mi àtàgbàwò òsì lọ́fà, ọ̀bà rẹ̀ òkúndá, àbádé yìí lọ́mọ, àdé ń bẹ nípò tó dákẹ́rì gidi. Gbogbo ẹ̀yin tí a tá ẹ tẹ́ ẹ wà lájò. Ìlú oró ni òjú gbé o. Ìlú àjòjì ni òjú ọ̀, ìyá ń jàjòjò ń kígbe ìlú ẹ̀ tọ́tọ́ tán. Adé afún ọ̀pá gan níjọ́ tí ń sawó lọ ìlú àìmọ́ni àìmọ̀nìyàn. Ǹjẹ́ bí wọ́n bá ti mọ ni làbá máa gbé? Gbogbo ẹ̀yin tí a lókè òkun nílé òkèrè ẹ kéré òkò délé o. Bá mi ṣàmínú, wọ́n ní ẹ ṣeun ká sùn láyọ̀ ká jí níre. Wọ́n ní ká sùn láyọ̀ ká jí láyọ̀. Gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ wà lókè nílé òkèrè ẹ kéré òkò délé o. Toro gíní la dìẹ́ bọ oko ìmọ̀. Ọlọ́run ọba yóò máa pa àlọ́ àti àbọ̀wá mọ́ ọ ẹ nísìnyìn. Bá mi ṣàmínú Adépọ̀jù, iṣẹ́ yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ o. Iṣẹ́ yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Oníyàn ṣe, ọlọ́bẹ̀ ṣe, ọlọ́ka ṣe, gbogbo ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú o. Mo kì gbogbo yín káàkiri àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tá a mọ̀, gbogbo ẹ̀yin tá a mọ̀, tọ́jọ́ pọ́ lọ́wọ́ mọ̀ yín. Ọlọ́run ọba yóò máa bá wa wà pẹ̀lú yín o, yóò máa wà pẹ̀lú àwa náà. Ìlú le kò ní jẹ́ tí a ò, ìlú ṣe rí le tó káwọn ọmọ rí tí a ṣe ń bẹ̀. Kọ́lọ̀ tí a wá bá a mẹ́dẹ̀ wá káàkiri àgbáńlá ayé, kọ́lọ̀ mẹ́dẹ̀ wá káàrọ̀ ọmọ ní a, káàrọ̀ ọmọ ní a, káwọn ọmọ ní a, nítorí bọ́gẹ̀dẹ̀ bá pọ́n tinú ẹ̀ dẹ̀. Inú ẹ̀ dẹ̀ ní kárọ̀ dẹ̀ wá. Gbogbo tẹ́gbẹ́ wa ń ṣe nírọ̀rùn, ìrọ̀rùn ni kò máa jẹ́ fún wa. Bàbá mi ṣàmínú Adépọ̀jù, ẹ ṣeun o. Àwọn onídùúró ti àánú. Onídùúró mi ẹ ṣeun o. Onídùúró mi ẹ ṣeun o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró fún Ajíṣe bí Ọ̀yọ́ rédíò. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró Fádéyìnká Ọlásùnkàn mi o. Onídùúró mi ẹ ṣeun o, torí bójú èèyàn ló dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀. Bó bá já wọn kan náà dúró, wọ́n á ti máa ṣèrè gun. Bó bá já wọn kan náà dúró ni wọ́n á ti rọ́gbẹ. Bó bá já wọn kan náà dúró ni wọ́n á ti máa ṣàlàyé. Onídùúró mi ẹ ṣeun o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń ràn wá lọ́wọ́. Pátápátá látòkè dókè lọ. Níbi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run ọba kò ní jọ tán lọ́wọ́ yín, kò ní tán di yín àbùdé nítorí òkun àbùdé nítorí ọ̀sẹ̀. Inú ò ní tánwó yín o. Ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ ní bùrìn bùrìn fẹsẹ̀ kọ́ ẹ ní. Ẹ ní taṣọ àgbà mọ́lẹ̀. Ẹ ní tojú ilẹ̀ mọ́lẹ̀ o. Ẹ ní ṣìṣe o. Ṣíṣe ṣìṣe ò ní bá yín o. Ọkọ ìkúsókò wá jẹ́ àdé ìkúsókò wá jẹ́. Ẹ ní kú sọ́nà bí efin. Ọwọ́ ara yín gbogbo yín lẹ́ẹ̀fi gbẹ̀tọ́ yín o. Lọ́la wàlá àwọ̀lá wàlá kò wọ́tá yẹlá àbílá àdé ìlàṣẹ. Nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tú agbára ọlọ́run ọba lójú wáyé. Tọ́ a mọ̀ bẹ́ ọ̀ torí ọ̀bẹ ní bẹ́ sùn àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀rẹ̀ o. Ẹni bá ní a mọ̀ bọ̀ nìkan là ní dé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òórùn arọ̀ wọ̀. Adé àfúbà bá jẹ ọ̀rọ̀ mọ́jẹ̀ lé o. Jẹ́ kí láyé ìgbín ń ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ń ṣe ilé olúwa rí ìgbóná. Inú ilé tẹ̀ ti ń gbọ̀ mi, ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ̀ mi, ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ̀ mi. Ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojúrú bí ẹsẹ̀ tẹ́ lọ. Kò ní dojúrú o nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ́. Tútù tútù náà láàárọ̀ bàbá ó fà yín lé Ọlọ́run ọba lọ́wọ́. Ó fi Ọlọ́run ọba sọ ìṣọ́ Ọlọ́run àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wù rin lọ kọ́jọ́ máa wà lórí ẹ̀mí àti dúkìá ẹ̀mí àtẹ̀yìn. Títí bí ìgbà míì fátùmọ̀ pàdé Adéyìn kápẹ́ ń bọ bí àwọn orin. Mi ò fi yín lẹ̀ sínú ìbànújẹ́, mi ò ní bá yín nínú ìbànújẹ́. Ẹ fi mí sínú ìbànújẹ́, ẹ ní gbé mi náà nínú ìbànújẹ́ o. Ká tún ríra láyọ̀, ká pàdé ní ire, ìpàdé wa wọ̀ bí ọ̀jọ́rọ̀.

0: gbogbo a rí.
1: Ṣùgbọ́n kan tí mo fẹ́ sáré sọ láàárọ̀ yìí náà ni tí mo fẹ́ sáré sọ díẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa jọ gbọ́. Gbogbo wa kò fẹ́ sí ẹni tí ò mọ̀ pé Nàìjíríà ò gbádùn lọ́wọ́lọ́wọ́, pé òjòjò ń sògùn Nàìjíríà, ara ògùn Nàìjíríà ò lé.
0: Olórí ló ń ro kààrọ̀ wa ń sùn.
1: We all know we have problems.
0: Ọrùn
1: And I believe the first attempt of having a solution to the problems is to identify the problems. And the self-awareness that you actually have the problem. We all know Nigeria is passing through a lot of things, a lot of problems, a lot of hardship. A mọ̀ pé oríṣiríṣi àlàkọjá, oríṣiríṣi ìṣòro náà ni Nàìjíríà ń dojú kọ. We are facing so many obstacles. Ṣùgbọ́n àkọ́kọ́ ọbẹ̀ náà ni pé tí ẹ̀ bá ti ẹ̀fẹ́ wá ojútùú sí i, náà ni kí èèyàn kọ́kọ́ mọ̀ pé òun ní ìṣòro. Ẹni tó bá ti kọ́kọ́ gbà pé òun ní ìṣòro, yóò wá máa wá ojútùú sí ìṣòro. Ṣé bí gbogbo wa lágbà lájọ mọ̀ pé wàhálà wà, pé ìṣòro ń bẹ, wàhálà wà, wàhálà bọ̀ kú for grand. Plenty wàhálà. There is fire on the mountain. And nobody seems to be on the run. Mbọ́ láwa ti ẹ̀fẹ́ sá lọ. Láwa tá a lówó, tá a fi wọkọ̀ dé Ìbàdàn.

Ṣé gbogbo wa la ti kọ́kọ́ gbà pé Nàìjíríà ń mòrù lọ́wọ́lọ́wọ́ pé wàhálà wà? Tá a bá ti wá gbà pé wàhálà wà, àkọ́kọ́ wíwá ojútùú sí ìṣòro náà ni pé kéèyàn gbà pé òun ní ìṣòro. Ṣé gbogbo wa la mọ̀ pé a ní ìṣòro? Abẹ́ tó ti gbà kò tí ì yé yín pé ìṣòro wà? Ẹ tí mọ̀ pé wàhálà wà báyìí? Wọ́n làwọn ti mọ̀, gbogbo wa la ti gbà pé wàhálà wà. Àkọ́kọ́ ojútùú sí ìṣòro tí wàhálà rẹ̀ wà náà ni kéèyàn kọ́kọ́ gbà kó sì mọ̀ pé òun níṣòro. A mọ̀ pa níṣòro, kí wá ni ojútùú, kí ni ọ̀nà àbáyọ? Ẹyin tèmi, mo ní 11:30 ní ṣàkóò tẹ́lẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ ti tó fẹ́ máa wọ̀ ńlá. Ó ti fẹ́ máa wọ̀ ńlá, ọ̀rọ̀ ẹ sì gbé ká ńlá. Torí kíní ìkíní rẹ ni Ọlọ́run roko ọ̀run rodò. Tó o bá toko tó o todò dé sò ní bákinní ẹ̀ ń bẹ̀. Abíkájọ mójútó, tó bá tiẹ̀ ti dọ̀rọ̀ Nàìjíríà, ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tàbọ̀rọ̀ ìlú Ọ̀yọ́, ìjà máa ń fún jàálẹ̀, máa gbá lápẹpẹ tèmi lójú ni o. Torí èmi ò ní gbà kílẹ̀ yóò bàjẹ́, ń bo mo ní tí mo fẹ́ sá lọ. Bẹ́ẹ̀ni, ẹni bọ̀ ló mọ̀, ẹni tó bá wẹjú inú bí irú wa ilẹ̀ rú mọ̀ ń bà. Wàhálà ò dá o, ọlọ́ mọ̀ jà rí wàhálà. Ogun ò dá, ogun ò rí bí iyán, ogun ò tún rọ̀ bí ẹ̀kọ́ o, kọ́lọ́ mọ̀ jà rógun. Kò sọ́gun onílẹ̀ yóò dòkèrè, ọlọ́ mọ̀ jà rógun. Ẹni tó bá ti dórílẹ̀-èdè rí Libya ò ní jẹ́ pòwe bú. Àìsùn inú ilé ẹni àfọrùn rọ, owó òfúùtù fẹ́ tẹ̀ ní o. Torí bọ́rọ̀ bá di àdàgbà tó bá kà àdàgbà dátán, a mọ̀ kan jẹ́jẹ́ mojoko mi, Adéyinka. Ẹ lọ bí wọ́n lórílẹ̀-èdè Libya, ẹ bí wọ́n ní Syria lọ́run níbẹ̀ náà. Wọ́n ròyìn.

0: mú.
1: Ẹni tó bá wẹ̀jú inú bí irú èmi Adéyinka báyìí iná ilé ọmọ bẹ̀rù. Ẹni tó wẹ̀jú inú ńlẹ̀ rú ń bà. Aya kí ni mò ń bá bọ̀? A ti mọ̀ pa níṣòro. Ẹ dákun ẹyin tẹ́ ẹ bá ń gbọ́ mi lọ́wọ́. Torí níná lórí fóònù ọ̀yà kí n ti jápa. Ìlẹ́hùn ta tì mo ti ní ìjápa. Ṣùgbọ́n torí pọ̀rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni. Ẹ bá mi chaàtì lórí WhatsApp. Kí lẹ̀yìn rò ká lè ṣe bíi tá a fi lè wọ́jútù sí gbogbo bí gbogbo ẹ ṣe rí. Kí n lójútù? Ẹ jẹ́ kájọ sọ̀rọ̀, kájọ sàsọyé pọ̀. Ẹ jẹ́ kájọ reason together. Let's reason together. Ẹ jẹ́ jọ sàsọyé pọ̀. Kí ni ojútù gbogbo àwọn ìṣòro tá a ti mọ̀ pa ní? Àbí sẹ́yìn ò mọ̀ pé a níṣòro? Tẹ́yìn bá wá mọ̀ pé Nàìjíríà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ a níṣòro. Pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá ti gbà pé ìṣòro ń bẹ o, kí wá ni ọ̀nà àbáyọ? Kí lójútù síṣòro wa? Ẹ bá mi chaàtì lórí WhatsApp 0706887-4274. Nǹkan kí n lo iná yìí pa tányányá sórí rẹ̀ tí n bá ti rí àwọn èèyàn bá ń dá sí. 0706887-4274. Ó ní mò ń lò lórí WhatsApp. Àtẹ̀jíṣẹ́ ni ẹtẹ̀ ẹ dákun. Tó bá jẹ́ pé ẹ wá fẹ́ kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ọ̀lù ni, ẹ lè kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ọ̀lù, ṣùgbọ́n ẹ má kọ́ọ̀lù WhatsApp kọ́ ẹ dákun.

Torí àwọn èèyàn lóríṣiríṣi bá dé Facebook oríṣiríṣi page ni bá dé bí oríṣiríṣi channel YouTube channel ni oríṣiríṣi radio station ni kò sí jọ ọjọ́ kan tílẹ̀ ó mọ̀ tí wọ́n ní sọ nípa àwọn ìṣòro torílẹ̀-èdè Nàìjíríà ni àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ ojútùú báwo la ti lè ṣe àbí sáàbẹ́kó ẹ̀gbọ́n fóònù mi ló ṣe kùkùkùkù oyún rán mi létí pé ó yẹ tó di 9% ẹ́ẹ́ àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ pé ọ̀nà wo la lè gbà wá ojútùú sí kinní yìí o tí wọ́n bá ṣe ń rí ìṣòro náà ni wọ́n ń provide solution àbí a kàn ń rí ìṣòro lásán ni a wá solution sí a wójútùú sí. Kéèyàn kan àbí èèyàn méjì kan sáré dàkún kan tẹ àtẹ̀rẹ̀ jíṣẹ́ kí n la lè ṣe àwọn nǹkan wo la lè ṣe lọ́nà àbáyọ àwọn nǹkan wo ló lè jẹ́ ojútùú sí ìṣòro tá a ti mọ̀ pa ní. Àkọ́kọ́ ojútùú ìṣòro ni pé kéèyàn gbà pòun ní ìṣòro àti gbà kí wá ní ọ̀nà àbáyọ.

Mo ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí WhatsApp lánàá, lórí ẹ̀rọ WhatsApp lánàá, tọ́wà ní ilé òkèrè lọ́wà ìlú Ọba. Ajọ sọ̀rọ̀, wọ́n kọ́ lù mí. A sọ̀rọ̀ ta rojọ́ lọ tilẹ̀kún. Ní àbáyìí wá ń fún mi nílò àbá rè. Ó dìgbà tóun ṣẹ̀ṣẹ̀ délùú Ọba, tóun ṣẹ̀ṣẹ̀ délùú Èbó. Ó ní òun wá wà pẹ̀lú Èbó ọ̀rẹ́ òun akátá kan. Pé làbúrò rẹ̀ kan bá kọ́ọ̀lù rẹ̀ pé ará màmá wọn ò yá o. Ó sojú òun lọ kọ́ọ̀lù rẹ̀. Ó ní intakata ọ̀rẹ́ òun yìí sọ ni pé are you crazy or something? Níṣẹ́ ló ń bú àbúrò rẹ̀ pé kíni tó wá ń pe òun sí. Pé ọ̀rọ̀ yẹn wá jẹ́ kàyéfì sóhun, ó strange sóhun pé èyàn pè ọ̀pára àmọ́ rẹ̀ ò yá. Ọtún wọ́n kọ́ ń bu pé sí ò get ara sí ò serious ni. Ọlọ́run sókun sóhun, gbàtọ́ wá kọ̀lù tán lòun wá bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀, mò ń bọ̀ ná.

0: ó lóun wá ń bílé rí ọ̀rọ̀ pé ṣàṣemọ̀ táwọn bàbá wá ní ẹni tó bá fẹ́ mọ̀ dí ọ̀rọ̀ tó bá béèrè ọ̀rọ̀ náà ni mo ń lọ́fẹ́ díẹ̀ gbọ́ ẹni tó bá béèrè ọ̀rọ̀ náà lọ́fẹ́ díẹ̀ gbọ́ o òun bá bí pé lámọ́ yín kí ló ṣe ọ́ tó fi ṣe báwọn ṣébì mọ́ rẹ̀ rán lára rẹ̀ ò yá ni ilé ìwòsàn wọ́n mọ̀ láwọn ti gbé lọ àìpẹ́ ara rẹ̀ ò yá ni lọ́wọ́ lanu kó tó lórin àwo bá bọ́ sí lọ́nu ó ní tóun ṣe ń bù ní wípé gbogbo kíni kò sí nǹkan kan tán nìdí òun fún yàtọ̀ fún pé bóyá létà òkú òun lọ kàn lọ wo màmá òun lọ hospital gbogbo àwọn nǹkan yìí ló wà in place so oníṣòwò ni ambulance tí ó gbé ìyá òun lọ sí hospital ni àbó ni doctor tí ó gun iye òun lábẹ́rẹ́ àbó ni nọ́ọ̀sì tí ó fòmí sí ilá tó fi ń pe òun pé nǹkan tó yẹ kọ́kọ́ ṣe náà ni pé kó pe 911 kí 911 kọ́ dẹ̀ tèkè kọ́ tèkọ̀ ọ̀pù iṣu yẹn. bàbá yìí ó tún ń bà mí sọ̀rọ̀ ẹ̀gbọ́n yìí tó ń mọ sọ kó kọ́ lù mí láti lu ọba lánàá. ó tún ń bà mí sọ̀rọ̀ oúnjẹ oyé mi wípé ní orílẹ̀-èdè tó ń wá o pé kódà kọ́ ọmọjọ́mọ onílùú tí nǹkan emergency bá ti dé tẹ́ bá ti pe 911 wọ́n kọ̀kọ́ àtẹ́ǹdì sí ọ̀nà o.
1: ọ̀run mọ́rú
0: síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ tìyín bẹ̀rù ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ní germany ẹ̀yin ti faransé ṣé bó ṣe rí lọ́dọ̀ tìyín náà ń bẹ̀rù ẹ̀yin ti uk ẹ̀yin ti united states of america síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ yín ṣùgbọ́n lọ́dọ̀ wa ní ààyín ó ti gbéyàn lọ sí hospital wọ́n ti àtẹ́ǹdì sí ọ̀nà bó gba káàdì wọn ní dọ́ọ̀lùn pẹ́ẹ́pẹ́ ibi tí wọ́n bá ti ń gba káàdì tí wọ́n ti ń ṣe kinní tí wọ́n fẹ́ nìyí ní first aid wọ́n tún ní ọgbọ́dọ̀ sí dẹ́pọ́sìtì ilẹ̀ ibi tó ti ń wá dẹ́pọ́sìtì àtòwò káàdì kí lẹ́lòmí ó ti gbẹ́mí mì
1: àwọn ìjòyè
0: kí ló dé tà ń fi irú eléyìí ṣera wa kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ àwa lójú níbí ìyá yìí láti rí tí bóyá bandits àbí tẹ́rọ́rìsì ọ̀pààyàn níbí tí odidi ààrẹ orílẹ̀-èdè tí ó tún máa gba ibi ayẹyẹ míì lọ tó didi ààrẹ gómìnà tí ò ní lọ kí wọn níbi tí jàǹbá ti ṣẹlẹ̀ nílùú tí oúnjẹ olórí ilé wọn lórí.
1: ẹni bọ̀ọ̀rù mọ́.
0: ìwà àmọ̀ báyá tí gbogbo àwọn èèyàn bá kú tán talẹ́ fẹ́ máa jẹ olórí ilé lórí ná. kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ wa lójú kí ló dé tà fà lù human life. wọ́n fi bá a dé di pé ọmọ ọdún 17 ó pààyàn tó náà fẹ́ fi èèyàn ṣẹ́só. wàhálà ti wà o iná wa ń kàn ga o mo rí iná nínú kàn ga o iná ń jó lórí omi ẹ̀yin tèmi. tí n bá wá sọ fún yín pé iná ń jó lórí omi ẹni lọ kó irú ẹ̀ wá ni o iná ń jó lórí omi o. ṣé bá ṣe máa wá bá a lọ rèé sáà máa ń wòran ni ṣé bá ṣe máa bá a lọ rèé. torí bàbá ń bá a lọ báyìí wàhálà nǹkan kan ò ní chẹ́ǹjì o. nǹkan kan ò ní chẹ́ǹjì o ṣé bá a ṣe wá fẹ́ máa bá a lọ rèé. gbogbo àwọn tán jẹ́ educated fellows tẹ́ ẹ̀ mọ̀ fojú ọmọ wéwò wọn ní voters card èyí tó ní voters card ò ní dìbò gbogbo wọn ní ìsìn káà náà rí ṣéǹjì kan kan jápa kan sá lọ kan gboko bòmíì lọ ìníkàlùkù ń lé káàkiri ní ìsìn yìí o. oníkàlùkù ti wá wà so service tóbi di pé ìhà kọ̀kan mi àdónkẹ́ kọ̀kan mi àdónkẹ́ kọ̀kan mi ìníkàlùkù wá wá ń hù.
1: ẹni bọ̀
0: ẹgbọ́ bó ni náà ṣe jólóko tí mọ̀ jàlọ̀ ní délé tí ò ní délé sọ tí mọ̀ jàlọ̀ ní délé sọ. mo sì ń jó yé yín o ààlà ni ó padà fokọ ọ̀lẹ́ hàn o ààlà ni ó fokọ ọ̀lẹ́ hàn.
1: òye gbogbo a rí.

0: Àrùn ò mọ́ọ̀rù mọ́ o, ayé gaga ní mọ́ọ̀rù nísìn, Nàìjíríà ní mọ́ọ̀rù o, Nàìjíríà mọ́ọ̀rù lọ́wọ́lọ́wọ́ o, Nàìjíríà mọ́ọ̀rù lọ́wọ́lọ́wọ́. Ajínigbé látùn lọ́sì, agbẹ́ni iṣẹ́ sọ́sọ́wọ́ látùn lọ́sì. Nípasẹ̀ bísínẹ́sì ìmọ̀tara ẹni nìkan, ọ̀la ọ̀jọ́ tà ń wá káàkiri láì níṣẹ́ lọ́wọ́. Àwọn bàbá wa sì bọ̀, wọ́n ní ìdíṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́. Ìdíṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́.
1: Ẹni bò ló mú.
0: Àwọn bàbá wa láyé ọjọ́, wọ́n tó ló lè nìkan ló bọmọ jẹ́ o. Ọba àmọ́ ṣẹ́ gítà, ọba àmọ́ pọ́n mítà, olè ń ló bọmọ jẹ́.
1: Ilé ọ.
0: Ṣùgbọ́n níbi ìta wa yìí. Mo sọ lánàá lórí ètò tí mo ṣe. Mo ní wàhálà ìfòró fóònù mi ti fẹ́ kú. Pẹ̀lú ìdààmú tí ó sì àti ìyà tí ó dálẹ̀ wàhálà ẹ̀. Agbára ẹgbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ owó ní ká o. Mo sọ lánàá o, ẹni tó wẹ́jú lẹ̀ rú ń bà o. Wàhálà tí ó sì tí ó dálẹ̀ apá owó kò ní

bóyá tó bá di lọ́la kọ́lọ́n kọ́ mọ̀ jẹ́ kẹ́lẹ́ mi ò tí ì gbá kọ́lọ́n mọ̀ jẹ́ kẹ́lẹ́ mi ò tí ì gbá kọ́lọ́n sì jẹ́ ká rí iná chaàjì fóònù ká tún máa ṣẹ̀ṣẹ̀ bẹ́ lọ́hùn ká tó rí iná chaàjì fóònù ṣe mọ̀ pé wàhálà wà ká máa bẹ́ lọ́hùn fún ná ẹnìkan èèyàn wa kan tá a jọ máa ń sọ̀rọ̀ lórí WhatsApp tó ti lọ sórí èdè Canada a jọ wà nínú group kan náà ni kó tó travel lọ sí Canada níbi ọdún méjì sẹ́yìn bí ipa ìtọ̀ lẹ́nu ní Nàìjíríà tẹ́lẹ̀ ó ní nígbà tó ń dé Canada tán ó ní àwọn prayer point òun ti yàtọ̀ ìsọwọ́gbàdo òun gan ó yàtọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wọn mọ gbàdúrà sí lórí tí ọmọ gbàdúrà lé lórí ìjọba ó ti pèsè rẹ fún òun lọhùnún òun á ti channel energy àdúrà òun lọ́sọ́nà ibòmíì ó ní sọ́wọ́ gbàdúrà òun ó yàtọ̀ torí àwọn nǹkan tó wọn mọ gbàdúrà fún lèmi náà sì ń gbàdúrà kọ́lọ́n jẹ́ ìrìnà chaàjì fóònù kí ń lọ́kàn òun pẹ̀lú kọ́lọ́n jẹ́ ìrìnà chaàjì fóònù tí ò bá chaàjì rẹ̀ fúnra rẹ̀ ló kú iná ń bẹ tí èyí lọ nígbà kọ̀ọ̀kan. Àwọn prayer point ti àná kọ́lọ́n jẹ́ ìrìnà chaàjì fóònù kọ́lọ́n jẹ́ ìrìnà chaàjì fóònù kọ́lọ́n mọ̀jọ́lé òkú sọ́ọ̀pù wa wí aráàsì ọlọ́pàá wà oríṣiríṣi àwọn ètò ààbò ló wà lọ́dọ̀ wọn bẹ̀ wọn. Mo lọ sọ́dọ̀ abìn kan sí ọ̀ǹdí 13 kọ́ ló sọ pé wọ́n kó sọ́ọ̀pù òun nínú ọdún yìí ni àbí ọ̀ǹdí 13 mọ́dẹ̀ lọ́dọ̀ rẹ̀ ni nínú january tá a wà yìí gbàtẹ̀ tó tí ó parí lónìí yìí january tí ó tán lónìí yìí àsọdún tán ó gba owó cooperative 150,000 ní december ó sì fi rajà àtẹ sínú ṣọ́ọ̀pù rẹ̀ wàhálà january ni wọ́n palẹ̀ gbogbo àtẹmọ́ o january ni wọ́n pagbo wọ́n palẹ̀ gbogbo àtẹmọ́ wọ́n àṣẹ nǹkan kan báyìí kù àtọwọ́ àjọ alájọ tí wọ́n kó sí lọ́wọ́ tó kó sínú ṣọ́ọ̀pù wọ́n palẹ̀ rẹ̀ mọ́.

0: ẹni tó kàn lọ́mọ o nǹkan fẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ebi ń bẹ ní gbòòrò wàhálà wà wàhálà ó wà kọ́lọ̀ má jẹ́ kí wàhálà débé mi àti yín o wàhálà ti wà o ọlọ́run bá ń gbọ́ wàhálà wà o torí ebi ń bẹ ìyàn mú kò sówó lóde àwọn ọ̀lẹ́sì pọ̀ nílùú.
1: ó ní kí wọ́n gbọ́ adé òun.
0: n ò fẹ́ sọ tẹ́lẹ̀ n ò fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ ẹjẹ́ mi ò já yín tán ẹjẹ́ ń já yín tán lè ní. mo ti sọ lọ́jọ́ kan tí mo ní ẹ̀rọ bá mọ iṣẹ́ tí mo mọ ń ṣe lálaalẹ́ kò sí alẹ́ ọjọ́ kan tí ilé oṣù ní orílẹ̀-èdè Nàìjíríà tèmi ẹ ṣe ọ̀kadà tèmi ẹ fi ọ̀kadà ayé ta lọ tí ń fọ ọ̀kadà wà ń tá a jẹ láàárọ̀ àtàlẹ́ lọ tí ń ṣe ọ̀kadà lọ lálẹ́ ń ẹ ṣe lójú ọmọ ṣùgbọ́n wà lẹ́ ń bá ti ta tata pupu mi ń pa báyìí mo sọ ọ̀kadà lọ́nu lọ́wọ́ àlálẹ́. nígbà táwọ̀ ẹ sọ̀lẹ́ tá a sì fẹ́ wọ̀wọ́ lọ́wọ́ tá a sì fẹ́ jalè ṣùgbọ́n èèyàn mélòó ló ní ayọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. èèyàn mélòó ló láyọ̀ ọkàn bí àwa èèyàn mélòó.
1: ẹni lọ́ọ́lùmọ̀.
0: sáwọn ọ̀lẹ́ yìí tẹ́ kún gbòòrò tí wọ́n ń ṣe bàbá tẹ̀ mọ́lẹ̀ kọjá àwọn bàbá tẹ̀ mọ́lẹ̀ ń kọjá yìí tí wọ́n bá yìí nǹkan kan tọ́bádọ́wọ́ alálẹ́ tójú bá pofiri sí wọn ní mọ̀ ẹja ṣọ́ọ̀bù ẹ báwọn náà wọ́n ti ń já ṣọ́ọ̀bù gẹ́sẹ́ tí wọ́n ní mọ̀ ẹja ṣọ́ọ̀bù irú ṣọ́ọ̀bù arábìnrin yìí tí mo lọ bẹ̀ tẹ́ bá lọ facebook wa ẹ bá ń bẹ̀ mo ṣe fídíò rẹ̀ síbẹ̀ tí mo fi fọ́nrán rẹ̀ síbẹ̀ bí wọ́n ṣe kó gbogbo ṣọ́ọ̀bù rẹ̀ tán já sókolombo kò sí láì sí ìrànlọ́wọ́ kankan owó cooperative kọ́lọ̀ ó ṣàánú mo fi ọlọ́run ọba tó ní mi tó ní ẹ̀mí mi ṣe rí obìnrin tó ń bẹ lọ hospital lọ́wọ́ báyìí operation wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe fún lánàá ni fún oyún òjú tó tún wà nù rẹ̀ ẹ máa wo oríṣiríṣi bí gbogbo ẹ̀ ti ń rí lura wọn kí kọ́mọ̀sà yọ ọkàn wọ́n palẹ̀ ṣọ́ọ̀bù rẹ̀ mọ́ wọ́n ti dá gbèsè kan sí lọ́rùn ó tún lọ sí hospital ọlọ́run ọba ń gbọ́ mo fi ọlọ́run ọba tó ní mi tó ní ẹ̀mí mi mo fi búra ṣé 120,000 àbí lò ní dókítà lòun ò gbà 70,000 ló ní ká dẹ́pọ́sìtì tèmi náà ò ṣe lówó mo fi 2,000 lẹ̀ wàhálà ó wà o wàhálà ti wà o. àwọn ọ̀lẹ́ àfàjọ tí wọ́n sì fẹ́ ṣẹ́ẹ́sì àwọn ni wọ́n kún gbòòrò wàhálà ti wà o. ọlọ́run bá ń gbọ́ bí irú àwa yìí bá fẹ́ máa lu jìbìtì ó sọ òyìí sì bàjẹ́bàjẹ́ ayọ̀ ọkàn làwa ní o ni òjá wọ́n máa lu jìbìtì ó sọ òyìí sì bàjẹ́bàjẹ́.
1: wọ́n ti ju ọwọ́ rọ́bà wọ́n sọ̀rọ̀.
0: ṣùgbọ́n àwọn èèyàn mélòó náà dàbí àwa àwọn mélòó ni wọ́n láyọ̀ ọkàn àwọn mélòó ni wọ́n lè fara da ìyá nàìjíríà torí ká má bàa máa bá a lọ báyìí ló jẹ́ ká tètè máa ké lọ́ọ̀kan lọ́ọ̀kan ká máa pariwo torí àwọn wèrè tán wà lókè wọn ò fẹ́ wa o wọn ò fẹ́ ràn wa o era o era wọn ò fẹ́ pòpò òdénú o era ò fẹ́ pòpò òdénú o. ẹ tún wá máa wo àwọn ìṣòro táwọn tán wà nípò aṣáájú tán tún ní òun náà ni àwọn àsọmọgbìn àwọn tí wọ́n mú gbá àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àwọn gangan ní púpọ̀ ṣòro wọn torí wọn ní bá wọn ṣòótọ́ ọ̀rọ̀ ní tí wọ́n fẹ́ẹ́ gbọ́ ni wọ́n máa sọ sínú òwe tí wọ́n wọn ní bá wọn ṣòótọ́ ọ̀rọ̀.
1: ẹni lọ́ọ́lùmọ̀.
0: àwọn ni wọ́n máa wá kọrin máa jó lọ à ń wẹ̀yìn rẹ torí tí wọ́n rí jẹ lọ́wọ́ wọn. tọ́ adéyinka fóònù mi ti kú 4%. ẹ jẹ́ kí n máa wá dágbére wẹ́rẹ́wẹ́rẹ́. ṣùgbọ́n mo lérò pé a ti di ẹ̀kọ́ kan àbí kejì mú nínú àròyé mi tààrọ̀ yìí.
1: kò wọ́.
0: sọ́dànù mo sì lérò pé ẹ̀gbọ́ dànù adéyinka pẹ̀mbọ bí awo erin aago méjì láti kọjá àṣẹ́jú kan 11:30 mo ti ní ìdànù dúró tẹ́lẹ̀ ṣùgbọ́n aago méjì láti padà kọjá àṣẹ́jú kan o. ọ̀rọ̀ tó bá ti wọ̀ ńlá báyìí ní ìfẹ́ dànù dúró mọ́. àròyé niṣẹ́ ìbáàkà igbe kíkẹ́ niṣẹ́ ẹ̀yẹ lóko ẹjọ́ lọ́rọ̀ ńlọ́rùn bẹ́ẹ̀ o. ọ̀run mòru nàìjà mòru ilẹ̀ yorùbá mòru o ẹjẹ́ awójútu sí a ti mà pa níṣòro ẹjẹ́ wá ojútùú sí ṣòro wa tọ́ adéyinka. ọmọ ọ̀dọ̀ àgbà kásàmà ṣe dáadáa ajọ́ kọ bí ẹni kìlọ̀ wà. Adéyinka pẹ̀mbọ bí àwọ̀ erin wọ́n máa ń bàtàlíọ̀n ẹyinjú olódùmarè tí ò ṣeé fọ́. Ajá ìlú Ọ̀yọ́ ti gbó lásán bí mi ò bá rẹ́ranko mo rá bà mí èèyàn ni o. Tọ́ àmọ́ bẹ́ o nítorí ọ̀bẹ ní bẹ́ sú àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nà o. Ẹni bá ní ẹmọ́ bọ̀ nìkan la ní dé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn arọ̀ wọ̀. Adé àbúmọ̀ bá jẹ̀rọ̀ mọ́ jèlé ẹ̀yin tèmi.

0: se n gbo bo se n ja lalalala e ma yin kuro nibe ni kan ajisebi oyo online television and radio www.ajisebioyoradio.com e se te n gbo ikan ni wa o ajisebi oyo la ri oyo ni se bi baba en kokan
1: ajisebi oyo la ri oyo ni se bi baba en kokan
2: ikan fowo so opo ikan mole awon eyan won fowo so opo won ma ki asi otito ni ora awon baba wa ni ile yo to ni pe karin apo apo karin iye ni iye oyo ati ba ni ti poro lo ran mi si ina ni mo wi pe ajeje owo kan soso ko mama beru lori eje afi mo so kan gbogbo omo ilu oyo nile ni loko ni ati leyin odi ta fowo so opo gbe ilu oga agbara nbe nibi ipimo so kan I eye pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfi fà ó tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tí ó bá wá pò ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtibà ní ti fòrọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni yóò yẹ wá o orí iyẹ̀ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọ̀yọ́ ò ní mẹ́rí àgbéga àgbéga yóò máa dé bá ìlú ọ̀yọ́ lásìkò wà lókè lókè láàmà wà lọ́jọ́kọ́jọ́ adéyínká ọlọ́sùkànmí lè ní jẹ́ pàpín tí gbogbo yín fẹ́ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀pẹ̀ tèmi náà ní látàrò ti sùn lórí ọ̀rọ̀ náà ọ̀yọ́ àti fàyí ní tí kò rọ̀ mí rán mi níṣẹ́ àánà ni máa lọgun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára làádìkú ijó àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí ọ̀yọ́ ò ní ṣe bí ìbá.

0: Giuseppe Oyola rí. Ayọ̀ Giuseppe bàbá ẹni ọgbọ̀n.
1: Atótó arére pa àkòrí bàbá ọmọ gan náà. Ọmọ Ọ̀yọ́ aláàfin nílé nílòkó ni àtìlẹ́yìn òdi ẹtẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ wá gbọ́ mi gbàròyé mi. Àwọn ọmọ ẹgbẹ́ OAUF Ọ̀yọ́ àti Bayunity Forum ni wọ́n rán mi sí yín. Wọ́n ní máa lọgun ẹ̀bùn yìí pé àìláṣọ Ọlọ́run pa kí ó tó àpérò gbogbo ọmọ eríwo ìwòrí ọlọ́kanra. Tí ọrin ǹlẹ́ ọmọ Arísẹ́gí Bàlẹ́ kan, ikàn ni mo káhùn kásẹ̀gí olóhùn ajá fún ìwòrí ònìkan níjọ́ títí ń dárin ònìkan ṣoṣo gí ogí o ìwòrí ònìkan. À ṣe dárin ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìwọ́ ṣe tiẹ́ tẹ̀mí ó ṣe tẹ̀mí. Bí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kó ń kó jábílẹ̀ yìí ń fọ ọwọ́ aago ìlú Ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́ òórùn ìjò ní ìsìnkú pa wọn. OAUF Ọ̀yọ́ àti Bayunity Forum ní ìmọ̀ wípé yín pé àìkóyí tó wà yìí fún gbogbo ọmọ Ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi. Wọ́n ní máa sọ fún yín pé ọkọ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yẹ́ jẹ́. Ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé Ọ̀yọ́ lárugẹ, ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú, fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba. Gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà, wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè, ká máa lọgun rẹ̀ sókè pátápátá. Torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́, kájọ dàpọ̀ kó lè ba àwọn kùsù. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yin lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ̀lẹ́mù gbogbo ẹ̀yin ọ̀tọ̀ pẹ̀lú ìlú, gbogbo ẹ̀yin bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò. Wọ́n ní ẹja bọ̀ ọ̀sọ̀ ọ̀pọ̀ sí ìlú Ọ̀yọ́ ga torí Ọ̀yọ́ ló ní àṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún yàwó kọ́sì rere nítorí ayé ṣe bí Ọ̀yọ́ láàárín wàá lò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

gbà ogo. Wèrè wèrè ọmọ pé ní ṣe ọjà. Ìwé rẹ̀ bá mọ̀ pé.

ayé rẹ̀ lẹ̀ dúró mọ́ ẹni abẹ́ sábà ẹtún ni ọmọ sálọ.

ni kwa senya. Awa na mama ni mi baka mbo kani.

0: ẹyin ti ọlá ìlàndì a kì í níbẹ̀ yẹn o.
1: Omi jíba lẹ́lẹ̀ nìkan tó ń yọ.
0: À ń bà bá wa àwọn alátìlẹyìn wa ní orílẹ̀-èdè United States of America. À ń bí bà bá wa àwọn ẹni bí ẹni nù o. Bà bá wa ṣàmínú ọmọ Adépọ̀jù ọmọ Èrúwà. Èrúwà òjòkó agbẹ́dúdú orí òkèlè ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọlé Èrúwà àgbè ní ńdájọ́ wọn. Báà mi tó lọmọ Mùsí olómú apàràn ọmọ ọlọ́rọ̀ agogo de àsìgbà lọ́nà tó mú. Bàbá lọmọ ewúrẹ́ gbúrúgbẹ́ tó sọnù lóhùn wọn ní ẹmọ́ mú lọmọ bàbá tanísẹ̀ gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́. Bàbá tanísẹ̀ gbẹ́ gbẹ́ran gbẹ́ran. Àkúkọ́ gàgàrà tó tún sọnù lóhùn. Bàbá ní ẹmọ́ mú lọmọ bàbá tanísẹ̀ gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Tani ń gbádìí. Bàbá ní ọmọbìnrin tó bá tó pupa rọ̀gọ̀dọ̀ rọ̀gọ̀dọ̀. Ẹyin àpọ́n bepo rẹ adúmára dán ẹlẹ́yin ìjọ ẹ̀gẹ́ torí lògòlògò yumi alagba tumi alagba. Ẹyin tó tún wá jẹ́ àwọn obìnrin tó dáa tí wà wọ́n dáa. Bàbá ní ẹyin o ẹyin irú àwọn èèyàn lẹ́lẹ́ máa fi lọ àwọn. Bàbá ìsajínigbé o ọ̀rọ̀ mi ò tí ì wọ́n ayé yín. Àwọn alátìlẹyìn wa nù o bàbá mi dáadáa bàbá ṣàmínà ọmọ Adépọ̀jù ní California ní United States of America àti ìyàwó wọn Miriam Simpkins. Mo tún fi fò bẹ̀rẹ̀ dọ́dọ̀ bàbá mi nílùú Èbó tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá kọ wọn. Bàbá mi fà táì bá mi délé.

0: borí wọlé.
1: Nǹkan bá ṣe kan a tẹ ye, nǹkan bá ṣe kan a tẹ sí. Bọ́ọ̀ ni sẹ́ gbádùn ọ̀hún ọ̀rìn mi. Ẹ̀rì kan tẹ̀rọ áútà tẹ̀jíṣẹ́ sí mi lórí WhatsApp, ó ní lọ wá sẹ́mi ìṣe òpó ni kíkọ ìṣọ̀nà mi.

Ẹgbọ́ lè ṣẹ wà tẹ́ bá gbẹ mọ́sálà ìgbọ́ wa ooo. Ẹgbọ́ lè ṣẹ wà o ege. Àní ẹgbọ́ lè ṣẹ wà o ajíṣe bí ọ̀yọ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ bá rí líǹkì wa ẹgbọ́ lè ṣẹ wà. Léyìnká ẹgbọ́ lè ṣẹ wà. Tẹ́ bá ti rí líǹkì wa kẹ́kíkẹ́ kẹ́ mọ̀ gbọ́ wa ooo. Ìgbàbí kankan serious.

a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alátìlẹyìn wa tó yà wá náà a ti ń ṣe ìgbìyànjú bí a ṣe ṣe studio wa tí ó fi tábí mọ mú ètò wá fún yín ní òrèkóòrè àwọn alátìlẹyìn wa bíi bàbá Saminu Adépọ̀jù alátìlẹyìn wa bíi bàbá Fatai Bamidele àwọn bíi Fatai Lamidi bàbá Fatai Lamidi àwọn bíi Asiru Amadu Etiri Multipurpose Venture nílùú Pàkú àwọn bíi bàbá wa Basiru Adeniran àwọn bíi Mr. Yusuf tó ń ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé Hospital ọmọ Ìbàdàn nílùú Ilúyọ̀lé wọ́n bíi àwọn bíi màmá wa Fúnmi Kẹ́mi àwọn èèyàn wa pọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan Azeez Sarafadeen Ọlá Ìyá Artist Michael Awosola Angelo Látàbújá ọmọ Èkìtì Mọ́lékìtì làwọn níjọ òní ìran sọ fún Mọ́lékìtì làwọn ò sì pé kò láwọn gbé dàgbà Abuja wa ni àwọn bí Abuja làwọn bí ṣe lébà gbogbo àwọn alátìlẹyìn wa látòkè dókè gbogbo bí táwọn èèyàn ti ń ràn wá lọ́wọ́ Afọlábí Nurudeen Alaro ọmọ ọba láti Bòlùmú Ìdíní Adékúnlé Lọ́yọ̀ Ahayín gbogbo àwọn tán ràn wá lọ́wọ́ a ti ń ṣàdá a ti ń ṣe setup yẹn díẹ̀díẹ̀ yín tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti ń ṣe gbogbo ètẹ́ ń gbọ́ yìí o ètẹ́ ń gbọ́ lọ́wọ́ ìgànnà orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi mo ti ń ṣe àti ní studio kankan ṣùgbọ́n ìdíkàlùkù bá ní kọ́mọ gbogbo ìlú ẹ̀ga láti ń gbìyànjú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti ń ṣe gbogbo eléyìí bẹ́ẹ̀ lọ Facebook wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ là ń lò àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn wọ́n ti wá ràn á lọ́wọ́ wọ́n ṣe ń fún wa ní tọ́rọ kọ́bọ̀ pé ká máa fi ṣe díẹ̀ díẹ̀ nípa owó ìbúṣe mọ̀ tí ṣe fi bọ́jú mo ti ní rúùmù kan tí mo fẹ́ tá a fẹ́ lò tó ti wà ńlẹ̀ tóun ti rẹ́dì bàbá Saminu wọ́n ti fún wa lówó mixer àtira mixer àtira àwọn microphone díẹ̀ àtira microphone stand tá a fi lè hang microphone. Ní ọ̀sẹ̀ tó lọ kọjá ìláyẹsẹ̀ gbé tébù tá a fẹ́ máa lò wọlé ó tún wá pò ó kù nìkan ro tẹ́yìn náà bá fẹ́ fi ràn án lọ a nílò jẹnẹrétọ̀ a ti ń ṣe àwọn àga àjókòó náà ní díẹ̀díẹ̀ bí ọwọ́ ìkúṣẹ́ mọ ti ṣe fi bọ́jú àti ra webcam lára àwọn nǹkan tá a rà tẹ́lẹ̀ àti ra webcam tá a lò ṣùgbọ́n a nílò kọ̀m̀pútà bẹ́ẹ̀ bá lálòpù tí ń ṣiṣẹ́ dáadáa tá ilé bu wa a gbà ó ẹ̀yẹ kan sọ́ọ̀sì mi látọ̀ọ̀kan bẹ́ẹ̀ wà láì yín hàn ní hàn a sì mọ ọ̀pọ̀ rere tí yín náà tá a mọ dúpẹ́ lọ́wọ́ yín lójoojúmọ́ ọpẹ́ olóore àdáǹdá tán ni o gbogbo ògbà àtẹniógùn wa ní 1000 àtẹniógùn wa ní 500 làwa máa ń kí ni gbogbo ògbà tá a bá ti ń kí àwọn alátìlẹyìn wa làwọn rántí gbogbo wọn ọlọ́run ọba ńjọ́ tá a bá tún wá rántí yín nínú àdúrà torí àwọn èsì á mọ́ ṣàdúrà fún yín lójoojúmọ́ ọlọ́run ọba yóò mọ tún jẹ́ kádùn ọba yín òtọ́rọ́ ẹ̀yìn ti ṣe oore fún wa ọlọ́run ọba yóò mọ wà pẹ̀lú yín iṣẹ́ ẹ̀ ń ṣe yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ toró kí nígbà ìlàdí ẹ̀bùn ò pè mọ́ o torí nígbà nígbà ìtẹ́ ẹ̀ṣẹ̀ fàwáyé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti ń kọ́ ìlọ̀ wa náà níbo ni studio yín wà torí pé kètì ìrẹ́dì kò jálẹ̀ mọ́ sọ a fẹ́ mọ wá sọ́dọ̀ àwọn náà fẹ́ mọ wá ṣètò kíní kan àìmọye talent làwọn náà fẹ́ mọ wá sókèsì ara wọn ní ààyè níwọ̀n bá àgbà tẹ́yìn ràn á lọ́wọ́ yìí àwa náà tún fa àwọn míì náà lọ́wọ́ sókè àwọn ilé ìbò sì bọ̀ ẹ mọ̀ bínú tí ìbò bá fẹ́ yọ nílẹ̀yìn mi ọlọ́sùkú olówó ni wọ́n ní a candle doesn't lose a light by lighting up another candle ìmọ́lẹ̀ ó fi pọ̀ ni o tèmi bá ní tẹ́yìn ní táwọn ní kò ní sẹ́ni tí wọ́n mọ tọrọ ọlọ́wọ́ ara wọn làwọn bàbá wa bíbọ̀ wọ́n ní àjọjọ òdùnbẹ́ nìkan ò bá ní ṣùgbọ́n tẹ́yìn bá ti ṣe yí tásọ́lẹ́ tẹ́yìn ṣe fáwọn àwọn náà tún ṣe fáwọn míì bá a ṣe ń ṣe nù to whom much is given much is also expected of them. Adéyinka Ọlásùnkànmí ló kọ mi ò pàpín bàálẹ̀ fìlà Ilásàrò kò ní mi ti so lórí ọbẹ̀ nínú àwòtán gan. Adéyinka Ọlásùnkànmí ká sáà máa ṣe dáadáa ajókọ bí ẹni kìlọ̀ wa gbogbo ìṣe tí àwa náà mọ fi ń ṣe dáadáa ni o báwa gbọ́n ṣe tún ní gátà nígòyè níwọ̀n bá àwọn táwọn alátìlẹyìn wa ń ṣe sọ́dọ̀ wa àwa náà tún ń ṣe sáwọn sọ́dọ̀ àwọn ẹlòmíín bó ṣe wà nù o torí àmọ́jura wa lọ́ni kìí ṣe ti ọ̀rọ̀ jàkadì kìí ṣe tàṣọ́dún àjura wa lọ àmọ́jura wa lọ́ni ntẹ́yìn lánìí kan tán kan yìí sì níwọ̀ ẹ̀sìn ntẹ́yìn ní ẹlòmíín ò ní ntẹ́yìn ẹlòmíín ní èmi náà ò ní àmọ́jura wa lọ́ni o ntàbá wa ní àjọ mọ̀ pìrọ̀ ara wa lọ́wọ́ lámọ̀ ara wa lọ́wọ́ sókè gbogbo ẹ̀yin alátìlẹyìn wa ojú òní tì yín ojú ètí náà lẹ́ o toró gí nígbà ìlàdí ẹ̀bùn òkú ìmọ́ kiri òkòdélé ẹ̀mọ lọrí ẹ̀mọ bọ̀ọ́rí ikọ́ ìkọ́bálá ikọ́ ìkójú lọ́nà àti ti bó ń ṣe ọlọ́run.

Àwọn tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ ní àárín, àwọn tí wọ́n ń sọ̀rọ̀ gbóhùn sáfẹ́fẹ́ láti ìjẹ̀bú wà ń bí, àwọn tàtẹ̀kọ́ wà lọ́dọ̀ wà ń bí, àwọn tí àti sákí ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá, àwọn látògbómọ̀sọ, àwọn kan ń bẹ láti Bìnì, Bìnì City àbí sí Ìbíní, àwọn Ìbàdàn nílé Olúyọ̀lé, àwọn Tọ̀yọ́ wà ní àárín náà, káàkiri káàkiri bá nu. Àwọn èéfì àìsè tẹ́lẹ̀yàmẹ̀yà, tọ́ bá sàtìlẹ̀, tọ́ bá sàtìní nǹkan lórí tọ́ fẹ́, báwo la

0: kíbọ̀.
1: Alhamdulilayi rabbil alamin. Ọpẹ́ ni fún Ọlọ́run, ọpẹ́ ni fún ẹ̀yin alátìlẹyìn wa. Adúpẹ́ o, a mọ̀ lóore, adúpẹ́ pé òkun o. Torí ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́, bí ọlọ́sà kó ni lẹ́rù lọ́nìí o. Àwọn èyí fi pé ìpéjú dorí àná nù o. Kódà bẹ́ẹ̀ sàánú wa. Kọjá gbogbo ọdún nílẹ̀ yìí ni. A tún mọ ká, a tún mọ update orúkọ yín mọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sàánú wa lọ́wọ́lọ́wọ́ ni. Àwọn èyí pé ìpéjú dorí àná nù. Àwọn èyí pé ìpéjú dorí àná nù. Ẹyin ti Ireland Dublin, ẹ bá ń mówó kíkọ́.

ṣe ẹ gbàgbé pé mo ní abẹ́ treat topic pé bóyá ká legalize corruption ní Nigeria torí kìí ẹ máa wo bóyá kí n kàn yànnàná rẹ̀ tásọ́rẹ́ torí kìí ṣe àwọn tí wọ́n wà nípò aṣáájú nìkan ni corruption wà nínú ẹ̀jẹ̀ wọn gbogbo wa ni àtàwọn ìyá tí ń tarú àtàwọn tí ń ta tomato àtàwọn tí ń ta tẹ àtàwọn tí ń ta petrol àtàwọn tí ń ti po pupa bí wọn ṣe gbá òṣùwọ̀n lẹ́gbẹ̀ẹ́rẹ́ báyá ká kúkú fẹ̀ kan legalize corruption káwá máa manage rẹ̀ ipe ó gbọ́dọ̀ jalè jù báyìí lọ bí wọn bá jalè jù báyìí lọ báyá ká fi mọ pọ́ o. torí ní ìsìn mo sọ̀rọ̀ kan jò ní ẹnu mi àgò mo tún bẹ́ẹ̀ tó yán ní ìsìn mo bẹ́ẹ̀ tó yán ní ìsìn ẹ má bínú sí mi o ẹ má bínú o torí ọ̀rọ̀ tó bá ju èmi lẹ́nu lọ lèmi máa bẹ́ẹ̀ sọ. tí bí ẹ̀sìn bó ṣe gbalẹ̀ tó ní orílẹ̀-èdè nàìjíríà àti muslim àti kírísítẹ́nì wọ́n mọ jíjẹ ẹ̀sìn ní wàbí kókó ní àwa àmọ́yà ní kánkánkán ní ìwọ ọwọ́ wọn ó sì burú ju tejò lọ. àwọn náà lẹ́ẹ̀bàá bí wọ́n ti ń gbé ọmọ ọlọ́mọ ṣẹ́ só àwọn ìwà jìbìtì àwọn lẹ́ẹ̀bàá bí wọ́n ti ń inflate price àwọn sì rèé owó yìí náà ni wọ́n kò lọ mọ́ṣáláṣí inú rẹ̀ náà wọ́n ti ń dá ìdá mẹ́wàá ní sunday inú rẹ̀ náà ti máa ń yọ fíṣẹ̀ bílì láì tí wọ́n sọ pé àwọn ń yọ ṣàká ẹ̀wà gbọ́ níbi owó jìbìtì owó pọmọlẹ́kúnjayé owó owó ẹ̀jẹ̀ gbogbo àwọn náà láfi wá ń ṣẹ̀ sọ́tà láfi là ń ná sí ojú ọ̀nà ọlọ́run a wà tún wá gbé ọ̀rọ̀ ọlọ́run náà lórí bíi hárahárà bíi hárahárà láwà mọ́rí bíi hárahárà a ti mọ̀ yọ ọ̀sọ́jọ́ sọ́lọ́ ẹ̀sìn tó yẹ pé wọ́n import ẹ̀ wá fún wa ni a ti tún wá mọ̀ ju a tún tún ṣe ju àwọn tó ń mú ẹ̀sìn wá gan lọ kódà a tún perfect ẹ̀ ju àwọn tí wọ́n tán mú ẹ̀sìn wá lọ ẹ̀wà gbọ́ níròrí tèmi àwọn kí n sọ pé àwọn torí èmi gan ọwọ́ ọlọ́run mọ́ wa torí ti kálukú náà ní ń bẹ lára rẹ̀ bóyá lẹni tí àwọn tí ó lọ sí ìjọba ọ̀run tí wọ́n lọ fádádísè tí wọ́n lọ ìjọba ọ̀run tí wọ́n bójú rere ọlọ́run padà níjọ́ kẹyìn ní gbéǹde àlòkìyámà bóyá ni wọ́n ju 5% of Nigerians lọ torí gbogbo wa pátápátá tí ò bá sí àánú tọ́lọ́mọ̀ bá fàánú gbà wá wàhálà iná ni o kẹ̀ ọ́ ni o àánú nìkan ló lè mú a escape o àánú ni o ló lè mú a escape o tá a bá rà àánú gbà ni o mò ń wí o torí ìwà ọwọ́ wa èyí tí ò lu jìbìtì tí ò dín òṣùwọ̀n kù a sì máa yan ìyàwó ń yàwó lálẹ̀ agbẹ́sẹ̀lẹ̀ ìyàwó ń yàwó. wàhálà worldwide product lèmi ganan o wọn ń gbọ́ mi lọ́wọ́ ní United Kingdom wọ́n ń gbọ́ mi lọ́wọ́ ní Ireland wọ́n ń gbọ́ mi lọ́wọ́ ní United States of America wọ́n ń gbọ́ mi lọ́wọ́ ní Ghana Benin Republic Ivory Coast Libya international Sukanmi international Yinka ajá àlú ọyọ tí gbó lásán bí ọba rẹranko a sì rábà mi èèyàn dé yín ká pẹ ń bọ bí àwọn erin. àní should we legalize corruption in Nigeria torí ojú òkúkú tó kú ara ò tó lè ó ti di bárakú. wọ́n fún àwọn kan lówó àwọn ìjọ mọ́ṣáláṣí àwọn aṣojú mọ́ṣáláṣí kan wọ́n lọ bá aláàjì kan nílé pé mọ́ṣáláṣí nílò ìrànlọ́wọ́ yín ọba náà ṣe ń sọ pé a nílò ìrànlọ́wọ́ yín nílé iṣẹ́ wa orí fóònù láti ń ṣe programu wa orí fóònù láti ń ṣètò wa àti ìṣẹ́tọ̀ bú súdíò wa a ẹ̀jẹ̀ ń ṣe díẹ̀díẹ̀ ní pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn alátìlẹyìn wa tí má sọ fún yín kó rí bẹ́ẹ̀dì mo jòkó lé nínú yàrá mi báyìí tí mo fi ń ṣètò tí mo ń ṣe lọ́wọ́ yìí. so báwa náà ṣe ń pariwo yìí làwọn náà bá lọ bá aláàjì pé a nílò ìrànlọ́wọ́ ní mọ́ṣáláṣí abẹ́ṣe báyìí aláàjì bá kó 200,000 ká sọ pé 200,000 lọ́ba kó lé ẹnìkan lọ́wọ́ pé kó lọ mọ́ṣáláṣí ò kàn fi ṣe nǹkan sínú mọ́.

0: bẹ́ẹ̀ni o ẹ yà kẹ mú ti ní o níbi tá a bá ti ń ṣàwàdà àwa ti tún máa ń fa kò mú òkun yọ bọ́bá lè pàwàdà lẹ́yìn fẹ́ mú ẹ má wàdà nínú ọ̀rọ̀ mi nínú ètò mi láwọn ẹgbẹ́ kò mú òkun bẹ̀ nìkan ni ẹ fọwọ́ mú kò mú òkun bẹ̀ bó ṣe wà náà nípele ìpele báyìí náà la ṣe é gún.
1: so and so
0: ọyìn abibili abibili àti bẹ́ẹ̀ lọ dẹ́yìn nǹkan tí ò kọ́mọ̀ pẹ́ ń bọ́ bí awo eré. A ní ẹgbẹ́ wa gbówó ẹyẹ wẹjẹ wẹjẹ wá wò sáàrin ara wa ẹ rí pé mo ṣiṣẹ́ iṣẹ́ kí n tó dakọ ni mo jìyà títí n tó jẹ èèyàn mọ́jọ pọ́tọ́ ìtọ́ ìyá ń jọ́ sí wọn tó jẹ́ nkẹ́rù mi dáàfin dẹ́yìn kápẹ́ ń bọ bí àwọn erin ajáàlú ọ̀yọ́ tí ègbó lásán bẹ́mi ọ̀bá rẹ́ran kó máa ṣe rábà mi èèyàn.
1: ẹmí ògbẹ́ wá sọ wá.
0: ẹ ti wọn ẹ dánṣíà ẹ ti wọn.
1: dublin yẹ ṣeun lápẹ́ kàjíwá.
0: ẹ ti ṣeun lẹ́yìn tẹ́ ń gbọ́ mi láti island o ẹ bá mú owó kíkì tí bàtò ń kìyìn o ẹ ti ṣeun àbí ẹ ti ṣeun ní. ẹ ti uk ṣe ẹ ti ṣeun ẹ bá mú owó kíkì.

fọwọ́sowọ́pọ̀ ìkamọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n máa kì í. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Ìbà Unity Forum ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀ ṣọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àti lẹ́yìn odi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀ ṣọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Ìbà Unity Forum ń wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní rà. Ìkan fọwọ́sowọ́pọ̀ ìkan mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n máa kì í. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Ìbà Unity Forum ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀ ṣọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àti lẹ́yìn odi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀ ṣọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Ìbà Unity Forum ń wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọ̀mọ̀ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyinga Ọlásùnkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀pẹ̀. Tèmi náà ní Lásàrò kò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Ìbà Unity Forum ni wọ́n rán mi níṣẹ́. Àánú àná ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá ká ni lára ń là á dìkú ijó. Àti wípé àjíṣe bí ọ̀yọ́ là á rí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: Àjíṣebí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ti ṣe bí bàbá ẹni pọ̀kan.
1: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájíṣebí Ọ̀yọ́ online radio.
2: Nítorí Páwọn Island pọ̀ lórí ètò lálẹ́ tí ń gbọ́ mi lọ́wọ́.
3: Ọjíbá.
2: Ẹnìkan náà ti tún jẹ́ ìwọ láti orílẹ̀ èdè Germany.
3: Dublin láàyè àlàbí ọkún lẹ́kúnlẹ́.
2: A ní sí ká legalize corruption ní Nàìjíríà yín èèyàn mi.
3: Nàìjíríà
2: ojú òkúkú tó kú ara ò tó le.
3: À ń bọ̀ nínú Island.
2: Àkúkú mọ kíní ìlọ́ràn.
3: Erin la mọ.
2: Gbogbo wa àtẹni tó lọ sùkú àtẹni tí ò lọ. Àtẹni tó kà wá àtẹni tí ò kà.
3: Ó ṣe wọlé.
2: Ó lójú iye àwọn tí wọ́n corrupt nínú wa. Èyí tí ò sì ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ìwà àbàjẹ́ ni. À ń dalẹ̀ sójú àgbàrá ni, à ń yàgbẹ́ sójú àgbàrá ni. Ẹ ti ẹ̀ gbọ́ná, kéèyàn máa kọ́ odidi ilé, kọ́ mọ́ wàá bọ́jẹ̀tì, kọ́ mọ́ plan tọ́lẹ̀tì mọ́. Níbo lọ fẹ́ mọ yàgbẹ́ sísọ fẹ́ mọ jù pé orí páànù ni. Àwọn ìwà àbàjẹ́ lóríṣiríṣi ló kún ọwọ́ wa ní
3: àárín.
2: Gbogbo àwọn tọ́pìkì tí mo padà máa treat lẹ́yọ kọ̀ọ̀kan nu ní fídíò, both video and audio, tí ó wà ní audio visual. Tọ́lọ́run bá ti ní ká ṣe tán.
3: A ti gbé sí.
2: Pé bí ò bá sì ti ṣe tán náà, báyà ṣe tá ẹ̀díìtì ẹ̀ mọ́ra àwọn bá ṣe máa ń ṣe tẹ́lẹ̀ náà ni.
3: Wọ́n lẹ lọ́wọ́ lápò gidi gan.
2: Ọpẹ́lọpẹ́ tẹkinọ́lọ́jì lára wa.
3: Fájì ní bí ó.
2: Ṣẹ́yìn mọ̀ pé ìkànnì tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí, ó rí fóònù náà lẹ ti ń gbọ́ mi tí mo ti ń já lálálálá
3: báyìí.
2: Torí pé tẹkinọ́lọ́jì advancement náà ní ràn á lọ́wọ́. Iná bí mo ń sọ làwọn bàbá wa bí mo ní àìlápálàdá òmù.

gbogbo àwọn tí ràn wá lọ́wọ́ tàbá rántí dákọ yín Abdulrahman Abubasit àbú mi dáadáa ọmọ mi dáadáa ní mo bá wa ṣe graphic design graphic work kí wá. Bí ká ṣe logo ká ṣe bánà àwọn tí wọ́n ṣe program nkankan onímọ̀ wá design rẹ̀ ṣùgbọ́n ló má tẹ̀ èké mi gangan ni mò ń jẹ́bẹ̀ ẹ bá ti dọ̀rọ̀ fídíò mi náà mo máa edit gbogbo ẹ̀ tí wọ́n máa ń ṣe gbogbo ẹ̀ síra wọn. Ẹyẹ tó máa polówó fún yín o bẹ́ẹ̀ bá ní bẹ́ẹ̀dì tẹ́ẹ̀bẹ́ sọjọ́ bí irú orin bẹ́ẹ̀dì tẹ́ẹ̀ gbọ́lẹ̀ kan àwa lásẹ̀ o. Àwa lásẹ̀ o èmi àtòkun lọ́lá fún láyọ̀ lásùkàn mi. Lásẹ̀ o ẹ pè wá ẹ gbé fún àbáyín sí. Bẹ́ẹ̀ bá lè jẹ́ kọ́ jẹ́ pé fọ́tò ẹni tẹ́ẹ̀fẹ́ kí nìkan náà lẹ́fẹ́ ká báyín mix pẹ̀lú orin tó bá wù yín àbáyín mix rẹ̀ mọ́ra wọn. Lówó tá sọ́rẹ́ tí ògún pa Yorùbá ṣe máa ń ṣinú. Ẹ dákun ẹ gbéṣẹ́ fún wa. Ebi ò ní pa yín o ẹ gbéṣẹ́ fún wa Nàìjíríà ọ̀rọ̀ gbọ́ lọ́wọ́lọ́wọ́ tá à ń wá yìí o. Tẹ́ ẹ bá ti fẹ́ káwa náà di dàkudà ẹ máa gbéṣẹ́ fún wa. Ẹ gbéṣẹ́ fún wa o. Ẹ ti gbé ẹ gbéṣẹ́ fún wa. Ẹ gbéṣẹ́ fún wa. A máa ń ṣe birthday song a ń ṣe jingle kò sí ìta ìṣe. Tẹ bá ń gbọ́ sẹ̀ ń gbọ́ bó ṣe ń jà lálá lálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣẹ́bí Ọ̀yọ́ gbogbo ẹ̀ àṣepọ̀.

torí àwọn èèyàn wa àwọn wèrè yìí wọ́n ti improvise àwọn èèyàn wa tó jẹ́ pé wà láìtàláì torí 200 àpò kan owó tí ò tó ra oúnjẹ fún ọmọ kékeré lójúmọ́ tí ò tó jẹun torí àpò kan wà láì ẹlòmíì yóò dìbò ọjọ́ ọ̀la rẹ̀ dànù fún ẹni tí ó jí owó kó lọ torí àpò kan 200 naira lẹ́lòmíì ò fi ta fútsọ̀ ní òbí ta ọjọ́ iwájú òun àtàwọn ọmọ rẹ̀ àti ìrandínà rẹ̀ wọ́n ti mortgage almost the future of the next generation and the generation yet unborn. Owó yíyá lójoojúmọ́ ní níbo ni wọ́n ń kó sí níbo ló wà níbo lówó ọ̀hún wà. Àánú yín ò ṣe mí ẹ mọ́ dìbò ẹ mọ́ sòṣèlú. Ntí máa wá ń dùn mí ni pé pẹ́lẹ́sẹ̀ bá wá ń jí ìyàwó lòdòdó náà máa ń bá wọn pín bẹ̀. Àtàwọn tá a dìbò fáwọn èèyàn gidi àtàwọn tí wọ́n dì fáwọn tó kú tí wọ́n gbádùn yìí gbogbo wa lórí ẹjọ́ máa ń ta papọ̀ kì í dẹ́nì kankan sí o bẹ́ẹ̀ náà lẹ̀rọ̀ pọ̀ tán náà ń pọ̀ páṣẹ yọ́ta balẹ̀ yọ́ta bóko ni o. ẹ dákun ẹ máa fọ̀rọ̀ dẹ́kin àwọn èèyàn tẹ́ máa ń tọrọ owó lọ́wọ́ yín lé tẹ́ ẹ bá fẹ́ fún wọn lówó ẹ gbá wọn lọ́rọ̀ ẹ sọ̀rọ̀ sí wọn níbi wọn ó ti gbọ́ kí làákàyè wọn lè bọ̀ sípò torí mílíìkì torí ráìsì agolo mẹ́ta agolo méjì tí ò tó èmi gan jẹ lójúmọ́ tí ò táàbúrò mi jẹ lójúmọ́ tí ò tọmọ tí ń gbé lọ́dọ̀ mi jẹ lójúmọ́ ni wọ́n sì mortgage fútsọ̀ gbogbo wa papọ̀ bólódòdó bá wá bẹ́lẹ́sẹ̀ bá wá ń jìyà olódòdó wa náà mọ̀ bá wọn pín bẹ̀ ẹ dákun ẹ mọ̀ bá wọ̀nyẹn wa sọ̀rọ̀ níbi tí a ti ń gbọ́ àbí ṣé ká legalize corruption gẹ́gẹ́ bí àkòrí ọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀.

0: ani se ka legalize corruption ka gugu jo mo pe gugu wa kuku gbadun tele
1: do jo ani se ko lami o se wole o
0: e ti o ti depo oselu tori pe ko ti riwa lepo to na ti le ji owo o na le ma bi iru enu mi na iru emi temi na nsoro yi enu mi dore berefe mo je mo pe mo je je pe mo trust ara mi to some extent sugbon gba ti na ba to wa ni position agbara ni to mo boya boya mi na o le wa bu ni paso se kon nu orin ko ni te ba fe mo wa ta le ka o e je ko wo de o ki buriji ya pa tun gba àmọ́ níṣẹ̀ yìí o ìwo ní wà ní ó mọ̀ wù ṣùgbọ́n àwọn àmọ́ bá fọwọ́ ránṣẹ́ wọ́n fọwọ́ fún àwọn agbéká fún ìyàwó àmọ́ ń bí jíṣẹ́ o mo ti ẹ̀ trust ara mi to some extent mo trust ara mi dáadáa ṣùgbọ́n lára àwọn tá àwa tá a máa ń criticize ìjọba tá a máa ń sọ ilé tá a máa ń sọ ọ̀hún olójú èèyàn rí náà nínú gbogbo wa gẹ́gẹ́ bí orin ìjálàkà tá a máa ń kọ. Kò sẹ́ni tí ewu àbá jẹ́ bójú bá ti dá ẹni aláwùrà àbí bá pàtí ẹ̀ mọ́lẹ̀ èèyàn rè é nínú gbogbo wa Adéyinka lè èmi ń jẹ́ Papin lè èmi ń jẹ́ Balẹ̀ fìlà.

Ale yin eyan temi te wa ni lu oba. Eyin te mo pe teyan ba fe jeun. Se bi ba ti pa yan daada. Teyan wa ri enikan ti to fe fun yin lo nje, to fe fun yan lo nje. Te pe o je wa lodo re, ta ti mo pe odo re ni je ini je mu wa wa o. Ko si nkan to fe ba wa so lasiko te bi pa wa ta fe gba nkan lowo re ta ni gbo. E mo si mo pe gogo ala ni awon ta wa loke ile okere tabi awon tan wa Nigeria na tori won gbo mi lowo Nigeria na dada awon tan wa Nigeria na to je pe Olorun gbe owo yin soke die eh eh lara awon tan ma ntabo yi tan ma nso bonu yi tan ma choose laarin two devils yi tan ni le divo fun enikan won ni divo fodo won ni tori pe ko ni wole e da ko e ma fi oro dekin ori wa gori gori nta oba yi so ri pe bi ni npo yi a ma je ko oyo leni a je ko le sise ni so won bi won na gbinaju won sise sugba policy awon tan wa ni joba ni affect re yi o ni affect gbogbo wa yi o ni o je kan to lo suku to kawe orise o eh lo so gbogbo awon omo birin tan lo lewe lo so won da se wo san gan o ale won ma nwe o eh ale won ma nwe o tan ba ni paro ninu won ma ndo ah, ẹ wọn agba mi o ẹ wọn ẹ fi àwàdà tí wọn ṣe ń lẹ o ẹ fi ti pé dáa pé mi ò serious tẹlẹ ṣùgbọ́n ẹ di òṣìṣẹ́ ìṣe òdodo ọ̀rọ̀ tí wọn sọ ń bẹ̀ mú ni ẹ dákun torí ọlọ́run ẹ̀hẹ̀n kí ẹ bá ti ní pàrọ̀ nínú yín máa ń lò sọ̀rọ̀ kí ọba ti tẹ̀ lọ́kùnrin jáde o lè ró oúnjẹ jẹ́ o ìwọ bó bá lu jìbìtì bó o ṣe kàwé tó tó oníṣẹ́ lọ́wọ́ tó bí ọba lu jìbìtì kò sí nǹkan kan fún ọ aláta àràgbóná lọ mọ bá kiri torí pé ìdìbò fún àwọn èèyàn tó gidi tó jẹ́ gidi ni o àwọn o ìdìbò fáwọn tí wọn lọpọlọ tí wọn lè tán lè tún lù ṣe ni o ẹ má ń choose láàrin two devils ni o ẹni lè wò pé ẹni yìí tó ní nǹkan tó lè ṣe fún lù ẹyin torí ẹtún fọrọ gbá wọn lórí débi pé ṣe bí wọn tiẹ ṣe bọ ọmọ ìyá mi nínú ẹsìn ni wọn máa ń dìbò fún gbogbo ọmọ ìyá rẹ tó ṣe ń dìbò fún nínú ẹsìn látijọ yìí owó ló débẹ tí ò jí owó kó owó ló débẹ tí ò kówó jẹ èwo ló ṣe dáadáa fún lù nínú wọn ọmọ ìyá rẹ nínú ẹsìn ẹ dìbò fún kíní kan báyìí ni ẹdìbò fún muslim ni ẹdìbò fún kristiani ni ẹdìbò fún ṣébi ilẹ̀ ń bá káàkiri àti pásítọ̀ àti lèmọ́mù tó ti ń débẹ̀ ewo ni òkówó jẹ àwọn ẹran tí wọn máa ń sunkún ìyà ẹkún burúkú wọn máa sunkún rédérédé tí wọn bá ń wàásù lórí púpìtì báyìí ẹfì bí èèyàn ọlọrun tán tí wọn bá bẹ̀rẹ̀ sí ní sunkún ìyà ẹkún òfò tí wọn ayé wa sùn tí wọn bá bẹ̀rẹ̀ sí ní sun ẹkún òsì ẹkún rádaràda ẹkún burúkú ẹrù bí èèyàn ọlọrun tán ni ìwà tí oró ti ń bẹ nínú wọn ó sì ju ta kékeré lọ ó ju tejo lọ ẹyìn ẹ wàá sọ̀rọ̀ sí wọn pé àwọn ọmọ ìyá rẹ nínú ẹsìn tèmi bá tọba tó ń dìbò fọmọ ìyá rẹ burúkú kan tó wò pé séléyìí ní nǹkan tí ó ṣe fún lù ú tó dìbò fọmọ ìyá rẹ burúkú kan nínú ẹsìn tí ò tún lù ú ṣe tó bà lù jẹ sí má dọdọ mi tọrọ owó ní nẹẹsì kínní o láftà kínní o kò sí owó kankan fún ọ ò lè wá sọńdó ló burúkú.

owó yahoo yìí owó yahoo yahoo owó yahoo ni a ń kó lọ mọ́sálásí kó lọ ṣọ́ọ̀sì ní ìṣẹ́jú dájà mẹ́wàá àwọn aláàfáà náà àwọn pító wọn wà lọ bá wọn ṣàdúrà sílé tán fowó jìbìtì kọ́ àwọn agbọ́mọ ọlọ́mọ sẹ́sọ ojoojúmọ́ ẹ̀rẹ́ lè rọ́ṣẹ̀ kan obìnrin kọ́mọ obìnrin ọmọ sọnù tọ́mọ̀ sọ fún àwọn ọmọ kan ibi tá àjọba nàìjíríà jẹ́ dénú.

07068874274 lẹ́lẹ̀ pè mí sí ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti orílẹ̀-èdè Nàìjíríà. Bọ́yá ẹ fẹ́ dá sí ẹ̀yin náà fẹ́ dá sí tí àyàn kójú kẹ̀ rí nǹkan. Èmi ní bọ́yá kẹ̀ jẹ́ legalize corruption. A padà tún ṣe ní Facebook Live náà táwọn èèyàn ọmọ wò wá tí wọ́n mọ kọ́mẹ́ǹtì. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ náà ẹ lè send èsì yín sórí WhatsApp mi pẹ̀lú nọ́mbà kan náà ní text message. Tàbí kẹ́ ẹ pè ní orí normal call sórí 07068874274. Àsìkò òdìbò míì ní tó ń bọ̀ yìí o. Àwọn ajẹlójú onlékọ́lẹ̀ tó ti ń gbé lórí gẹ̀gẹ̀gẹ̀ bí àwọn ògbúùkú olè, àwọn known thieves, àwọn kọ́lẹ̀ tó ti ń gbé lórí gẹ̀gẹ̀gẹ̀ bí báwọn nìkan náà lè ṣe àwọn nìkan wọ́n lè tún Nàìjíríà ṣe. Tí wọ́n máa ń pe olè, ẹ pe olè wájà. Ẹ tún pe òkèlè, ẹ pe olè. Ẹ pe olè, ẹ tún fẹ́ pe olè wájà. Ẹni tó ń gbìyànjú, ẹni tó ń tẹ́ráì, ẹni tó ń ṣe làkà, ẹni tó ń làkàkà láti tún polè wájà. Ẹni tó ń ṣe làlà kókó fẹ̀fẹ̀. Ẹni tó ń gbé àwọn olè lórí. Àwọn olè tó yẹ pé tamade ìjọba tán báyìí gbogbo government properties náà máa ń tọ́ọ̀nù sí private property títí wọn. Ẹ dáwọn mọ̀ bí ṣe bẹ́ẹ̀ mọ̀ wọ́n. Ẹ mọ̀ wọ́n. Àwọn ni mẹ̀sáyà yín só lè ni mẹ̀sáyà yín. Ẹnìkan sọ ń bẹ ó ní kò sẹ́ni tọ́lọ́ ò lè lọ. Kò sẹ́ni tọ́lọ́ ò lè lọ. Ẹyin tọ́lọ́ ò lè ṣe. Kò sí tọ́lọ́ ò lè ṣe. Àmọ́ nǹkan tó lè ṣe tí ò ní ṣe ọ̀pọ̀ ju tó lè ṣe tí ó ṣe lọ. Ní tó lè ṣe tí ò ní ṣe. Torí ẹ̀ ló fi fún wa lọ́pọ̀lọ́. Tọ́lọ́ bá bá wa sọ̀rọ̀ dáyè kan nínú Kùránì. Yóò tún ní àfàlàtà kìlùm. Sẹ́yìn ṣe làákà yìí ni. Ẹgbẹ́ kinní yìí sínú rò rí. Ẹyin stupid people yìí, ẹyin dèdè rìn yìí. Ẹ̀yin rọ ọpọlọ, ẹ̀yin lọpọlọ yín ni. Ẹ ronú.

kí la gbìn tí ó wù torí ọlọ́run kí ni nǹkan tá a ṣe tá a ṣe tó ń jẹ wá fi wọn gógógógó báyìí ẹ mọ gbọ àtúnṣe pé tó bá torí bá àwọn import àwọn kan ẹ mọ gbọ wọn ń sọ nísìn wọn ń lé sí a ti Dangote refinery bá ti tún bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ epo wàlẹ̀ petrol wàlẹ̀ ẹ mọ tanra yín mo yín mú sí yín sùkẹ̀ Dangote ṣé ọ máa ṣe cement ní Nàìjíríà njẹ́ olè ti import cement wọn ṣe bí Nàìjíríà náà ti ṣe cement kí ló dé tí cement fi gbówó lórí gẹ́gẹ́gẹ́ 4,300 naira ní ara ní last week ní ìṣojú omi 4,300 naira ní cement tá n ṣe ní Nàìjíríà ẹ mọ wá mo yín mú sí dánmá ní Dangote refineries ní òmù kẹpọ wálẹ̀ nígbà táwọn wèrè tán wà ní àwọn wèrè àwọn tí wọn lọpọlọ tán wà ní agbọn ìjánu ìjọba wa tí wọn mọ policy wọn kí n checkmate àwọn pípò yìí wọn kálukú ń ṣe tó wù ni kálukú ń ṣe tí wọn ni kó ń kó jabele ni ìtọ́ bá wù kálukú ní ntajà kò sí consumer protection unit kankan bẹ́ẹ̀ bá lòdù káàdì bí ọba wọlé báyìí lòdù ẹ̀ forí ara yín kò wọlé forí ara yín nu kò sáwọn kankan tọ́jẹ́ ka ìjọba tí ó jà fún yín pé network yìí o kí ló gbá ẹ mú tani ibi lòdù káàdì tó sanwó rẹ̀ tí ò wọlé kò sáwọn kankan tán checkmate tí wọn tán bá ti fún wọn lówó báyìí àwọn tán wà ní kíní yìí ẹ wá wọn á sọ kíní ọlọ́run ti fún wa ní natural resources stable better lives each and every one of us nígbà tí nǹkan ojú òtún ti là tó báyìí wọn mọ bàbá mi Bashiru bàbá mi Fatai Lamidi a jọ sọ̀rọ̀ at length níjọ́ òní nígbà tí bàbá fi lọ ìlú Èbó nígbà tí wọn ti ní bí ọdún táìsẹ̀ ń bí àwa ní 30 years ago tí bàbá fi lọ America tí bàbá ṣàlàyé wípé àti lọ Amẹ́ríkà ò lè kankan báyìí nígbà ọ̀hún ó sọ yìí bá ọbẹ̀ lọ United Kingdom wọ́n máa ń sùn wàrà ní gbogbo ìgbà tí Nàìjíríà ẹsẹ̀ gbòmìnira wọ́n máa ń fẹ́ kán wá bẹ̀ nítorí owó ń bẹ wọ́n mọ̀ pé owó kòkó ń bẹ owó gbogbo everything is bare nígbà yẹn ní ìsìnkọ́ ẹ mọyì millions billions of naira billions of dollars táwọn èèyàn wa tán ń wò sí ní US embassy wọ́n máa gba kẹ́nàkù visa wọ́n dé bẹ̀ báyìí wọ́n ṣe pálí wọn ni wọ́n ní jẹ́ kí wọ́n lọ wọ́n ní wọ́n decline request wọn wọ́n ẹ̀bẹ̀ kí n refund owó wọn ṣé mọye billions millions of dollars tó ń sọnù lójúmọ́ bẹ́ẹ̀ bá lọ sí kẹ́síntì àdúgbò náà pé àdúgbò ń lẹ́kọ̀ọ́ tán ti máa ń lọ ṣe interview fún American visa kínní wọ́n ní bẹ́ẹ̀ sì báwọn èèyàn bẹ̀ ni army ti ẹ̀fẹ́ sọ bẹ̀ dílé àtàárọ̀ kùtùkùtù àtàlẹ́lẹ̀ báwọn èèyàn bẹ̀ ẹlòmíì ó ti wẹsẹ̀ wá lóríṣiríṣi ni pàfóòmù lóríṣiríṣi ni nígbàtí nàìjíríà ò dá ni o àwọn kọ́ńtì tán gbádùn tí orílẹ̀-èdè wọn dá wọn fẹ́ẹ̀ lè mọ fún wọn ní físà lọ́fẹ̀ẹ́.

0: pẹ̀lú gbogbo àwọn foreign country foreign currency yẹn.
1: Ẹ gbọ́dọ̀ já wo.
0: A ní owó ṣekú tọnu kọ́
2: ni
0: tó wá máa ń jù lọ tí máa ń dáṣẹ̀ rí àfúngbà. Báyà gan lówó ohun òsì tó ní Fàlù jówó wa lọ ní ìsìn. Pàláì, Nigerian has practically gone to dog. If you are not earning hard currency, as in foreign currency, if you are not earning in dollars or pounds, sterling, tọ̀ ń gbà owó rádaràdà owó Nigeria.

0: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọ̀yọ́ online radio.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebíọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajísebíọ̀yọ́ làárí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari, Oyo ni se bi ba beni kokan.
3: Ajisebi Oyo laari, Oyo ni se bi ba beni.
1: Ha, mimo lọlọrun ba.

0: wa lai won ti join wa lati orilede Morocco na e se o lati orilede Morocco a ma riri yin eyin ti ala ti United States eyin ti ala ti Canada a ma riri yin o eyin ti ala ti orilede Germany ten gbo wa lojo juma eyin ti ala ti Ireland lati United Kingdom lati Benin lati Libya
1: emi na
0: lati Ghana kakire agba nla aye eyin ti ala orilede Nigeria na adupe lowo yin o adeyin mi ka olasukan mi le mi nde pa pin ti se ba le fila olasukan mi ka sa ma se daada ajo ko bi eni kilo wa aja lo oyo ti gbo lasan pe mi o ba re ranko ma se gba mi oro jenu ohun mo sun tan enu mi tun se uye uye uye
2: iwo ni eko la eko bo eko agbara iwo ni kon
0: awa lorilede Nigeria la wa religious ju te ba n wa lara awon orilede ti masalasi ati sauce po si julo Nigeria ni yo ma gbe bi ipo kini abi ipo keji nbe o sugbon sibe sibe wa nko bo ni wa owo wa bo ni ise ati ise owo wa baba be edibo e ma gbo ma iya mi ni e ma gbo omo iya mi ninu esin edibo fo ma iya yin ninu esin o e support omo iya yin ninu esin edibo fo ma iya yin o edibo fun peteru edibo basic edibo fun ramani abdurrahmani abdurrahmani isi ni omo ma ẹni tí èjẹ bí èmi náà mo ṣe gbé ọkọ kìí tí mo ṣe gbé ọkọ ẹ̀sìn mi pamọ́ yìí táwọn mi ò ṣe mọ̀ bóyá muslim ni mi àbí christian mi àbí babaláwo tí mo ṣe gbé pamọ́ yìí tó jẹ́ rírì mi ó ṣe bẹ́ẹ̀ dé wípé káwọn kan wọ́n máa lọ fi pé radio station yìí belong sí ẹ̀sìn àwọn kò belong sí ẹ̀sìn kankan gbogbo ẹ̀sìn lèmi ń ṣe o lèmi ń support o ni o jẹ́ ń gbé orúkọ ẹ̀sìn mi pamọ́ ni o jẹ́ ń jẹ́ káwọn èèyàn ọmọ ẹ̀sìn tẹ́mi ń ṣe gbogbo ẹ̀sìn lọ́dọ̀ mi bẹ̀bá ti ń gbọ́ odù falẹ̀ mọ́ gbẹ́sẹ̀ bíbélì lẹ́tùn máa gbọ́ kùránì lọ́dọ̀ mi ọ̀rọ̀ mi ò yé yín àwọn tó bá mọ̀ mí délédélé ọmọ ọmọ ẹ̀sìn tí mo belong sí ṣùgbọ́n mẹ́ta lọ́kan lè mí aláàjì pa ètò olúwo kékeré yín rèé Adéyinka Kásámà ṣe dáadáa tí mò ń bá bọ̀ àwa orílẹ̀-èdè wa lẹ́sìn ló ti múmúláyà àwọn èèyàn jù àwọn ẹni máa ń gbé ọlọ́run níjà tí wọ́n ti wò ó pé ọ̀lẹ́ lọ́lọ́run kò lè gbé ara rẹ̀ níjà wọ́n tún wọ́n ń wò nínú ròrí wọn pé ọlọ́run máa ń ti ń ṣe tó fi dá gbogbo wa pé kí ẹ̀sìn wa kọ́mọ́jọra wọn kí àwọ̀ wa kọ́mọ́jọra wọn kéde wa kọ́mọ́jọra wọn lẹ́nu wọn nínú ròrí wọn wọ́n lé ọlọ́run máa ti ń ṣe àbí kí gbogbo àwọn ni wọ́n fẹ́ kọ̀rẹ́tì notion yẹn ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé dẹlẹ́sìn kan ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé di elédè kan àwọn dẹ̀dẹ̀rìn gírúbú àwọn dẹ̀dẹ̀rìn pálí máa jìjà ẹ̀sìn máa gbé ọlọ́run níjà àwọn ẹ̀hàn ni èyí tó kàn wọ́n tọ́yẹ wọ́n rán wọn àrán o ẹ̀ẹ́ni sì gbọ́ wọn ẹ̀ẹ́ni bá wọn mi wọ́n ti ń criticize ìjọba nígbà wọn ti jẹ dòdò tára tẹnu wọn ò fi lè sọ dodo tẹnu wọn fi kò dodo ṣùgbọ́n wa a ya balẹ̀ ya bókè ya gigoko ya pa everybody god damn it béèyàn bá súre fún yín tí ò ṣẹ́ bí ọ̀rọ̀ ọ̀gá mi Adégbèǹga Adébóyè blessed memory ó ní béèyàn bá súre fún yín tí ò ṣẹ́ bọ́rọ̀ bá wá ṣẹlẹ̀ tó képe bọ́lẹ̀ ẹ̀yin mú sí kẹfì fún mẹ́rin lálẹ́ ẹ pé get out ẹ pé get lost ẹ pé go to places ẹ kẹrin ẹ pé god demo tiẹ láì ẹyin tó tún sọ àní béèyàn bá súre fún yín tí ò ṣẹ́ tọ́rọ̀ bá wá balẹ̀ tó képe bọ́lẹ̀ ẹyin mú sí kẹfì fún mẹ́rin lálẹ́ ẹ pé get out ẹ tó pé get lost ẹ pé go to places ẹ kẹrin ẹ pé god demo tiẹ láì ọlọ́run nìkan lọ́ba o àwa nígbàgbọ́ pọ́ lọ ń bẹ o a tún gbàgbọ́ pé ayé náà ń bẹ èèyàn wà. ẹyin kọ̀ọ̀kan sí agbára kan tó tó agbára ọlọ́run lódìmọ̀rẹ́ wàlà haúlá wàlà kò wátá ìlà abẹ́là àlè ilẹ̀ àṣẹ. ọwọ́ ọlọ́run là wá wà o ọlọ́run lónìkan pẹ̀ mí ti à lọ́wọ́ wàlá yìí tó bá ṣeé ṣe fún wa ni wọn ó ti pa wá dànù tipẹ́tipẹ́ o ṣùgbọ́n ọlọ́run ní ń sọ wa o ọlọ́run ní ń pa àlọ́ àti àbà wa mọ̀ nínú ewu gbogbo máa sọ à máa pa wá mọ́ nítorí pé ọba tí ń pa ísírẹ́lì mọ́ ìsùn bẹ́ẹ̀ ni kì í tó gbé oba tin pa wa mo ni lu oyo isun be ni ki to be ki to gbe o inira sleep no slumber iso olorun oba abo re to ni gba to da yo jo ma wa lori emi ati dipi agogo wa o teyin na ba fe da seto kin to ma lo kin to ma dagbe tori ke mo ti wa seto ti pe lo je ki ma se late kan be ki je gbadun mi daada be mo se gbadun ti Tell them I'm saying that on canvas, Lori Terenas. Any book, any cake, and better than me, then. I didn't got to get serious.

gbogbo ọmọ ìyá wa tán dìbò fún wèrè kan wèrè kan gọ́vnà wèrè kan olóbùkù gbogbo gọ́vnà wèrè kan ní nọ́ọ̀tì lọ́hùn ẹ má bínú pẹ̀lú choice of words mi o torí mo mọ̀ pé wọ́n regulate radio station eléyìí private radio station online dẹ̀ ni ló jẹ́ nílé máa sọ̀rọ̀ bó ṣe wù mí láyé pé ibi táwọn NBC ó ti mọ tí wọ́n ti máa ṣe inú ìjẹ́ kèmí ó ti lọ pé ká lọ máa ṣètò lórí kíní lórí mi ò mọ bá a ṣe ń fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú pé ká lọ ra time sórí àwọn normal terrestrial radio station yẹn bó oníṣẹ́ a máa fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú bó láti máa ṣe entertainment program nìkan tá à ní sọ̀rọ̀ nípa ìlú politics a sọ̀rọ̀ nípa òṣèlú a fi bá aráàlú wí a bájọba wí aráàlú ń ṣe tí ò dá sọ agbékonko lójú ọlọ́rọ̀ a sọ ló ẹni tó ṣèlú náà ń ṣe tí ò dá sọ sójú wọn ní òjẹ́ káwọn lè torí wọn ní bá wà láyé láti máa ṣe bó ṣe wà ní gbogbo àwọn kíní kíní bọ̀ wá ń bá bọ̀. Gọ́vnà kan nílẹ̀ Hausa lọ́hùn ní oríta tọ́ yẹ kí roundabout oríta roundabout tọ́nà yìí fún báyìí bàbá wèrè ní máa yìí ṣá ní oríta tí roundabout wà tọ́lọ gbé mọ́ṣáláṣí tí ò bá ti gbórí èèyàn ti dàrú àwọn táwọn àjọ jẹ́ kínní ọmọ ìyá wa nínú ẹ̀sìn wọ́n máa gbógo fún ni wọ́n máa sáwọ́dà rẹ̀ ní àwọn tí ò bá ní làákà ẹ̀ tọ́pọ̀lọ́ wọn ti jòrò tán yányán wọ́n máa gbógo fún ni nínú mọ́ṣáláṣí àbí kínní mọ́ ìyẹn lọ ń kọ́ mọ́ọ̀sì sí roundabout tí ọkọ̀ ń gbà yípo tí ọkọ̀ ń gbà yípo tẹ bá fẹ́ sọ̀kalẹ̀ báyẹn sọ̀kalẹ̀ sáàrin ọ̀nà ni ṣáàpé wèrè ń jẹun lórí irú eléyìí bá wọn ṣáàpé kò yẹ ká sẹ́nu kù sọ̀rọ̀ sí wèrè eléyìí bá wọn pé orí eléyìí ti burú yányán ni roundabout tọkàn yípo láàrin ọ̀nà lóríta àwa lọ gbé mọ́ṣáláṣí síbẹ̀ àwọn àáfà àti àwọn kínní lè má mú wọn wà má wọn àgbádùn ní nàìjíríà lẹ́yìn ká bá gbé ọmọ ìyá mi nínú ẹ̀sìn kan wèrè ń dó wèrè kan dọ́dọ̀ mi kì í ṣe pé fún ni o.

fún ìdí èyí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ìdí ẹyin èèyàn wa tẹ wà nílé òkèrè àwọn tẹ wà nàìjíríà tẹ bá tọrọ owó lọwọ yín tẹ bá wò pé ẹni èyí. Ẹ mọ́ bínú jàre network lọ́jà tíntín tẹ bá wò pé ẹni èyí ó deserve kẹ́ ẹ sàánú fún torówó yín ni ẹ ń ṣiṣẹ́ rówó yín ni o ní ká ẹ tó sàánú fún rú wọn ẹni tẹ bá wò pé ìyá ìtí ìjẹ ni ìyá rẹ tán. Tí ń sún sọ̀pọ̀tì àwọn aládáradá tí ò ní làákàyèdè wípé à á sọ̀pọ̀tì èèyàn ni ẹni tí ò bá ti ní ẹyìn tí ẹ̀ tún ṣe báyìí ẹni tí ò bá ti ní photos card tó lóun ò ní photos card tí ò sì ṣe akitiyan láti gba photos card tí ò ní jẹ́ ní reason láti má ní photos card bóyá sọnù ni bóyá wọ́n jí gbé ni. Ẹ mọ́ fún rú wọn ẹ mọ́ sàánú rú wọn bẹ́ẹ̀ mọ́ o torí Nàìjíríà ò lè ṣàdédé dá o. Àdúrà tá à ń ṣe a máa jẹ́ kọ́lọ́hún ọ̀gbàdúrà ni Nàìjíríà dà ọlọ́run fún wa ní gbogbo nǹkan tá a lè fi tún Nàìjíríà ṣe. Ọ̀pọ̀ ló ń bẹ̀ ibi jìbìtì là ń lò ó sí ni. Resources ń bẹ tá a fi lè tún Nàìjíríà ṣe tí ó tún dáa ju Mecca àti Dubai lọ tí ó dáa ju America lọ. Ṣùgbọ́n ńkọ́ servicenes ìmọ́tàrí ẹni nìkan ni kálukú wa ń bá káàkiri nínú òjò dá o. Sọ́lọ̀ wa ni ó wà á ṣe nǹkan tá a lè ṣe fún ara wa fún wa. Sọ́lọ̀ ní bá wọn ṣe ní Saudi ní bá wọn ṣe ní Dubai. Àbáwẹ́ Ọlọ́run àbí àwọn leaders ibẹ̀ wọ́n wà selfless àbí wọ́n ṣe máa ń pè mo ti fẹ́ fi ṣe ìbòsọ ẹ̀yìn lọ sùkúrò lówó ẹ̀ má bínú jàre. Wọ́n wà service wọ́n wà selfless àdúgbò lé ṣe selfless náà ni ẹ̀yìn lọ sùkúrò lówó ni o báyìí bàtà ìbá ń délé tó bá ń gbọ́ mímí ni wọ́n bá ti yá ni.

0: opopo Mecca maroro opopo Dubai maroro awon mo be ni won tun se o Dubai ni se won depend lori epo mo won ti le epo won ti maximize resources yen de bi pe won ti fi owo re won ti fi tun ilu se to pe awon kan tan wa fi build in gankan ni wa mu owo wa o de mu wa gan o tun ju owo epo ti won bi tan ni bi owo epo lo won depend lori epo mo lodo ti ọrọ̀ ajé orísìírísìí ní mẹ́mbẹ̀ àwọn ọlọ́rin politician yín bí wọ́n bá jí owó kó ń bí wọ́n bá ṣe wedding fọmọ wọn ibẹ̀ wọ́n ń sá lọ ṣe rántí ijó ní tí Atiku Abubakar tó bá ṣe wedding fọmọ rẹ̀ ṣe mọ̀ pé Dubai ló kó wọn lọ wọ́n ṣe nàìjíríà wedding mọ́ Nàìjíríà bí ọ̀rọ̀ kan tí wọ́n associate mọ́ Putin the president of Russia Russian Federation wọ́n associate ẹ̀ mọ́ bóyá òun lónìí bóyá òun kọ́ ló sọ ti wọ́n ní pé
1: wọ́n ṣe kó padà nílé fún ọkọ̀.
0: Africa is the burial ground for rich Africans. Why he shops for his clothes in Italy? He gets his earth mo ti fẹ́ so in lọ sùn kó ló ẹyà ń lè bọ ẹyin èèyàn yìí yóò get aṣọ rẹ ní ìtàló yóò lọ sáàfù ọlọ́run rẹ̀ ní mọ́kà tàbí kọ́ gba Jerusalem lọ JP Alhaji oríṣiríṣi Alhaji Alhaji tínú wọn mọ́ JP tí wọ́n nínú kà tí wọ́n ń ṣe kà bọ́bá fẹ́ gba ètò ìlera yóò gba UK tàbí America lọ bọ́bá fẹ́ jí owó kó tó fẹ́ ralẹ̀ tó fẹ́ ralé property tó lè sunu yàrá méjì pọ̀ lẹ́ẹ̀kan náà yóò gba tax havens lọ àwọn orílẹ̀-èdè tí wọ́n ti gba tax lọ́wọ́ àwọn ibẹ̀ ni ó gbà lọ bọ́bá fẹ́ ṣàfẹ́ ayé ẹ̀bà lórílẹ̀-èdè canada bọ́bá ṣe wedding ẹ̀bà ń dubai àwọn olóbùkú àwọn elébóbó tọ́bọ̀ wá dípò kú tán ẹ̀mà ni ẹ̀mà gbóhùn lọlé ni o ẹ̀mà gbóhùn lọlé wọ́n fẹ́ sọ bí ìdìbẹ̀rẹ̀ agán

ẹ̀sùgùn election mi ti tún bọ̀ wọ́n tún máa fún àwọn èèyàn láàyè láti lọ gba voters card o ẹ sọ fún àwọn èèyàn kan rẹ́gísítà o àbí bí orí ò bá ti ta wá dáadáa tó mo mọ iye tí mò ń fún ọmọ olóúnjẹ lójoojúmọ́ mo mọ iṣẹ́ tí mò ń ṣe kí n tó rówó bàbá fi máa appreciate àwọn tí wọ́n bá ń gbìyànjú tí wọ́n bá ń sọ́gbù tí wọ́n ń hustle tí wọ́n yé sọ̀lẹ́ irú christmas ìtọ́lọ̀ yìí pẹ̀lú orúkọ àwọn alátìlẹyìn wa tí wọ́n ń bun àwa náà lówó àwa náà bun àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní ọjọ́ christmas lówó owó tí mo ná lọ́jọ́ wọn.

àwọn tá a lọ bá nídìí tá ti ń ta epo tá a fún wọn 1000 oríṣiríṣi báwa náà ṣe ṣe báwa èèyàn ṣe ń fi sọ́dọ̀ wa làwa náà ń fi síta àpàkà mọ́ to whom much is given much is also expected of them. Lórí oko àwọn alátìlẹyìn wa bàbá mi Saminu Adépọ̀jù bàbá mi Fàtà Ìbámidélé bàbá mi Bàṣírò Adéníran bàbá mi Yásàlám Ètèrè Mọ̀tò Purpose Venture Alpha Glow Mr. Yusuf Tani Ọ̀pábọ̀ Tani Zeni Ọ̀pábọ̀ The Hospital Artist Michael Awosola Angelo Máa mi Madam Funmi Kemi Assist Sarafadin Ọlá Ìyá bàbá mi Fàtà Ìbámidélé Olúsọlá Lamẹ́ríkà àwọn tẹ́ máa ń mú alówó nù wọ́n ń fi sọ́dọ̀ wa àwa náà máa ń fi ta níwọ̀nba bí kàpá àti àna ṣe mọ bọ́wọ́ ikú ṣe mọ àbí ṣe bí bọ́jú owó wọn ní ká lò fún nǹkan kan nínú stúdíò wa àwa náà bá yọ sàkánù.

0: àdé báyìí lọ́ọ̀dù lásìkò wa lókè lókè láàmọ́ wa lọ́jọ́ kọjọ́ adéyìnká ọlọ́sùkàn nílẹ̀ ní ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀fẹ̀ tèmi náà ní lásàrò kò tí so lórí ọ̀rọ̀ náà ọ̀yọ́ àti fàyí ní tí kòrò ọ̀hún rán mi níṣẹ́ àánú àná ni mọ́ ẹ lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá ká ni lára làádìkú ìjó àti wípé àjíṣe bí ọ̀dọ́ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣe bí ọ̀yọ́ online radio.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebíọ̀yọ́ online television and radio www.ajisebiyoyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o, Ajísebíọ̀yọ́ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
3: Ọya fi orin mùsùlùmí ọdún lọ sópin. Gbogbo àwọn atọ́lọ́yẹ tí wọ́n ràn wá lọ́wọ́ kọ́lọ́n bá wa ran àwọn náà lọ́wọ́. Ọya fi orin sí láti ilé agbára. Ẹ mọ́ dáńlóhùn èmi náà nílé agbára orí fóònù mo ti ń tẹ ọ. Ìgbà mi kankan báyìí serious kọ́ lọ́ sàánú mi. Packaging là ń jẹ o. Gbogbo àwọn tí ń ràn wá lọ́wọ́ ọlọ́run bá ran àwọn náà lọ́wọ́ o. Mọ́ dá àwọn náà dábùkátà wọn. Ká má rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ká máa lọ dáadáa, ká máa bọ̀ dáadáa.

aseo ah omo balade golo mi tini adekunle en baba mi Moses Akande Akintunde gbogbo eni ti o ran wa lo patapata nile loko ati leyin oje olohun mo ran awon na lowo olohun ma je pa awon na o wa le o gbogbo awon to tin ran wa lowo olohun ni je wa le o eh ni wa le o eh ni wa le o okay leye fun okay lowo apun ni nge loke le ma wa ni je gbogbo e ma gbagbe akori oro wa. Should we legalize corruption in Nigeria? Se ka fe kan legalize corruption. Tori gbogbo wa ni o, gbogbo wa lo le o. Bi iwe baba mi Sayo Oyerinde lati di olugbe ki Olorun ko ba wa te wa ba sa fe fe ri. Won ko awa ni Yoruba ni ile ewa eko giga Emmanuel Alayinde College of Education. Ni loke oro ti lo ya la fun wa nbi. Baba daada run. Awon edenu, awon giwe. Àwọn ní ọkọ̀ ìwé gbogbo wọn ló lè ní wọ́n pè tẹ́lẹ̀ nígbà wọn a rí pé kíní ìfọ́jú pọ̀ nàìjíríà mọ̀ ń bàjẹ́ sí ni a jẹ́ pé gbogbo wa náà ló lè tí lé bá dá o ẹni ọlọ́run bá pàtí àwọn nìkan lè ní rí. Ṣáké káfẹ́ kan legalize corruption. Mo ì tún mú ọ̀rọ̀ kan wá pé ẹyin tẹ wà nílé òkèèrè bẹ́ẹ̀ bá fẹ́ẹ́ sàánú àwọn èèyàn ní nàìjíríà láwọn èèyàn yín tán wà lé tán máa ń gbé bùkátà wá báyìí ẹ máa intafíw wọn èyí tẹ bá rí kó rí ò pé tó àwọn tí òwúlò ní support nínú ipò òṣèlú òun máa ń sọ pé we have to choose between two devils ni tí ò ní rí another option sílẹ̀ tí ò ní torí pé ìyẹn ò ní wọlé ni ò ní jẹun ó dìbò fún tẹ rí kó rí retí ìpé tó ẹ má sàánú ru wọn mọ orí retí ìpé tó ni iye tí yé bá sì tí ì jẹ ni iye ìyá ń jẹ nǹkan lọ ni iye tí ì jẹ dáadáa tó ni ó yẹ kí orí àwọn èèyàn wo ti pé báyìí. Ká máa fi ọmọ ìyá mi nínú ẹ̀sìn. Mo tún gbẹ̀yìn náà wá nígbà pé ọmọ ìyá nínú ẹ̀sìn bí èèyàn kan gbé wèrè-ń-dó-wèrè ọmọ ìyá mi wèrè-ń-dó-wèrè kan nínú ẹ̀sìn wá bá mi tí mo wò pé léyìí ò ní làákàyè tó láti lè rúlùú Nàìjíríà láti lè ṣe nǹkan fún.

0: shadow.
1: Ẹ farabalẹ̀ jẹ̀ mọ́.
0: Fàmìlíọ̀nù
1: ẹ̀lẹ́nìyẹn
0: tó wà lára mọ́.
1: Ẹ bá ń kí
0: mọ́. Fàmìlíọ̀nù ẹ̀lẹ́nì máa tó wà lára mọ́.
1: Fàmìlíọ̀nù nànú òun.
0: Fàmìlíọ̀nù nànú ìlà mẹ́ta jàlá.
1: Ẹ dákun Mùsùlùmí Ọlọ́run ló já sórí inú.
0: Sọ́hìbì. Wàmín lọ́nà bọ̀lámú.
1: Ọgbọ́dọ̀ wá gbọ́ aláàgó.
2: Ọgbọ́dọ̀ wá gbọ́ aláàgó.
1: Lágbájá ń ṣe sí náà.
2: Lágbájá ń ṣe sí
1: náà. Àǹfààní.
2: Àǹfààní.
1: Tàmàdó ń ṣe sí náà.
2: Tàmàdó ń ṣe sí náà.
1: Àǹfààní.
2: Àǹfààní.
1: Ta ló ní sìn náà ó dáa.
2: Ta ló ní sìn náà ó dáa.
1: Nígbà míì.
2: Mùsùlùmí.
1: Kò ṣe é kọ́
2: ṣe
1: ìsìlámù ni ẹ tẹ̀lé
0: àdá.
1: Ìsìlámù
0: ni sá àkùnrin ìpínlẹ̀ ṣáàtà ọ̀hún. Fàmì ni ọ̀nà ẹ̀rọ ní mọ́tò wà rárá mọ́. Fàmì ni ọ̀nà.
1: Ogbo àwọn tó ń fara wé.
2: Ogbo àwọn tó ń fara wé ni.
1: Àbíyin lọ́jọ́ kan.
2: Àbíyin lọ́jọ́ kan náà.
1: Ọjọ́ kan náà kẹ máa kú.
2: Ọjọ́ kan náà kẹ kú.
1: Sàárẹ̀ yín kìí ṣe kan.
2: Sàárẹ̀ yín sọ kan náà.
1: Kálukú wáyé.
2: Kálukú
1: olú ayé.
2: Kálukú
1: máa kú ẹ. Kálukú máa ṣe sàárẹ̀ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ní àlá.
0: Lẹ́yìn
1: bá fẹ́ ṣàgbákò lẹ́sẹ̀kẹsẹ̀.
2: Lẹ́sẹ̀kẹsẹ̀.
0: Fàmì ni ọ̀nà
1: ẹ̀rọ ní mọ́tò wà
0: rárá mọ́. Fàmì ọ̀nà ẹ̀rọ ní mọ́tò wà rárá mọ́.
1: Annabi wa Muhammadu
3: sallallahu alayhi wa sallam.
1: Ó ní Ṣam ìyá mẹ́fà.
2: Ìyá mẹ́fà.
1: Àti dáadúró.
2: Dé
1: gbogbo enizi na yan yan.
2: Dé gbogbo enizi na yan yan.
1: Kò sọ́gbọ́n ẹ̀. Kò sọ́gbọ́n ẹ̀.

0: Yàtọ̀ sáfojúrí, àfojúrí ikú tá a ṣe mú.
1: Fàmí ní ọ̀nà ẹ̀rọ ní ìmọ̀tò wà rárá mọ́.
0: Àwọn ọmọ wa wọ̀nyí, ẹ má jẹ́ àkúrò
1: àwọn ọmọ wa. Fàmí ní ọ̀nà ẹ̀rọ ní ìmọ̀tò wà rárá mọ́.
0: Ó bá yá máa túbá. Àtúbá tó bá yá. Kí lọ jẹ́ ìmọ̀ tí ń jẹ́ túbá.
2: Kí lọ ọmọ tí ń jẹ́ túbá
0: jẹ́. Ẹsẹ̀.
2: Ẹsẹ̀.
0: Bọ́ọ̀ bá túbá ẹ̀. Annabi wa Muhammad.
2: Annabi wa Muhammad.
0: Ó ní àjá ibù mi náà zambi kàmá ńlá zambà lọ́wọ́ kàmá ńlọ́wí. Ó lẹ́ni jí ó bá túbá ẹsẹ̀.
2: Ó lẹ́ni tó bá túbá ẹsẹ̀.
0: Ó dà gẹ́gẹ́ bíi pé ò lẹ́sẹ̀. Kò wí pé kò lẹ́sẹ̀.
2: Kò wí pé kò lẹ́sẹ̀.
0: Ẹsẹ̀.
2: Ẹsẹ̀.
0: Ìwọ ni.
2: Bí ìwọ ni.
0: Ọjẹ́ ìwọ nísìn.
2: Ọjẹ́ ìwọ nísìn.
0: Ọwọ́ arógùn lò.
2: Ọrógùn lò.
0: Ọkọ̀ nísìn.
2: Ọkọ̀ nísìn.
0: Láyé-láyé,
2: ọ̀lẹ́
0: dàbí ẹni tí ó jẹ́ wọ ní gbèsè ayé jì ẹ mọ́.
1: Aláàá
0: ọtí ṣàgbákò.
1: Ló
0: mọ̀ ọ́n.
2: Ló
0: mọ̀ ọ́n.
1: Fàmí ní ọ̀nà ẹ̀rọ ní ìmọ̀tò wà rárá mọ́. Fàmí ní ọ̀nà.
0: Ọlọ́run ṣe kísà fún Ádámà. Kísà.
1: Kísà.
0: Bẹ́ẹ̀. Ẹsẹ̀ tí ẹ̀ níjọ́ sí.
2: Ẹsẹ̀ tí ẹ̀.
0: Àzìzé ni.
2: Àzìzé ni.
0: Kì í ṣe kó màá mọ̀.
2: Kò màá mọ̀.
0: Ẹ̀ẹ̀kan ṣoṣo náà ni.
2: Ẹ̀ẹ̀kan náà ni.
0: Ọlọ́run ní mo forí jìn ọ́.
2: Mo forí jìn ọ́.
0: Ṣùgbọ́n síbẹ̀. Ó tó tán nù mí n ó tú àṣírí rẹ̀ fún gbogbo àrọ́mọbọ́mọ tó ọba bí láyé.
1: Àlá.
0: Ìní pàṣírí rẹ̀.
1: Kò lè pinna ṣáta.
0: Wọn ò sì ní bọ́ sọ̀rẹ́.
1: Fàmí ní
0: ọ̀rọ̀ rẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀ ní
1: ọ̀rọ̀ rẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀
0: ọ̀sẹ̀ ẹsẹ̀ kan rí ọwọ́ túbá ẹ̀ a sì wá ṣe àforíjìn fún ẹ̀ tó ń jí bẹ́ẹ̀ ipò jí ẹ kò lè tó tẹni tí ò bá ṣerú rẹ̀ láyé tó fi kú.
1: Aláàá. Ọtí dábàá.

0: Baba Sabako, you are no more. Yeah, but you are Baba. Tí o bá wá fẹ́ sílé, ó padà wá di ọ̀tọ́ fún un. Gbogbo ẹni tí obìnrin náà bá wá bá ṣe ṣìnà láyé, ó ṣe ṣìnà ń gbá bá sí, ó ṣe níyàn mọ́. Gbogbo orú ẹ̀sẹ̀ tí kálukú bá dá ń bẹ̀, ni ó máa lọ sọ́run ẹni àkọ́kọ́.
1: Ẹ̀dákùn mùsùlùmí níbi tá a ti ṣàgbákò jù láyé níbi ìsìn náà ni.

0: Ipota kọ mọ́.
1: Ipota
0: kọ mọ́. Iná ni kó máa sọ̀rọ̀ nílẹ̀ kí sọ́mọ́ sì máa dàrú.
1: Kí sọ́mọ́ máa nì.
0: Àmọ́ ẹ̀ jìnà.
1: Jìnà o.
0: Okoba.

0: Oṣì.
1: Ẹni tó ṣe pá àti tẹ́ ẹlẹ̀ fún.
0: Ẹni tá a ti tẹ́ ọ̀rọ̀ ọlẹ̀ fún.
1: Àwa àdẹni tí ó máa ṣe ṣe kí ò ní yọ.
0: Yọ máa wá ṣe ṣe kò ní yọ.
1: A ní ẹgbà ń.
0: Ẹgbà ń.
1: Ẹgbà mí.
0: Ẹgbà ń.
1: Ẹyọ mi lọ́fìn.
0: Ẹyọ ń lọ́fìn.
1: Ta ń mo ṣẹ̀.
0: Ta ló ń ṣẹ̀.
1: Ta ń mo mà tó kó bá mi.
2: Àlá
1: Alákàlá.
0: Alákàlá.
1: Ngbẹ́ jẹ́ Yorùbá balance.
2: Fẹ̀mí ni Hónẹ́ wà ní Mẹ́tùwá rárá.
1: Ẹlẹ́kẹta.
0: Ẹlẹ́kẹta.
1: Fi sọ́ọ̀rù lọ́múrì. Ẹ̀mí kúkúrú.
0: Ẹ̀mí kúkúrú.
1: Àdàlẹ́jọ́ ẹ̀.
0: Àdàlẹ́jọ́ ẹ̀mí kúkúrú.
1: Mi bá ń rìn yín lọ.
0: Mi bá ń rìn lọ.
1: Tó bá sáré díẹ̀.
0: Tó bá sáré díẹ̀.
1: Yóò sì mọ̀ mí hẹlẹ hẹlẹ.
0: Bí ẹyẹ sí
1: oko.
0: Bí ẹyẹ sí oko.
1: A máa wá mi tín.
0: A máa mi tín.
1: Tín. Bẹ́ẹ̀ ni ọjọ́ rí òde
0: bẹ́ẹ̀.
1: Ó ti ṣi ra rẹ̀ lónìí.
2: Àlá. Ẹ̀ẹ́dẹ̀ ni sáà kò lè pin náà ṣe tà.
1: Ó bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ níbẹ̀ gbọ́ ọmọ.
0: Ẹ̀ níbẹ̀ gbọ́.
2: Wà mí ní Hónẹ́.
1: Ó bá jọ̀rọ̀ bíbí.
2: Mọ́tò wà rárá mú.
1: Ó lè máa sọ̀rọ̀ kẹ́ máa rẹ́rìn.
0: Ó lè máa sọ̀rọ̀ kẹ́ máa rẹ́rìn.
1: Lọ́tùmọ̀ wípé olùsìnlágbájá. Olùsìnlágbájá. Àmọ́rọ̀.
0: Ọ̀rọ̀.
1: Ọ̀rọ̀ yìí ti jọ̀rọ̀.
0: Ti jọ̀rọ̀ sam.
1: Ó bá fẹ́ sọ ẹ̀ nífẹ̀ gbọ́mọ.
2: Ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀
1: ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́d

0: mama mi ewo mo se wo baba o kini de e ko ba won e je ko wa aye e se te je ki ohun laye e tun je ko won lodo lodo lohun
1: aleluya barata o da ika mul kafaratu al fajara
0: iyana lo wa pe hanu bi bi ka ja ba pe e ja hanu
1: na ika mul kafaratu al fajara
0: wa ilal mu'udatu sa'alat bi ayyi dhanbin
1: وإذا الموءودة سألت بأي ذنب قتلتني وإذا الموءودة سألت بأي ذنب قتلتني
0: Eyi ti mo da wole mo da iuse mo da wole se mi eyin eda mi eje nri yori ah e laya chichi e ba mi nse je e wa fe ki n ba yin tun ti se ka ye yin
1: wa ife mo da to salat
0: olohun o
1: be ayi na me qatal tani وإذا
0: الموءودة
1: سألت بأي ذنب قتلتني
0: الله نلو جنا أولو تي وساني وو أتو سافو سوا جيمي
2: ألون
0: وما وابي أمي ألون وبا ونيري بأي ذنب كتلي تو
1: وإذا الموت تسألت بأي ذنب قتلت وإذا الموت تسألت بأي ذنب قتلت
0: أي يو alùkò ọbọ̀mọbìnrin rẹ̀ sọ̀rọ̀ àsìkò tó tí ẹ̀mí àwọn ọmọbìnrin ó mọ kúrú nílé ayé
1: wà ilẹ̀ mọ́ ọ̀hún dẹ́tò sáàlẹ̀
0: ọlọ́wọ́
1: ayé ẹ̀dá ọmọ ọkọ̀
0: tẹ̀lé mọ́jẹ̀ ìwà oyún wà ó
1: wà ilẹ̀ mọ́ ọ̀hún dẹ́tò sáàlẹ̀ bẹ́ẹ̀ ayé ẹ̀dá mi ń kò ti láti.
0: ọmọbìnrin oyún àkọ́kọ́ tó ní
2: òbí
0: ẹ̀jẹ̀ wa dámọ́ ẹsẹ̀ bí nǹkan mi ń
2: gbé
0: kò sí ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó bá ṣe sì ná tán ó ní ti ń kó mi nǹkan náà ìwà ń fọ nǹkan ọmọbìnrin kúrò níbẹ̀ bí ti ṣe ń fọ nǹkan ọmọkùnrin ni bẹ́ẹ̀ ni ń lu àpò òbí rẹ̀ jéèjé
1: wà ìbẹ́ mọ́
0: ó sì máa tán ibi tí ò yẹ kẹ́kẹ́ ó gbà jẹ́ ń gbà bẹ́ẹ̀.
1: bẹ́ẹ̀ ayé ẹ̀dá mi ń kọ́ tá
0: ẹ bá jẹ wọ́n kú rẹ̀ ní àwọn ọmọ yín.
1: wà ìbẹ́ mọ́ ó dẹ́tù
0: sókè láti ẹ bá jẹ wọ́n pàṣẹ jẹ́jẹ́.
1: bẹ́ ayé ẹ̀dá mi ń kọ́ tá ẹ.
0: dúgbọ́gbọ́ ẹ lọ wà látàkùrọ̀ bú.
1: ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا إنه كان فاحشة وساء سبيلا
0: akọkọya
2: akọkọya
0: èyí tí ó jẹ onízìnà lọ́rùn
2: èyí tí ó jẹ onízìnà lágìámẹ́
0: bímbá tí ń dìde
2: bímbá tí ń dìde
0: àwa kọ sí i níwájú
2: àkọ síwájú ẹ
0: wípé lágbájá ọmọ alágbájá ó jẹ kan nínú ẹni tí èmi ọlọ́run ọba rẹ̀ ń bínú sí
2: ọlọ́run
0: kò gbọdọ̀ súnmọ́ mi
2: kó má súnmọ́ mi
0: kò gbọdọ̀ pè mí kò gbọdọ̀ kún mi èní
3: ọjọ́ ìṣòro ni fún ìṣòro rẹ̀ kó máa jẹ́ ti kókó kó ń bínú.
1: Alẹ́ wà náà tó kọ̀rọ̀ bó sì náà.
3: Alẹ́ mọ níwájú pé
1: fàṣọ tó lọ. Ìnáwó kàdà fà iṣẹ́ tán wà
3: sáà
1: bí yẹn láwọ̀. Ìnáwó kàdà fà
3: iṣẹ́
1: tán.
3: Ẹlẹ́ẹ̀kejì. Bàbá wa débi ìṣirò. Àwà sú olè ṣáàbì ìṣirò tó burú lòun ó ṣe.
2: Ìṣirò tó lé kókó kò ní ó
3: ṣe. Yóò yànyàn kò ní rí
2: yàn.
3: Nítorí pé ẹni èmi ọlọ́run bá ń bá ń bínú sí máa tàn yẹ́bẹ́yẹ́bẹ́. Ẹni ń bá wá tàn yẹ́bẹ́yẹ́bẹ́ bò ni ó gbà lọ lọ́wọ́ mi.
1: Wàlá tó kọ̀rọ̀ bó sì náà.
3: Ó ti béèrè rẹ̀.
1: Ẹnà òkàdà fa iṣẹ́ tán wà sá àṣẹbí ńlá. Ẹnà òkàdà fa iṣẹ́ tán.
3: Ẹlẹ́ẹ̀kẹta. Àzábù náàrí. Enísìnà. Ó bá dẹnu ná.
2: Ìṣe
3: ni ó dàbí ẹ̀ẹ̀kan tó ti gbẹ.
2: Nígbà
3: tí gbogbo àwọn ẹlẹ́sẹ̀ mi tí a bá dàbí igi bí gbẹ. Ẹ máa wo bóun ti máa wá yára jónú ná tó.
2: Òní
3: ó máa wá jẹ́ mọ̀njàlá nù ná. Ó bájú àfáká. A máa bọ́m̀bù ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀mí ń bẹ lára.
1: Wà lá tó kọ̀rọ̀ bó sì náà.
3: Ìgbà
1: ó kàdà fà iṣẹ́ tán ó wà sá àṣẹbí lọ́wọ́. Ìgbà ó kàdà fà iṣẹ́ tán ó.
3: Nítorí kò lè bá ìyá wa. Ọlọ́run ní ilá máa ń tábà wà á mọ̀nà wa àmìlà àmàlà ń sọ lè à ń fa òlà ìkà yóba dìlù lọ́hù sẹ́yìn àti mímú àṣàlá.
1: Ilá máa ń tábà wà á mọ̀nà wa àmìlà.

0: Abdul Wahid Bande nitori wa si nbe lago mewa ka to ma wa lo si gbaja lago mokanla
1: illa mutaba wa amana
0: akeso
1: wa amila amalan salihan
0: olohun
1: wa amila amalan salihan
0: olohun illa mantaba gbogbo n tawi iya ti o je onizina niyen
2: iya ti o je zina nu ni
0: afeni o ba tuba
2: afeni o ba tuba
0: o wa tun ni wa amana o wa gba emi olohun oba re gbodo pin
2: o gba emi olohun oba re gbodo pin
0: ki pofo
2: ki pofo
0: ki soso kuso
2: ewi wi ku wi
0: ki pegede
2: ki pegede
0: ki ma ran ro
2: e pade yan je
0: o wa je ni to gba Fẹ́mi Ọlọ́run ọba rẹ̀ yanyan.
2: Lẹ́yìn
0: ipò gbà wà àmìlà ó wá ṣe àmàlà iṣẹ́ kan.
2: Ó ṣe iṣẹ́ kan.
0: Nínú àwọn iṣẹ́ rẹ̀ ó wá ṣe títí. Ó fi kò lọ́nà èmi Ọlọ́run.
2: Ṣé ìpàdé ìyọ́nú èmi Ọlọ́run ọba rẹ̀?
0: Ó wá ṣe iṣẹ́ kan. Kò tún wá sọ wípé ní wá ń ṣe báyìí. Kò tún là á já.
2: Kò lájẹ́ kò yọnu.
0: Nítorí kò lè ṣe wàhálà kó tó kò yọnu.
2: Tó
0: wa amila amala sole han
1: illa mutaba wa amana wa amila amala salihan wa amila amala salihan
0: wa se ku kẹsẹ rere kan èyí tá a ti kọ wípé ni ó pé tó. Aya náà bẹ́ẹ̀ ni sura lóru.
2: Aya náà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀.
1: Wà á gbàgbọ́ balade láàmì.
0: Igi ọ̀pọ̀tọ́ àwa fi àlùbáríkà sí fún ọmọ Ádámà.
2: Ọmọ Ádámà.
0: Gbogbo orúkọ gbólóhùn mẹ́rẹ̀ẹ̀rin.
2: Gbólóhùn mẹ́rẹ̀ẹ̀rin.
0: Èyí tá a sọ kalẹ̀ fún Ádámù níjọ sí.
2: Èyí tá a sọ kalẹ̀ fún Ádámù níjọ sí ní
0: ẹni. Ẹni ó bá hàn án.
2: Ẹni ó bá hàn án.
0: Ẹgbẹ̀rún méjìlá rẹ̀ ni wọ́n.
2: Ẹgbẹ̀rún méjìlá wọ́n.
0: Igi ọ̀pọ̀tọ́ ni wọ́n tún wá fi ṣe gaari rẹ̀.
2: Igi ọ̀pọ̀tọ́
0: ni gaari rẹ̀. Ẹni tó
1: fẹ́ lówó
0: lọ́wọ́
1: wà tó rẹ̀ sí.
0: Allahu akbar. Allahu akbar.
3: Allahu akbar.
0: Allahu akbar. Wo wá ní zina tí ń bẹ̀ ń bẹ̀. Àwa adébi tá ń lọ.
2: Adébi tá ń lọ.
0: Àbábìnrin bá rí ìfẹ́ ìpalọ́ lọ́lọ́run ò ní wí nǹkan kan.
1: Wà tí rí ni. Wà zà ètò
0: òní.
1: Wà tó rẹ̀ sí mi.
0: Allahu akbar.
3: Allahu akbar.
0: Ọlọ́run ọba wa gbé igi tí kálukú náà kalẹ̀ fún.
2: Ọlọ́run wa gbé igi tí kálukú náà kalẹ̀ fún.
0: Igi náà.
2: Igi náà.
0: Ń wá ń bẹ fẹ́ni kọ̀ọ̀kan wa náà.
2: Ń bẹ fẹ́ni kọ̀ọ̀kan wa náà.
0: Bí Ọlọ́run ọba ti ń pè wà látàkọ̀rọ̀ bá hádì ń ṣàjàràtà. Wọ́n ń pè wà látàkọ̀rọ̀ bú.
4: You are currently listening to Akisebi Oyo online radio. Akisebi Oyo online radio. Akisebi Oyo laari. Oyo ni se biba bẹni kọọkan.
5: Agbami ọgbọ́n náà ni ètò tí ẹ gbọ́ tán. Mo sì lérò wípé gbogbo wa náà láti rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ ní orí ètò. Ìbínú lọ́rẹ́ mi sọ̀rọ̀ dé lórí nírọ̀lẹ́ yìí. Gbogbo wa náà la dẹ̀ mọ̀ pé ìbínú ọ̀mọ̀ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀. À ń bá wa mọnimọ́ni láyé ìjọun. Àwọn bàbá wa mọ̀ yàn mọ̀ yàn. Àwọn ni wọ́n máa tún sọ̀rọ̀ tí wọ́n máa ń pòwe. Wà á ní bínú bá ń bí ọyín ẹ sọ́dọ̀la. Bínú bá ń bí ọ sọ́dọ̀la. Àní bínú bá ń bí yín ẹ sọ́dọ̀la. Tí ẹ sì mọ̀ pé àgbà tó bá ní sùúrù ohun gbogbo lóní.
6: Ẹ jẹ́ máa jòjọ ẹ lójú.
5: to gba suru baba iwa suru labi lole aye ani binu ba nbi yin ke sodola oni itan ranpe kan to ro mo gulu yen
6: oni ba je da ekun ise o e ma
5: ni aye iwase ni aye lailai
6: asen ba wa je o re la wa
5: aye kin tete sare sotan na fun yin ti phone ni o to
7: ku se bi oyo la o
6: fi de bo la da
5: 9% lo wa lori phone ni aye iwase ni ojo ni aye lai lai ko gba.

0: àwọn bàbá mọ ní mọ́ ní àwọn bàbá wa mọ èèyàn mọ èèyàn ní
1: òdòrè ọlọ́run.
0: Bàbá tá ń wí yìí lọ́ba lọ sí ojú ogun, ṣùgbọ́n kó tó lójú ogun òun àti aya rẹ̀ wọ́n sunrun, wọ́n sunrun ọmọ, wọ́n sún mọ́ra wọn. Ni wọ́n bá lọ sí ojú ogun. Ogun tá ń wí yọpẹ́ tó jẹ́ pé wọ́n kó bàbá yìí ní ẹrú ní ojú ogun tí wọ́n lọ ní ìgbà wáṣẹ̀. Ṣé ń pọ̀ kàn bá ròyìn mi bọ̀? Adéyínká Ọlásùnkànmí lè ní jẹ́ kànpín tí ṣe báàlẹ̀ fìlà. Èmi náà ni láṣà àròpọ̀ tí so lórí ọbẹ̀ nínú àwòtán gẹran. Èmi náà tún ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń pè ní Lumatech. Ẹ̀yà méje jáde ẹ̀. Wọ́n tún máa ń pè mí ní bàbá Ajíṣebí Ọ̀yọ́. Ṣẹ́ẹ̀sì mọ̀ pé Ajíṣebí Ọ̀yọ́ làárí. Ọ̀yọ́ ò ní ṣe bí fùrọ̀ yálàyà bàbá kan rí pàgbà bàbá ńlá bàbá ẹnì kọ̀ọ̀kan wọn. Ní wọ́n bá lọ sí ojú ogun ní ìgbà wáṣẹ̀, wọ́n bá kó bàbá tá à ń wí lẹ́rú. Odidi 40 ọdún ni bàbá lò ní oko ẹrú. 40 ọdún ó lé gbáko ni bàbá lò lóko ẹrú. Àní bí inú bá ń bí yín ẹ̀ṣọ́dọ̀lá o. Inú bá ń bí yín ẹ̀ṣọ́dọ̀lá. Àgbà tó ní sùúrù ohun gbogbo ló ní. Àwọn bàbá wa tó mọ onímọ̀ rorò òkú rorò ikú èèyàn jọ. Nínú ẹgbẹ́ níbi iṣẹ́ sùúrù la fi lólé ayé. Ìbínú sì rí kò mọ̀ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀. Inú bá ń bí yín ẹ̀ṣọ́dọ̀lá.

0: Nínú Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum.
1: Mo dúpẹ́ ká dára mọ́.
0: Ẹ kú iṣẹ́ ìlú, ẹ kú kó lè dá tí gbogbo wa ń bá káàkiri.
1: Olóyún ọ̀rọ̀ mo dẹ̀ ṣe tá láti bí ó pé tí ó mú orin ẹ̀sọ̀ fún un pé kó súnmọ́.
0: Bá a ṣe ń gbèrò pé kó dáa fún ìlú Ọ̀yọ́ tó yóò dáa fún ìlú Ọ̀yọ́ jù bẹ́ẹ̀ lọ. Lásìkò tó bá wá ń dùn tó bá ń dán wọn ní fi èmi àti ẹ̀yin sí àwátì. A ní fọjọ́ ọlọ́jọ́ lọ.
1: Ẹ sọ fún pé kó lè dàbí. Mẹ́kùnlé bá nígbà la fi ń jẹ́ àdàbí. Àlà àdàbí fọ́kànlé ìmọ̀ ní lógún ta.
0: Ìtàn tí mò ń bá bọ̀ kí n mọ́ bó pò lọ ilé olóró kí fóònù mi ó tó kú. Ẹ má bínú, ẹjọ́ rọ̀ ń lọ́rùn. Àròyé ni iṣẹ́ bá ka igbe kíké bá ìkúkú ni iṣẹ́ ẹ̀yẹ lóko.
1: Àbí owó gbowó tó bá mi jẹ òun láti àdàbí ọkùnrin tó ń bá mi jẹ.
0: Ṣé mo sọ lẹ́ẹ̀kan ẹsẹ̀ gbàgbé pé mo ní 40 ọdún ó lé ni bàbá tá ń ìlú lóko ẹrú.
1: Ṣé àdúgbò tó bá mi jẹ òun láti àdàbí àdàbí tí mo bá sẹ́yìn àdàbí.
0: Ni bàbá yìí lọ́jọ́ kan
1: lọ́ba
0: bọ nínú oko ẹrú tó wà.

0: ẹyin tèmi ṣe nǹkan kan bá ìtàn náà bọ̀. Bàbá bá wọnú ilé ó fomi lára. Ó sanra ó wẹ̀. Ìyàwó rẹ̀ ó pa búrúbúrú súnmọ́ ó gbóúnjẹ fún un pé bàbá ẹjẹun. Ẹjẹun kẹ́ ẹ wá fẹ̀yìn nílẹ̀ kẹ́ ẹ sùn díẹ̀.
1: Wọ́n lọ́mọ dé
0: ni
1: mí.
0: Ẹ mọ́ gbàgbé pé mo ti ní ó lé ní ogójì ọdún tí bàbá yìí lò ló pẹ rú.
1: Kò fọjọ́ orí pin, kò fọjọ́ orí pin, mo bí yín ṣe yẹ ló bá ta.
0: www.ajisebioyoradio.com ẹlẹgbẹ́wà gàràgà lórí wẹ́bsáìtì wa. A wà lórí gbogbo àwọn popular radio directory bíi Radio Garden, Live Online Radio, Zino Radio. A tún wà lórí Android application on Nigeria Radio tó jẹ́ ti Lumatech. Kẹ́yìn bá ti lọ sí Google Play Store tẹ bá ti search fún Lumatech. LOOMERTCH Lumatech. Gàràgà lẹ́gbọ́ Ajisebi Oyo Radio lórí gbogbo àwọn 100 application Lumatech àti tẹ́ ẹ bá lọ sórí website.

0: ọ̀rọ̀ ń gbè mí náà nínú ẹ jẹ́ kí n sọ díẹ̀ kí n dákẹ́. Ní bàbá tá à ń wò yìí lọ bá wẹ̀ tán ló fomi lẹ́ra lọ jẹun ló sùn.
1: Àmì ló ní ìyọnu.
0: Nígbà tí bàbá ó jì í.
1: Tu síta.
0: Látojú oorun.
1: Bẹ́ẹ̀ nínú àfojúfẹ́ni ti.
0: Lọ bá rí géńdé ọ̀dọ́mọkùnrin.
1: Inú
0: ọ̀rẹ́ ti. Lọ jáde láti inú ìyẹ̀wù nínú yàrá wọn tóun àti ìyàwó rẹ̀ jọ ń gbé.
1: Sọ̀rọ̀ orí aláṣẹ kọ́mándà tí yóò gbénu.
0: Ní bàbá bá fàdá yọ. Gẹ́gẹ́ bí ó ṣe gbóná lára gbogbo ẹ̀yin bàbá bàbá tẹ̀ ń gbọ́ mi.
1: Sọ́mà lájú.
0: Lára gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ ń gbọ́ mi.
1: Wọ́n
0: tẹ̀ ti lọ láti bí ogójì ọdún tẹ̀ wá dé tẹ̀ wá rí tọ́ọ̀dọ̀ wọn kàn ní tọ́ san agun. Tọ́ wọnú ìyẹ̀wù ti ìyàwó yín.
1: Wọ́n fún mi lẹ́.
0: Bó ni ó sì kọ́kọ́ rí lára yín.
1: Ti wá fẹ́.
0: Ni mo ṣe ní Tínúbà ń bí yín ẹ sọ́dọ̀lá o.
1: Ó gba mọ́ta.
0: Tínúbà ń bí yín ẹ sọ́dọ̀lá. Ìbínú ọ̀mọ̀ polówó òun ò lọ́sẹ̀ ńlẹ̀. Àgbà tó bá sì ní sùúrù ohun gbogbo ló ní.
1: Kásímà mo fọ fún mi.
0: Ní bàbá bá fọ àdá ajá yíyọ àti ìbọn pẹ̀lú ọ̀fọ̀ ogun.
1: Ó lọ sí pàlí.
0: Ó lóun ọ̀pá ni o.
1: Wọ́n ń bínú.
0: Ìyàwó tòun.
1: Nìkan la.
0: Níyàwó tèmi, ìyàwó tèmi. Ìwọ́ wọnú ìyẹ̀wù tì àti ẹ̀ bọ̀ lónìí. Ó ní.

láwọn èèyàn bá ti wọlé náà dé náà di bàbá mú ó lọ́wọ́ pa ni ó ń bẹ lórí nisẹ́ àní ń bẹ lórí nisẹ́ ìníjọ́ lọ o ẹ bá ń gbé bọ̀n mi ẹ bá ń gbé àpò mi ẹ bá ń gbé ọfà mi ẹ bá ń gbé ìbọn mi àní ń pa ọmọkùnrin yìí nisẹ́ wọ́n wọlé tọ̀yàwó mi ìwọ ò ní lọ lẹ́yìn ọjọ́ lọ.

0: àwọn ni ẹ kú iṣẹ́ lágbàárọ̀ ẹjọ́ tó bí ó.
1: Ìwọ tó wà ní pẹ̀lú ìmọ́lẹ̀.
0: Láti òkèrò tí ní gbọ́ yálà fún ni wọ́n wá ní àárín. Aago kan òru, aago kan àjálẹ̀ òru.

egbo ta lo le ji totun le pa ta lo le pa totun le ji ala ba mi nikan na ni o egbe leyin e ni anda loro egbe leyin omo ogo kan ala awon ba igba lowo mimo ogo ni fun oruko olorun ba olojumare olorun gbogboro bi owo aso akiki tan ani ta ba ki gbon ta tun yin ban a tun ki ni o le bi se ma n ki olorun ba mi lore gore nitori pe ko si agbara kankan ni bi kankan to to agbara olorun ba olojumare wala haula wala quwwata ila bela ali razim agbara to da ofun si meje agbara tin mu osan tin so osan doru agbara to tun le soru dosan ẹyin rẹ kò sí ẹlòmí o ìwọ ni ìwọ ni ìwọ ni ìwọ ni èmi ni tó ń jẹ ẹmí alfa àti omega ìbẹrẹ ohun gbogbo àti ìparí ohun gbogbo lẹyìn rẹ kò sí ẹlòmí mọ o kò sí nǹkan kan mi mọ́.

0: Ìwọ nìkan náà lọ́ba o, ọba nílà oòrùn, ọba níwọ̀ oòrùn, ọba káàkiri àgbáńlá ayé. Ìrì wá ṣẹ̀ lémi lórí, ìrì yídà wá ṣẹ̀ lórí mi. Ẹ dúró ná. Ìrì wá ṣẹ̀ lórí mi.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo láàrin, Oyo ló ṣe bí bá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan.

0: ba mi Saminu Adepoju lati California won ti je yan wa baba dada nu baba rere baba ke baba lu barika
1: mi basu oluwa adama
0: ah tolo ran si wa nu ti se je ise na egbo ki la mo so soro la mo so ede la mo pe abowo ikani mo mo pa emi tin mi to se
1: ah
0: e to we to nlori ke ni ru ijoba wu mi ma wo sori eto awon yan ti to nfi ife gbo wa on fi fe tele wa ife te ni si wa oni diba je o ile yin ona yin na ni diba je ẹni sise ẹni sije ẹni siso ẹni si ilẹtẹ ẹni toju ilẹ mọlẹ ẹni baraye fọ ọtí. Akori ọ̀rọ̀ mi mo ti fi ṣètò ní àárọ̀ àdánù àtẹ́lẹ̀ mo kàn tún bẹ́ẹ̀ tún sọ ni pé ẹlòmíì yóò máa ṣe ara rẹ̀ yóò lé èèyàn ní í ṣe òun yóò máa ṣe ara rẹ̀ yóò láyé ní í ṣe òun.
2: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí. Ọyọ́ ò ní ṣe bí bá bẹ́ẹ̀ nìkọ́ ọkàn.
3: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí Ọyọ́ online radio.
2: Ají ṣe bí Ọyọ́ láàrí. Ọyọ́ ò ní ṣe bí bá bẹ́ẹ̀ nìkọ́ ọkàn.

ṣùgbọ́n kìí ṣe láìbù ni mo ṣètò tààrọ̀ recorded program ni fún Ọ̀yọ́ àti Ibà unity forum ṣùgbọ́n ilé yìí mo fẹ́ jẹ́ kó jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí wọ́n ń gọ́ wa lọ́wọ́ ẹlòmíì ọmọ ṣe ara rẹ̀ yóò lè yàn ní sí òun ẹ máa wá gbọ́ wọ́n á ti fẹ́ sọ oṣù December lẹ́nu wọ́n máa gbọ́ oṣù wo ní ń bà ẹ mọ̀ sọ December lẹ́nu torí gbogbo nǹkan tí ọlọ́run ọba mi dá dáradára báyìí ni o àtọ́fà àfọwọ́fà níṣẹ́ máa ń pè kúté ilé lọ́pọ̀lọpọ̀ ọgbà ṣùgbọ́n wọn wàá sọ oṣù lẹ́nu mo fi ń sọ̀rọ̀ accident kan tó ṣẹlẹ̀ níwájú ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education ìyẹn lókè òròkú lọ́yọ̀ aláàfin wa ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn àwọn mọ́tò yẹn àwọn ọkọ̀ ọlọ́rin eré ìṣàkúṣà pọ̀ wọ́n ní wọ́n sọ pé òun ṣe bíréèkì lẹ́kọ̀ọ́ bíréèkì wọn ò mú dáadáa ní bíréèkì lọ fẹ́ẹ̀lì ó tẹríbù ṣùgbọ́n ìkáká lára àwọn tán wà nú ọkọ̀ náà ọkọ̀ èrò wọn àṣẹ fún àfarapa lọ títí wọn àṣẹṣe ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́mọ tán jókòó jẹ́jẹ́ fọ́nì ẹ̀nà ni wípé ọ̀nà yìí wọ́n ń ṣe lọ́wọ́ ni o sọ́nà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́dún àti ìpàdé tó yẹ kí èèyàn máa sáré ìṣàkóso eré àṣàdíjú ó wá ti sá eré bíréèkì wá mú wọn ibi tó ti ń ju kíní ó ṣe lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ táwọn wà lẹ́gbẹ́ kan ẹ ń sọ̀rọ̀ ni ẹlòmíì ọmọ ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun ẹ gbọ́ ẹlòmíì ọmọ ṣera rẹ̀ yóò lè yàn ní sọ bó sì ń tí December tó fi yàtọ̀ sí January o kò sí ní tí January tó fi yàtọ̀ sí February o gbogbo ọjọ́ bákan náà ni o ṣùgbọ́n ẹ̀yin ni kẹ́ ẹ̀ sọ́ra yín o kẹ́ ẹ̀ sọ́ra yín kọ́lọ̀ lè bá a sọ wá àwọn sọ́ra wa kọ́lọ̀ lè bá a sọ́ wa ẹlòmíì yóò máa ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọnú ọ̀rọ̀ náà bọ̀ ni ìrì ọ̀rọ̀ ń ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀ lé ní lórí ni ọ̀yá gbé ń wọ̀ lọ́tún.

ẹni tó ní ẹ̀mí mi gbé mi náà wọ ọ́ gbé mi wọ̀ lọ́tún kó gbẹnu mi sọ̀rọ̀ kọ́rọ̀ ló yí àwọn èèyàn lálẹ́ yìí lájálẹ́ yìí ká mọ̀ sí ń gbọ́ tó rà sí ìwé ò tá sì gbọ́ o.

Ọlọ́run máa sọ mi o, kọ́ máa pa àlọ́ àti àbọ̀ èmi àtẹ̀yìn mọ́, ṣùgbọ́n ẹ má sọ December lẹ́nu o. Gbogbo wa la mọ̀ pé ní àsìkò yìí ní orílẹ̀-èdè Nàìjíríà bí ìkurukuru jẹ́ máa ń fẹ́ wà. Ìwọ́ la máa sáré àsápàjúdé, sáré àsádejú. Ìkánjú òun pẹ̀lẹ́, àwọn àgbàlagbà sì sọ pé ọgbà ọgbà ni. Ibi tó ń sọ pé ọ̀fẹ́ kánjú lọ, irú ẹ̀hàn náà ti ń sáré ìsákùsá tó fi lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ tó fi ká àwọn kan lẹ́sẹ̀ tó fi pa ẹnìkan o. Irú aré tó wá ń sá pé kò ń tètè dé lọrin, báyá yóò tún padà séko ni. Ngò kanyàn lẹ́sẹ̀ tó l'accident tọkọ̀ ọ̀run. Só le lọ ibì kankan mọ́ làwọn àgbàlagbà fi bọ̀ tán fi ní. Ìkánjú òun pẹ̀lẹ́ ọgbà ọgbà ni. Orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàlẹ́ ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́ o. Torí wípé bílẹ̀ bá ti ń sún níbìkan ilẹ̀ àmọ́ mọ́ ń bò míì. Bílẹ̀ bá mọ́ ń bìkan, a tún sún bò míì. Ọlọ́run bá mi lọ́ba ara. Àfẹ̀dọ̀ ọwọ́ ẹ̀dára tó wù ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà. Ẹbẹ̀ kan lè mí ń bẹ Ọlọ́run ọba Olódùmarè. Èmi ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ara tí ó wu àwa ni kó fi lé ayé wa dá o. Gbọ́mọ̀ fi wá dára tí ó pa wá lẹ́kún. Lọ́la pé wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́run ni. Kún báyà fún Ọlọ́run lónìí o. Kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. A ní ẹ mọ̀ sọ December lẹ́nu. Ẹ mọ̀ sọ oṣù December lẹ́nu. Oṣù bàbàbàbàbàbàbàbà. Wọ́n ti fẹ́ sọ December lẹ́nu. Ẹni kẹ sọ́ra yín oje. Àsìkò ọyẹ́ àsìkò December mọ̀ ń bẹ́ bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà wá ní àyín. Gbogbo lásìkò la sì mọ̀ pé ara máa kan gbó, a máa kan jì ní táìmù yìí. Bẹ́ ẹ bá fẹ́ bóde nílé ẹ máa pa náà lé o. Ọlọ́run ní jára ẹ̀dá, a ní rí náà ń kàn ga. Ọlọ́run ní jẹ́lẹ̀ ó jóná. Kábàámọ̀ ọmọ gbẹ̀yìn ọ̀rọ̀, ẹ dákun ká máa ṣe due diligence. Ká máa do due diligence àbúrò lẹ́yìn àwọn iléyìnbó ṣe pé ìbò ti fẹ́ yọ ń léyìn. Olúwa tó yìn sọ wà ń bẹ̀ wọn.

ọ̀sẹ̀ yìí ọjọ́ Monday ọ̀sẹ̀ tá ń lò pé ní ti mobile lórílẹ̀-èdè wọ Nàìjíríà. Ọ̀sẹ̀ tá ń lò lọ́jọ́ Monday ní lọ sí ọ̀nà studio láti fẹ́ lọ ṣe abẹ́ lọ rìkọ́ọ̀dù birthday song kan fún ẹnìkan bádé ṣọ́ọ̀bù nínú ṣẹ̀lẹ̀ lókè òrò kẹlẹ nínú ṣẹ̀lẹ̀ lọ́yọ̀ aláàfin wa ní àyìn ẹnu mi àgbẹ̀. Mo rí táwọn èèyàn sáré kíjokíjo olómi ń gbómi ó ní ọ̀sẹ̀ ń gbọ́sẹ̀ ó ní ìpẹ́ ń bu èrò tá ń sáré tá ń pa iná iná yìí níwájú nínú ṣọ́ọ̀bù. Ó tó ṣẹlẹ̀ ní wípé àwọn àìpásùn àìníwọ̀ jẹnẹrétọ̀ àwọn táígà jẹnẹrétọ̀ ẹni tó ní ṣọ́ọ̀bù ó gbé e lórí táyà ó ń ṣáná sí i ń lò nínú ṣọ́ọ̀bù rẹ̀. Funny enough ni wípé wọ́n tún wá kàǹpù ṣọ́ọ̀bù yìí lọ́wọ́ iwájú nínú ṣọ́ọ̀bù náà ló wá gbé jẹnẹrétọ̀ tó gbé ta bí bóyá ṣàlẹ́sà lọ́ràn mọ́ táyà táyà ràn mọ́ táǹkì lẹ́yìn àràbàràn bọ́ǹbù lọ́wọ́ ó dìgbò là iná bá jò ó di iná o iná o iná o lọ́lọ́ ọ̀sà làwọn èèyàn bá ń sá kíjọ kíjọ. Èmi náà sáré tí mo wà lórí ọ̀kadà mo sáré bẹ̀rẹ̀ lórí ọ̀kadà àìsí mẹ́la ìbáwọn adáṣe oje mo sáré bẹ́ọ̀lẹ̀ lórí ọ̀kadà mínírààsì ló sì wà ńlẹ̀ tó pọ̀ lọ ẹ̀yìn èèyàn bá lẹ mà pé mínírààsì náà ẹ lè lò fún bí fire extinguisher eléyìí tó máa jẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ gbéléńjá. Èmi kàn sáré mú lára àwọn pepsi nínú gbo pepsi tó wà nínú ṣọ́ọ̀bù ọkàn bẹ́ẹ̀ kan ní fu àwọn èèyàn ti ẹ̀ máa wọ̀ pé àbíyẹ́ lè ṣe wọ́n fẹ́ máa mú mínírààsì fún mínírààsì ni wọ́n kàn mú ni wọ́n kàn jí pọ̀ dáadáa kó lè bá a ní gáàsì mo kàn spray rẹ̀ sí ní ọlọ́run bá sá lù náà pa pẹ̀lú effort gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn olómi oníyè ìpàdé iná sáà tó kú.

0: Atọ́fà ni o. Atọ́fà ni o. Ọpọlọpọ àwọn èèyàn ní irú atọ́fà báyìí ti rán lọ sọ́run àpapà mi. Dodo. Sọ́run àjàǹté. Èéfín jẹnẹrétọ̀ làwọn míì ń fà sínú tán-tàn. Wọ́n tan jẹnẹrétọ̀ mọ́júmọ́ nínú ilé náà gbé sí. Ibi yẹn ti ń sùn lèéfín jẹnẹrétọ̀ ti lù ló ti pa wọ́n sínú ilé o gbogbo fámìlì kan. Kò sẹ́nì kankan tó yè òkú wọn ni wọ́n bá láàárọ̀ ọjọ́ kejì òkú lẹ́lẹ́jà ta. Àfọwọ́fà a mà wá bléèmù ọjọ́ kan a mà bléèmù oṣù kan. Ẹ dákun ẹ̀jẹ̀ a máa dú due diligence. A máa dú due diligence. Ká mọ̀ máa ṣe àtà. Ká mọ̀ máa ṣe àtà o. Ọlọ́ọ̀ba yóò máa sọ wa o. Ṣùgbọ́n káwa náà ká mọ̀ sọ́ra wa. Ká mọ̀ ìyá Apollo ń sọ títún pokùn dẹ̀dẹ̀ gọ̀pẹ́. Ọ̀rọ̀ mi ò mọ yéyín Adéyín ká pẹ̀ ń bọ bí àwo irin. Sọ̀rọ̀ mi ń yéyín. 07068874274 lẹ́rọ̀ ìbánisọ̀rọ̀ mi. Tó bá jẹ́ pé outside Nigeria lẹ́yìn ti fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ máa fi +234 sí níwájú ẹ lè kọ́ọ̀lù lórí nọ́mà kọ̀ ẹ dẹ̀ lè text message lórí WhatsApp. Bẹ́ẹ̀ bá fẹ́ ká sì sọ̀rọ̀ sí yín lálẹ́ ká dákọ̀ yín lórí ètò ẹ yẹ message mi lórí WhatsApp mi.
1: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajise Bioyo online radio. Ajise Bioyo laari, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: kele yi kọmọ jẹ gbogbo ẹyin dẹ n se birthday lẹni. Happy birthday to all of you. Happy birthday to gbogbo yin.
1: Àjọ̀dún ayọ̀tún náà fún
0: ẹ. Ẹ mọ̀ gbàgbé àkórí ọ̀rọ̀ wa, mo ń padà bọ̀ bẹ́ẹ̀, mo fẹ́ ṣe fàájì, fèrè já.

gbogbo ẹyin tẹ ń gbọ àkàkiri àgbà ńlá ayé bàbá mi fàtà ìbáńdélé bàbá mi sàmínú adépọyì gbogbo ẹyin tẹ ń gbọ láti orílẹ̀-èdè United States of America gbogbo ẹyin tẹ ń gbọ mi lọ́wọ́ láti United Kingdom gbogbo ẹyin tẹ ń gbọ mi láti Finland Ireland Iceland Ghana Ivory Coast Benin Republic ewo tún lè lè Libya. Káàkiri àgbà ńlá ayé tẹ ti ń gbọ wà lọ́wọ́ àtẹni tí mo kọ rẹ àtẹni tí mo kọ ẹ ọlọ́run mọ iye ojú yín o ọmọ wa ọlọ́run mọ pa wá mọ́ nínú ewu gbogbo àní sìnrìn o àní rin àrìn fẹsẹ̀ sí àní bọ́ há àní bọ́ sọ́wọ́ lọ́wọ́ irú àwọn ọmọ tí mo ní wọ́n kó ìjàmbá pẹ̀kílì ìmọ́kó ní àwọn kan kó ìmọ̀ ojú ọ̀nà àwọn ọmọ yìí wà lẹ́gbẹ̀ẹ́ títì jẹ́jẹ́ ni tí àwọn tán sì ń sọ̀nà ti fi kíní dá ojú títì ṣùgbọ́n eré burúkú táwọn èyí ti pọ̀ ju tó fi wá ń fo kíní tó fi ń lọ ń kọlu àwọn ọmọ ọlọ́mọ dúró sí àárín fẹsẹ̀ sí ọ̀kan máìlì o kọ̀ọ̀kan máìlì o kọ̀ọ̀kan máìlì o kọ̀ọ̀kan jókè jẹ́jẹ́ mo jókòó mi o kọ́lọ̀ mọ̀ jẹ́ ní àtẹ̀yìn káàrin àárín fẹsẹ̀ sí ni o àní sìnrìn o bí òbí bá ń palẹ̀ àwòrán sí ilé bí òbí bá ń pọ̀nà àní sí lọ́nà kí ọlọ́mọ pa wá mọ́ nínú ìgbògbò kọ́lọ́mọ pa wá mọ́ kọ́mọ pa àlọ́ àti àbọ̀ wá mọ́ lọ́là wọ̀lá haúlà wọ̀lá kùwátá ìrà àbílà àbílà rẹ̀ sí nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run ló ti máa rí. Ìtura ayọ̀ kọ́ balẹ̀ mi àtẹ̀yìn. Ọkàn wọ balẹ̀ àrọ̀ dẹ̀ wá. Ọmọ ìtọ́wọ́ oníkọlà á kú o. Gbogbo ọmọ tákà bá kó wọnú epo náà ní ń kó jáde. Gbogbo àwọn tájọ wọ 2020-2021 ẹyin náà lájọ rí òpin rẹ̀. Tátùjọ bọ́ sí 2022. Àtùjọ jù bẹ́ẹ̀ lọ. Lọ́lá Ọlọ́run ọba Olódùmarè. Ọlọ́run ní sọ pé kò ní sọ̀rọ̀. Kò ní jẹ́ jẹ́ pòkù ní sọ̀rọ̀. Kò ní jẹ́ jẹ́ pòkù làwọn tán ń gbọ̀. Kò ní ṣe wá lókù o, alààyè láwọn jẹ́ lọ́jọ́kọ́jọ́. A tún wá mọ̀ gbèrèrè kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ sí.

Bẹ́ẹ̀ni jẹ̀gbádùn ètò mi lálẹ́ yìí pẹ̀lú àwọn ọ̀ràmọ̀ràn tá a ti mú wá.

0: agbèsètan ọfẹ mọ sètan ọfẹ mọ lọ lu dárò alùkò sètan ọfẹ mọ lọ lu kóso lékè nlè ké sètan ọfẹ mọ lọ lu kẹkùn lẹyìn ká pẹmbọ bí àwọ ẹni.
1: Ìrìn ayé ò ṣe dárin láìṣẹ.
0: Agbé ló da lẹ́ o, àlùkò ló dàárọ̀. Onídẹrẹ́ ló dìyàlẹ̀ tán ọ̀la kòkòkò ká ẹ tó rí un. Wọn ò fẹ́ ń kù. Yìí nífẹ̀ yìí náà kù, ẹ nífẹ̀ mí náà kù. Ọ̀tajẹ́ ló kò ó. Adé afúnmọ́ rè mi àtàgbàwò sí lọ́pàá. Ọba rẹ̀ Ògúndá Abáde yìí lọ́mọ àdé ń bẹ nípò tó dákẹ́rẹ́ gidi. Gbogbo ẹ̀yin ti atáyẹtẹ wà lájò. Ìlú oró ni òjú gbé o. Ìlú àjòjì ni òjú ọ̀. Ìyá ń jàjòjò ń kígbe ìlú ẹ̀ tọ́tọ́ tán. Adé afún ọ̀pá gan níjọ́ tí ń sawó lọ ìlú àìmọ́ni àìmọ̀nìyàn. Ǹjẹ́ bí wọ́n bá ti mọ ni làbá máa gbé? Gbogbo ẹ̀yin ti alókè òkun nílé òkèrè ẹ̀kẹ́rẹ́ òkò délé o. Bá mi ṣàmínú, wọ́n ní ẹṣeun ká sùn láyọ̀ ká jí ní re. Wọ́n ní ká sùn láyọ̀ ká jí láyọ̀. Gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ wà lókè nílé òkèrè ẹ̀kẹ́rẹ́ òkò délé o. Toro gíní la dìẹ́ bọ oko ìmọ̀. Ọlọ́run ọba yóò máa pa àlọ́ àti àbọ̀wá mọ́ ọ ẹ nísìnyìn. Bá mi ṣàmínú Adépọ̀jù iṣẹ́ yín ò ní di ìṣẹ́mọ́ yín lọ́wọ́ o. Iṣẹ́ yín ò ní di ìṣẹ́mọ́ yín lọ́wọ́ ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Oníyanse, ọlọ́bẹ̀ẹ́se, ọlọ́kàṣe, gbogbo ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú o. Mo kí gbogbo yín káàkiri àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tá a mọ̀, gbogbo ẹ̀yin tá a mọ̀, tọ́jẹ́ pọ́lọ́ ń mọ̀ yín. Ọlọ́ba yóò máa bá wa wà pẹ̀lú yín o. Kí a máa wà pẹ̀lú àwa náà. Ìlú le kò ní jẹ́ ti a o. Ìlú ṣe lè rí ilé tó káwọn ọmọ rí ti a ṣe ń bẹ̀. Kọ́lọ̀ tí ẹ̀ wá bá a mẹ́dẹ̀ wá káàkiri àgbáńlá ayé. Kọ́lọ̀ mẹ́dẹ̀ wá káàrọ̀ ọmọ nìyá. Káàrọ̀ ọmọ nìyá ká mọ̀ jẹ̀kòrò. Káàrọ̀ inú ẹ̀ dẹ̀ ní kárọ̀ dẹ̀ wá. Gbogbo tẹ́gbẹ́ wa ń ṣe nírọ̀rùn ìrọ̀rùn ní kò mọ̀ jẹ́ fún wa. Bàbá mi ṣàmínú Adépọ̀jù ẹ ṣeun o. Àwọn onídùúró ti àánú. Onídùúró mi ẹ ṣeun o. Onídùúró mi ẹ ṣeun o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró fún Ajíṣe bí Ọ̀yọ́ rédíò. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró Fádéyìnká Ọlásùnkàn mi o. Onídùúró mi ẹ ṣeun o. Torí bójú èèyàn ló dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀. Bọ́ bá já wọn kan náà dúró, wọ́n á ti máa ṣèrè gun. Bọ́ bá já wọn kan náà dúró ni wọ́n á ti rọ́gbẹ. Bọ́ bá já wọn kan náà dúró ni wọ́n á ti máa ṣàlàyé. Onídùúró mi ẹ ṣeun o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń ràn wá lọ́wọ́. Pátápátá látòkè òdòkè lọ. Níbi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run ọba kò ní jọ tán lọ́wọ́ yín, kò ní tán di yín àbùdé nítorí òkun àbùdé nítorí ọ̀sẹ̀. Inú ò ní tánwó yín o. Ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ ní bùrìn bùrìn fẹsẹ̀ kọ́ ẹ ní. Ẹ ní taṣọ àgbà mọ́lẹ̀. Ẹ ní tojú ilẹ̀ mọ́lẹ̀ o. Ẹ ní ṣìṣe o. Ṣíṣe ṣìṣe ò ní bá yín o. Ọkọ ìkúsókò wá jẹ́ àdá ìkúsókò wá jẹ́ ẹ ní kúsọ́nà bí efin. Ọwọ́ ara yín gbogbo yín lẹ́ẹ̀fi gbẹ̀tọ́ yín o. Lọ́la wàlá hàwùlá wàlá kò wọ́tá yẹ lábìlá àdé ìlàṣẹ. Torí pé kò sí agbára kankan níbi kankan tó tú agbára ọlọ́run ọba lójú tọ́ a mọ̀ bẹ́ ọ̀ torí ọ̀bẹ ní bẹ́ sùn àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀rẹ̀ o. Ẹni bá ní a mọ̀ bọ̀ nìkan là ní pé bá ń lé nítorí bọ́bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òórùn arọ̀ wọ̀. Adé àfún bàbá jẹ ẹ̀rọ mọ́ jèlé o. Jẹ́ kí n láyé ègbé ń ṣe ẹ̀rọ wọ̀ láyé ègbé ń ṣe ilé olúwẹ̀rí ìgbóná. Inú ilé tẹ̀ tí ń gbọ̀ mi, ọ̀dẹ̀ tẹ̀ tí ń gbọ̀ mi, ibiṣẹ́ tẹ̀ tí ń gbọ̀ mi. Ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojúrú bí ẹsẹ̀ ẹ́ tẹ́lọ̀. Kò ní dojúrú o nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ. Tútù tútù náà láàárọ̀ bàbá mo fà yín lé Ọlọ́run ọba lọ́wọ́. Mo fi Ọlọ́run ọba sọ ìsọ Ọlọ́run àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wù rin lọ́kọ́jọ́ máa wà lórí ẹ̀mí àti dúkìá èmi àtẹ̀yìn. Títí bí ìgbà míì fáàtò máa pàdé àdé yín kápẹ́ ń bọ bí àwọn orin. Kí n fi yín lẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́. Ẹ fi mí sínú ìbànújẹ́ ẹ ní gbé mi náà nínú ìbànújẹ́ o. Ká tún ríra láyọ̀ ká pàdé ní ire ìpàdé wa wọ̀ bí ọ̀jọ́rọ̀.

0: wa lẹ́kọ̀ọ́, ká máa dára wa lẹ́kọ̀ọ́. Tá a bá ti ń sọ̀rọ̀ tá à ń fapọ̀ mọ́ òkun yọ náà ni ká máa rí nǹkan kan tàbí ẹ̀kejì dìbò ẹyin ká máa máa sọ́ dànù lásán, ká máa rò dànù, ká máa ràròyé dànù lásán, ká máa rí nǹkan kan dìbò, ká máa rí nǹkan kan mọ́ lọ alẹ́. Lóòrọ̀ yìí ṣe mọ̀ pé mo ní ètò tí mo ṣe sẹ́yìn tí mo pè ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń pọ́n ọmọ yín ò ṣàgbàfọ̀ nǹkan sọ wọlé. Ẹ̀yin lẹ́rójú olè tẹ́ ẹ̀ mú o tí mo sọ pé ń fún yín ní ọ́pdéètì. Ọ́pdéètì míì tó tún wá wà ní wàràǹwérè láàárọ̀ yìí náà ni wípé àwọn ọ̀nà míì tó tún ń gbà lu jìbìtì ní ìsinyìí. Kẹ́ ẹ mọ̀ bá wá 415. Kẹ́ ẹ mọ̀ bá kú ọwọ́. Ni mo ṣe ní ká fún ara wa létí. Àgbà tó jìn sí kòtò ni ó tún fi kẹ́lòmíì náà lọ́gbọ́n ni o. Nítorí kẹ́lòmíì náà mọ̀ bá jìn síbẹ̀. Ní jìn sí kòtò ọ̀fìn Adéyinka Pẹ̀mbọ bí àwo irin.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbàjẹ́.
0: Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ fi ètò tònílé Ọlọ́run ọba Olódùmarè lọ́wọ́. Ọlọ́run Olódùmarè ọlọ́wọ́ gbọgbọ́rọ́ bí ọwọ́ aṣọ. Ọba òkè pè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ wá tó mọ̀ wá. Tó mọ bàbà ńlá wa. Ó tún mọ̀ mí, ó mọ̀ mí. Ó mọ ti ń jẹ́ látinú àpòjù kẹ́ mọ̀mọ́ mi, Adéyinka.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ọya láti ilé agbára, ẹ jẹ́ kí ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ sí kọ́wọ́ fẹnu ara rẹ̀ sọ bó ṣe jẹ́ gangan. Ọya ẹ̀gbọ́n ẹjókòó lẹ́gbẹ̀ẹ́ mi ń bí ọya bó ló ṣe jẹ́ ọya ẹ ṣàlàyé ọ̀rọ̀ ẹgbóhùnsókè.
2: Hello.
3: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
2: Àwa ni.
3: Mo pe lọ́ba yín títí tí kò wọlé.
2: Ẹ̀ẹ́.
3: Kí ló ṣe fún yín tẹ́lẹ̀?
2: Kò sí kan tó
1: ṣe. Ẹ̀ òun àti ẹni náà jọ ń sọ̀rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ ni mo fẹ́ fi sí kí n tó wá gbé ohun ẹ̀gbọ́n sí pé káwọn náà sọ̀rọ̀.
3: Ṣáàdì yàrá bàtà mi.
2: Bẹ́ẹ̀ni.
3: Ó yẹ dúdú mi.
1: Àbí ṣé kí n kọ́kọ́ jẹ́ kẹ́gbọ́n sọ̀rọ̀ kán ṣàlàyé ná. Ẹnìkan ní kí n jẹ́ kẹ́gbọ́n ṣàlàyé bó ṣe jẹ́ gangan. Ẹ̀gbọ́n ń da ẹ máa bọ̀ ẹ wá ṣàlàyé ẹ ṣàlàyé.
2: Ẹ ká sàn o. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa o. Agbọ́lá àlérògùn wa lẹ́ẹ̀dámú o. Mo fẹ́ kẹ́ bá ń ṣe ẹ mẹ́sẹ̀jì ẹjọ́ tuntun
1: ti ẹ bá ń ṣe ẹ.
2: Àlewọ́wọ́ 419 o. Àdèlérògùn àkóbá o. Nǹkan tá a jẹ àlésàn o. Mẹ́sẹ̀jì lọ́sàn yìí láàmì láàárọ̀ yìí. Ṣẹ́rọ ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí. Ó pe nọ́mbà mi láàárọ̀ yìí. Bàbá tó pè mí. Ó ní níbo ni mo wà. Iṣẹ́ ọ̀kadà lèmi ṣe. Ó níbo mo wà. Mo sọ pé mo wà ní roundabout. Ó ní roundabout mo wà. Òkè gbogbo ẹ̀rọ ọkàn mi pé àwọn kọ́sítọ́mà mi. Òun ló pè mí. Kí n lọ sí. Òkè kí òun máa bá mi bi tí mo wà. Mo ní kó má wọrí pé màá wá balẹ̀ roundabout. Mo ní màá wá balẹ̀ roundabout. Mo fẹ́ lọ balẹ̀ roundabout ló pè mí pé kí n lọ sí POS. Nígbà ṣé POS wà lè tó síbẹ̀. Mo lọ sí POS. Ó ní gbé fún ẹni tó wà bí POS yẹn. Mo gbé fún ẹni yẹn. Ó ti ń bẹ́ ẹni yẹn sọ̀rọ̀ pé òun ti kówó fún mi pé kẹ́ni yẹn ṣe transfer. 85,000 fóun. Mo kọ́ pé ẹni ń tẹ system. Èmi ẹ̀ bá wọnú mi, bá gba fóònù mi lọ́wọ́ pé kí ló ń ṣe lóun tẹ account number ènìyàn òun kọ́lẹ̀. Mo gba fóònù ẹ̀ ká bẹ̀rẹ̀ pé máa wá gbé ẹ wá sọ́dọ̀ POS yẹn ni. Kó tó lè ní pé bóyá ọ máa ṣe transfer owó fún ẹ. Tí kò ti fún ènìyàn. Mo ti pè é, mo ti wọ̀n ẹ̀ pè fún gidi gan. Ó ti yé yín. Ó lè níwọ̀n o. Ẹ wà very careful o. Later mo ṣẹ̀ wá ń gbọ́ wípé wọ́n ti ṣe fún àwọn ọmọ èèyàn. Tó fi gba owó lọ́wọ́ àwọn ọmọ ènìyàn. Ẹ jẹun tó tọ́lọ́run o. Gbèsè tí ẹ jẹ sínú yín ẹ lè bá wọn san o. Àlérí ìdààmú o. Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o. Ẹ wò bẹ̀rẹ̀ ọdún ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ bá ń ṣẹ́ fídíò yìí.
1: Ṣé ẹ wá ń gbọ́? Ọya ẹ̀gẹ́ wa gbé ohun oníjìbìtì náà. Ọya láti ilé agbára. Ẹ tarí ohun oníjìbìtì ń sí bó ṣe bẹ̀rẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ gangan. Ṣé pé ẹ̀gbọ́n gangan ti ṣàlàyé bọ́rọ̀ ti jẹ́. Ẹ jẹ́ kó oníjìbìtì náà kó náà wàá sọ bó ṣe jẹ́ bó ṣe ṣẹlẹ̀ gangan. Ẹ gbọ́ ní ìsìn. Torí ẹ̀gbọ́n rìkọ́ọ̀dù ohun wọn lẹ̀ bí ṣe ń kọ́ọ̀lù rẹ̀. Mo ṣe kọ́ọ̀lù rẹ̀.
3: Hello. Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
2: Àwa ni.
3: Mo pe lọ́ba yín títí tí kò wọlé.
2: Ẹ̀ẹ́.
3: Kí ló ṣe fún yín tẹ́lẹ̀?
2: Kò sí kan tó ṣe.
3: Ibùlẹ̀ wà.
2: Mo wá ṣáàdì roundabout yẹn. Mò ń bọ̀ ń gbà yìí.
3: Ṣáàdì roundabout àmì.
2: Bẹ́ẹ̀ni.
3: Ó yẹ dúdú mi síbẹ̀ bẹ́ẹ̀.
2: Ok.
3: Ṣáàdì ibùlẹ̀ wà níbẹ̀.
2: Ṣáàdì ni kọ́lẹ̀ ń bọ̀ ni.
3: Àwa méjìlá ń bọ̀. Ṣáàdì ibùlẹ̀ wà níbẹ̀.
2: Kẹwàá dé ibi roundabout yẹn. Ẹ dúró síbi ilé epo NNPC yẹn.
3: Ibo gangan lẹ́yìn wà káwá bá yín ní ibùlẹ̀ wà.
2: No, ẹ̀yin dúró síbi ilé epo NNPC yẹn màá bá yín bẹ̀.
3: Ṣé mo nǹkan tó ṣẹlẹ̀?
2: Bẹ́ẹ̀ni.
3: Ṣé báwọn tó ṣe POS yẹn? Ṣé wà ní tó ṣe ọ̀dọ̀ yín bẹ̀?
2: POS wà.
3: POS wà ní roundabout yẹn yàbí. Ẹ gbọ́ kéèyàn bá fẹ́ ṣe deposit 85,000 ló máa ń gbà lórí ẹ̀.
2: 85.
3: Deposit ẹ bá mi lọ síbẹ̀ bá mi confirm ẹjọ́ engineer ẹ̀gọ́ wà ní.
2: Ok.
3: Ẹ lọ bá mi confirm ẹ má kọ́ ti phone ló jẹ́ kẹfìn ẹ má kọ́ ti phone.
1: Eléyìí ò ń jẹ́ alákọ̀ọ́kọ́ ẹ mọ̀ gbọ́ ẹlẹ́ẹ̀kejì ṣe mọ̀ pé ó ti ní kọ́mọ̀kọ́ ti phone ara tactics nìyẹn o pé kọ́mọ̀kọ́ ti phone. ara awon gan ti won lo niyan aya elekeje ba ntari re si atari re si
3: hello
4: mo ba kin pe
3: o se ma ko ti phone e je kin o don bayi
4: okay okay
3: e so pe ta ba fe send 85,000
4: pause pause ti won ba fe se deposit 85,000 le le ma ba
3: ta ba fe ba wa send e
4: o ka ba fe ba ta ba fe send e o ka ba fe send e ni o hello only 900 900
3: oh yeah egbe phone fun egbe phone fun
4: okay gba
5: hello
4: daddy gbadele o
3: hello
5: sir
3: bawo
5: sir
3: show network wa
5: network wa
3: hello lo pe deposit lori 85,000
5: 900
3: ona meji la fe se si o 50,000 kan 35,000 kan hello ni charge se ba yen lori 50,000 lo ni wa gba
5: me le gba 500
3: okay 35,000 ko
5: eh 400
3: o e o je 900 no so ma print receipt abi
5: eh no
3: okay ba o ya login ba yen tori mi mo ma pa ka no ba yen fun 50,000 ala koko o ma ku 50,500 fun ala koko yen elekeji 35,000 a ku 35,000 for fun
4: okay
3: pos machine lo ma lo de mobile
1: se gbo bo se n ba omo ni pos soro bi e ko ti ko fun olokada yen tele
3: o ya gbe fun fun egbe fun fun
4: on down
3: egbe fun fun
5: hello
3: hello
5: sir
3: mo fe ku ba me confirm oruko account yen ni
5: eh yen send e send e ki meko
3: de ki pe fun e ba yen je ki pe fun e ba yen mo ti send e tele network yen o da
5: okay
3: fi ni ko wa gbe fun fun 15 14
4: ki le be ko se bayi
3: deposit ni e bi report so ma fun receipt e ba bi report so ma fun receipt
4: o ma fun receipt
3: o ye gbe phone fun
4: e mbo le yin wa ba ma gbe yin wa todo eni ko le
3: eh o na mo fi so pe e le ba mi gba receipt yen ma ba ma to de nti bi le po yen ke le ba mi gba receipt yen bo ni
4: so
3: ba mi gbe phone fun e gbe
4: so ma send owo yen ni
3: e ba mi gbe phone fun ma send e ni e ba mi gbe owo yen
4: ara ko le send o ko le send owo yen ko ba ni lati ko ohun
0: a ti se bi oyo laari oyo ni se bi babe ni kokan
1: ha se gbo lagboye afa poti rori won e gbadun orun o ani bara le ni ba nje kokoro mese bi ton je kokoro mobi ta ba ri ti gbogbo wa ta ri ta wi ta ko ha kokan mi nigba ti uru here re ba de logan jo uru gbogbo wa la ni le josun ori loji ka o uru here ti wa de o wahala ti wa la wahala ti wa nle wahala ti wa nle o wa nle gan ni bi ba wahala nbe orile ede nigeria lowo lowo wahala ti wa o wahala ti wa o wahala ti wa tori nigba ta won mo nigba na ta fi bere iwa jibiti lulu were were gbogbo wa awon eyan wa ni a ma so awon ibo yan lu njibiti àwọn owó tí wọ́n ti gbà lọ́wọ́ ọ̀ràn ìran bàbá ńlá bàbá wa ni wọ́n ń bá wa gbà padà. àánú yín ò ṣe mí òru ẹrẹ rẹ ti dé o wọ́n ti gbà tọwọ́ àwọn ègbó tán jẹ bàbá ńlá bàbá yín tí wọ́n jẹ bàbá ńlá bàbá yín tán wọ́n ti tún gbà lọ́wọ́ ẹ̀yìn náà padà èyí tán bá yín gbà wá láwọ̀ bàbá ńlá bàbá yín tán fún yín sí ààrẹ ẹ ẹyin la pẹ̀lú fọ́nrán ti bá wọn dúró rojọ́ ẹyin àfọwọ́ fọ́nrán ti bá wọn dúró rojọ́ ẹyin gangan náà ni o gbogbo wa ni o àfọwọ́ fọ́nrán ti bá wọn dúró rojọ́ a ti fọwọ́ fọ́nrán báyìí o òru hẹ́rẹ́rẹ́ ti dé báyìí o wàhálà ti wọ̀ lu o.

0: wọ́n kí ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ láti orílẹ̀-èdè Ghana, ẹ̀yin ti wa láti United States of America, ẹ̀yin ti wa láti United Kingdom, ẹ̀yin tèmi láti Ireland, mo kì yín bẹ̀ mo kì yín láti Germany, wàláì mo kì yín láti Finland náà, ń gbàgbé yín o, ń gbàgbé yín ní Ghana, ẹ̀yin tèmi ní Nàìjíríà náà, ẹ kú déédéé àsìkò yìí. A ní wàhálà ti wà o, wàhálà ti wọlé o, kọ́lọ̀ má jẹ́ kí wàhálà débé mi àtẹ̀yìn ni o, wàhálà ti wà o, a ti fi ọwọ́ kan nọ́mbà yìí o. Ṣé ẹ mọ rí àwọn fídíò tó sakuléètì ní orí social media ní ọ̀sẹ̀ tó lọ sí ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn? Àwọn ọmọ àwọn ọ̀dọ́mọbìnrin tí wọ́n fẹ́ chill pẹ̀lú big boys, they wanna chill with the big boys. Táwọn náà fẹsẹ̀ sí tán fẹ́ fi tí wọ́n ní wá tí wọn ò ní, wọ́n fẹ́ fara wọn wá tí wọn ò ní. Ọwọ́ ayíwọ́ ó yíwọ́ tẹ́mi wú blendi sẹ́yìn náà gbórin.
1: Bẹ́ẹ̀ mọ́ kí mi bẹ́ẹ̀ náà ga sí mi.
0: Bí kan yọ ojú ẹ lọ ọmọ ẹlòmíì ọrin lára wọn, lára wọn girlfriend wọn náà ni ó lójú ẹ fá gbogbo àwọn nǹkan ọmọbìnrin ara wọn lọ. Oríṣiríṣi ìfàkufà tó ń fà sórílẹ̀ ẹbí ta wá ni, ẹbí gbogbo wá ni o, èmi ẹ̀yin àwọn ẹ̀yin èmi àwa náà ni gbogbo alájọ lèébù yìí o, torí gbogbo wa náà láti jọ ń kọ̀ ha kọ̀kàn mí láti lẹ̀ tẹ́lẹ̀. Níṣe tá a ti ẹ̀tún wá wà yí kọ́lọ̀ ọmọ jẹ kí Nàìjíríà ó dàrú, nǹkan ó tún dojúrú o bí ẹsẹ̀ tẹ́lọ̀, yóò dojúrú o kọ́lọ̀ ń jẹ́ olójútùú ni o, yóò tún dojúrú sí o, torí pé ebi ń bẹ̀ nígboro, ebi ń bẹ̀ nígboro, wàhálà wọ̀ lù o, kọ́lọ̀ ọmọ jẹ́ kí wàhálà débé mi àtẹ̀yìn ni o. Ní orogun fún pínpín o, ìlú lé o, Nàìjíríà ọ̀rẹ́ rìn lọ́wọ́.

0: gbẹ́ náà.
1: Wọ́n kẹ́ ẹ̀yà alátìlẹ́yìn wa. Jákè ìjádọ àgbà ńlá ayé, bàbá Sàmínú, ọmọ Adépọ̀jọ́ Mẹ̀dúwà. Bàbá mi Fàtá Ìbándélé, ọmọ ìyá Aláàfin, United States of America lámẹ́jèjì wà. Miriam Simpkins Adésẹwà Adépọ̀jù lamẹ́ríkà ìyàwó bàbá Sàmínú Adépọ̀jù. Mo kí gbogbo yín bẹ́ ohun. Bàbá Bàṣírò Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́. Fàtá Lámídì, ọwọ́ lóńdó sèétì. Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn. Olúwa Rotimi Ajayi of Auto Report.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀.
1: Gbogbo àwọn èèyàn mi nínú ìkànnì Ajísebí Ọ̀yọ́ tàjọ ń gbóhùn sáfẹ́fẹ́ ní àárín. Gbogbo àwọn èèyàn wa nínú gúrùpù Ọ̀yọ́ àtibá Unity Forum. Ọmọọba Aládìgbò Lòmú Ìdẹ́nì Adékúnlé. Bàbá mi Evangelist Moses Àkàndé Akíntúndé. Àwọn tí a nù o, àwọn tí a máa ń dúró tì wá. Tí n bá tún lọ fa gbòòrò, tí gbòòrò bá ń fa gbó ní gbòòrò, àwọn náà ni mo máa ń ké sí.
2: Bẹ́ẹ̀ rí mi ní gbòòrò.
1: Gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa tẹ̀ ń tì wá lẹ́yìn lọ́nà kan ọ̀nà kejì. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ nísìnrìn, gbogbo àwọn nǹkan èso ara yín ò nísìnrìn o. Gbogbo àwọn mọ̀lẹ́bí yín nílé lóko pẹ̀lẹ́yìn òdì fún ẹ̀nísìnrìn. Ẹ nírànrìn fẹsẹ̀ sí ẹ nírànrìn nù. Ẹ ní sọnù tayataya tọmọtọmọ tẹbitẹbi taratara. Tóbi kárí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi kọ́tẹ́kọ́tẹ́ jákèjádò orílẹ̀-èdè àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tí mo rán ti dáa pàtẹ́ tí ìran ti dáa pọ̀. Àpàpò ti rọrí, àwọn bàbá wa ni wọ̀nyí gbádùn oorun. Wàhálà wọ̀ lù ú. Kélé jù àwọn máa sọ wa ni o. Adigunjalè ti pọ̀ lóde o. Tìbọn tìbọn náà fi ń gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà ní ìsinyìí. Kí ni fọ́nrán tí mo play fún yín lẹ́ẹ̀kan? Ẹni tí ó ń sọ̀rọ̀ ọlọ́kadà ni o, ẹni tí ń se ọ̀kadà. Tẹ́ ẹ bá lù ń jìbìtì 80,000 wàhálà ti wá o. Tá lù ń jìbìtì 80,000 níbo ló ti fẹ́ rí 80,000? Èló ní ń pa lójúmọ́? Tẹ́ ẹ tún fẹ́ dá wàhálà sí lọ́rùn. Torí Ọlọ́run, torí Ọlọ́run làwọn máa tán ti dájú báyìí. Tán ti dájú. Ìyá ìyá bàbá òbí àwọn míì nínú wọn tán bá ń kó owó wọlé bí mo ṣe pa òwe lẹ́ẹ̀kan níbi ètò àkọ́kọ́ tí mo kọ́kọ́ play tó jẹ́ repeated program tí mo play tí mo fi ń sọ fún yín wípé bí ara lẹ̀ ní bá ń jẹ kòkòrò mọ́bì tó ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀kan mi pé kì í kúkú ṣe mí kì í kúkú ṣe mí kì í kúkú ṣe mí àwọn èèbó kúkú ni owó tó ń jẹ àwọn àrùn bàbá bàbá ńlá wa ni. Tí wùrù ẹrẹ rẹ bá dé wùrù ẹrẹ rẹ tiẹ̀ ti dé ó ti wọ̀ lù báyìí èyí má ti wọ̀ lù báyìí. Tí mo tó fi pa òwe mi tí mo ní pé ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kásọ̀ wọlé ẹyin gangan lẹ ti rójú olè tẹ ẹ mú o. Ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kásọ̀ wọlé ẹ rójú olè ẹ mú ni o.
2: Mo ń bá gbà jẹun.
1: Sẹ́yìn mọ̀ àgbà ẹlẹgbẹ́ wa lórí ìkànnì ayélukára wa ní www.ajisebiyoyoradio.com. Ẹ tún lè gbọ́ wa kètèkètè lórí Android application All Nigeria Radio tọ́jẹ́ ti Lumatech. Ẹ̀yẹ kan lọ sí Google Play Store kẹ search fún Lumatech LOOMERTECH Lumatech LOOMERTECH Lumatech. Ẹ̀yẹ kan search ẹ ti rí àwọn All Nigeria Radio bíi fashion méjì àti mẹ́ta. Ẹ dánlóòdù kan nínú rẹ̀. Kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́ẹ̀mọ̀ ọ̀gọ́ wa tí a máa já lálálálá.
2: Ẹgbẹ́ mi láàbẹ̀ bọ́nà.
1: Ẹ máa bá wa ké sí àwọn èèyàn wa. Kánà kán máa wá fetí gbóyàwó ọ̀rọ̀. Kán wá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ wa. Àwa náà kúkú kọ́ sí Elédùmarè ọba náà ní fún wa ṣe.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ọ̀rọ̀ gbogbo wa ní.
1: Ṣé ẹ gbọ́ ohun tí Ibrahimu náà sọ? Ọlọ́rọ̀ tó wà ńlẹ̀ ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni. Tẹ̀ bá wá rí àwọn ọ̀dọ́mọkùnrin káàkiri káàkiri tẹ̀ tó ra àwọn ọ̀dọ́mọbìnrin káàkiri káàkiri wọ́n fẹsẹ̀ ṣe mọ̀ iṣẹ́ jìbìtì lóko tí kálukú wá yàn láàyò. Gbogbo àwọn ọmọ tán wà nílé ẹ̀kọ́ àwọn èèbó lílù ní jìbìtì lójoojúmọ́ ni ọkọ̀ gbọ̀gìnì gbọ̀gìnì lójoojúmọ́ ni àwọn obìnrin náà. Wọn fẹsẹ̀ ṣe mọ́. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ nílé ìwé. Ẹ máa mójútó wọn àgàgà àwọn ọmọbìnrin. Atọ́mọkùnrin àtọmọbìnrin náà ni ẹ máa mójútó. Ṣùgbọ́n àwọn ọmọbìnrin ẹ máa mójútó wọn dáadáa. Ẹ má jẹ́ kí wọ́n máa sọ́fà kankan pẹ́ẹ́pẹ́ pínrínpínrín. I'm a young horse of a pipe, to be do the asso, own jet more jenny. I'm a jacking a con one. I'm a jacking a con one. Come on, dip, a little uni, your alarm of fat, won't you want a pair of pins in one and one to one, eh? To be ah, name for you some poor mouth. Ah, name for you some poor mouth. For a home, what life? What dad you call that bet? What dad you call that?

0: ẹni bá wẹ̀jú inú lẹ̀rù ń bá o ẹni bá wẹ̀jú lẹ̀rù ń bá ẹni tó lójú inú lẹ̀rù ń bá o n tí mò ń rí yìí kọ́ lọ́ mọ́ jẹ́ wá sí mo sẹ́ni o wàhálà ń bọ̀ ọlọ́run ní járí wàhálà mo wí o mo ń ké o mo ń lọ ọgbun o mo ń ké o.
1: Gbogbo a rí

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ẹyẹ tí ó doríkodò bí àdán òsí nígbó kìnì ń a sì mọ solólà jù láàrin ẹranko. Ajíṣe bí ọyọ online radio náà ní bábá wọn nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹlẹgbẹ́. Ajíṣe bí ọyọ online radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: gbogbo rí.
1: Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sáré sọ láàárọ̀ yìí náà ni tí mo fẹ́ sáré sọ díẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa jọ gbọ́. Gbogbo wa kò fẹ́ sí ẹni tí ò mọ̀ pé Nàìjíríà ò gbádùn lọ́wọ́lọ́wọ́, pé òjòjò ń sògùn Nàìjíríà, arògùn Nàìjíríà ò lé.
0: Olórí ló ń ro kààrọ̀ wa ń sọ.
1: We all know we have problems.
0: Ọrùn moru.
1: And I believe the first attempt of having a solution to the problems is to identify the problems. And the self-awareness that you actually have the problem. We all know Nigeria is passing through a lot of things, a lot of problems, a lot of hardship. A mọ̀ pé oríṣiríṣi àlàkọjá, oríṣiríṣi ìṣòro náà ni Nàìjíríà ń dojú kọ. We are facing so many obstacles. Ṣùgbọ́n àkọ́kọ́ ọbẹ̀ náà ni pé kéèyàn bá ti fẹ́ wá ojútùú sí náà ni kéèyàn kọ́kọ́ mọ̀ pé òun ní ṣòro. Ẹni tó bá ti kọ́kọ́ gbà pé òun ní ṣòro yóò wá máa wá ojútùú sí ṣòro. Ṣébí gbogbo wa lágbà lájọ mọ̀ pé wàhálà wà, pé ìṣòro ń bẹ, wàhálà wà, wàhálà bọ̀ kú for grand. Plenty wahala. There is fire on the mountain. And nobody seems to be on the run. Bola wa ti ẹ̀fẹ́ sá lọ. Láwàdà lówó. Táàbí wọkọ̀ dé ìbá.

0: Ṣé gbogbo wa la ti kọ́kọ́ gbà pé Nàìjíríà ń mòrù lọ́wọ́lọ́wọ́ pé wàhálà wà? Tá a bá ti wá gbà pé wàhálà wà, àkọ́kọ́ wíwá ojútùú sí ìṣòro náà ni pé kéèyàn gbà pé òun ní ìṣòro. Ṣé gbogbo wa la mọ̀ pé a ní ìṣòro? Abẹ́ tó ti gbà kò tí ì yé yín pé ìṣòro wà? Ẹ tí mọ̀ pé wàhálà wà báyìí? Wọ́n làwọn ti mọ̀, gbogbo wa la ti gbà pé wàhálà wà. Àkọ́kọ́ ojútùú sí ìṣòro tí wàhálà rẹ̀ wà náà ni kéèyàn kọ́kọ́ gbà kó sì mọ̀ pé òun níṣòro. A mọ̀ pa níṣòro, kí wá ni ojútùú, kí ni ọ̀nà àbáyọ? Ẹyin tèmi, mo ní 11:30 ní ṣàkóò tẹ́lẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ ti tó fẹ́ máa wọ̀ ńlá. Ó ti fẹ́ máa wọ̀ ńlá, ọ̀rọ̀ ẹ sì gbé ká ńlá. Torí kíní ìkíní rẹ ni Ọlọ́run roko ọ̀run rodò. Tó o bá toko tó o todò dé sò ní bákinní ẹ̀ ń bẹ̀. Abíkájọ mójútó, tó bá tiẹ̀ ti dọ̀rọ̀ Nàìjíríà, ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tàbọ̀rọ̀ ìlú Ọ̀yọ́, ìjà máa ń fún jàálẹ̀, máa gbá lápẹpẹ tèmi lójú ni o. Torí mi ò ní gbà kílẹ̀ yóò bàjẹ́, ń bo mo ní tí mo fẹ́ sá lọ. Bẹ́ẹ̀ni, ẹni bọ̀ ló mọ̀, ẹni tó bá wẹjú inú bí irú wa ilẹ̀ rú mọ̀ ń bà. Wàhálà ò dá o, ọlọ́ mọ̀ jà rí wàhálà. Ogun ò dá, ogun ò rí bí iyán, ogun ò tún rọ̀ bí ẹ̀kọ́ o, kọ́lọ̀ mọ̀ jà rógun. Kò sọ́gun onílẹ̀ yóò dòkèrè, ọlọ́ mọ̀ jà rógun. Ẹni tó bá ti dórílẹ̀-èdè Líbíà ò ní jẹ́ pòwe bú. Àìsùn nù ilé ẹni àfọrùnrọ́, owó òfúùtù fẹ́ tẹ̀ ní o. Torí bọ́rọ̀ bá di àdàgbà, tó bá kà àdàgbà dátán, a máa kan jẹ́jẹ́ mo jókòó mi, Adéyinka.
1: Tí kò wọ ilé ọ.
0: Ẹ lọ bí wọ́n lórílẹ̀-èdè Líbíà, ẹ bí wọ́n ní Síríà lọ́run níbẹ̀ náà. Wọ́n ròyìn.

ẹni tó bá wẹ̀jú inú bí irú èmi Adéyinka báyìí iná ilé ọmọ bẹ̀rù ẹni tó wẹ̀jú inú ńlẹ̀rù ń bà. Aya kí ni mò ń bá bọ̀? A ti mọ̀ pa níṣòro. Ẹ dákun ẹyin tẹ bá ń gbọ́ mi lọ́wọ́ torí níná lórí fóònù ó yẹ kí n ti jápa ìlẹ́hùn ta tì mo ti ní ìjápa ṣùgbọ́n torí pọ́rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni. Ẹ bá mi chaatì lórí WhatsApp kí lẹ́yìn rò ká lè ṣe bí tá a fi lè wọ́jútùú sí gbogbo bí gbogbo ẹ̀ ṣe rí kí n lójútùú. Ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ kájọ ṣàṣọyé pọ̀ ẹjẹ́ kájọ reason together ẹjẹ́ ẹjọ́ ṣàṣọyé pọ̀ kí ni ojútùú gbogbo àwọn ìṣòro tá a ti mọ̀ pa ní àbíṣẹ́yìn ò mọ̀ pé a níṣòro tẹ́yìn bá wá mọ̀ pé Nàìjíríà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ a níṣòro pàápàá jùlọ ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá ti gbà pé ìṣòro ń bẹ́ o kí wá ni ọ̀nà àbáyọ kí lójútùú sí ìṣòro wa. Ẹ bá mi chaatì lórí WhatsApp 0706887-4274 nǹkan kí n lo iná yìí pa tányányán sórí rẹ̀ tí má ti rí àwọn èèyàn bá ń dá sí 0706887-4274 0706887-4274 ó ní mò ń lò lórí WhatsApp àtẹ̀jíṣẹ́ ni ẹtẹ̀ ẹ dákun tó bá jẹ́ pé wá fẹ́ kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ọ̀lù ni ẹ lè kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ ṣùgbọ́n ẹ má kọ́ọ̀lù WhatsApp kọ́ ẹ dákun.

torí àwọn èèyàn lóríṣiríṣi by the Facebook oríṣiríṣi page ni by the bi oríṣiríṣi channel YouTube channel ni oríṣiríṣi radio station ni kò síjọ́ ọjọ́ kan tí ilẹ̀ ó mọ̀ tí wọ́n ní sọ nípa àwọn ìṣòro torílẹ̀-èdè Nàìjíríà ni àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ ojútùú báwo la ti lè ṣe àbí sáàbẹ́kó ẹ̀gbọ́n fóònù mi ló ṣe kùkùkùkù ó yán mi létí pé ó yẹ tó di 9% àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ pé ọ̀nà wo la lè gbà wá ojútùú sí kinní yìí o tí wọ́n bá ṣe ń rí ìṣòro náà ni wọ́n ń provide solution àbí a kàn rí ìṣòro lásán ni a wá solution sí a wójútùú sí. Kéèyàn kan àbí èèyàn méjì kán sáré dàkún kán tẹ àtẹ̀rẹ̀ jíṣẹ́ kí la lè ṣe àwọn nǹkan wo la lè ṣe lọ́nà àbáyọ àwọn nǹkan wo ló lè jẹ́ ojútùú sí ìṣòro tá a ti mọ̀ pa ní. Àkọ́kọ́ ojútùú ìṣòro ni pé kéèyàn gbà póun níṣòro àti gbà kí wá ní ọ̀nà àbáyọ.

mo ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí WhatsApp lánàá, lórí ẹ̀rọ WhatsApp lánàá, tó wà ní ilé òkèrè lọ́wà ìlú ọba. Ajọ sọ̀rọ̀, wọ́n kọlù mi. A sọ̀rọ̀ ta rojọ́ lọ tilẹ̀kùn. Ní àbáyé wa ń fún mi ní làbáre. Ó dìgbà tó ń ṣẹ̀ṣẹ̀ délùú ọba, tó ń ṣẹ̀ṣẹ̀ délùú Èbó. Ó ní òun wá wà pẹ̀lú Èbó ọ̀rẹ́ òun akátá kan. Pé làbúrò rẹ̀ kan bá kọ̀lù rẹ̀ pé ará màmá wọn ò yá o. Pé ará màmá wọn ò yá o. Ó sojú òun lọ kọ̀lù rẹ̀. Ó ní intakata ọ̀rẹ́ òun yìí ó sọ ni pé are you crazy or something? Níṣẹ́ ló ń bú àbúrò rẹ̀ pé kíni tó wá ń pe òun sí? Pé ọ̀rọ̀ yẹn wá jẹ́ kàyéfì sóhun, ó strange sóhun pé èèyàn pè ọ́ para mọ́ rẹ̀ ò yá. Ọtún wọ́n kan ń bu pé sí ò get ara sí ò serious ni. Ọlọ́run sókun sóhun, gbàtọ́ wá kọlù tán lòun wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀, mò ń bọ̀ ná rárá.

0: Aro moru mao. Aye gaga ni moru nisin. Nigeria ni moru o. Nigeria moru lawa lawa o. Nigeria moru lawa lawa. Ajinigbe latun losi. Agbe ni seso sowo latun losi. Nipa se business imatare ni nikan. Ola ojo ta n wa ka ki lai ni se lowo. Àwọn bàbá wá sí bọ̀, wọ́n ní ìdíṣẹ́ ẹni ńláàmọ́ni lọ́lẹ́. Ìdíṣẹ́ ẹni ńláàmọ́ni lọ́lẹ́.
1: Ẹni bọ̀rọ̀ mú.
0: Àwọn bàbá wá láyé ọjọ́, wọ́n tó ló lè nìkan ló bọ ọmọ jẹ́ o. Ọba àmọ́ ṣẹ́ gítà, ọba àmọ́ pọ́n mítà, o lè ń ló bọ ọmọ jẹ́.
1: Ilé ọ.
0: Ṣùgbọ́n níbi ìta wa yìí. Mo sọ lana lori eto ti mo se. Mo ni wahala iforo fọnu mi ti fẹ ku. Pẹlu idamu ti o si ati iya ti o dalẹ. Wahala agbara egbe legbe owo ni ka o. Mo sọ lana o, eni to wẹju le ru nba o. Wahala ti o si ti o dalẹ apa owo ko ni ka.

Bóyá tó bá di lọ́la, kọ́lọ́n kọ́ mọ̀ jẹ́ kẹ́lẹ́mì ó tí ì gbá. Kọ́lọ́n mọ̀ jẹ́ kẹ́lẹ́mì ó tí ì gbá. Kọ́lọ́n sì jẹ́ ká rí ná chaàjì fóònù. Ká tún máa ṣẹ̀ṣẹ̀ bẹ́lọ̀n ká tó rí ná chaàjì fóònù. Ṣé ẹ mọ̀ pé wàhálà wà? Ká máa bẹ́lọ̀n fún ná. Ẹnìkan èyàn wa kan tájọ́ máa ń sọ̀rọ̀ lórí WhatsApp tó ti lọ sórí èdè Canada. Àjọ wà nínú gúrùpù kan náà ní kó tó travel lọ sí Canada ní bí ọdún méjì sẹ́yìn. Bí ipa ìtọ̀ lẹ́nu ní Nàìjíríà tẹ́lẹ̀. Ó ní nígbà tó ń dé Canada tán, ó ní àwọn prayer point òun ti yàtọ̀. Ìsọwọ́gbàdo òun gan ó yàtọ̀. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tóun ọmọ gbàdúrà sí lórí, tí ọmọ gbàdúrà lé lórí, ìjọba ó ti pèsè rẹ̀ fún òun lọ́hùn-ún.

0: ẹni tó kàn lọ́mọ o nǹkan fẹ́ lórílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ebi bẹ ní gbòòrò wàhálà wà wàhálà ó wà kọ́lọ̀ má jẹ́ kí wàhálà débé mi àti yín o wàhálà ti wà o ọlọ́run bá ń gbọ́ wàhálà wà o torí ebi ń bẹ ìyàn mú kò sówó lóde àwọn ọ̀lẹ́sìn pọ̀ nílùú.
1: ó ní kí wọ́n gbọ́ adé òun.
0: n ò fẹ́ sọ tẹ́lẹ̀ n ò fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ ẹjẹ́ mi ò já yín tán ẹjẹ́ ń já yín tán lè ní. mo ti sọ lọ́jọ́ kan tí mo ní ìyàbá àmọ́ sẹ́ tí mo mọ́ ń ṣe lálaalẹ́ kò sí alẹ́ ọjọ́ kan tí ilé oṣù ní orílẹ̀-èdè nàìjíríà tèmi é sí ọ̀kadà tí mi é fi ọ̀kadà ayé ta lọ tí ń fọ ọ̀kadà wà ń tá jẹ láàárọ̀ àtàlẹ́ lọ tí ń sin ọ̀kadà lọ lálẹ́ ń wòye ṣe lójú ọmọ ṣùgbọ́n wà lẹ́ ń bá ti ta tata pupu mi ń pa báyìí mo sọ ọ̀kadà lọ́nu lọ́wọ́ àlálẹ́. nígbà tá a wòye sọ̀lẹ́ tá a sì fẹ́ wọ̀wọ́ lọ́wọ́ tá a sì fẹ́ jalè. ṣùgbọ́n èèyàn mélòó ló ní ayọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. èèyàn mélòó ló láyọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. sáwọn ọ̀lẹ́ yìí tí wọ́n kún gbòòrò tí wọ́n ṣe bàbá tẹ̀ mọ́lẹ̀ kọjá àwọn bàbá tẹ̀ mọ́lẹ̀ ń kọjá yìí tí wọ́n bá yìí kankan tọ́ bá dọ̀wọ́ alálẹ́ tójú bá pofiri sí wọn nímọ̀ já ṣọ́ọ̀bù ẹ báwọn náà wọ́n ti ń já ṣọ́ọ̀bù gẹ́sẹ́ tí wọn nímọ̀ já ṣọ́ọ̀bù irú ṣọ́ọ̀bù arábìnrin yìí tí mo lọ bẹ̀ tẹ́ ẹ bá lọ facebook wa ẹ bá ń bẹ̀ mo ṣe fídíò rẹ̀ síbẹ̀ tí mo fi fọ́nrán rẹ̀ síbẹ̀ bí wọ́n ṣe kó gbogbo ṣọ́ọ̀bù rẹ̀ tán já sóko lombo kò sí láì sí ìrànlọ́wọ́ kankan owó cooperative kọ́lọ̀ sànú mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi sẹ̀rí obìnrin tó ń bẹ lọ hospital lọ́wọ́ báyìí operation wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe fún lánàá ni fún oyún òjú tó tún wà nù rẹ̀ ẹ máa wo oríṣiríṣi bí gbogbo ẹ̀ ṣe ń rélura wọn kí kọ́mọ̀sà yọ ọkàn wọ́n palẹ̀ ṣọ́ọ̀bù rẹ̀ mọ́ wọ́n ti dá gbèsè kan sí lọ́rùn ó tún lọ sí hospital ọlọ́run ọba ń gbọ́ mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi mo fi búra ṣé 120,000 àbí lò ní dókítà lóun ọ̀ gbà 70,000 ló ní ká dẹ́pọ́sìtì bẹ́ẹ̀mi náà ò ṣe lówó mo fi 2,000 lẹ̀ wàhálà ó wà o wàhálà ti wà o. àwọn ọ̀lẹ́ àfàjọ tí wọ́n sì fẹ́sẹ́ ṣe àwọn ni wọ́n kún gbòòrò wàhálà ti wà o. ọlọ́run bá ń gbọ́ bí irú àwa yìí bá fẹ́ máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́ ayé ọkàn làwa ní o ni òjá wọ́n máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́.
1: wọ́n ti ju wọ́wọ́ rọ́bà wọ́n ń sòrò.
0: ṣùgbọ́n àwọn èèyàn mélòó náà dàbí àwa àwọn mélòó ni wọ́n lá ayé ọkàn àwọn mélòó náà lè fara da ìyá nàìjíríà torí ká mọ̀ bá a mọ̀ bá a lọ báyìí ló jẹ́ ká tètè máa ké lọ́ọ̀kan lọ́ọ̀kan ká máa pariwo torí àwọn wèrè tán wà lókè wọn ò fẹ́ wa o wọn ò fẹ́ ràn wa o era o era wọn ò fẹ́ pòpò òdénú o era ò fẹ́ pòpò òdénú o. ẹ tún wá máa wo àwọn àṣòro táwọn tán wà nípò aṣáájú tán tún ní òun náà ni àwọn àṣọmọgbè àwọn tí wọ́n mú gbá àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àwọn gangan ní púpọ̀ ṣòro wọn o torí wọn ní bá wọn ṣòro tọ̀ọ̀rọ̀ èyí tí wọ́n fẹ́ gbọ́ ni wọ́n máa sọ sínú etí wọn wọn ní bá wọn ṣòro tọ̀ọ̀rọ̀.
1: ẹni lọ ló mọ̀
0: àwọn ni wọ́n mọ̀ wá kọrin mọ́ ọjọ́ lọ à ń wẹ̀yìn rẹ torí ní tí wọ́n rí jẹ lọ́wọ́ wọn. tọ́ adéyínká fóònù mi ti kú 4% ẹ jẹ́ kí n mọ̀ wá dágbére wẹ́rẹ́wẹ́rẹ́ ṣùgbọ́n mo lérò pé a ti di ẹ̀kọ́ kan.

ìkejì mú nínú àròyé mi tààrọ̀ yìí. Sọ́dànù mo sì lérò pé ẹ̀gbọ́dànù Adéyinka Pẹ́ńbọ bí awo erin aago méjìlá ti kọjá ìṣẹ́jú kan 11:30 mo ti ní ìdànù dúró tẹ́lẹ̀ ṣùgbọ́n aago méjìlá ti padà kọjá ìṣẹ́jú kan. Ọ̀rọ̀ tó bá ti wọ̀ ńlá báyìí ìyìn fẹ́ dànù dúró mọ́. Àròyé ni sẹ́ Bàákà igbe kíké ni sẹ́ Yẹ̀lókò ẹjọ́ lọ́rọ̀ ńlọ́rùn bẹ́ẹ̀ o. Ọ̀run mòru Nàìjà mòru ilẹ̀ Yorùbá mòru ẹjẹ́ wójútu sí a ti mọ̀ pa nísòro ẹjẹ́ wá ojútu sí sòro wa. Tọ́ Adéyinka ọmọ ọ̀dọ̀ àgbà kásàmàṣe dáadáa ajókọ bí ẹni kìlọ̀ wà Adéyinka Pẹ́ńbọ bí àwọ̀ erin wọ́n máa ń bàtàlíọ̀n ẹyinjú olódùmarè tí ò ṣeé fọ́. Ajá ìlú Ọ̀yọ́ ti gbó lásán bí mi ò bá rẹ́ranko mo rábà mi èèyàn ní o. Tọ́ àmọ́ bẹ́ o nítorí ọ̀bẹ ní bẹ́sú àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nà o. Ẹni bá ní ẹmọ́ bọ̀ nìkan là ní dé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn arọ̀ wọ̀. Adé àbúbàbà jẹ̀rọ̀ mọ́ jèlé ẹ̀yin tèmi ǹjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe o ilé olúwa rí gbóná o. Inú ilé tẹ̀ tí ń gbọ́ mi yìí ọ̀dẹ̀ tẹ̀ tí ń gbọ́ mi ibiṣẹ́ tẹ̀ tí ń gbọ́ mi yìí inú ọkọ̀ tẹ̀ tí ń gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí ilé yín ọ̀nà yín ò ní gbóná kò ní dojúrú o ìgbésí ayé yín náà ò ní dojúrú ilé ayé yín ò ní gbóná nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ tútù tútù báyìí náà làárọ̀ bàbà. Mo fà yín lé Ọlọ́run ọba lọ́wọ́ o mo fi Ọlọ́run ọba sọ yín ìsọ Ọlọ́run ọba àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wù rin lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá ẹ̀mí àtẹ̀yìn ká mọ̀ gbọ́lá burú síra wa ká má dolódì lẹ́yìn ara wa. Ẹyin tèmi títí dìgbà mi tààtúmọ̀ pàdé mi fi ń lẹ̀ sínú ìbànújẹ́ Adéyinka mi ní bá yín nínú ìbànújẹ́ o. Ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú fòrò. Nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ o tútù tútù náà làárọ̀ bàbà. Ká tún ríra láyọ̀ ká wá pàdé níre ìpàdé wa ó tún ti wọ̀ bí ọjọ́ ọ̀rọ̀.

0: Send Gobo Sinja la la la la. Emma Yukuro Nibe, Nikon Ajisebi Oyo Online Television and Radio. www.ajisebioyoradio.com. Ese, thank boy Kani wow. Ajisebi Oyo Lari, Oyo Nisebi Babeni Kokon.
1: Ajisebi Oyo Lari, Oyo Nisebi Babeni Kokon.
2: Ika, for us all, but he come a lay. And we are, one for us all, for one market. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti bàbá ní sípò rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àti lẹ́yìn òdì. Káfọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tó bá wá kú ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti bàbá ní tí kò rọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o orí iyẹ̀ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyinga Ọlọ́ṣùkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀fìlà. Tèmi náà ní látàrò kò ti sọ lórí ọ̀rọ̀ yìí náà. Ọ̀yọ́ àti Fàgbí ní tí kò rọ̀ mí rán mi níṣẹ̀. Àwọn àná ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ńlá dìkú ijó àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

nínú ọlọ́run ìbùkún elédùmarè orí àjẹǹjẹtán rẹ kò ní wọn lákàtà èmi pẹ̀lú ẹ̀yìn olólùfẹ́ mi nílé lóko pẹ̀lẹ́yìn ojú Adéyinka Ọlásùkàn ní lórúkọ mi pàpínbalẹ̀ ẹ̀fìlà ìlásàròkọ ni mi ti so lórí ọbẹ̀ nínú àwo tán gan ajá lu ọ̀yọ́ yín rèé o ti èégbó lásán nítorí pé bí n bá rẹ́rako mo mọ̀ ń rí abàmì èèyàn lọ́pọ̀lọpọ̀ ní kọ́lọ̀ ọ́ sàánú mi pẹ̀lú nǹkan rírí àwọn èèyàn míì ti fẹ́ sọ ń lẹ́nu wọ́n ti tún fẹ́ fún lóko àwọn ló ń rìpú rí ẹ̀wọ̀n a gbọ́ ń ṣe wá rí tì ní wí. Ọpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Olódùmarè ọba ọlọ́wọ́ gbọgbọrọ ti yọ ọmọ ẹ̀ lọ́bìn àárí ìró àlá ọba tó tó gbójúlé ọba tó tó fẹ̀yìntì ẹyin adúró ti ni mọ́tani jẹ ègbè lẹ́yìn ẹyin àdálóró ègbè lẹ́yìn ẹni àdálóró. Ọpẹ́ mi dorí ọ̀dọ́rí ọ̀dọ́ ọba mi Bàṣírù ọmọ Adé nìran láti ìlú Èkó tí wọ́n tó pè mí lákèsí bọ́ ṣe ń jò ni pé kí ni tàn irinṣẹ́ wọn ń ráhùn o. Àwọn náà pa ńlá kíyèsí sí nínú pé ńlá kíyèsí pé ń ráhùn ń dún bákan. Èmi náà sì gbọ́ pò lóòótọ́ sẹ́mọ̀ pígbà míì ẹlòmíì ọmọ ọkọ orin tí ó dùn tí ò ní ibi tí ara ẹ̀ gbọ́ pé orin yìí tó ń kọ yóò dún bóun ṣe ń sọ bíìtì nù ló ń wọ bíìtì kò yé yín. Túbà dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ̀ ń bá wa gbọ́ tẹ̀ sì ń pè wá ṣàkíyèsí tí ẹ bá ti ṣàkíyèsí wípé kíní yóò dún bó ṣe yẹ kó dún ńráhùn ni. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin Ọlọ́run ọba yóò mọ báyìí náà gbé ẹrù yín àti tó wu àti tó fúyẹ́ yóò mọ báyìí gbé kò ní dá yín dábùkátà yín ọpẹ́ mi tún dorí òdorí àwọn alátìlẹyìn wa Bami Bàṣírù ọmọ Adé nìran lóòrèkóòrè ni bàbá ti fẹ́ sọ́dọ̀ sí ọ̀sẹ̀ tí wọ́n máa ń nawọ́ sí wa níléeṣẹ́ wọn bí ọ́ sí ọ̀sẹ̀ ni wọ́n máa ń nawọ́ sí wa yín kàn lála ti bàbá ni àwọn ni yín kàn fi àwa ni àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹkún fi sowó dátà fi sowó nǹkan kan ẹ ṣe o bàmí. Iná ò ní tan owó yín pẹ̀lú gbogbo ẹ̀yin bàbá tẹ̀ ẹ máa ń tì wá lẹ́yìn ẹ̀yin tẹ̀ kí ń fẹ́ ká dá orúkọ yín tó yẹ pẹ̀yìn náà ẹ máa ń tì wá lẹ́yìn Ọlọ́run ọba yóò mọ ti ẹ̀yin náà lẹ́yìn o iná ojú èyí tì náà lẹ́ ojú ò ní yín tì nígbà kọ̀ọ̀kan. Kí ni mo fẹ́ sọ fún yín láàárọ̀ yìí? Alágbà. Yín rí nǹkan kan lọ títí tí mo fẹ́ sọ fún yín lóòórọ̀ yìí.

a ń bá ba mọ́ni mọ́ni náà máa ń pòwe kan tí a máa ń sọ̀rọ̀ kan. Bí n bá ti sọ ẹ̀gbà bẹ́ẹ̀ ni o, orí ìlú ò tí ì sẹ́tù dáadáa débi pòwe wọn ó wà bó ṣe yẹ kó wá. Ṣùgbọ́n tí n bá ti sọ, mo ti mọ̀ tí n bá ti rò ó láròyé yóò yé yín. Ní táwọn ń bá ba mọnimọni sọ náà ni pé kákárí bọnú kò tanràn kankan, ò kọ́ tán nǹkan tí ń ṣe ni o, ìrònú kò da nǹkan kan fún ni, yóò tún dákun tí ń ṣe èèyàn ni o. Ìrònú tẹ̀ ń wò kò da nǹkan kan fún ni o, yóò tún dákun nǹkan tí ń ṣe èèyàn ni. Ẹyin láti gbọdọ̀ jẹ́ kí ìrònú kó pọ̀. Ó dáa kéèyàn máa ní ronú pé báyà báyìí mo ti fẹ́ gbégbèsẹ̀ gbé, ṣùgbọ́n pé báyà nǹkan rí bákan láwa kìrònú mọ́lẹ̀, ìrònú ò da nǹkan kan fún ni o, kò yé yín. Ìrònú kò da nǹkan kan fún ni.

0: Ṣùgbọ́n ẹ̀yin tèmi kákárí bọ̀ náà tọ́ràn tí ń ṣe ni o.
1: Báláwo ọbí, mo dúpẹ́ kádàrá.
0: Àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀ àyà, wọ́n sì tọ́pọ̀. Wọ́n ní ọwọ́ tí bá ń dunni, àyè fi pamọ́ sí abẹ́ aṣọ. Ẹ ké pàjáre, ẹ ké gbàjáre.
1: Dada ni kò mú bọ̀.
0: Ẹ ké gbàjáre, ẹ ké gbàjáre.
1: Dada.
0: Àìdákẹ́ kú o.
1: Wọ́n lẹ́nìkan ṣe bí mi, ẹ sọ fún pé kò lè dàbí.
0: Ṣé ẹ mọ àrùn? Báwọn bàbá wa ṣe mọ ń sọ, wọ́n ò ní àrùn.
1: Àlà Adábù fọ́kànlẹ̀ ìlmọ̀ ni lógo ta.
0: Bùnmi mọ́lé, dé mọ́lé kí n pọ́ kú fínfín lórúkọ tààrùn ń jẹ́. Pariwo mi síta kí n fi ọ̀lẹ̀.
1: Ṣé àdàbí afá tó bà mí?
0: Ó kọ àrùn náà ni o.
1: Àdàbí gbogbo tó bá mi jẹ́ o láti àdá.
0: Ayé mú wá fún yín bí àpẹẹrẹ. Erigi mi. Àwọn búrọ̀ọ̀sì ìgbàlódé tá a máa ń lò tí n bá ti fi fọnú lọ, ó lè bómi lérìgì nígbà míì tí n bá wá tètè yà sí. Yóò wá di pé yóò wá ní funfun kan báyìí, yóò wá máa nimi lára débi pé yóò wá di ibà sí ńlá. Dáyé ti máa wò pé mouth killing èbó, toothpaste èbó, pé kò ní fa àwọn nǹkan kan, pé yóò kìlì jáàmù. Jáàmsì àwọn kòkòrò àìfojúrí tó wà nínú ẹnu, àwọn nǹkan tó wà lẹ́nu nígbà tílẹ̀ mọ́, kò yé yín. Ní àtàrí búrọ̀ọ̀sì lílò yìí gangan náà ni ọ̀wà bó èrìgì débi pé yóò wá tó bá fi ń dijọ́ méjì tó mẹ́ta. Agidi tẹ́ bá mu omi lásán yóò máa dùn, tí n bá mu omi lásán yóò máa

0: kí n mọ́ dé mọ́ra kí n mọ́ fi toothpaste fọ́ ẹnu jù bẹ́ẹ̀ lọ wàhálà kò ní san o kí ni mo mọ́ ń lò sí nǹkan àbílẹ̀ tí n bá ti lọ̀dọ̀ mọ́ mi ogun fọ́nú ṣe ló ogun fọ́ àwọn ní ẹ bá ń mú ogun fọ́nú ti yorùbá hàn tí wọ́n ti gún mọ́ra wọn tí n bá ilẹ̀ mọ́ báyìí tí mo dijú mọ́ rí ilẹ̀ mọ́ yóò ta mí o nígbà tí n bá kọ́kọ́ lẹ́ mọ́ o tí mo tún lẹ́ mọ́ lọ́wọ́ alẹ́ tí mo fẹ́ sùn tó bá yẹ di ọjọ́ kejì kí n mo free nìyẹn kí n wá mọ́ ṣe lákàlákà tọ́ mọ́ mi lọ ẹ bá ń wo ogun fọ́nú èmi náà mọ tán fi ń ṣe o ṣùgbọ́n àti ṣe o ṣùgbọ́n màá mi máa àwọn máa ń gun àwọn máa ń ní ilé làwọn máa ń sábà lò àrùn dé mọ́ra kí n pọ́ kú yányán wàhálà ìbẹ́ ṣe ń wo kinní tí mò ń rara ń sọ fẹ́rẹ́fẹ́ hàn ó lè di nǹkan tí ó padà tún wú tí ó tún bá nǹkan míì lára tí ó wúlẹ̀ tí ó wàá di n ti apá owó àbò ogun òyìnbó lè má fẹ́ẹ́ ká nígbà míì ẹni ọwọ́ tí bá ń dùn òyàn lèyìn ẹ ṣe kì í bọ abẹ́ aṣọ kò yé yín. ẹ má wàá jẹ́ kí n sọ subject matter tí mò ń pẹ̀kẹ́ lò láàárọ̀ yìí. Oríṣiríṣi ní ìṣòro kọ́lọ̀ mọ̀jẹ̀ ká ní ìṣòro kọ́lọ̀ mọ̀jẹ̀ kí n ká ní èyí tí ó ju ẹ̀mí wa lọ. Kọ́lọ̀ mọ̀jẹ̀ èyí tí ó ju ẹ̀mí wa lọ kọ́lọ̀ mọ̀ gbé bá wa. Àìsàn ní tẹlòmíì. Àìlólọ́run àìsàn ní lọ́dọ̀ ẹlòmíì.
1: Kò fọ́jọ́ orí pin.
0: Ẹlòmíì wọ́n ní gbogbo owó yìí ọmọ yìí ni o wọ́n ń wá oyún wọ́n ń wá ọmọ títí wọn ọmọ àrọ́mọ. Kódà ó ti sọ ẹlòmíì di nǹkan míì tí ò fẹ́ dì.
1: Torí bá yá máa.
0: Látàrí pé ń wọ́ ọmọ.
1: Ẹni tèmi.
0: Ó tún wá sí gbogbo ẹ̀ tán orí ikọ̀ náà ló ń jẹ́.

0: ǹjẹ́ ọmọ ayé yín gbogbo àlà kọjá yòówù kẹ ẹ máa là kọjá.
1: Bọ̀tá máa ṣe.
0: Gbogbo ìrékọjá yòókù kẹ ẹ máa rí kọjá. Gbogbo ohun kí ohun yòówù tí ò bá máa ṣẹlẹ̀.

0: nítorí ipò rẹ ti ẹ dà ọ tẹ ẹjọ pa business pọ ẹjọ pọ pọ ó dà ọ lọ wa ń ronú sí ẹni ọrẹ dà mọmọ bínú ẹni abínibí gan náà ń dani nílẹ ẹbò mi o.
1: Wọ́n fún mi lẹ́bù lọ́kàn ọ̀jọ̀kan, ó ti wá fẹ́ ju sọ̀rọ̀.
0: Àwọn onílara ń bẹ nílẹ̀ ẹbò mi. Ìlara yìí ni ìlara yìí náà ni.
1: Àwọn náà nílẹ̀ ó ti.
0: Bá ṣe máa ń sọ pé ìlara ó lákọ̀ọ́ tún lábọ̀. Ìlara yìí náà ni làwọn ẹlòmíì.
1: Bá sọnù, mo kọ́ mi gba scholarship àlè ìkí máa yóò
0: ní. Ìṣòro wo ni ìwọ́rọ̀ bo ni? Olówó níṣòro, alákọjá wo ló ń la? Wàhálà ò níṣòro kankan lọ́dọ̀ ìṣòro àwọn ẹlòmíì.
1: Kọ̀tà máa lómo ní ọ̀nà.
0: Ìwò ò tí ìrówó jẹun ò tí ìgbìnì kan ò lówó lọ́dáadáa ni. Ìṣòro òwò ló ní. Mo fi Ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi búra. Mo ti rí fọ́nrán àwòrán ọkùnrin kan. Bíríkì léyà ni.